0: ọjọ́ kẹrin oṣù kẹsàn-án kábíyèsí rẹ ọlọ́run oṣù yìí náà ọdún yìí náà òun lọ wẹ́rẹ́wẹ́rẹ́
1: o
0: lánàá yìí là ń sọ wípé a kú oríire o ọjọ́ kìíní oṣù kìíní kábíyèsí ọlọ́run lónìí yìí lọ́wọ́ di ọjọ́ kẹrin nínú oṣù kẹsàn-án ọlọ́run. Gbogbo àwọn tájọ wọ inú oṣù yìí pátápátá kọ́bà mi ìdùmàrí yọ dákun kó jọ ọ́. Gbogbo àwọn tá à ń gbọ wá lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo olólùfẹ́ ìkànnì ti lágelu gbogbo olólùfẹ́ ètò ìrírí ẹ̀dá abẹ́ọ́ ni ọlọ́run o. Inú oṣù bàbà àbàyí tájọ kó sínú yìí dákun jọ ọlọ́run àfi bó ti ń jẹ́ rẹ̀ àfi bẹ́ọ́ ni ọlọ́run o. Mọ́jà burúkà kan bà lẹ́nìkọ̀ọ̀kan wa lórí o.

Èmi ẹ dálé tó tẹ́ ń gbọ́ lọ́wọ́ lọ́wọ́. Ọgbọ́n báyìí náà ló kúkú fi ń kọ́ni ìkànnì ti lágẹ̀lú 96.7 FM. Ó náà lẹ ti ń gbọ́ wa lọ́wọ́. Lẹ́nu ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, olólùfẹ́ yín, òkìkí ọlá ayé gbọ́yìn, táyé lolú ọmọ Abọ́ládé lórúkọ tèmi o. Èmi a máa sọ pé nǹkan kan ò ní sẹ̀mí mi. Àtẹ̀yìn náà tẹ́ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Ikú ò ní pa láàánú mi àtẹ̀mí tí ò ń sàánú fún. Èmi a máa sọ pé bá mi Èdùmarè gbogbo ìgbà tí n bá ń wí àbí tí n bá ń sọ má jẹ́ kó máa ráyọ dà mí lákẹ́ o. Torí pé ìrírí ẹ̀dá báyìí ọgbọ́n ló fi kí ni ẹ kú àjẹ́ o.

adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó ti ń bẹ ká tó mú àmì bàbá tó ti wà ká tó mú àwọn ọba arúgbó ọjọ́ ọba dàgbà mọ́ pààrọ̀ èèyàn ọba dàgbà mọ́ tẹpá ìwọ́ ló tóbi ju tó tóbi lọ ìwọ́ ló kéré ju tó kéré lọ ìwọ́ lọ́ba tá a sọ ní orúkọ tọ́pọ̀lọpọ̀ tí ẹ mọ̀ dídá tí kàn ń pè ní orúkọ torí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń dá orúkọ tó jẹ́ páwọn ọmọ ò lè dára wọn gan fún ọ ọlọ́run tá a dárúkọ fún ọlọ́run tó wù wá táàrí ọlọ́run ọba ìyàn ló gba gbé ọ̀gá ìwọ́ ló gbé kúmì ní ìṣẹ́gun nítorí ìtiwa àyájọ́ ọ̀jẹ́jọ́ lélẹ́yìí tá à ń dágbére fúnra pé káfíńyà táwọn ìpàdé lọ́jọ́ mẹ́jọ ọ sọ wá di ọjọ́ mẹ́jọ lónìí àti àwa àtàwọn olólùfẹ́ wa ò já gbúrò mi síra wọn torí bẹ́ẹ̀ ló máa ń jẹ́ kí ènìyàn máa sán gbogbo ìgbà pé àwa tá a jẹ́wọ́ ọ̀rọ̀ ní gbangba àwa láyè òun ní gbangba nítorí ọwọ́ agbára rẹ̀ gbangba òun ló fi ń gbà wá níta gbangba mú kàdá sunday adé agbo ló máa ń kí wa pé ẹ máa kó àjò sí àlàáfíà òun làbá yín lénìí torí pé àlàáfíà làwa wá bí lónìí mo sì nígbàgbọ́ pé àlàáfíà làbá yín náà pàtàkì ọ̀rọ̀ mi sí ọ ni pé wọ́n gbé kúrò ń bẹ́ o tó jí ẹlòmíì tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ onílàyọ̀ ni rí ẹ̀dá tòní kò tún wá gbé ìjùkọ kalẹ̀ nítorí òní kọ́ torí ọ̀la ni o torí ibà méjì kọ́ kó lè bá a mọ́ sí ọ́ láǹfààní lọ títí láéláé ni ẹ kú lé o.

ti mọ̀ wá gẹ́gẹ́ bí ìṣe wa báago kan bá ti lù ní gbogbo ọjọ́ jimọ̀ báyìí aago kan òru nílùú nàìjíríà a ti tó bèrè ọlọ́run ìrírí ẹ̀dá o ti gbórí wọlé nù gẹ́gẹ́ bí ìṣe wa lábala lábala náà wá ni abala aago kan òru yìí àkọ́kọ́ aago kan òru nílùú nàìjíríà ó mà lágbára púpọ̀ làwa fi máa lo opportunity yìí ní gbogbo ìgbà yín pé ó dá o ìdùnnú ni oríire ni fún gbogbo ẹni tó fi ra rẹ̀ lẹ̀ tó wà wò pé ọ̀dà àwòjẹ́ máa fi lè yí náà jẹun kúkú gbọ́n táwọn ọmọ àwọn ọmọ bọ́ìsì jẹun gbọ́n tí wọ́n wí náà kóríire ìdùnnú ọmọ wa jẹ́ ti gbogbo wa. jimá àkọ́kọ́ nínú oṣù kẹsàn-án.

0: la se fe rin loni yi ade agbo o lagbara pupo o lagbara pupo abo se abala ti ogbo opin si bi kan baba ti ku nbe bayi a tun bo si abala ti iriri eda gangan o lagbara pupo loni yi oro ni ti a jo bara wa da si ogbo opin si bi kan o ki gbogbo ologbon oloye oni laakai ti te n gbo wa lowo lowo bayi e dakun e la wa leye e wa bu wa ni omi ogbon mo tori ogbon o ya ni
1: o
0: ya bi ona ni
1: kalu bi temi o ya si ko ni wo ya si
0: ile atun ogbon tun dabi bi ilu
1: gagan
0: ni
1: ko waju si o o le koyin se
0: yo tun keyin si elomi
1: mejeji ko si bi alu ta lu nbe
0: oju ni
1: mejeji ko si bi alu ta lu nbe
0: ko wa si bi ta ba gba
1: ta gba nbe
0: ti o so na nbe
1: sugba agbe kale oni kaluku
0: ni o so toto
1: ni o so toto
0: boro bari bayi ade jari ana sibe
1: abolade mo so fa won eyan lekan mo ni won fa pere tedi tori orun ni yi yo ba pero ga o ti e ti gba pero ni kini nkan ta ba wa da si loni oni pe ariyanjiyan ni o si n lo lowo gan bayi
0: ariyanjiyan
1: o n lo lowo bayi inu ariyanjiyan o la ma ti wa mu oro ile jade asiso n wo mi o gbon bayi bi ki loro ni pe oro n dabi owe o si dabi akalu
0: so si dabi ni abakalu
1: o wonu ara won
0: aboro yoruba
1: aboro yoruba alaji ambali se n gbo mi dada lamerica kini to wa nbe ni pe awon kan na n jiyan soro kan ibe lati wa moro e jade ki loro yi ni pe won ni ore ore mi ni ota mi ni ibe leni kan ti a wa so yi pe bore bi ota ore mi tọba ajala anu temi nko
0: ta si ni ota ore mi
1: ota
0: ere ni
1: ta eni o wa jo re ore mi tọba ajo ta temi ati awa pe
0: oro yi yi
1: o
0: kenu
1: ore mi ni tọba ajo ta mi nko
0: ota ore mi
1: ota mi ni tọba je oluranlowo temi ni nko
0: ọ̀rọ̀ yorùbá ẹ̀dákun ẹ̀bá wa yẹn nana ọ̀rọ̀ yìí
1: ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ṣé lóòótọ́ ni
0: ọ̀tá ọ̀rẹ́ ni ṣé kò lè ṣe ẹni lóore ni
1: ṣé ò lè jẹ olóòrànlọ́wọ́
0: ṣé ò lè jẹ́ olóore fún yẹn ni
1: àbí ọ̀rẹ́ ẹni ṣé kò lè padà gbàbọ̀dẹ̀ fún yẹn
0: ọ̀rẹ́ ẹni ṣé ò lè di ọ̀tá ẹni ni
1: ṣé ò gbàbọ̀dẹ̀ fún yẹn
0: 0 9 1 2 3 7 0 8 6 7 5 0 9 1 2 3 7 0 8 6 7 5
2: Hello,
1: talo alena no.
0: Ema ko ajin ki lo ko yin lati bo.
2: Baba Adepole lati le de nisa.
0: Era baba wa.
2: Ajisa.
0: Eh.
2: Eh, o ta eni. Ni se le ri. O le se le ri. Bi ni ko a baba ma po wi kan. A ní ọlọ́run tó lo ọ̀tẹ́ yẹn ọlọ́run tó máa lo ọ̀tẹ́ yẹn fún yẹn dànù ó sì mú yẹn tó di ayò yẹn gan awon pa ta ma mo lo ope ni mo ope ope mo le ti ti n ta mi n ba to da le n ta mi so da o se ba tun le n ta mi je ni se mi se n lo o ta ba ko ta o ta ma le ti bi o ma le ti bi ya yin
0: o ta ma le yan de bi
2: o se mi ma le ti bi ya yin n ta mi da le se ba pa da le ti ba pa ko de
0: Hello.
3: Hello,
0: Ẹkú àjọ, kí ló kọ yín bàbá wa?
3: Ìjú mi àgbé olúkó àpọ̀jọjọ wọ̀lú.
0: Kábíyèsí bàbá
3: mi.
0: Kábíyèsí bàbá mi.
3: Káàyè ló ní kí gbogbo ní ìwé sí gbogbo nílẹ̀ kọ̀ọ̀kan.
0: Kábíyèsí bàbá mi.
3: Olúkọ́ tèmi ní ga ní Ọlọ́run tẹ́lá tàbẹ́kúta.
0: Láti ìlú Abẹ́kúta ẹ sí bàbá mi.
3: Jósẹ́fù, ọmọ ìyá rẹ̀, ọmọ àyètí rẹ̀ àtọmọ bàbá ẹ̀. Wọ́n dé títí wọ́n sọ sínú kòtò nígbà tó yọjú nípa ọ̀fà jáde tí wọ́n bá kórìíra ẹ̀ tí kì bá ń ṣe ọ̀tá ẹ̀ kò ní débi tí débi ògo tó wà ọ̀tá ló lè débi ògo ó tún wá jọba lé wọn lórí gbogbo tó ṣe pé kò ṣeé ṣe ó tún wá ṣeé ṣe ẹ máa bí tòbọ̀.
1: Ẹ ṣeun.
0: Bá a láti ìlú Abẹ́kúta. Kábíyèsí Ọlọ́run ọ̀tọ̀ ọ̀rẹ́ ẹni
1: ọ̀tẹ̀
0: ẹni ni
1: ọ̀rẹ́ ẹni ni
0: tí ọ̀tá ọ̀rẹ́ ẹni tí ò lè jẹ́
1: olùrànlọ́wọ́ fún mi
0: olórí ẹni ni
1: tọ́pọ̀ ọ̀rẹ́ ẹni náà
0: tí ò lè jẹ́ ọ̀tá ẹni ni
1: a ti wá rìn. Ẹnìkan ti ń kalẹ̀kùn ẹ̀lú òta ló wà mí.
0: Ẹ̀kú àjẹ bàbá mi kí ló kọ yín láti lú òun.
2: Adé Balógun. Láti ọ̀sán sámi
0: ìbàdàn. Láti ọ̀sán sámi.
2: Ṣẹ̀rí tí ọ̀rẹ́ èèyàn tó bá ń bá ẹnìkan jà tó yẹ pé ẹjọ́ kíjà tó dé gan àti owó àtọ̀rẹ́ rẹ̀ yín àti ògbó ìlẹ́jọ́ ó ń ṣe tí bàbá débẹ̀ yẹn èèyàn gbọ́dọ̀ tẹ́ra mọ́ pé kó náà dojú ìjà kó ń tọ̀hún èèyàn kó wá ọ̀nà tí ìjà yóò ṣe parí bẹ́ẹ̀ tí bàbá parí náà sí náà kò yẹ kí èèyàn tó máa dẹ̀yẹ sí nínú bàbá rántí David àti Jonathan kọ́ David and Jonathan mọ̀ pé ọ̀tá ni bàbá òun ṣe pẹ̀lú David. Bẹ́ẹ̀ sí David náà sì mọ̀ pé ìṣọ́ṣọ́ọ̀lù ń wá ikú. Jonathan tó jẹ́ ọmọ Saul olójú ń fi ọ̀nà àbáyọ fún David títí. Now kan David náà wá sọ pé ọmọ ọ̀tá mi ni. Kò ní mọ̀ gbà tí kú ayọ̀ sí. So èèyàn ò gbọ́dọ̀ gẹ́gẹ́ bí ẹni tó bá ní ìrírí àjẹ tó bá súnmọ́ àwọn àgbà èèyàn bọ̀ sọ gbogbo pé eléyìí ó ń bá ọ̀rẹ́ mi jà àmọ́ ìjọba ìrìn náà dẹ̀ sí. Àwọn èèyàn ti sọ̀rọ̀ síwájú ó lè jẹ́ pé ọwọ́ ẹni ẹ̀ gan-an lórí ẹ wà lọ́rùn àlọ́wọ́ ẹ máa bí tòbọ̀.
0: Ọ̀dà ẹ sí gan-an.
1: Ẹ ṣeun.
0: Ó lágbára púpọ̀.

0: gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá mi sọ tán, a jẹ́ pé ọ̀tá nígbà míì. Hello. Ẹ mà kó àjẹ́ o, kí ló kọ yín láti mọ̀?
1: Ọpọlọ yóò ní dàrú.
0: Àmì bàbá mi.
1: Lè kójú mi láti amúlòkọ. Ṣé rí ojú tí èmi fi wọ̀? Ọlọ́run ló máa ń yan ọ̀rẹ́. O lè fẹ́ràn ẹnì kankan ni ẹ má fẹ́ràn rẹ̀. O sì lọ sọ pé ọ̀rẹ́ rẹ̀ ni kó jẹ́ pọ́ta lọ́ máa jẹ. Ẹ̀yin yẹn máa ń nífẹ̀ẹ́ ẹlòmíì tó yẹ kó kò ní nífẹ̀ẹ́ èèyàn. Ṣé ẹ pé ìwọ ọ̀tá ni ó máa wùkọ̀ lé èèyàn?
0: Ìyá máa nífẹ̀ẹ́ ẹlòmíì tí ò ní nífẹ̀ẹ́ èèyàn.
1: Bẹ́ẹ̀ni, Ọlọ́run máa fi sí ẹ̀rọ kan. Ó dà gan obìnrin tá a máa ń fẹ́ yẹn, ìyá máa ń sọ pé òun àfi obìnrin yìí. Ṣé ẹ pé kò ní obìnrin yẹn gangan kò ní láìkì èèyàn?
0: Obìnrin
1: wà lọ́wọ́ náà lọ́mọ jẹ́ ká bọ́ sọ́wọ́ ọ̀tá.
0: Àmì
1: káàbọ̀ ọlọ́kọ máa dábí orí wa.
0: Àmì
1: ẹ máa gbé tó wọ̀.
0: Ó dà ó dà ẹ ṣe gan ni. Hello.
1: Hello.
0: Ẹ kú àjẹ o.
1: A ń balẹ̀ àti láti Amẹ́ríkà ni.
0: Ẹ ra bàbá mi dáadáa.
1: Ẹ kò ní bàjẹ́ fún ìjà rẹ̀. Ṣé rí ọ̀rọ̀ fẹ́ mú wáyé? Ẹ tó bá ti jẹ́ ọ̀rẹ́ ọ̀tá èèyàn. Ọ̀tá èèyàn ni o.
0: Ọ̀rẹ́ ọ̀tá èèyàn. Ọ̀tá èèyàn ni.
1: Ọ̀tá èèyàn ni. Kò sóore tí ọ̀tá fẹ́ ṣe fún yín ju pé kọ́ jàǹbá ayé lọ. Gbogbo ẹ̀ tí wọ́n gbà jàǹbá yín ní ọmọ ilé. Kò sì ní nǹkan tó lè ṣe tí ò fi rí mú. Bá ṣàkíyèsí ẹwọ olóòlù tá a wà yìí àti olóòlù Iran. Amẹ́ríkà ń bá àwọn olóòlù kan ṣe, Iran bá àwọn olóòlù kan ṣe. Káyọ̀ nìkan á lọ máa bá Amẹ́ríkà ṣe. Ó sì jẹ́ ọ̀rẹ́ Iran. Automatically ti dọ̀tọ́ àti ẹ̀ náà nìyẹn. Kẹ́ríkọ̀ máa bá Iran ṣe kó sì jọ́ta Amẹ́ríkà. Automatically ti di ọ̀tá Amẹ́ríkà náà nìyẹn. Orí ló bẹ̀rẹ̀ sí fúnra wọn mẹ́. Nígbà tó yàn bá yá rẹ̀ jà, sọ wá lọ́rẹ̀ẹ́ rẹ̀ ni. Ó ti kú tán. Ẹ pé tó.
0: Ó ti kú tán, ẹni tí ń bá ìyá ẹni ń jà.
1: Ìrọ̀fẹ́ wà yá rẹ̀ wá lọ́rẹ̀ẹ́ rẹ̀ ni. Ọ̀rẹ́ ìwé fẹ́ kọ́ ṣe.
2: Ṣé ọ̀wá lè ṣèyàn lóore ni?
1: Kò ní ṣe lóore, aṣọ òṣèlú bẹ́ẹ̀ àti yá adìẹ. Ṣé bá ń fún tọ̀ lóúnjẹ ó fún lóúnjẹ kó lè bá àjọpọ̀ ẹjọ́ ni?
0: Àjà ń báyìí ṣé a gbà pé ọ̀tá ọ̀rẹ́ ẹni nígbà míì ó lè padà ṣe ni lóore ni?
2: Alhaji ti lọ. Wọ́n ti lọ. Hello ta wà mọ́.
0: Hello.
3: Ẹ
0: mà kó àjẹ́ kí ló kọ yín láti bò?
3: Mr. Abdulhakeem Lata ìlú Ayéfẹ́ Ìbarapá North.
0: Ìbarapá North.
2: Ẹ káàbọ̀.
0: Ẹ
3: ní nípa ọ̀rọ̀ tí ẹ lọ́ra sọ yìí. Ọ̀tá wà nínú ọ̀rẹ́, ọ̀rẹ́ wà nínú ọ̀tá.
0: Ọ̀tá wà nínú ọ̀rẹ́.
2: Ọ̀rẹ́ wà nínú ọ̀tá.
0: Ọ̀rẹ́ náà tún wà nínú ọ̀tá.
3: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
0: Bàbá rè o.
3: Ọlọ́run nìkan ló lè kó wa yọ.
0: Ọlọ́run ló lè kẹ́rù yọ.
3: Ọlọ́run ló lè kẹ́rù yọ. Kò sí ẹni tí kò lè ṣèyàn lóore. Ìrèrè tó wà lójú títì ó lè ṣèyàn lóore. Ọ̀la ẹ̀. Bàbá mi sọ pé ó lè ṣèyàn lóore. Ẹ má jẹ́ ká mú ẹnìkan lọ́ta. Torí Ọlọ́run ló mọ̀ta, Ọlọ́run ló sì mọ̀ rẹ̀.
0: Bọ̀tọ́ ta bá fojú ẹ̀ ń kọ́.
3: Tọ́ta bá fojú ìrìn ń ṣọ́ra. Torí téèyàn bá ṣọ́ra ọ̀tá tó bá fojú ìrìn ó lè pa ẹ̀ lójijì. Torí Ọlọ́run ti fi hàn ẹ̀. Ọlọ́run ni ká bẹ̀rẹ̀ èèyàn ní ẹ̀ mẹ́fà ká tó bẹ̀rẹ̀ òun ní ẹ̀ẹ̀kan.
0: Kábíyèsí Ọlọ́run.
3: Kò sì jẹ́ ní àwọn èèyàn aláburú jù.
0: Àwọn èèyàn aláburú jù.
3: Nínú ọ̀dà tó lọ́run dá.
0: Àwọn èèyàn náà lọ ta ara wa.
3: Àwọn náà lọ ta ara wa. Ìlà bí tó ń ṣe fún un ní àṣọ ẹni ṣèṣe.
0: Àmì bàbá mi, àmì.
2: Ẹ ṣeun.
4: Àìṣẹ́ ló ṣe pọ̀pọ̀.
0: Tọ́ta báyìí ti fi lè fojú hàn pé ọ̀tá rẹ ní o. Jàpá.
2: Kò yà kú. Hello ta ló wà mí?
0: Hello.
5: Bàbá.
0: Hello, Badmud Ismail.
5: Ọtúnba lọ́dọ̀ ọlọ́ọ̀tàjì.
0: Bàbá Ọtúnba.
5: Ẹ gbọ́ tí wọ́n sọ ni wọ́n ní kí Ọlọ́run bá ti pọ̀ sí èèyàn àyà ilé àyàmọ́. Tọ́lọ́ba ti pọ̀ sí èèyàn tọ́lọ́ba ti pọ̀ sí èèyàn ni ó lè pa àyàmọ́. Ẹtí tọ́lọ́ba tí a fún ìrìn àyà padà ó lè ní ẹ̀dẹ́ bí rí ayé èèyàn. Ẹ tí ó yẹ sílẹ̀.
0: Hello.
2: Hello, ta ló wà ń bẹ̀?
1: Hello.
0: Hello.
1: Ẹ kú Àjìn.
0: Àjìn ni o, kí ló kọ yín láti bọ̀?
1: Orúkọ ti mi ni Latif láti Mọ̀lẹ́kíà. Ṣé rí èmi máa ń sọ nǹkan kan fún wọn? Wípé ẹni tó ń ṣe dáadáa sí ọ lónìí máa retí àìdá tí ó ṣe sí ọ lọ́la. Torí pé kò sí ẹni tó lè ṣe dáadáa tán tí ò ní ní mistake lọ́dọ̀ ọmọ ẹ̀ dáadáa mọ̀ ẹgbẹ́ rẹ̀. Kò so ń tọ̀hún.
0: Ẹni tó bá ń ṣe dáadáa.
1: Tó bá ń ṣe dáadáa sí yàn. Tó bá wá dọ̀.

0: Hello, Ame.
1: Hello, I'm quite you.
2: Sorry, I'm a decision, but
1: okay.
2: So, automatically, I share you. Yama share you. Yama party. So, if I'm party, I'm a party buku.
1: Benny.
2: Hey. Say about share one yato. Hey, we don't put all time.
1: Kini yato kale mo bi
0: a se to pin meji ni
2: elo e karo
1: e karo kini yato ti nbe nbe era iya wa abile ko wo la bi
2: ni
1: ni le pada di ota ni ola
2: Baba kan wa nigba kan o dibo ti awon dibo won ka bu won jade funbo dibo merin elu ti won wala ina tele ninu le awon ga won le ninu edigo ta won wa nbe ta won ma awon dibo fa won iya wa awon dibo fa won era ko ta ti wa ninu le na
1: ninu le gan iyan bi medogun be nbe won wa ribo merin pere kabiyesi olohun
0: inu fun mi yiki kan
2: oko wa jade fun dibo ngba won ka bo dibo merin lo ko ni ko wa na awon omo awon dibo fun se ya wo won dibo fun ni ara wa pe won ki are ni
1: ehn
2: se ni so lo to jina fa
1: ota nbe ninu ore ore nbe ninu ota en ti nba ni gbe
2: e ti ba ni gbe lo ti ba ni gbe
1: o le di ote iyan lola abileko ni gbo ku yin lai lai o ade agbo gbo ni iyan medogun benu le iyan merin
0: o si gbegba
1: won si nba wa mo nba mi jenje mi ni gbogbo gba
0: o wa ni jo nilo won
1: ta lo ta nu wa
0: ta lo re
1: hello
0: ta wa nbe
2: eza
1: e ku aje
2: mama ti o so toni fun
1: aha
2: oro nla ni
1: aha
2: gani olodun da lo n ba yin soro
1: era baba mi lati abekuta
2: be ni nigba ti mo se lu moto kekere mo ni moto ti mo fi number do abekuta mo ni ore to je pe tumo tumo ajemajo nse ajemajo nse agba agba ni nitori pe won ti joye ni garage o de da mi lojo na abekuta ni mi ya tori o ti joye ni garage won ti ditemi ile omo o gboko si return ni ada tan jọba ní mi gbọdọ̀ gbòòrò mo ní kò ní ṣẹlẹ̀ ń bí ẹni tó máa fara gba nǹkan àpọ̀jù ọ̀rẹ́ yẹn tí àjọ ń jẹun yẹn gangan náà ní kìsí ni ipe kó wáá lé mi kó lórí támáàkì inú ìdẹ̀mọ̀ pé gbogbo wọn ti yáǹgì káàkiri sábẹ́ páànù nífẹ̀ẹ́ rẹ̀ nígbà tó gáàrí pé agbára wọn ò ká mi wọ́n sáré lọ sọ́dọ̀ yẹn tó jẹ́ ẹ̀gbọ́n mi ní káwọ́ọ̀ṣ yẹn bá gbé mọ́tò dì inú ìdẹ̀mọ̀ ó gbọdọ̀ dúró lójì kejì ni bàbá sọ́bìkì ó yá wọnú mọ́tò ẹ bí mọ́tò ẹ kù ẹ̀rírù yẹn rí bí mo ṣe gbé mọ́tò kú ni.
1: kábíyèsí ọlọ́run.
2: ẹni tí mo ń sọ ìwọ́n yìí ṣe abẹ fún un tí ìṣe ìjà alára mo sì máa ń sẹ́ǹdì kan sí. bẹ́ẹ̀ni mo sì sẹ́ǹdì káàdì kan sí lónìí tí mo pè dá ìmọ̀ yẹn gbà tí kò gbèsè òun. kọ́lọ́ ń gbé sàánú wa pẹ̀lú ènìyàn ènìyàn ló burú jù o.
1: ìyẹn èèyàn ló burú ha èèyàn burú jùjú èèyàn burú ju ẹranko lọ
0: ẹ̀lú ta ló wà bẹ́ẹ̀
3: ẹ kú àjìn o
0: àjìn ni o
3: ọlọ́run a máa dè wá mú ọ
1: àmì
3: ọlọ́run wà pẹ̀lú wa o
1: àmì o kí ló kọ yín láti lù ú
3: àlùfáà àgbà akẹ́hìn lágbà yìí láti mọ́ níyà
1: ẹ̀rọ bàbá wa
3: ẹjọ́ ọmọ máa ń ṣèwàásù kan nílé ọlọ́run ẹni báwo ni mo ṣe ń ṣe
1: ẹja gbọ́ bàbá wa
3: ìwàásù yẹn ni pé mo máa ń bèrè pé kí ló dé tọ́lọ́run dá gbogbo wa tá a fi pọ̀
1: kí ló dé tọ́lọ́run dá gbogbo wa tá a ṣe pọ̀
3: tí gbogbo wa fi pọ̀ ṣé yé mi sọ́rọ̀ mi yé yín sá
1: gbogbo ayé ń gbọ̀ yín
3: ìdí tọ́lọ́run dẹ̀ fi dá gbogbo wa tá a fi pọ̀ ni pé oníṣẹ́ kìí fẹ́ kí iṣẹ́ òun kó bàjẹ́
1: oníṣẹ́ kìí fẹ́ kí iṣẹ́ òun kó bàjẹ́
3: ó dá wa a pọ̀ kó o lè ràn mí lọ́wọ́ kémi lè ràn ọ́ lọ́wọ́ sọ́rọ̀ mi yé yín sá
1: àgbọ́yé bàbá wa
3: so ọ̀pọ̀lọpọ̀ wa tá a wá sáyé ẹlòmíì ò kò rẹ́dì láti ṣe oore fẹ́mọ ẹlòmíì ó sì ti gbàgbé pé iṣẹ́ ọlọ́run lòun ò ṣe lóore tá a bá wo bíbélì nínú ìwé matthew ó sọ fún wa ó ní nígbà tí mo wà ń hòhò ẹ daṣọ bòmí ebi ń pa mẹ́ẹ̀ fún mi lóúnjẹ òǹgbẹ́ngbẹ́ mẹ́ẹ̀ fún mi ní mímu wọ́n wá bèrè pé ìgbà wo la rí ọ gẹ́gẹ́ bí ọlọ́run tá a fún ẹ lóúnjẹ tá a fún ẹ lómi ó ní tẹ bá ti ṣe fẹ́ni tó kéré jù yìí ó lèmi lè ṣe fún.
1: kábíyèsí ọlọ́run.
3: gbogbo wa ọ̀pọ̀lọpọ̀ wa ọ̀bẹ̀rù ọlọ́run òun là fi ń sọ pé ẹnìkan ọ̀tá ẹnìkan ọ̀rẹ́ ẹni ṣe búburú sí ẹ lónìí lè ṣe rere fún ọ lọ́la ẹni dẹ̀ ṣe rere fún ẹ lónìí ó lè ṣe búburú fún ẹ lọ́la báwo ló ṣe fẹ́ di dá ẹni tó jẹ́ ọ̀tá ẹ̀ mọ̀ mo kàn ń sọ pé ẹ torí pé kò jẹ́ kí n gbá nǹkan kan ọ̀tá mi ni mo kò jẹ́ kí n rí nǹkan kan ọ̀tá mi ni o lè sọ pé ọ̀tá ẹ̀ lẹ́nu kankan o dẹ̀ lè sọ pé ọ̀rẹ́ ẹ̀ lẹ́nu kan torí ẹni tó ṣe rere fún ẹ lónìí ó lè ṣe búburú fún ẹ lọ́la ẹni tó sì ṣe búburú fún ẹ lónìí lè ṣe rere fún ẹ lọ́la ètò wà ń bẹ̀ ni pé gbogbo wa ẹbí abẹ̀rù ọlọ́run àìní pẹ̀rù ọlọ́run là ń sọ pé ẹnìkan ọ̀tá ẹnìkan ọ̀rẹ́ ẹ máa tètò bọ̀.
1: ó lágbára ẹ sí bàbá wa. hello.
3: hello sir.
1: hello. hello.
2: mo gbọ́ ti yín. mo gbọ́ ti yín.
1: à ń gbọ́rọ̀ yín.
4: hello. hello. ọ̀gá ìfisẹ́.
0: ẹ̀ka
1: ọ̀gá ìfisẹ́.
4: ẹ̀ka ọ̀gá
1: ìfisẹ́.
4: ọmọ ìwà musa anabi ọ̀tọ̀. mo ti yín. ẹ̀kọ́ àjù. kẹ́rí ẹni báyìí lọ sí fẹ́ mọ̀ta mọ̀ta.
1: bẹ́ẹ̀ni.
4: bá a ti fẹ́ mọ̀ rẹ̀ mọ̀ rẹ̀.
1: bẹ́ẹ̀ni.
4: olóyún nìkan ló lè fi hàn dá ọ.
1: ọ̀tá ọ̀rẹ́ ẹni ọ̀tá ẹni ni
4: ọ̀rẹ́
1: ọ̀rẹ́ ẹni.
4: lẹ́rìí ẹni tó ló ń bá tú lẹ́rìí kí mo sọ pé ń lò lè fi hàn ẹlẹ́ni ló lè fi hàn lẹ́rìí ẹni tó ló ń bá tú àṣírí yẹn lé lọ́wọ́ ẹlẹ́ni nífẹ̀ẹ́ ẹni tí ẹ mú bí ọ̀rẹ́ wọ́n máa ń sọ̀rọ̀ fún pé ẹni tó ẹ mú bí ọ̀rẹ́ àwọn kan wá jẹ́ bíi olùdènà oore fún yín ẹ tó wá súnmọ yín un ọrẹ tiwọn ní tó ń ṣe òun lẹ sọ pé ọrẹ ọta ẹni ọtẹ ẹni ni ìyẹn gbogbo sọ́ra ń bẹ̀ ni torí kò sí ní tí ó ṣe wípé torí tẹ́bá ń sá ọ̀rẹ́ yín rè tó ti súnmọ́ àwọn ẹ̀yìn tẹ́ẹ̀bà wá fara fún ètò ìjọrẹ yín lọ́nà ọmọ ti bá sì rí ẹ̀mí yín lọ́wọ́ ọmọ ọdọ́wọ́ gbà wọlé síyàn lára ọlọ́mọ mú wa tẹ wá rí gbogbo ẹni tí bá mọ́ yọ pé gbogbo ìgbà tẹ bá ti ń sọ̀rọ̀ láyé tí máa ta kó ọ̀rọ̀ yín ọ̀tá kan náà nù kò sí bẹ́ẹ̀ padà ẹlòmíì wá ní irú wọn yàwó lọ́dún kò sí ń tẹ́ sọ kò sí ń tẹ́ sọ ṣe kò ní rí dáadáa yín àṣìṣe ní òmò sọ ẹ tó wá jẹ́ ìyàbá tí mi wá sọ fún mi pé sọ mọ̀ pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn náà wọ́n tún mọ̀ wọ́n pèèyàn káàkiri ni torí ẹ̀ tó súnmọ́ ò ní lè bọ́ sọ ní tí ò bọ́ sọ bẹ́ẹ̀ kò sọ bá ń sọ̀rọ̀ nísìnyí mo rẹ́ nìkan jẹ́ sọ pé à wọ́n ní tó máa ń sọ̀rọ̀ báyìí àwọn sọ kí ló máa ń ṣe ibẹ̀ náà mo sọ̀rọ̀ ẹ̀ mọ̀ ọ́n rẹ́jú olówó wa mọ̀ pé wọ́n mọ̀ pé lóòótọ́ tó máa ń sọ̀rọ̀ ò mọ̀ ọ́n àwọn tó wà dáa wọn wọn ní ọ̀tá ní ilé ẹ̀ sọ̀tà ìtọ́rẹ yìí ò lé bá yín sọ wọn ò bá yín sọ àwọn tó súnmọ́ yín wọn ò bá yín sọ ẹlòmíì ọlọ́run fún lẹ́yìn ní kankan ọ̀gbọ́nlọ̀ ti dá wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn kan lóhun òkè ẹ̀wọ̀n kan lóhun olè ẹni tí ń sọ̀rọ̀ tí ń pariwo ó lè mọ̀ pé òun ń pariwo ẹni tó rí bí ọ̀tá ni òun á sọ fún un ó lè bọ́ sọ ó mọ̀ pariwo ó mọ̀ pariwo mọ̀ pariwo
5: ó mọ̀ ranjú
4: onáwó apadà ọmọ tó bá farabalẹ̀ tí ò sọ dìjà onáwó padà náà mọ̀ pé àhẹ́dù ohun náà ń lò kí lóòótọ́ o so ọ̀pọ̀lọpọ̀ gbà ń tó súnmọ́ èèyàn tẹ́ ẹ rí bí ọ̀rẹ́ àkíyèsí tí ò lè pèyìn sí ẹ tẹ́ ẹ rí bí ọ̀tá wọn mọ̀ pèyìn síbẹ̀ tòun ni ọlọ́run náà làwà àmọ́ gbogbo tó bá ti jẹ mú pé à ń lépa ẹ̀mí ẹni ìyẹn gan ni kò yẹn gan làwọn ọ̀tá gidi tààrà o tẹ́ ẹ sì mọ̀ pé léyìí ẹ̀mí ẹyín gidi nílé ẹ̀mí bẹ́ẹ̀ yóò ṣe kúrò láyé gbogbo kó mọ nọfàsì èèyàn lẹ̀ ẹni ìyìn ò gan ni kéèyàn tètè kó bàtà tọ́gbọ̀n kọjá pa ẹ̀kúṣẹ́
5: ogun
4: làgbáyé.

0: Hello, Talam.
1: Waji, salam alaikum.
0: Waalaikum salam to la. Ekwa ajeun.
1: Ekwa ajeun. Opolo yin o ni daru.
0: Amen.
1: Oruko temi ni Kofosi Latolunde Ibadan.
0: Kofosi.
1: A ki gbogbo awon ton ti dasi opolo ni kaluku wa ni joba. En te gege bi won ba la ka ete ni ni. Bi yo se mo ta no ta ni eni te yan ba rin ojo to ti pe ti o ri asise kan pelu eda kankan ri to je gbogbo nkan te ba se nse ju e na daada ni te yo fi subu te yo fi sise gbogbo te ba se nse ju e bayi o da ni o da ni o da ni ota original ota le mi ka ru eda bezi ki ma be koda ko se mi ati yawo mi o je pe lato dude mi ati edi sera ko wa je ri mistake mi kankan ko je pe gbogbo to ba fe royin ni ah daddy wa da ni daddy wa da ni ore mi na boye ore ati kekere abore ta jo rin lati bi odun kan odun meji to wa se pe gbogbo wa ti mo wu fun to wa nso fun mi pe ah owo je ra sise lagbaja ni fun seju kan ota original ota ni lodo temi so ko je ba rin yen si je olohun ni fi wa fota mo Kofosi Latolunde Ibadan
0: ese gani o Hello.
2: Hello.
3: Akwajo.
2: Ajenu.
3: Mere ni o. Oh my God, Swaji.
2: Ami Olo.
3: Omi ti fi le sami do de ni mi ti o gbe ni lo wo ba ta la do ni wa tu mari solo la ta we. Hello.
0: Hello, gbogbo ayin gbo yin.
3: Eh eh, seri. Awon baba wa ti pa owe. Won ni bọlọ́n bá ti fọ̀ téèyàn àyàn kò lè pa àyàn mọ́ ọ̀tá ń bẹ nínú ẹ̀rí ọ̀rẹ́ bẹ nínú ẹ̀páwó bàbá ń tanra wa jẹ ló kù ọ̀tá ń bẹ nínú ẹ̀rẹ́ ọ̀rẹ́ sì ń bẹ nínú ọ̀tá torí pé inú yìí ó jìn ẹni tí wọlé ní o fẹ́ràn àwọn ohun ó tún máa lọ sí tánàbí rẹ irú rẹ ń ṣẹlẹ̀ sáwà ní o. Ní àwọn tá a gbójú okùn lé tí mo jọ ẹni agbá kọ́lọ̀ kó máa kó yẹn yọ ni torí pé bí ó ṣe rí yẹn ìwọ lè máa hùwà tí ó dáa pẹ̀lú wọn tí wọn ó sì máa dì ọ́ lẹ́sẹ̀ ni pé kò sí ọ̀tá nínú ọ̀rẹ́ ọ̀rẹ́ ò sí nínú ọ̀tá ń bẹ dáadáa kọ́lọ̀ kó kó wa yọ ni gẹ́gẹ́ bí òye tèmi.
0: Era baba wa ese gan nja ti e le ma ki la won ta fi mo yi pe leyi ota ni o
3: e ma gbo fun apere eni tin ba wa je tin ba wa mu lori ibi ise ti a wa lori pe a se party ka a se party ka ti e si lo je yan lese se e ti me le ro ta yi mo ni ipa òrajà ipò òta èyí lè ní ẹ̀jẹ̀ àmàlà ní sìn kéèmì ò ní ṣu ni màá jẹ tó yẹ kí ìyẹn ó fàjà ọlọ́run okó wa yọ ni o olórin kan sì kọ́ ó ní inú mi ni mo mọ̀ emmanuel kejì mi àwọn tí wọ́n ń pè ní èèyàn yẹn àwọn gan ni wọ́n mọ̀ ọmọ rẹ búburú rẹ káàkiri wọ́n wá ní tọ́lọ́run bá ti fọ̀ téèyàn hàn yàn kò lè pa àyàn mọ́
0: òjìgbà
3: ń lọ ẹ pé tó
0: èyàn ọ̀sán ni
2: o
3: èyàn ọ̀sán o kò lè pa
2: ẹ̀lú
0: ẹ̀ra bàbá mi
1: ẹ̀kú àjẹ́ ẹ pé tó
0: ẹ̀ra kí ló kọ yín láti bò
1: orúkọ mi ẹgbẹ́ haide fáwọn fáwọn rí kó nífẹ̀ẹ́ nǹkan ẹ̀rí ní àdúgbò kan wọ́n ń bọ̀ fẹ́ tààtì yìí báyìí àwọn ènìyàn ọ̀rẹ́ ni wọn ọwọ́ ẹnìkan wá léwájú pé pé ọlọ́run ní kò rí ṣe dáadáa ọkọ̀ tó ń lò pọ̀ tí ẹni tí ilé ẹnì kejì yẹn tó pàṣẹ wọn ọmọ ọmọ ní pọ́ńbù ẹ̀ lọ́wọ́ jà onírọ̀ parí ìjà wọn tí ẹ̀mí pé ó pa àwọn gbalé fún obìnrin yẹn síbì kan ká sì rí ọtọ tù ọ̀ ti dáwọn lẹyìn àwọn ọlọ́run gidi gan ni o síbẹ̀ tọ́run fi ọlọ́run ọkọ̀ ìyàwó yẹn yọ orí ọ̀rẹ́ ni wọn
4: láì pọ́lọ̀ máa fi tilẹ́ ní pé ó gbé ọ̀rẹ́ lè kan mọ́kùn mọ́kùnrin yẹn yóò ti kú owó tó wù èyí lè dá ọ̀tá mọ́ra ọmọ mi máa ń mọ̀ sí wọ́n mú èèyàn.
0: Èyí ò lè dá ọ̀tá mọ́ rárá.
4: Rárá rárá.
0: A lè dá wọn mọ̀.
4: Nínú ọ̀tá tẹ́tún wò yẹn ọ̀rẹ́ yìí nígbà pé ọ̀rẹ́ tán ni. Bẹ́ẹ̀ ni nínú ọ̀rẹ́ ọ̀tá pọ̀ ní ọdún kìlá tẹ̀lé ká jọ ń ṣiṣẹ́ ni. Wọ́n dẹ̀ jẹ́ ohun kọ́jọ́ ga mi àwọn tó tún èmi ni ó ń gbọ̀rẹ́ mi ó ń gbọ̀rẹ́ ọjọ́ orí mo dẹ̀ láìkì ẹ̀ gan-an mo láìkì ẹ̀ gan-an lórí láìkì mi ṣé mo ti ta nǹkan ọ̀tẹ́ pé èsì wàá mọ̀ wá lórípèsè nílé mi ìjọ kan ọ̀rẹ́ ìyàwó ọ̀rẹ́ kan wá lọ́mọ ẹ̀ ni wọ́n á lè ṣe fún mi tọ́jú náà gbá ìrajà tó wá ń lọ mi ọ̀sọ̀rọ̀ mọ̀ sọ̀rọ̀ fún àáṣẹ́ láti yẹ bẹ́ẹ̀ yìí nu ó wá ń sọ fún mi pé ẹni tí ń bá dìde tí ń jókòó tó bá jókòó tí ń bá dìde ká ní mi ò gbàdílẹ̀ bá ní ìyàwó pé omi iṣẹ́ burúkú àlejò ń gbélé kan náà òun lu pálí mi lórí ilẹ̀ àfijọ́ máa ní ọlọ́run máa ń fi ọ̀tá rányàn ọlọ́run ní àwọn ọ̀tá òkè fojú hàn ló máa fi hàn lókè.
0: Ọ̀rẹ́ ń kọ́ sún fojú hàn.
4: Ọ̀rẹ́ fojú hàn ni ẹnu yí ọ̀rẹ́ ni bó ṣe fojú hàn yẹn náà síbẹ̀síbẹ̀ náà ìsàlẹ̀ ẹ̀kọ́ rẹ̀ lè mọ̀ ẹ̀dẹ́ bí nìkan parí pé ó ní ọkàn yẹn burú jáì ta ló lè mọ̀ ènìyàn ò lè mọ̀ ọlọ́run ló dọ̀pẹ́ mi yìí ọ̀tá ni ìjọba bí a fi hàn yẹn tó wá pò mí pé SFB forgive forget and be careful forgive forget and be careful.
0: Fún ọ̀rẹ́ àbí.
4: Fún ọ̀rẹ́ gan ṣé ìbàdí pẹ̀lú yìí gan ìyọ́mọ fúnra fún ọ̀tá ọ̀rẹ́ gan mọ nínú ò sẹ́yìn bá ti sọ̀rọ̀ yìí sí ìkẹ́bí adúbá dé pàdé pàṣẹ pàṣẹ ìrìn ìrìn jù nígbà tí ìjàmbá dé òyí sí o ìbá pé wọ́n ní tá a bá ń sọ̀rẹ̀ ká máa fààyè jálẹ̀ onígbẹ́jọ́ máa dé ìṣíjọ́ sí ìjà ẹ̀kọ́ òdì kọ́lẹ̀ tí wọ́n ti tó ìjà ìtàjà lédè ẹ bá ìṣíjọ́ mu láwọn àrùn àjọ àti ìgbà ti pọ̀ jù àti borí ogun yìí máa hajj ó máa hajj wọ́n ló máa wà lọ́wọ́ ẹ ṣe kúkú wọ́n ti gbé ìgbàgbé ọ̀.
0: Ẹ ṣe gàní. Ẹ̀lọ́.
5: Alẹ́ máa ma fi ń ṣèjà àmà àjù ẹ̀ fúnra ọ̀tá ni ó fi rẹ̀ hàn. Ẹ tí bá ń wọ́ta káàkiri kò lè débi tí ń lọ.
0: Ẹni tí bá ń wọ́ta káàkiri.
2: Kàdé bọ́ stọ̀.
5: Kò lè débi tí ń lọ.
0: Lọ́nà wo.
5: Fúnra ọ̀tá tí ó di pé èmi lọ́tà rẹ̀. Sáfẹ́ àmọ̀ pọ́ta rẹ̀ ni òòrùn ìbàjá. Ìwé tí wọ́n bá ara wọ gángan fún ààrẹ ọ̀fara pa.
0: Iye
5: ọ̀rá pẹ́ lẹ̀.
0: Iye bọ́ta jà.
5: Ó ṣe máa bàjà nígbà tó fẹ́ ń jẹ́ tó lọ́ fẹ́ pa. Yóò fi bà sí ọlá ọ̀fẹ́ ẹgbẹ́ bí ó bá ṣe lọ.
0: Ẹgbẹ́ ìjọ jíjẹ́ tó bí ọkọ. Ọba pa ẹ̀fọn yóò da nǹkan sí ìyànlá náà.
5: Irọ́ ẹ̀fọn fẹ́ jí ọ́. Ẹ wá gbára bí onígbọ̀ bá jí ọ́ pamọ́ra rẹ. Kíkú rẹ̀ wú kíkú rẹ̀ mẹ́ta fún.
0: Kò sí ní tí ó ṣàǹfààní.
5: Ẹ fẹ́rẹ̀ kọ́ fi òṣìṣẹ́ ọdún mẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kò jáde kọ́ ìjọba bá ṣe lọ. Ọ̀tọ́ ò náà.
0: Kábíyèsí ọ̀rọ̀.
5: Ẹni tí bá ń tó bá sọ pé kọ̀tà ọ̀tán kò fẹ́ ṣe rere.
0: Ẹni tó bá ti ní kọ̀tà ọ̀tán kò fẹ́ ṣe rere.
5: Wà láì kò ní ṣe tó bí a ṣe.
2: A ti ya ṣe báyìí.
5: Inú ọ̀bọ̀n tàwa fi ń pọ̀ sí i inú ẹ̀ lórí ẹṣẹ́ máa ń gbòòrò sí. Ìjọ́ tí wọ́n bá ní kọ̀tà ọ̀tán lórí iná wọlẹ̀.
0: Ìyẹn tó gbọ́dọ̀ sọ pé òun
5: ọ̀rọ̀ máa ń yẹ ọ̀tá. Ìyẹn ọ̀rọ̀ kò dá fún yẹn nù.
0: Kò dá fún yẹn nù.
5: Àyíká tó o bá ti á lọ́ta. Ìpájì rẹ ti rún nù.
0: Kábíyèsí
5: ọ̀rọ̀. Ìjọ́ tó o bá ti lọ́ta ni wọ́
0: tí ọba ti dá fún yẹn kò dọ
2: tí ọba ti lọta kò
0: lè dá fún yẹn nu.
2: Ṣùgbọ́n Abolade àwọn yẹn lu àwọn olùlù kan. Àwọn olùlù kan ọ̀pọ̀lù mọ̀ wá nù.
0: Mọ̀
2: wá ní wọ́n lọ́hùn bá ti fọ̀ tá ẹ̀ ní hàn ní kò lè pa ni mọ́. Àwọn olómele náà máa sọ ọ̀pọ̀ bí àwọn olómele náà ọ̀pọ̀ kásà ti sáfù ẹnìkan ti ń kalẹ̀ kọ́ kásà ti sáfù ẹ̀ ló ta
0: wà. Má
3: péyìn ò ní mọ̀ táwọn èèyàn mọ̀ ọ̀tá nínú òṣè sí ẹni tí wò bínú tí ń bínú rẹ kí ni bínú rẹ sí.
2: Torí ògo ni.
3: Kí ni bínú èèyàn sí.
2: Àbí.
3: Péyìn ò ní mọ̀ táwọn èèyàn mọ̀ ọ̀tá èèyàn wá léyìn ó sọ̀ra fún yàn gbà tí èèyàn bá ti mi lé lọ́ta rẹ̀ lórí bíbélì náà sọ ó ní ara ní èèyàn lékéne
0: ọ̀tá ẹni
3: ọ̀tá èèyàn báyìí mọ̀ta á mọ̀ta.
0: Èèyàn wàá sọ́ra fún un là lọ́wọ́ à ń bẹ̀ o.
6: Ṣé irú ọ̀rọ̀ tí à ń sọ yìí ṣe bí ọ̀rọ̀ tí jáde wá sẹ́ǹtì ní bí mo ṣe ń bá ń sọ̀rọ̀ ní ìlú tàbí ọ̀dẹ̀ tí bí ọmọ mẹ́rin tó ń ti ṣọlá ìṣẹ́ mọ́ mi lọ́wọ́ tí mo bí mi kàn láyé.
0: Ọmọ mẹ́rin kò sí kankan mọ́.
6: Ǹjẹ́ ni mo ń sọ fún un?
0: Lọ́nà wo?
6: Mo ṣe rí ẹ̀gbọ́n kan náà àgbà ọmọ tó fámìlì tó jáde pé ní mo ṣe bẹ̀rẹ̀ kódà kò tí pọ̀ṣẹ̀ kan wáyé.
0: Ẹnìkan tó wá jáde ó wá tó ní ẹsẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni.
2: Bẹ̀rẹ̀ kíni.
0: Wọ́n bí ọmọ mẹ́rin kò sí kankan.
2: Wọ́n tún wá lé àwọn àtúnṣe bẹ̀rẹ̀ ìjà
0: ni. Wọ́n tún wá ní ọmọ ẹsẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o.
6: Inú ilé gangan lọ́tà wà.
0: Inú ilé lọ́tà ń bẹ.
6: Tó kí yóò bá pa ni kò rí ẹgbẹ́ pa ni.
0: Ẹ̀kúlé ni ọ̀tá wà.
2: Ẹ̀rẹ́ la ṣe ní gbé.
0: Inú ilé báyìí ni
2: a ṣe ní gbé.
0: A ṣe ní gbé.
2: Ẹ ṣeun. Ẹ̀lọ́ ọ̀tá wà mẹ́.
7: Ẹ̀lọ́ sà, a kú àdìjú.
0: Ẹ̀rọ ìyá wa o.
7: Yẹ sà, ọ̀tá pọ̀, orúkọ mi ni ọmọ lára fapò dán láti ọmọ àdìo.
0: Àtọ̀nì àdìo
2: ẹ̀rọ ìyá wa.
7: Ọ̀tá pọ̀, ó kí bàbá wa balẹ̀ sọ. Òun ló jẹ́ kókó. Ọ̀tá pọ̀, èmi tẹ́ ìwo tí mò ń bá yín sọ̀rọ̀ yìí tó bá ṣe ọlá olúwa àti àdúrà. Ní ìbá ti kú, wọn bá ti gbàgbé mi lórí láàyè.
0: Kí ló dé?
7: Mo mọ̀ pé kí fa ọ̀rẹ́ mọ́ra tán bá ti rí Fùrọ̀mí tán wọ́n á jáde wọ́n á dọ̀ta wọn. Tó ti yẹyìn nítorí pé bí inú tèmi ṣe rí lèmi ṣe máa ń báyọ̀ ṣe. Tó bá ti súnmọ́ mi tán wọ́n bá ti rí pé wọ́n ti rí wọ́n ti mú nǹkan tán máa mú jáde wọ́n máa jápa ni wọ́n tún lọ bá ẹni tó ń bá mi jà gẹ́gẹ́. Tó ti yẹyìn ní kò sí wọ́n ní ara ilé ẹni òun lọ́tà ẹni. Bíbélì náà sọ wípé ní ìgbà tó ń dé níyàn ó ní inú bàjẹ́ nítorí pé kìkì dá ibi ló wà nínú wa. Àmọ́ téèyàn gbẹ́kẹ̀lé Ọlọ́run ó dà jù ó dà kéèyàn súnmọ́ Ọlọ́run kó súnmọ́ Ọlọ́run kó gbẹ́kẹ̀lé òun ló ń gbà níjọ́ ìṣòro. Kí Ọlọ́run kó jọ kó wà pẹ̀lú.
2: Àmì ẹsẹ̀ ìyá wa
0: ẹsẹ̀ gan ni.
8: Ẹ̀lọ́ Abọ́ládé ẹgbẹ́ ètò Abọ́ládé.
0: Ẹ̀ra bàbá mi.
8: Kò sí àkájúbọ́lá láti New York.
0: Láti ìlú New York.
8: Ẹ̀pẹ̀lẹ̀.
0: Ọmọ wọn lọ́yọ̀.
8: Bẹ́ẹ̀ni.
0: Ẹ̀ra.
8: Èmi ni ẹ̀kọ́ ní bàjẹ́ fún yín.
0: Àjíbọ́lá mi.
8: Àwọn ọdẹ kí n pẹ́ pé tó àwọn ogbó ọ̀rọ̀ náà làwọn èèyàn ti dá sí yẹn. Tẹ́ rí ọ̀tá tá à ń sọ̀rọ̀ ó pé yẹ́lẹyẹ̀lẹ́ o. Ọ̀tá àdílé tí wọ́n ti bí ìyàn kọ. Ọ̀tá àárín ọ̀rẹ́ ó máa ń fojú hàn bẹ́ẹ̀ lọ́tá àdílé máa ń fojú hàn. Tọ́lọ́run bá sọ̀rọ̀ ọ̀rẹ́ ní ẹni tá rò pé o lè pàgbọ́n tó ń pẹ́ bí alámirin. Inú ẹ bí wọ́n máa bínú rẹ̀. Èyí tí ó fojú hàn àti tí ò ní fojú hàn mú ẹbí. Ẹni tá rò pé o lè jẹ́ nǹkan tọ́lọ́run wá sọ nìkan. Tọ́lọ́run bá tún wá ṣe lẹ́ni tó yáwó tó ń ṣe sínú fámìlì wọ́n mọ̀ ó bí ẹ wo ọmọ tí a rò pé o lè jẹ́ nǹkan ìyẹn wọ́n á mọ̀ bínú ẹ̀. Ó ṣẹlẹ̀ sọ́rọ̀ ẹnìkan tí nìkan dẹ̀mọ̀ tí ni ìpéré. Bẹ́ẹ̀ dẹ̀ ni ọ̀nà kejì tọ́ta máa ń gbà wọlé. Tọ́lọ́run bá ní pé ọjọ́ níyàwó kan tó bímọ márùn-ún. Tọ́lọ́run wá jẹ́ ká ti jẹ́ àti mú kó le fún ẹ láàrin àwọn fámìlì ẹ̀. Àwọn ọ̀rẹ́ tí wọ́n fókọ̀sì ẹ tó le fún wọn ń béèrè bùkátà ṣùgbọ́n ò lágbára láti pé wọn ó tún mú ọlọ́tà. Torí tó bá sọ pé ò ní wọn ní bìlíìpù ò ní wọn ó pè lọ́lọ́ pa.
0: ni won so pe
8: ro
0: elo gbogbo aye
8: lo
0: agbo yin
8: ti won je nu ile ti won je to won je gba tun ja wo to won gbogbo aye to ro mo kini yan no to ku to seku zi won na eyan mi lo be so mo pe ko to ku seku ti eyan re ba gbogbo kan ta wa so do do ma so pe ko suku suku si ota ti to ma nbere lati be yan na
0: ota ma nbere lati
8: so ko lo ota yo a nbere lati be pe o je lo ba won ma so re leyin a lo ba pe ta se tun ni e won lo ma wa school won je won lo ma school ti won bere 100,000 lo we boya 20,000 lo wa lo je na so mo won ti foju ko ni oni oni oni oni won bi won so at what na wo pe eleyi o ni bebe je won so ona sa gbo ajeri ota ota wa nu ebi o wa ninu ore won lo gbo ajeri ko gbo ajeri ota
0: ko si bi ta sa o si ajibola
8: o si bi ti o si
0: kabisi
8: bi ta sa o si ori bi ta sa o si
0: keyan ma wa gbadura po wo tun ni lota o
8: alaji anba lizo le kan eyan gbadura ni ota ni ma je keyan de ni ma so yan dalagbara
0: ota ma so
8: o ba lo ta wa alagbara
2: ni ma mu yan rin
0: ota ni ma so yan dalagbara
8: o so ben do ba ni baba ipe ba o so fun pastor re o so fun afa re o gan na de ni ta ni eji ti ona ma se fun re so ota lo ma so yan dalagbara lo ma so yan dokun
0: Oda.
8: Ẹ wọ́n báwọn ọmọ dájú ẹkú ètò.
2: Ẹ káàbọ̀ àbá dáadáa.
0: Ẹ sì ga di.
2: Ẹ ṣeun. Ẹkú àjẹ.
0: Ẹkú àjẹ. Kí ló kọ yín láti wo?
9: Èmi náà ni mo ń pè yín ọ̀dọ̀ yìí ògidì olú láti
0: wà. Ọlọ́run lèmi ni. Ó yá bàbá wa àjà yìí.
9: Ohun tí mo fẹ́ sọ yìí. Ẹnìkan ti sọ lẹ́ẹ̀kan téèyàn bá wà láyé tí gbogbo tí ayé ẹ̀ bá ti rún jégéjégé tí ò dá mọ́ tí ò wúlò mọ́ o nìkan ni ò lè lọ́ta ṣùgbọ́n pé orí jẹ orí mu orí náà orí lò ọ̀tá wà o ọ̀tá wà ṣùgbọ́n àti jẹ àti mu àti náà kì í yẹn ta ló pèsè ẹnà ọlọ́run ló ń pèsè fún ni
0: kàbí ìṣe
9: ọlọ́run ló ń pèsè fún ni kò fẹ́ni tó lè sọ pé mo fẹ́ ná 5 million kò dẹ̀ fẹ́ni tó lè sọ pé tó bá dàárọ̀ ọ̀la mo gbọ́dọ̀ rí 5 million kò sí lówó kan láyé gbogbo lówó torí ajé àpò àkáàkiri ẹni tó bá gbọ́ sí lọ́wọ́ òun lè lówó ẹjọ́ ìbá tí ì rí a tún máa wá káàkiri ni torí ìdí à ń wọ́ ọ̀rẹ́ àwọn ọ̀tà tó a ò lè rí ọ̀rẹ́ níbì kankan a ò sì lè rí ọ̀tà níbì kankan ṣùgbọ́n tó bá ti dáa fún ọ kò ṣọ́ra
0: tó bá ti dáa fún ọ
9: kò ṣọ́ra
0: kọ́ wá ṣọ́ra mo ti di nǹkan ti di nǹkan mú tó bá ti dáa fún ọ
2: tó ṣọra
0: ṣọra ẹ ṣe àti di kókó kan mú mo ṣe ganan ta ló wà bẹ́ẹ̀ o hello hello tó bá ti dáa fún ọ báyìí gbìyànjú kó ṣọra tó bá ti dáa fún ọ kó ṣọra o hello
10: alaji ẹ wà gbé ètò kò fún sí ní lẹ́ẹ̀kan sí
0: kò fún sí
10: ẹ dákun èèyàn wá lè ní pẹ̀lú bá ṣe sọ pọ̀ pàwá ìná èèyàn náà tún wá lè mú gbogbo ayé lọ́ta o a lè torí pa pé a mọ̀ pa fẹ́ ṣe dáadáa nu ayé èèyàn tún wá sọ pé gbogbo ayé pátá ẹni tó bá ti mú gbogbo ayé lọ́ta yẹ̀mọ̀ pé tó ti ní problem lọ́nà kan nìyẹn
0: wọn ò sọ fún wa wípé ká mú èèyàn lọ́ta o
10: ìrọ̀ èmi ń fi ń ṣàkàwé ni wípé èèyàn tó wá gbọ́dọ̀ mú pé a ti sọ pé lò dandan ẹ̀dá tí ò bá ṣe rere láyé
0: ó
10: gbọ́dọ̀ lọ́ta
0: téèyàn
10: wá gbé sórí pé lágbájá ọ̀tá mi ni bóyá dojúkọ wà láyé ọ̀tọ̀ ọ̀tá wà ogun wà téèyàn wá torí pé òun ní dojúkọ kó wá máa bìlú pé ọ̀tá ni ọlọ́run má jẹ́ ká wà lójú kan ẹ jẹ́ ká ti di ẹ̀sìn wo Anabi Muhammad sallallahu alaihi wasallam se mo pe ota lo le lati Mecca lo Medina e wa wo bolo se faye gba e wo Jesus Christ ti aro yi ota lo le de tobi te jo gba ye fi gboki ki Jesus Christ so gege da won ojogbo se so pe deyin o ba ti o ba ma rogodo laye iyan gbodo lota ota lo ma so yan di alagbara pẹ̀lú ògùn ọlọ́ ọ̀tá òní rí mi àti inú
2: àdẹ́ra
10: nígbà kò fó sí
2: adolóògùn. Ẹ ṣeun bàbá dáadáa.
0: Kò fó sí.
2: Kò fó sí rárá.
0: Ẹ̀lọ́. Ìpínlẹ̀ ló ń já lóra wọn. Ó ń já lóra wọn. Ẹ̀lọ́.
2: Jápè ni o. Hello, ta ló wà nbẹ?
11: Hello. Ẹkú àjò.
0: Ẹkú àjò.
11: Yes, sir.
0: Kí ló kọ yín láti mú?
11: Ọba Mọ́tayọ̀ láti Fẹ́lẹ́lẹ̀.
0: Ọba Mọ́tayọ̀.
11: Láti Fẹ́lẹ́lẹ̀.
0: Ẹran bàbá mi.
11: Yes, sir. Èmi bíi pé ọ̀rẹ́ wà nínú ọ̀tá, ọ̀tá wà nínú ọ̀rẹ́. Ìrírí ayé tèmi rí. Mo rí pé tí ní ọdún kan mo ní ọ̀rẹ́ kan. Ọ̀rẹ́ yẹn ó dàbí koríko sùn ni. Ẹni tó wá dàbí ìyàwó mi gbà yẹn. Gbogbo bí a lọ ṣe tó kú màmá mi níjẹ̀bù gbà yẹn lọ́dún yẹn lọ́hùn. Létà mo wá rí pé ẹni tó dàbí ọ̀rẹ́ ìyàwó mi yẹn. Mo wá rí pé òun pẹ̀lú ọ̀rẹ́ mi yẹn wá láti ìlú òyìnbó. Wọ́n jọ ń dé tààrà wọn. Ìgbà tó wá tó lẹ́bù kan, mo wá pe ọ̀rẹ́ mi. Mo ní mi ò fẹ́ kó fẹ́ ọ̀rẹ́ ìyàwó mi yìí o. Ọ̀rí sí ọ̀bí ọ̀dà. Mo ṣáà sọ rí ìyẹn fún un. Ó ní kí ló dé? Ó ní lọ́wọ́ ó ń ṣe báyìí. Nítorí pé kò tí ì pẹ́tọ́kọ ẹ̀ kú. Ó ń fẹ́ yẹn kan tí mo mọ̀. Tó dàbí ọ̀rẹ́ ọkọ ẹ̀ tó ń fẹ́ lọ́dún yẹn lọ́hùn. Ká má fẹ́ ọ̀rọ̀gùn lọ. Àti gbà yẹn mi ò ti close mọ́. Ọ̀rẹ́ ìyàwó mi yẹn. So ìgbà tó wá di lẹ́bù kan tọ́rọ ẹni ló fẹ́ tí mo ṣe yarí fún pé nọ̀. So gbogbo ìdílé tí mo sọ fún ọ̀rẹ́ mi yẹn kó má fẹ́ gbogbo ẹ̀ ló lọ sọ fún ọmọbìnrin yẹn.
2: Ó lọ dá lóògùn ẹ̀ fún.
11: Sá.
0: Kábíyèsí Ọlọ́run ó sọ gbogbo ẹ̀ fún.
11: Bẹ́ẹ̀ ni mo sọ fún yín.
0: Ìfẹ́ bòlú
11: jù. Tọ́mí wà á ní lọ́ní dat time mo sara fọ́rẹ́ mi yẹn torí ọmọ obìnrin yẹn lérí pé òun á fi nǹkan tó ń jẹ fún mi jẹ torí bí wọn gbé ń jẹun mo ní problem kan gbà ilé ọ̀rẹ́ mi yẹn ilé ẹ̀ máa wà tí mo gbé ń jẹun tí n bá fẹ́ jẹun ilé kan ẹni tó dàbí ọmọ ọ̀dọ̀ tó máa ń sunjẹ fún òun nìkan ló ń gbé díẹ̀ torí duplex nílé yẹn ó kàn ní ọgbọ́mọ ọ̀dọ̀ kan tèmi náà bá fẹ́ jẹun màá fún lówó kó lọ sọ́jà kó lọ rẹ di ẹ kó ṣe gbogbo ẹ̀ kó sì ilé ẹ̀ mo ti gbé ń jẹun.
0: À ń gbọ́rọ̀ yín bàbá
11: wa. Ìgbà tó dé lẹ́bù kan tọ́mọ ìgbé yẹn tó ń lérí pé wà á ṣe mí lèṣe. Wà á fún mi nìkan, wà á fún mi ní wà á fi nǹkan tó jẹ fún mi. Mo kàn lọ léyẹn jọ kan lóòótọ́. Ìgbà tí ma fi dúró yẹn mo rí wọn tó gbéra wọn lórí ẹsẹ̀. Ọ̀rẹ́ mi wá pe ìyàwó ẹ̀ yẹn lédi yẹn. Ó ní kó lọ sóúnjẹ fún mi. Ó ní láyéláyé ó ní òǹdè sóúnjẹ fún mi. Ẹnjẹ́ bí ti bá dé bẹ̀ kíákíá màá kí tàbá pàdé ń ta àkìrà wa mi ò lọ léyìn mọ bùtọ ọrẹ mi wá ṣe nǹkan tó ju omi ló.
0: O sì fẹ́ gbọ́ sítórì bàbá yìí tán o. Hello.
11: Ẹ kú ètò.
0: Ètò ní àmì.
11: Ṣé ní lóòótọ́ ọ̀rẹ́ wà ní ọ̀tá, ọ̀tá wà ní ọ̀rẹ́. Ṣùgbọ́n èrò bí ní pé ìwọ̀n ọba làákàtì Ọlọ́run bá fún oníkálukú ẹ̀dá láyé yìí. Tí ọ̀rẹ́ bá ti fojú hàn bí ọ̀tá, èèyàn sọra fún níwọ̀nba. Bí ti wà

0: nǹkan tí àdéhùn òdìdí ọlọ́mọjà rẹ̀ kẹ́ ayé òfìyé tó bó ṣe wà nù ilé bẹ́ẹ̀ náà ló wà ń ta ó wà fámìlì ó wà lọ́rẹ̀ ó dẹ̀ wà nù ilé gangan ṣùgbọ́n gbogbo ìgbésí ayé ẹ̀dá láyé ọlọ́run ní gbọ́kálukú fi ààrẹ àtẹ̀sánú fi ló gbà òbí mi ṣe rí nínú abàlẹ́yẹ o.
1: Ẹjọ́ tí bàbá ti ń sọ sítórì fún wa yìí ń bá láǹfààní àti pè wọlé padà. Ẹ dákun ẹ jọ ẹ pè wá padà. Tí ẹ bá wá láǹfààní àti wọlé ẹ dákun ẹ pè mí lẹ́yìn ètò láti dánlódù sítórì tó kù yẹn ẹ dákun. Ta ló wà bẹ́ẹ̀ o?
2: Hello.
1: Hello.
2: Akọ àjì yìí ló rí lẹ́ẹ̀kan sí.
1: Adébálógún.
2: Mo rò pé kéétan fìtì ni wípé ọ̀rẹ́ ọ̀rẹ́ ẹni.
1: Ọ̀rẹ́ ẹni ni.
2: Ọ̀rẹ́ ẹni ni.
1: Bẹ́ẹ̀ ni.
2: Ọ̀tá ẹni ni
1: bẹ́ẹ̀ ni
2: èmi ti force lẹ́bùn yẹn rí experience mi rèé àwa wà tá a jọ rẹ ẹnìkan wá wà àwa jọ ọjà jẹ̀yẹn jà tó jẹ́ pé jẹ̀yẹn pọ̀ débi pé àfọlọ́pàá múra wa a ṣe gbọ́ ẹ̀ now àwọn ọ̀rẹ́ yòókù àwọn aside mi wọ́n dẹ̀yẹ sí easy nígbà tó ṣe díẹ̀ àwọn àgbà kan wá rí bọ́rọ̀ ṣe ń lọ ló máa parí ìjà wa tó àwọn ọ̀rẹ́ mi òkú tán dẹ́yẹ sí yẹn èyí kan súnmọ́ mi wọ́n lè súnmọ́ mi mọ́ èyí kan súnmọ́ náà wọ́n lè súnmọ́ mi mọ́ ó dì tìjú síwọn lára túmọ̀ sí pé tẹ́bá ìta méjì máa ń jà anytime làwọn lè parí so nfẹ́ káwọn náà wọ́n náà tí ìjà yẹn ò fi parí láàrin ara wa they did not wọ́n máa lọ sọ tọ́ba gbọ́n padẹ̀ wọ́n máa sọ fún mi bàtí àwa parí wá dìtì sí rárá èmi náà mo tún wá padà wọ́nà mo dùn ní ìkọ̀nsá ni wá padà so kí èèyàn bá torí pé ọ̀tá ọ̀rẹ́ mi lélẹ̀ ẹ̀wọ̀n jọ ń jà tí wọn náà wá báàkì lẹ́yìn rẹ pé kí wọn náà máa tẹ́yẹ sí òǹtọ̀hún ìtì máa ń gbẹ̀yìn náà ní ìtìjú ìbẹ́sì mẹ́kì èèyàn wá ọ̀nà tí wọ́n fi parí ìjà yẹn fún wọn fún làwọn èèyàn sẹ́kọ́ńdárì kẹ́gbẹ́ ìjà yẹn clear ló bá ràn lọ́wọ́ ìkúṣẹ́.
1: Ẹsẹ̀ gan ni. Ẹsẹ̀.
3: Hello.
1: Hello. Ẹkú àjẹ.
3: Ẹkú ètò lórí yín ni dẹ́rọ̀.
1: Àmì o.
3: Kúńkọ́ ti ní ọ̀gbẹ́ni dáadáa láti Bianca pèkè òṣèyẹmí. Ṣẹ̀rí àfa àwàkà ni màá sọ. Àmì mi tẹ̀lé ọ̀rọ̀ wọn. Ó lè jẹ́ kí wọ́n máa tọrọ ọ̀dàrí jẹ́ ẹ̀sẹ̀ lẹ́ẹ̀kan gbogbo ìgbà tí wọ́n bá ti sọ. Tí ò tá ìbá ń fẹ́ di ìfànfà láàrin bí àwọn àáfà tí wọ́n jẹ jẹ́ bí akẹgbẹ́. Wọ́n àwọn ọmọ ṣe wá yìí fẹ́mi pé àdórí àdóríkà àbíbí àbíbíkà. Wọ́n àjọ wọn yé mi pé ọ̀tá mi. Ìndọ̀tá rẹ o. Tí àwọn ọmọ ilé ike mi lọ́jẹ́. Wọ́n àjọ ọmọ yìí ni pé ọ̀rẹ́ mi ò lọ́rẹ́ mi. Ọ̀rẹ́ mi lọ́rẹ́ rẹ.
1: Bẹ́ẹ̀
3: ni mo ti gbọ́. Amọ̀kùnrin làárín ni mo ti gbọ́. Àmọ́. Bẹ́ẹ̀ ni àbíbí àbíbíkà. Ọ̀rẹ́ mi lọ́rẹ́ rẹ. Àdúrí àdúríkà.
4: Mo ti wọlé
3: tẹ́lú. Ọ̀tá mi lọ́tá rẹ.
1: Àdúwúkà. Àbíbú
3: àbíbúkà. Bẹ́ẹ̀ni. So, ìní àdógbọ́ máa ṣe ìtẹríba lọ́dọ̀ àáfàá kan jẹ jákẹ́gbẹ́. Bẹ́ẹ̀ni náà pé ní báyìí ìdí níjẹ́. Ṣé bàbá jẹ́ pẹ̀pẹ̀ ń sìn pé ẹ bá fẹ́ ṣe làákàyè. Làákà ìgbé ń di ọ̀rọ̀ tẹ́ sọ pé bóyá ọ̀tá rẹ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ rẹ. Ẹ gba ìkìnà gidi o, ẹ má jẹ́ kí n tàn yọ o. Bẹ́ẹ̀ni lè rí ọ̀rọ̀ méjì ní ìsìn kí wọ́n wá máa jà. Kí wọ́n á ní máa wà one sided. Ìlú ṣe láyé. Láyé.
4: Ní
3: ti yín. Ìdí ìjọ yìí ṣe fàáfàá mi. Òní ìwé agbẹ́gbẹ́ máa lọ síbẹ̀ nìkan. Màá gbérò yìí ni pé ìjà ń rẹ́rìn sí ìbá ti lè bá a parí ọ méjèèjì.
1: Ẹ bá wa gbẹ́sẹ̀ ńlẹ̀ àsìkò pé wà ń jẹ́.
3: Mi ò wá lè wá sẹ́yìn nǹkan kan. Ọlọ́run ni yóò tàjẹ́ ẹ pé tó.
1: Ẹ sì kan ni Abibu Abibuka. Ọ̀rẹ́ rẹ ọ̀rẹ́
4: mi ni
1: Adúwò Adúwòka. Ọ̀tá rẹ
4: ọ̀tá mi ni.
1: Wọ́n ní ká má mọ́ta. Ṣùgbọ́n táyìn náà ni ó gbé wa débi gíga. Ẹ já kó gbogbo ẹ̀ papọ̀ báyìí. Àwọn sàábé lọ bá ànábì. Sọlọ́lá àlè rọ̀sálá. Ẹ ṣàdúrà fún wa ìrẹ́ ànábì. Ànábì bá sọ fún wọn pé ọ̀tá yín ọmọ pọ̀ sí o. Wọ́n ṣe àmì. Ànábì tó ṣàdúrà pé ọ̀tá yín ọmọ pọ̀ sí. Wọ́n tún ní àmì. Ànábì ni ẹ fọwọ́ bọ́jú ẹ máa lọ. Ìkan wá bèrè nínú sàábé rí ànábì kí ló dé tó sọ pé ọ̀tá wọn máa pọ̀ sí. Sọlọ́lá wa rí wọn sọ́lá. Ànábì wa sọ fún wọn pé nítorí pé ẹ̀ ń fi oore yín ẹ̀ fi ń ran àwọn èèyàn lọ́wọ́ ẹ̀ sì fi ń gbé ẹ̀sìn ga ní ìsìfẹ́ kírú yín báyìí ó kú lórí òkè báyìí. Ni mo fi ní ọ̀tá yín ọmọ pọ̀ sí o. Àṣé gbogbo ẹni tí ọba ga láyé yóò lọ́ta o. Ànábì wa sọ nígbẹ̀yìn
4: pé
1: nígbà tó fẹ́ fi àdúrà ń káyìn fún wa. Ọ̀tá yín ọmọ pọ̀ o. Tànábì ọ wàá sọ kalẹ̀. Ànábì wa ní ṣùgbọ́n bọ́ta yín bá ṣe wulẹ̀ kó pọ̀ tó agbára wọn ò ní kà yín. Ẹ̀yin lẹ́ẹ̀mọ borí àwọn ọ̀tá yín o. Ẹni tí ọba lọ́ta láyé. Ẹni tí ọba ga láyé yóò ní ọ̀tá o. Kọ́ba mi Èdùmarè ó fi wá borí gbogbo ọ̀tá wa látòkè délẹ̀. Bọ́ ọba ń bẹ láàyè gíga ọ̀la ọ̀tá. Bó o bá sí láàyè gíga ó ní ọ̀tá. Kò síbi iṣẹ́ tó wà tó ní lọ́ta. Kọ́ta wọ́n mọ̀ borí wa ni. Kọ́ta ọ̀tá máa gbé ni débi gíga lọ́pọ̀ ọ̀gbà. Ọ̀tá sì máa borí èèyàn o. Ṣùgbọ́n ta tèmi àtẹ̀yìn kò ní borí wa o. Ọ̀tá ń bẹ nínú ọ̀rẹ́. Ọ̀rẹ́ ń bẹ nínú ọ̀tá o. 08055226948 nọ́mbà tẹ́ máa pè mí sí lábẹ́ aṣọ 08064516702 08064516702 a nílé gbẹ̀pẹ̀ kankan mọ́ ni o. Àbúṣù Máyà ti wọlé 08064516702 báwa bá ti ń dìde báyìí a sọ fún Àbúṣù Máyà pé kọ́ bá wa bẹ lọ́hùn pé kọ́ta wa kọ́ mọ́ borí wa o kọ́ta o gbé wa débi rin 08064516702 ìpàdé wa ó tó dìjọ́ mẹjọ kọ́ bá mi Èdùmarè yọ sọ wa o. Ọládùmọ̀yé ògógbè mi alásọ́lá olúwa bẹ̀rẹ̀ bàbá tí máa ń kó búrẹ́dì fún wa ní ilé iṣẹ́ ìrìn òní jóná ó yá jáàmà náà
4: 07038226574 ó ní ká ẹ pé mi mú kàdám sunday adé àbùsọ ọjọ́ mẹ́jọ òjìnà ìrìn àtàwọn ní ká fi pàdé ó dàbọ̀.

0: One book is so one book is so ta. Bẹ́ẹ̀ ni òkè ọjẹ́ òkè òmu. Mo wá sọ fún wọn nínú àdísí ti Yorùbá. Òkè ń gbàwẹ̀ nìyẹn o. Òkè ń ṣàdúrà nìyẹn o. Inú àdísí Yorùbá wọn lókè ló borí gbogbo wọn. Ìyẹn ni pé inú àdúrà àtàwẹ̀ àti sàárà. Èèyàn ó borí ọ̀tá ni dandan. Gbogbo àwọn ọ̀gá wa nílé iṣẹ́ ìpátápátá ẹ borí gbogbo ọ̀tá yín pátá
1: yín.
0: Bẹ́ẹ̀ ni amojú ẹ̀rọ mi amojú ẹ̀rọ tó ga yàtà n ò ní gbọ́kú ẹ̀ lágbára ọlọ́run. Ikú kì í pẹ́ta lójúran Abdul Aziz Ademola Asiso small body big engine ẹ̀mí rẹ̀ ó gùn ti
1: dáadáa
0: kì í wá ṣe lórí ìyà lórí dáadáa ni lórí ọlá àtọlà tọmọ lùlọlà ọlọrun bá kò lé ọ lọwọ àsìsó nǹkan ò ní ṣe ẹ. ẹ̀yin náà sàmí àbí lọ́gànjọ́ òru tiyín náà ò ní bàjẹ́ kò sí nǹkan kan tẹ̀dá nílò láyé tádù a ò fi mọ ba lójú ayé rẹ̀ ìwáre nìkan ni o kólókòlì ìzán bẹ́ẹ̀yàn ti wulẹ̀ kọ́ lọ́lá kọ́ lọ́lá tó kọ́ mọ́ ẹ̀là kó lu tí ọba ti níwà kò ní nǹkan kan Adémọ́lá nǹkan ò ní ṣe é sẹ́yìn.
2: Alhaji Abdulé Aziz Kọlọ́run bá ní sọ.
0: Adémọ́lá.
2: Èèyàn lẹ́gẹ́lẹ́gẹ́ nínú láàgé èlò kíkún má ṣe pa ọ́.
0: Kí nǹkan kan má ṣe ṣe.
2: Alẹ́ ni tó bá roku ro ẹ̀ ajáde láyé.
0: Lọ́wọ́ náà lẹ lọ́nì.
2: Aya ti ń bẹ nínú lè kọ́ má ṣe dẹkun.
0: Kọ́ má ṣe sunkún sẹ́.
2: Ọmọ tó lọ́run fún Abdulé Aziz kọ́ má ṣe rìn lọ.
0: Kọ́ má ṣe dìgbé.
2: Ìṣẹ́jú wákàtí tó kù tí wọ́n ò fi wọlé sùkù. Kan ma se bọwọ.
0: Àmì o.
2: Gbogbo etí tó ń gbọ̀n wa kárí àgbà gbogbo yín la kí.
0: Bẹ́ẹ̀ ni kó máa rí fún yín.
2: Ànímọ̀ sáwọn ti bọ́ sórí ètò ẹ jáde síta.
0: Ọmọ yóò ń gòlù ní.
2: Àgbọ́yé ẹ̀sìn náà ni ló ń ké lọ́wọ́.
0: Ọmọ sàká olóbi Muslim
2: ti dé. Ọlọ́run kó wọlá àfààyè olú òkun.
0: Ajé àmì dùnú.
2: Ọlọ́run kó wọlá màmá tàbí yín sáyé.
0: Bẹ́ẹ̀ ni ilé olú òkun.
2: Ajana sì ọmọ wọn náà Abudu wa sí ọmọ lákùrẹ́.
0: Ó ti dé sẹ́.
2: Ọlọ́run má fi kú tó yàwọ̀ má fi gbogbo lólùfẹ́ wa.
0: Bẹ́ẹ̀ ni bàbá àbí ọmọ tó wé.
2: Yàwó yàtú fóṣùlẹ̀ àsì gbogbo yín la kí.
0: Ọmọ tó wé ní ìlú ìgbò.
2: Àdẹ̀tú dúpẹ́ lọ́wọ́ bàbá wa àgbàṣẹ́wó Suleiman ọmọ tó wé.
0: Ọmọ tó wé fúnra.
2: Kíkú máa pẹ̀yìn olólùfẹ́ wa.
0: Kíkú máa pààyàn ní ìwé wéréwé. Ọlọ́run ọba.
2: Kíkú máa pààyàn ìrè wéréwé.
0: Kíkú máa pààyàn ìrè
2: tẹ ẹ bá ti gbọ́ ọ̀rọ̀ wà nẹ́tíwọ́ọ̀kì ni ó dá.
0: Bẹ́ẹ̀ni.
2: Ẹ̀yin tẹ bá ní rédíò ẹ̀jẹ̀ ni tó bá sùn.
0: Ẹ bá wa jí gbogbo wa.
2: Orí tọ́lọ́run tó ṣe fún wa ló sun mọ́ọ̀lùdì tá à ń ṣe fún oníṣẹ́ ńlá.
0: Ìyá mi ní olówó ọjà ló gùn pa.
2: Alábì bàbá Fátìmá.
0: Alájà mi náà wẹ́rẹ́ bàbá lọ́lá.
2: Ìyá wa alájà mi náà akiyin.
0: Olówó ọjà ló gùn pa.
2: Olówó ọjà ló gùn pa akiyin.
0: Bẹ́ẹ̀ni.

0: adájọ́ kíní lórí ọ̀dẹ̀ ń gbé 96.7 sani ọ̀sani fífọ ẹ̀sìn tí tiwa o ẹ̀sìn tẹ́ ń bọ̀ wá.
1: Kárímọdé yìí àbọ̀lọ́rí ọmọ sàlámì lágínú ẹfẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.

ní àná ni mo ti bẹ̀rẹ̀, mo bẹ̀rẹ̀ sí pariwo rẹ̀ pé ayé ènìyàn nílò ìyípadà. Mo dẹ̀ sọ tó pọ̀ láti lè rú ọlọ́kàn sókè nípa ìyípadà. Ṣùgbọ́n ní àárọ̀ yìí màá bẹ̀rẹ̀ nínú ìwé Jòhánù orí karùn-ún ni wọ́n ti sọ ìtàn. Ìtàn ọmọkùnrin tí odò Bẹ̀sáídà. Ẹ kíyèsí sà, ọmọkùnrin yìí ó ń bẹ níbi omi rírú fún odidi 38 years. 38 years. Ọdún mọ́kànlé àmọ́ 38 years. 38 years. Ohun tó yà mí lẹ́nu rèé, omi rúrú ṣùgbọ́n ayé rẹ̀ ò rú. Ẹ̀sà, bó tiẹ̀ jẹ́ pé adágún ni omi yẹn tí ayé tiẹ̀ náà wà ní adágún. Ṣùgbọ́n Bíbélì sọ pé áńgẹ́lì a máa dìgbà wo omi, áńgẹ́lì ò dẹ̀ gbé ayé tiẹ̀ wò. Ẹ gbọ́ mi o, eléyìí ló jẹ́ kí n mọ̀ àwọn kan lè wà nídìí òru kí wọ́n má rí òru jẹ. Ẹ̀sà, bí ayé ẹni ò bá yí padà, èèyàn lè máa gbé níbi tí ìyanu wà kí ìyanu má dọ́dọ̀ rẹ̀. Bí ayé ènìyàn ò bá yí padà, ènìyàn lè ní olóore lọ́rẹ̀ẹ́ kó má ṣàánú èèyàn. Bàbá ènìyàn lè tóbi kí ayé èèyàn má sanra. Ẹ̀sà, ènìyàn lè wà

0: ohun lo koko jade bibeli na so ninu we joanu ti mo so yi na ni ori kini pe ni agbede ko se oro lo wa o esa owa koko ta gbodo yanju niyan gbogbo eni ti won fi oro daduo gbogbo eni ti won fi oro mu mole baba rubeni lo pe ni genesis 49 esa o de sure fun awon omo re o wa bere latori akobi oni rubeni won ni akobi mi iwo ni agbara mi ipile ise ipa mi inu rubeni tindo titayo nla titayo agbara inu rubeni tindo eni riru bi omi oni sugbon oni le tayo bo se so fun na niyan oni eni riru bi omi sugbon oni tayo nko so fun niyan ma vale never waba adaya ase ohun le daya duro baba yo duro nbe o ba tun so fun joseph pe lo ko awon omo re wa bi mo se so fun eyin omo mi na mo fe so fun awon na bibeli da so pe oju baba yi ti wo bye bye iyan jacob ni o ba ni lo ko awon omo re wa joseph awon omo meji to bi nkan je frame nkan je manase lo ko won wa bi won si ti ko won de won se bi pe ko loju poju re ti fo won wa fe fowo re sori awon omo won fe fi owo otun re le akobi lori ka fowo osi le elekeji baba wa ni e ma fowo mi le won mo mo ti mo se bibeli so pe o wa cross owo re o gbe owo osi le akobi o wa gbe owo otun le abi elekeji omo wa n pariwo joseph wa n so pe baba mi e ma se be e gbe owo otun le akobi baba wa ni no oun na ma ga sugbon eru aburo re lo ma se manaba ruabahada oro dile daya duo oro dile ni keyan ma joba won le fi oro dile yan nilu esa won le fi oro dile mi nile oko won le fi oro di gba ise lowo eyan won le soro di si aye eni to sun to ba de ji a de ma se gangangan esa won le soro di sinu alaboyun omo to wa nu e to ba de bi a de yaro oro di buru debe ibi ti mo si wa laaro ibiye gbogbo wa la ma jo gbadua sugbon ki n to lo be won gbe apoti eri kuro ni israeli bíbélì sọ wípé èlì wa ronú ẹwọ bí wọn wá lọ sí ogun nígbà tí wọn lọ sí ogun torí wọn fẹ lọ gbé àpótí ẹrí padà ṣùgbọn wọn ò rí àpótí ẹrí gbé ẹkíyèsí sà àwọn ọmọ èlì méjèèjì àwọn ọmọ tí wọn ń pè ní ọfíìmì àti fẹmíàsì àwọn ọmọ méjèèjì àwọn ọmọ èlì wọn wá kú sójú ogun ìkánú wọn ti fẹ yàwó kẹgbẹ lọ sójú ogun ìyàwó rẹ sì ti lóyún bí wọn ti wà lójú ogun ló rọbí ó wá bí ọmọ bó ti ń bí ọmọ rẹ bọ́ọ̀lẹ̀ ni wọn mú òkìkí wá pé wọn ti gbé àpótí ẹ̀rí lọ ìgbà tán dẹ̀ sọ fún bàbá ọkọ rẹ ọrùn rẹ ṣẹ́ lọ́rùn rẹ ìyẹn lì ó dẹ̀ kú síwájú tẹ́ḿpìlì ó ní wọn sọ fún ọmọbìnrin yẹn ọmọbìnrin yẹn wá rò pé kí mo tiẹ̀ fẹ́ sorúkọ ọmọ iná kò kù sí ògo mọ́ ní sẹ́lì ẹ jẹ́ ń pè ní kábóòdù ògo ti tán ní sẹ́lì ọ̀rọ̀ òdì nísà wọ́n lè fi ọ̀rọ̀ òdì sọ ènìyàn lórúkọ wọ́n lè fi ọ̀rọ̀ òdì dá ayé ènìyàn dúró ohun tí mò ń sọ ní àárọ̀ yìí ni pé màmá ṣé kì í ṣe ọ̀rọ̀ òdì ló fi ayé rẹ sójú kan má bẹ kó àdáyà bẹ kádáyà nadas èèyàn jẹ́ ìránṣẹ́ ọlọ́run kan ọ̀rọ̀ òdì a máa yọ pásítọ̀ lẹ́nu esther ọ̀rọ̀ òdì a máa yọ alóore lẹ́nu ẹ̀wọ̀n bí ìsà ẹni tó ní ìpè bí ọ̀rọ̀ òdì bá bá fà á esther wọ́n lè máa bẹ́ ètò fún a fẹ́ gbàdúrà láàárọ̀ yìí ọ̀rọ̀ òdì tá a sọ tí ayé mi fi ń rákòrò wà á ní pé ọ̀rọ̀ òdì parẹ́ láìsí. sí àtúnṣe ọ̀rọ̀ òdìgbì náà ọ̀rọ̀ òdì tá a sọ sí ayé mi tó fi ń rákòrò lójú kan ọ̀rọ̀ òdì parẹ́ o ọ̀rọ̀ òdìgbì náà ó yá àdúrà
1: àdúgbò
0: jésù ẹ̀mí mẹ́fà ọ̀rọ̀ òdì tá a sọ sí ayé mi tí ayé mi fi ń rákòrò lójú kan ẹ̀rọ bẹ́ẹ̀ bọ́ dà yàgbà yẹ ẹjẹ́ ń sọ ilé fún yín gbogbo ẹ̀yin tá a bá ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi báyìí ẹ kíyèsí eléyìí o ọ̀rọ̀ òdì a máa já ìran kìíní títí dé ìran kẹrin bíbélì sọ pé àwọn ọmọ àwọn bàbá ló jẹ èso eyín dẹ̀ ń kan àwọn ọmọ ẹ wo bí yìí o ṣé kìí ṣe ọ̀rọ̀ òdì tí wọ́n sọ sí àwọn tó bí ọ ló fi ayé rẹ sójú kan mo lọ gbàdúrà ní ìlú tí wọ́n ń pè ní ìṣàgá olómù bí mo ti parí ìsọjí mo fẹ́ máa lọ ọmọbìnrin kan sáré wá bá mi ó ọjọ́ orí rẹ̀ ọdún mẹ́rìndínlọ́gbọ̀n 26 years ó wá bá mi pé dádì ẹ pray fún mi mo máa ń tọ̀ ọ́ lé mo wá gbé ọwọ́ lé bó ti kúnlẹ̀ ẹ sà mo ní mọ́mì rẹ̀ ń kọ́ ó wá wò mí ó wá bú sẹ́kù mo ní kí ni mọ́mì rẹ̀ sọ fún ọ ẹ sà ó mọ̀ pé mo mọ̀ lóòótọ́ ó mọ̀ pé wòlíì lẹ́nu ó ní nígbà tí òun lọ bá ìyá òun pé mọ́mì ìtọ̀ yìí ti pọ̀ jù ẹgbọ́n tí ìyá ẹ̀ sọ fún un ó ní ìyá òun sọ pé kọkàn balẹ̀ ìgbà tẹ́mi náà wà bíi tiẹ̀ bí mo ṣe máa ń tọ̀ lélele ìgbà tí mo wà ní ọjọ́ orí rẹ kódà mo pẹ́ báyìí kí n tó lọ́kọ kí n tó bí ọ sórí nígbà tí mo bí ọ ọjọ́ tí oyún tí mo dìtẹ́ẹ̀tì pé oyún rẹ dúró sínú mi ọjọ́ náà ni mo stop láti mọ̀ tọ̀ mo kíyèsí pé ọjọ́ náà ni mo bó aṣọ ogun sí ọlọ́run fọkàn balẹ̀ ọjọ́ tí wọn náà bá ní oyún tó bá bí ọmọ tiẹ̀ náà ìwọ náà ò ní tọ̀ lé mọ́ ẹ̀sà nílé tiwọn wọ́n máa ń pàṣẹ ogun ni tí ìyá bá ti lò ó débì kan á wá gbọ́ ọ̀lẹ̀ fún ọmọ rẹ̀ ẹ̀yin kan wà ń bí a nílò láti jọ gbàdúrà ẹ jẹ́ pé orúkọ jésù ká ẹ pe ẹ̀mí mẹ́mọ́ ọ̀rọ̀ òdì tó ń ja ìran mi tí ayé mi fi wà lójú kan ọ̀rọ̀ òdì gbin náà ọ̀rọ̀ òdì parẹ́ ọ̀rọ̀ òdì tó dàbí ègún tó ń ja ìran mi látorí ìyá sí ọmọ ọ̀rọ̀ òdì parẹ́ ọ̀rọ̀ òdì gbin náà ọ̀rọ̀ òdì tó ń ja ìran mi ọ̀rọ̀ òdì parẹ́ o ọ̀rọ̀ òdì gbin náà ó yẹ àdúrà orúkọ jésù ọ̀rọ̀ òdì tó ń ja ìran mi látorí ìyá sórí ọmọ ọ̀rọ̀ òdì parẹ́ o ọ̀rọ̀ òdì gbin náà ayé abagbọ́ ẹgbẹ́ bẹ kó àtọ́jú àtàkàlẹ̀ àbáwọ̀dà ọ̀rọ̀ òdì tó ń yẹ mẹ́rin bàbí àdáyàdàdà bíná o ọ̀rọ̀ òdì parẹ́ láìsí àtúnṣe ọ̀rọ̀ òdì parẹ́ ọ̀rọ̀ òdì gbiná o ayé atẹ́gbàrú àbádáyà nàbẹ́lẹ̀ àbádáyà àmì mẹ́ta jésù olúwa wá wo bí ohun tí èmi mọ̀ tó dá mi lójú lélẹ́yìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá gbàgbọ́ nínú iṣẹ́ yìí a máa jọ gba ẹlẹ́ẹ̀kẹta bàbá wa ní olúwa kan Esa won ti di olobe bayi e wo bi lo ku ni tenda eji won Esa Olorun fun won ni ego won ni ogbo oro iso Esa won ni adun ete e wo bi aye a ma sa lo ibi ti won ba wa ise iyanu a ma se lowo won oluko ni ni won lo tun wa ni ebu woni manabe kwada yanada baba so wi pe egbe awon o ku sinu plane sosoliso awon wa lo ba olorun pe pastor ni egbe mi kilo de to fi le ku sinu plane crash won ni egbe oluwa wa so fun awon pe omo anointing ki se obogo won ni awon de mu oro yen dani pe keyan ni anointing ki se ogun fun ego ego le baye eni to ni anointing je bi ego ba gbina Esa won ni awon mu oro yen dani e wo bi o se mi laanu leyin bi odun meta ti mo gbo oro yen lenu won mo lo minister ni ilu Ondo state Esa bi won ti minister lowo nibi to tiri loru lori pepe ni won ti yi gbalẹ lo ba ku won wadi ki lo pa won ni eje gbe lara won ni won ni low bp eje ti won lo ni sa won bi to pa won niyan mo wa reti pe baba yi so ni ojo kan pe nigba ti egbon awon ku pastor le gbon won na pastor lawon na nigba to ku awon lo ba olorun pe oluwa so fa won pe anointing ki so ogun ego iyan tumo si pe e wo bi ego a ma ja egbon ko tu ja buro Esa ego a ma ja eni to ni kola e wo bi ego a ma ja riran ego a ma ja eni to rewa ti ko ni gba ki aye re yi pada egun a ma ja eni to kawe egun a ma ja eni ti o ye ko je olori egun a ma ja baba ko tu ja omo e gba mi gbo sa egun a ma fi iya sese ko tu fa yi omo dara e kiyesi sa a fe gbadua laaro yi eleketa lele e pe oruko Jesu ba fire aso ti egun ile wa da si mi lorun e fa ya lorun mi e fa so egun ya lorun mi aso ti egun to da si mi lorun ijo ti baba yen soro yen won mo pe aso yen ti wa lorun ta won na won ri tegbon won won de mo bo ti da sa won na lorun ojo to sise ni mo to mo pe in ti baba yi so lele so gbogbo igba kan soro yen nkan yen ti wa lara ti won na anointing ki se ogun ego e ja gbadua aso ti egun ile wa da si mi lorun oluwa fire ba fire aso ti egun da si mi lorun e fire aso ti mo jogun aso egun ti mo jogun lara awon to bi mi e ba fire aso ti egun da si mi lorun e fire o ya adua oruko Jesu e me no ma mo fẹ gbadua si egbọ oro oluwa lenu mi ajipo mi ki pon riru o gbogbo to ni daru dapo ninu aye re o gbogbo ti o fi aye re lokan bale o gbogbo ti o fa aye o gbogbo ti o fa ye gba yi pada mo so tele loni oluwa tu o lowo ogun na oluwa tu o omo bere kan gbo mi oni egbo ada ijina omi ya lo ma fi we wa ri pe o le ri mo manava kwada ya be kada ya nas e wa ju eni ti ma lo jifo oluwa ni ke so fun mama yi omo re kan be ni ewo wo bi sa ko de mowo ko de mese omi lo ma lo wa ma pe oruko re si ni odidi ojo mesan lagbaja aye ati ologbon won ri omi tasi koko aso gbogbo ide tan fi di o oluwa ja ide na adua ti wa ma gba si omi yen ni yen to ba ti pe ojo kesan wa da omi yen sile bi awon eyan ba te koja ko si problem dandan ni itusile ma de fun omo yen o ti oluwa so fun mi ni yen irufe eni keta leleyi ni waju eni ti ma lo jifo oluwa so wi pe omobirin kan benbi o wu o lati lo ilu oyinbo bo won ti gba o ni emeji o ti kowo le travel o de lose le emeji oluwa ni ki so fun o pe ori re lo ma fi omi yen fo leyin ojo kesan ta ba ti gbadura itan ko si nkan kan to ni ko ma travel ori re ologbabode manave kwada ya manave kada gbogbo bi to ba wu yan lati lo ti ori eyin o ba baye lo eyin ni le lo be oluwa lo ran mi ewo bi isa eyin te ba ni ke ofifo egbe jade mo fe so tele si gbogbo eyin te ni ke ofifo mo ti so won pe ike ofifo yen ti change o ye ko ti fi 1000 naira o didi sinu e o ti yi pada baye ati wonu adua yi pada egbe oluwa gbogbo eyin te ni ke ofifo in tan pe ni emi ofo lara re mo lo ike bi point of contact lati oni lo emi ofo para lati oni lo emi ofo para odun to ti wa le oko ogbo pa ogbo po emi ofo ni o le da awon omo to bi ninu ara re to emi ofo ni mo so tele ma ke barubia dayana gash emi ofo pa emi ofo pa atu ole gbogbo eyin ti e gbo mi lati ilu Ibadan mo ni ori ofe lati so fun yin mo ni ojo Sunday ojo ketala osu kesan wala bi kwa daya me kabe kenash ojo ma ni gbagbe ni ni ilu Ibadan ojo ti ma ma gbadua fun ogologun awon eniyan niyan wo bi isa ojo ti mo ma bole latori oke irin ajo ti mo ti wa lenu e fun ogoji ojo le meji eleyi ni agbara o wo bi oru ojo Sunday 13 of September oru yi ni mama se kini ni mama gba gbogbo eniyan ni alejo ni church wa ni iworo oru ojo yen ni gbogbo eniyan yo pade oluwa ipe yi ninu ipade yen oru ojo yen la ma se ayeye ojo ibi woli oru ojo yen ni mama fun awon eniyan ni ororo ati oyin ti mo gbe bole latori oke ororo ati oyin ti oluwa ni ki ma fi gbadua nbi nitori awon eniyan yi so ma gba oniyanju pe bo ba n gbe ni ilu Ibadan abi o wa ni agbegbe to sumo Ibadan boya o n gbo mi lati Ikire o n gbo mi lati Iwo o n gbo mi lati Osogbo abi o n gbo mi lati Oyo Ogbomoso lo ti n gbo mi abi ni Ilorin won na le darapo ni ojo Sunday on the 13th of September ekiyesi eleyi o ma jeun to ni agbara ma bi o pe ki won na wa nbe Sunday tó ń bọ̀ lẹ́yìn Sunday ọ̀sẹ̀ ni o, ó sì máa kún fún agbára. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ bá ní orí ọ̀fẹ́, ẹ̀yin náà darapọ̀, ẹ wá wo ohun tí adániwáyé fẹ́ ṣe. Ìpàdé tó ní agbára ni. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, aago mẹ́jọ alẹ́ ní ọjọ́ Sunday ni ìpàdé yẹn yóò ti bẹ̀rẹ̀. Ìgbà tí ó bá fi di aago mẹ́sàn-án, ẹ̀sà bí gbọ̀ngàn yẹn ti tóbi tó yóò ti kún déta. Ìwọ náà tètè dé kó o lè ráàyè jókòó, toró máa kún fún agbára. Mi ò ní sọ ju báyẹn lọ. Ẹ̀yin tí ẹ ní orí ọ̀fẹ́, ẹ̀yin náà darapọ̀, ẹ wá wo tí adániwáyé fẹ́ ṣe. Ẹ̀gbọ́n eléyìí, bóyá ò ń gbọ́ mi, ó ò dẹ̀ tí darapọ̀ mọ́ WhatsApp prayer group wa. Nọ́mbà yìí ni kó o mú. Ìwọ náà lọ join prayer group yẹn. Níbẹ̀ ni mo ti ń gbàdúrà látorí òkè fún àwọn èèyàn lálaalẹ́. Kàn send message ni pé ẹ add mi sí group, wá dẹ̀ fi ọ sí 090-25-20-27-24 thank you, God bless you. Orúkọ mi wòlíì àti ajíhìnrere tèmítọ́pẹ́ ẹ̀jẹ̀ Jésù. Mo máa bọ́ọ̀lẹ̀ látorí òkè yìí ní ọjọ́ 13 oṣù kẹsàn-án.

ください。

0: ẹsẹ engineer wo se juju ngusi now mo fe so bayi wi pe ẹsẹ gbogbo yin tan ki mi odo ba se wa be titi ti o bi don di 13 yen eni kan ni ojo mi lu awa birthday ojojumo le mi se birthday fun yin emi mo ngbadura fun gbogbo yin be ba fojo ose meji gbadura fun mi na ki peju gbe ni so ni ara e gbadura fun wa eji menu ku bi be yen mummy oluwa ni ninu osu yi kiki eri ni ki mo gbe ti lọlọrun ti lo wo ni ojo kun ni epapapu o ya ninu waasu e mo send testimony yin si ni o lo ni kongbe kongbe today oni ojo keyin ninu awe atadua oku meta pere engineer eja bere eja lori agbara
1: mo dupe lọwọ ọlọrun nitori pe oluwa ya mi lẹnu pupọ ni ori radio mo ko tun yan ni mo da mo ko di pe ah ọlọrun ojiji ti nasi many church nigba ti mo de ti mo gbọ ipe baba ya ni se to pe odun mefa ni mo fi gun okada
2: odun melo
1: 6 years
2: eyin to senior emi
1: ni mo fi gun
2: awon senior ninu olokada odun meta pe le ntemi so senior le
1: so ni mo pe mo le ba mi ra mi ni inu okada sugbon oluwa ya mi lenu bi o ba se ni kan se mo se be nigba ti ni ojo birthday won ni last year mo sùn nígbà tí mo jí mo rí pé ẹsẹ̀ mi mú ẹsẹ̀ ọ̀tún mi àkọ́kọ́ náà fà ní wọ́n ní kìíní kan mú ọlọ́run òjijì òní jẹ́ mo bẹ̀ gbé anointing torí
2: anointing ọ̀tá fún
1: yóò tí ọ̀tá fún wa mo mú anointing mo fi ń pa ẹsẹ̀ mi ó ń gbóná bí ẹni pé wọ́n ń dáná sínú ẹni gbà tí mo débi mo níwọ̀ ọlọ́run àkọ́kọ́ tí mo fẹ́ wá sí orí jesus ti yìí rè mo níwọ̀ ọlọ́run nígbà tí wọ́n máa padà wá mo fẹ́ ní testimony ẹsẹ̀ yìí kò sí lọ
2: dúpẹ́ pé ẹ kò gbé náà ó tó
1: lẹ́yìn yẹn bí ọ̀rẹ́ kọ́sùmọ̀ mi kan bóyá pè mí nìyẹn kí ló dé wọ́n ní kí n wà ó lọ́ fẹ́ ràn mí lọ́wọ́ ní kìtì ọkọ̀ bá 50 pounds mo ní èmi 10 naira ló wà lọ́wọ́ mi 50 pounds
2: ó fún yín
3: 50
2: bẹ́ẹ̀ lẹ́sìn ní lọ.
1: Mi ṣiṣẹ́ kankan fún ó kọ̀ fún mi 50% yẹn ni mo ní èmi aláìléyìn ọlọ́run òjijì ma.
2: Ẹ wá yà.
1: Mo yà kí n tó mú lọ kí n múlà kí n tó lọ ṣe. Nba mo ní káwọn mọ́là láti lọ pàrọ̀ ẹ̀mọ́ mi lọ́wọ́. Nba mi fún ọ. Nba ti máa ṣe báyìí yẹ kún. Ọlọ́run nba kọ́kọ́ mo yàn ọjọ́ mẹ́wàá mi mo ní ọlọ́run yìí tó kù bóyá ẹ̀yàn wẹ̀ lọ síbẹ̀.
2: Kí wọ́n síbẹ̀?
1: Mo ní kọ́ síbẹ̀ fún mi.
2: Wọ́n bá ṣebẹ̀ fún
1: mi. Wọ́n bá ṣebẹ̀ fún mi mo jẹ́ nígbà wo mo ní ìwọ náà. Mo tún ní ìlò rẹ̀ nítorí nígbà tí mo wá fún mi wá síwájú ọ́tà yìí ni. Mo ní ìwọ náà tí wọ́n máa padà wá nígbà bẹ́tẹ̀ bàbá. Mo fẹ́ sọ testimony bí ọmọ tí ò ń ṣe mi ni mo bí bó ṣe ní dájú. Ó bá ra mọ́tò fún mi òun náà mi rẹ̀.
2: Ó ra kí ni?
1: Ó ra Sienna bí dájú. Ó rà á fún mi. Òun náà wà
2: mí. Nígbà tí n bá yẹ ẹnikẹ́ni tí ẹ̀bọ̀ ń bẹ lẹ́sẹ̀ rẹ tàbí ọ̀fà ń bẹ lẹ́sẹ̀ rẹ tàbí lọ́wọ́ tàbí lára wà á fọ́ òkè ọba àná lè fò gbéra ó yẹ kó jábọ̀ ọlẹ̀ jábọ̀ ọlẹ̀ lọ́wọ́ báyìí. Owó òkèrè nílùú ìsàlẹ̀ sàmì dáadáa wà á bá wọn náà. Bàbá yẹn ni kì í sọ ọmọ tí mo bí táǹsọ̀ mọ́ ọpọ́ olóore ti tán gbọ́wọ́ lórí àmì tí olóore máa fi dá ènìyàn mọ̀ bí n bá gbọ́ tí àmì rẹ dún lórúkọ ọba bàtọ́mọ àti tẹ̀mí mímọ́ àmì yẹn kọ́ wọnú ayé rẹ. Ọ̀rẹ́ o sit down mọ́tò ọ̀rẹ́ o ẹyin wo lẹ nínú ká ọ̀fẹ́ gbé ká wá bí kì í ṣe bọ́bá tó rà ló tó lè ní síyàrá ẹ̀bùn ọjọ́ ìbí mi ọlọ́run jọ nítorí ikú àtàjìndé bá ń fi ṣe káà fún wa kó tó di dìsẹ́mbà ẹ̀ ló ká bàbá ìwà ló ká káà rẹ jáde ètò wúrú ọkẹ from ọ̀kadà tó sẹ́hẹ́nà mọ́ pàṣẹ ní gbólóǹbí tó wà yẹn tó bá lè hàn káàrẹ̀ jáde. Bàbá ṣe ti kọ́lé.
1: Ẹ ti kọ́lé. omo ya lo tura mo to tura ile fun mi ati ye
2: o la le fun yin
1: o tura le fun mi ati ye tori mo awon ore nku ni gba pe mo to omo ti mi ni jere mo wa dupe lohun pe mo jere omo ohun mo fe ke ba mi gbadura e mo ti wo pe omo to tara mi tade lo ma kokon gbe ore se fun mi to pa won gbe ore se fun mi sugbon jo ti omo yin ni daji eyan ni mo to mo sunku ni mi mi olo kada
2: se e gbon ti baba yin so e joko e ko kun ni oro won won lawon koko se bomo to ti ara awon jade oni yo koko sa won lore aso mo ta won toju ni ti owo iya lo ba ti kan won ni na lo ra le nipa jo ba di september ilu wo gan le le fe wa america ta won mo yin lo e ko le ko to di next year aten to baba yin sa mi e ko le
0: se gbo nkan mo mama fi baba yi lara bale because o ti clear tele mo gbo nkan kan eyin wo le be sun re majemu meji meji ni emi awon woni ni asan lo se sa iwu ore majemu to mo san yen meji re so ta won mo re na enikan se meji ti won meji olohun fi n don woni o ni won gba igi ga don wa lo se ati ninu osu kesan yi eyin te ni da mewa na san o ni ku awon ayan fe mi jo ti won fi ebo ba mi da majemu in to fe dawo ni awon wadi number 4 loni mu irugbo yen ti emu ebo majemu irugbo majemu ore majemu account number church ni 19 66 36 38 73 access bank comfort life mission international ni ogbe jade kapi yo wole elu ile isa ore majemu bere lati 2000 lo soke account number ni 2017 42 90 47 comfort life mission international first bank ni ye ngbo ni mo se fe se o nje je mo pe popo la fi break ẹgbẹ́ ìyọnu ilé kan bú díẹ̀ iyọ̀ tó bá sì ti bù tí mò ń gbàdúrà sí separate ẹ̀ kúrò nínú ìyọlé ẹnjìníà ẹ tún gbé máìkì sí bàbá yìí náà rẹ̀ ni àwọn bàbá wa ti gbàjọ bàbá yìí.
1: orúkọ mi ni Ọlátúndé Samuel láti Ogun State ní 2022 November 7 mo wà lórí òkè yìí.
2: níbí báyìí.
1: bẹ́ẹ̀ni sà mo kúrò ní lọ́jọ́ yẹn mo sọ fún ìyàwó mi pé mo fẹ́ lọ gbàdúrà lórí òkè láì mọ ibi tí mo yàn bẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ìyàwó mi mo yẹ sọ fún pé mo fẹ́ lọ gbàdúrà kò bá mi tí ìyàwó mi kì í máa lọ àjọ wá náà ni.
2: ẹtún jọ wá ní ṣé wọn bẹ mí báyìí.
1: bẹẹni sà
2: mrs ay samuel babatunde ọ̀rọ̀ náà kàn yìí.
1: so mo ṣe kúrò ní láàárọ̀ ọjọ́ yẹn mo kọjá ń bí mo rí kẹ́rò pọ̀ mo sọ kalẹ̀.
2: ẹ sọ pé oyún báyìí rérò.
1: bẹẹni mo yẹ sọ kalẹ̀ fún mi wákàtí mẹ́ta sí mẹ́rin ìpayẹ ni mo dúró sí mi ọ̀rá ètò kù.
2: nínú oòrùn màmá sọ orí wa wo bọ̀dá rẹ.
1: so ohun tó dẹ̀jẹ̀ mẹ́wá ní ọjọ́ náà ju wípé mo ń process láti lọ sórí èdè canada.
2: ẹ bẹ lọ canada.
1: bẹẹni sà
2: níta ẹ ń lo yóò kè sí ti yínú.
1: bẹẹni sà
2: ẹ bá yá.
1: ohun méjì ni sà canada àti agbára.
2: àtàgbára.
1: bẹẹni torí pé àlùfáà ni mí.
2: pásítọ̀ ni.
1: bẹẹni sà. so pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run arákùnrin kan wá jẹ́rìí ní ọjọ́ yẹn. ó sọ wípé ẹ̀gbọ́n òun kan wà náà ó jẹ́ dọ́kítọ̀ pé wọ́n ti fóun náà ní fisa canada lọ́jọ́ yìí. ẹ wá sọ àsọtẹ́lẹ̀ pé àwa tá a fẹ́ ká náwó sókè mo dẹ̀ náwó sókè bẹ́ẹ̀ ṣe gbàdúrà fún wa. wọn ọmọkùnrin yẹn ó pàdé mi lẹ́nu ìgbẹ́ yẹn mo kọ ara mi àti ẹ kanra wọn á kí ìtú it pé èmi náà ń bọ̀ lọ́gìn ìwá jẹ́rìí. so bó ṣe di jù tá a sọ wípé ká máa ṣe building project ti 50,000 kò sówó lọ́wọ́ mi owó kan wà lọ́wọ́ mi tí mo yá tó wà lọ́wọ́ mi lọ́dún yẹn lọ́dún yẹn mi ò sọ fún ìyàwó mi mi ò ṣe ọ wá di on the 21 ẹ wà lovers.
2: bọ́s ẹni sùn tí owó olówó lẹbi ṣe ni.
1: bẹ́ẹ̀ni sà.
2: ẹ fowó olówó ṣe.
1: bẹ́ẹ̀ sà ní on the 21 yẹn mo wà lọ́fíìsì màmá kan wá jẹ́rìí pé òun ṣe òun dẹ̀ rí fisa gbà ní ọjọ́ kẹta ẹni wọ́n sọ fún mi lọ́dún yẹn pé go and do it nínú ìjókòó lọ́fíìsì mo ti transfer owó yẹn mo ṣe transfer ẹ̀kọ́ bí ọjọ́ méje mi ò sọ fún yàrá kùbà fún mo délé mo jẹ́ sọ fún wọn kò bí ọjọ́ méje láàárọ̀ kùtùkùtù ni mo gba ìpè mo ti dé.
2: ní canada yín dé àmọ́ òrí canada kí wọ́n kọ gbàngbà náwó ẹ
3: raise up your hand
2: wa mo nà sí wọ náà
3: fẹ́ ṣe ti wá sí.
1: gbogbo ẹyin tó jẹ pé nǹkan kan tó kàn ní ọrọ ẹni kan fẹ travel.
3: All of you that next
1: week. Ọlọ́run tó ṣe ti àlùfáà yìí àti ìyàwó wọn.
3: Ibọ̀ kẹ̀ntẹ́
1: kò fi gbogbo agbára ṣe àmútí ẹ náà jáde.
3: Amen. The place is set to true. Amen.
1: Kí ni mọ àwọn mẹ́ta tèmi náà jáde? Bàbá iṣẹ́ ìránṣẹ́ yóò ní kú. Ẹ lọ bẹ̀rẹ̀ ẹ lọ́tún. Àti ìyàwó àtọ ọmọ tí yín náà jáde. O ti rí bẹ́ẹ̀.
0: O ti rí bẹ́ẹ̀. Mo gbé yín tẹ̀ fẹ́ travel. A pàdé ní Sunday ní Monday. Ẹnìkan níbi ìbò ṣe rí Sunday láparí padlock. A ti bẹ̀rẹ̀ láti Wednesday. A parí yẹn ní ọjọ́ Sunday. Nínú ìsìn ẹyọ kan péré. Ìsìn kan láṣẹ ní Sunday yìí. Tá a bá ti parí ní sáfíìsì ní Wema àti ní gbogbo Sona Church wáyé. Ní aago mẹ́fà nírọ̀lẹ́ ọjọ́ Sunday. Olúwa ní kí n break only communion fún gbogbo àwọn tí wọ́n fẹ́ jẹ́ candidate ìyanu. So láì ní waste àkókò ẹ múra o. Gbogbo ẹ̀yin ọmọ náà ẹ buyọ̀ díẹ̀ nísìn. Ó dorí Facebook, ó dorí YouTube àti TikTok. Iyọ̀ yẹn lẹ́mọ̀ gbàdúrà sí. Màá wá fún yín níyọ̀ míì àti anointing oil méjì omi 77 náà wà nílẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ní ẹ fún mi lákàntì. Àwa náà fẹ́ fún yín lẹ́bùn birthday. A fẹ́ bá yín dá sí. Gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ fẹ́ fún mi lẹ́bùn birthday. Account number tèmi gangan yìí. Ẹ yàtọ̀ sí ti church. Gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ti church ni. Kò lè kàn mí lọ́wọ́. Èyí gangan ọ̀dọ̀ mi ni ó wà sí sòòsì. 19-45-71-13-49. Ẹnìkan ní ìdá. 19-45-71-13-13-49 Access Bank Ọdẹkunle Epaphras ni ó gbé jáde. Èmi náà retí ẹ̀bùn tó fẹ́ fún òní. Ojú òní tí ì láìláì. Bàbá yìí sẹ́yìn náà lè sọ̀rọ̀ díẹ̀ báyìí. Ẹnjìníà ẹ tó pè níta ń pè ní iṣẹ́ ìránṣẹ́ wòlíì Ọdẹkunle Epaphras. Ẹ̀bùn tó lọ́n fún un ti ẹni. Jésù mà ṣe.
4: Oh yes, join us as we celebrate our prophet, Prophet Ọdẹkunle Epaphras, Baba Amiu, the General Officer of Comfort Life Mission International. Ekuriri ayẹyẹ ọjọ́ mi tutu ko lọdun ta wa. Ìdí ẹ̀ ni Pastor and Pastor Mrs. Olufemi Olariwaju àti gbogbo ọmọ ìjọ Comfort Life Mission International ní Sàgámù, ìpínlẹ̀ Ogun. Ni wọ́n láwọn da ìdùnnú àwọn papọ̀ mọ́. Gbogbo ọmọ ìjọ Comfort Life Mission International ní kẹ́ni àgbáyé. Oríire birthday Baba Amiu léyìí tó tún kò fún tọdún ta wa yìí. Ìjọ Ọlọ́run má jẹ̀mú kú tẹ wòlíì wa síwájú. Wòlíì wa ò gbọdọ̀ wà lójú kan náà. Wọ́n ti ń jẹ́ àwòkọ́ ṣe oréré fún àwọn òwà gbọdọ̀ díbàjẹ́. Bàbá mi ò àti ìdílé wọn ò wá ní parẹ́ máyé lára. Ẹ kú oríire birthday yìí tó kò ní gbogbo ọjọ́ keje nínú orin àjọ oṣù kẹsàn-án. Ní gbogbo ọdún ẹ̀mí tó ṣe birthday tọdún yìí ni ó ṣe ọ̀pọ̀ rẹ̀ lókè èrùpẹ́. Àgbà aládùúrà pé ibi tí lékelèké ti ń fọ aṣọ kò sẹ́ni tó mọ̀. Ọmọ aráyè ò ní rí di yín. Happy birthday to you, Pastor and Pastor Mrs. Olufemi Olariwaju àti gbogbo ọmọ ìjọ Comfort Life Mission International ní Sàgámù nípínlẹ̀ Ògùn. Wọ́n da ìdùnnú wọn papọ̀ mọ́ Prophet Ọdẹkunle Epaphras. Bàbá mi ò wọ́n ṣe ládùúrà pé ẹ̀mí ni ó ṣe ọ̀pọ̀ rẹ̀ lókè èrùpẹ́.
5: Orúkọ mi ni Wàílì Ajáò Ajàmọ́jẹ̀bi.
0: Ajáò Ajàmọ́jẹ̀bi Adéjàre
5: Àṣeyọrí
0: Ọmọmúlẹ́ká. Ọkọ̀ yóò ti ẹ̀pọ̀.
5: Ṣé àdébọ́lì tàwọn ìsọ mi ní Ajàmọ́jẹ̀bi tó jẹ́ àbá gbalẹ̀ tí èmi ó dọ̀bálẹ̀ fún màá ní mọ́
0: gbogbo àtàrí ń wá sóò níjọ́ tí mo débi ọgọ́sì mo débi ọdún 2021. Nígbà rẹ̀ pé bàbá tẹ́ sọ yí pé wọ́n ń dirun fún mi ojú oorun wọ́n jáde. Na fámìlì bá ní ìwọ náà jáde bí ṣe wọ́n ń dirun fún mi léjú oorun nígbà tí ọ̀tọ̀ ni tó gbé mi débi ẹ̀ lé pé ń jáde. Àwọn ìyàwó mi náà ń bẹ́ẹ̀ ń bí gbogbo àwọn ọ̀rẹ́ ìyàwó.
5: Níbi báyìí náà
0: wọ́n ń bẹ́ẹ̀ ń bí gbogbo wọn náà máa fún mi lówó ọkọ̀. Onímọ̀ máa mú pé dáadáa mo sì mọ sìgáàmù. Mo ń mutí.
5: Ẹ ń mutí.
0: Níjọ́ kan bàbá rí ẹ̀yin tẹ́ mú gbó. Ẹ̀jẹ̀ kọ́kọ́ sọ nọmba wà. Mo jókòó lórí òkè. Bàbá rí ìfẹ́ tí wọ́n láti rí ni o. Ìwọ́n tó ń fa sìgá. Mo ń rèé pé gbóǹbì tó wà yẹn. Níjọ́ lè mú ti sìgá lẹ̀. Torí náà báyìí òtún ẹ̀tún láti rí. Lójú ìyàwó mi.
5: Ṣé àdébò ìyàwó yóò mọ̀ pé ẹ̀ mú ni?
0: Ọmọ
5: àjọ
0: ẹ mọ yóò mú ni.
5: Ẹ bàbá yóò mú ni tí máa délé ọtí.
0: Ṣùgbọ́n ṣé àdébò àdìjọ ti ẹ ní èyí tẹ̀ ń fa gbó ẹ jáde tó bá ti fẹ́ mú mọ́. Èmi àti ẹ̀ lájọ jókòó mọ̀kẹ́ jáde ni.
5: Ọba ní
0: ẹ mú gbó mi ni mò ń mú.
5: Mo wọ ẹ ohun tó ń ṣe ti ń kọ́ bọ́ lọ́dọ̀ ọlọ́run láti ìṣẹ́jú ìlọ ọlọ́run
0: orúkọ jésù mo wá dúpẹ́ gan-an.
5: Ẹ mo gbó yẹn mọ́ ni.
0: Ìmọ̀ àti sìgá nígbà wọn fẹ́ padà yín bẹ́ẹ̀ ní ẹsẹ̀ lẹ́yìn pé padà yín mọ̀. Ó dà wọn ṣàgbèrè mọ́.
6: ẹ̀kọ́ sí yẹn.
0: Ẹ̀fẹ́ padà yìí mọ̀, èmi náà fẹ́ padà yìí mọ̀, mo ti lọ́wọ́.
6: Ṣé aṣẹ́wó lẹ máa ń gbé ni?
0: Kò sí etí yẹn náà, kò sí agbó tí yẹn lọ.
7: Ìrànlọ́wọ́ kankan mọ́.
6: Ẹ ṣe kí ni?
0: Ìrànlọ́wọ́ kankan mọ́. Ebi pa ṣége sí la.
6: Ṣàṣàṣà.
0: Ọlọ́run ìjẹ́ mi ọ̀pá mi mọ́. Láyé lórúkọ Jésù, gbogbo tí mo rí ṣe, mo ti rí ṣe lọ́lọ́run òjijì. Ìyàwó mi náà bẹ́ẹ̀ mẹ́rin, àjọ wa ni ìyá Sìfàwù. Gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ mọ̀ wò mí.
6: Mọ̀rẹ̀ ìyá Sìfàwù ẹ̀ máa bọ̀. Mo mọ̀ láìkì tí mò ń bọ̀ yìí. Èké àdáyà bá ní àbàdé ẹ̀ṣà. Lọ́wọ́ ẹ̀ méjèèjì sókè. Ìwà àtijọ́ lọ́wọ́ rẹ̀ tí ò jẹ́ kó ọba àná pàdé mọ́. Bí gbágbọ́ tí àmì rẹ̀ dùn mo ní kó já bọ́ọ̀lẹ̀. Sídà ìyá Sìfàwù máa bọ̀.
0: Ṣé ẹ wá rí i? Gbogbo ń tẹ́ òṣìṣẹ́ kan tẹ́ mi ó wà ṣọ́ọ̀ṣì yìí. Tẹ́mi o, ọwọ́ ọmọ nǹkan mi ń gbogbo gbà ni.
6: Ọwọ́ ọmọ nǹkan yìí.
0: Mo wá gba bàbá ìgbọ́ débi pé. O ní ọlọ́run òjijì. Kódà omi.
6: Ẹ̀yin ni.
7: Ẹ̀yin ni ìyàwó.
8: Bẹ́ẹ̀ni sà.
7: Olómo.
6: Sìfàwù ńkọ.
8: Ọwà sà.
6: Sọ́nà mẹ́mí ni. Ẹ bá ń pè é.
0: Mo ké. Sìfàwù. Sìfàwù máa bọ̀.
6: Fọ́mi ń fà yìí, wọ́n Sìfàwù. Fọ́mi ń fà yìí. O kọ tí àwọn tẹ́ lè máa gbọ́ ń bí nìyẹn. Àmọ́ iṣẹ́ ìránṣẹ́ tí Ọlọ́run rán wa. Inú mi sì ń dá dùn. Ṣé last born yìí ni?
8: Bẹ́ẹ̀ni.
6: Last born ìwọ last born. Class wo?
9: Basic 5
6: lọ wà báyìí.
0: Nice.
6: Ẹ bi tán.
0: Ìwàládé 2012.
6: Ẹ bá ti wá lówó ẹ náwó fún o.
0: Mo láìkẹ́ iye fẹ́kẹ́ bí ọpa. Iye fẹ́kẹ́ rò ní gan. Mo máa mú kíni.
6: Ẹ mú kí.
0: Mo máa mú kíni èyí bí àti àrẹ máa ń já. Àwọn olóyìn burúkú ọkùnrin tẹ́ ń bá ọmọ ọdún mẹ́tàlá. Ṣẹ́wárì ní ojúkọ Jésù gbogbo ọjọ́ tẹ́lò láyé ẹni máa padà sí ibú. Ẹni wálẹ̀ ọlọ́run ọdẹ́kúnlé ẹ̀ brafas ó tú mi sílẹ̀ o. Kódà àwọn èèyàn yẹn lọ́wọ́ ẹnìkan ní nígbà mọ ọ̀sẹ̀ débì wọ́n ní ìgbà yẹn ni ẹ̀ wá 50,000 wọ́n ní ọlọ́sẹ̀ bára nítorí màmá tọwọ́ jẹni láti bí ọdún méjìlá. Wọ́n ní ọlọ́gbọ́ owó nígbà tọ́lẹ́kúnlé ló ń fẹ́ máa há owó tàgbogbo ẹ̀ní gbọ́ rédíò mo ń tọ́ yẹ pé owó mọ lọ tọrọ mọ lọ yá lọ́dọ̀ rẹ̀ èrè rí yanu àmọ́ tó yẹ wípé ìpè rẹ̀ dùn mọ́ mi ọkàn mi sì balẹ̀ mo sì ń bá a lọ èrè yanu. Lórúkọ Jésù wàhálà àwọn tí wọ́n fún mi lọ́jà àwìn ọjà tí ń bẹ inú ṣọ́ọ̀bù mi ìsìn kì í sọjà 500,000 ìsìn sanwó wọ́n ń fún mi ní.
6: Ilẹ̀ ń ta gan.
0: Ẹ̀gúsí ni èmi lẹ́lẹ́gùsí Jésù mi sọ̀rọ̀ mi lóko tuntun.
7: Bùtùnàkì.
6: Ẹ̀gúsí.
0: Ẹ̀gúsí Jésù.
7: Bùtùnàkì.
0: Ẹlẹ́gùsí mi ṣùgbọ́n ọlọ́run ó bùkún mi bàbá mi ẹ gbádùn mi. Ẹ gbádùn mi o.
7: Ẹ̀wọ̀ ẹ má jẹ́ mbókòó lọ ní olóró.
0: Ẹ bá mọ́lẹ́jì ìwọ̀nba tí mo mú wá.
7: Orúkọ jù.
6: Ẹ tí wà ń ta ẹ̀gúsí.
0: Wọ́n fún mi láwìn ni ọpọlọ mi kàn sí ní ọjọ́ ilé ká mú kóòmù ká máa fi ṣe orí pé ọlọ́run lórí mi ó pè.
6: Nice.
0: Kóòmù wa kọ́là mú bọ̀ lọ́tẹ̀ yìí. Èmi gan ni màá fún yín ní nǹkan tá a mú bọ̀. Iyọ̀ àti ànítí ọ̀ méjì. Pàdọ́ọ̀kì nìkan lẹ́ẹ̀mú wá níjọ Sunday. Ẹyin àyànfẹ́ mọ jókòó wípé mọ sunkún. Bàbá kò fowó àtọmọdé lẹ́nu. Ẹyin ọmọ Ọlọ́run mú ìdá mẹ́wàá. Mú ìrúbọ rẹ. Èyítẹ́ ti sọ rẹ májẹ̀mú àkọ́kọ́ sọ lẹ́ẹ̀kejì báyìí. Láàárín òní sí ọjọ́ méje ni. Àkáǹtì nọmbà náà lẹ́ẹ̀lò fún ọmọdé àti àgbà. Olùfẹ́ ẹ jẹ́ ń gbàdúrà fún ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí. Ten mark birthday yín lónìí ọjọ́ kẹrin oṣù kẹsàn-án. Ẹsẹ̀ bíbélì tá a fẹ́ kà lónìí. Ìwé 1 Timothy and 2 Timothy. Gbogbo ìwé Timothy ìkíní àti kejì. À parí ẹ̀ done and dusted ni. A tún ń tẹ̀síwájú nìyẹn. Nígbà tó bá dọ̀la á tẹ̀síwájú. Ní agbára Ọlọ́run ní Sunday pẹpẹ yóò pọn ọmọ ṣá o. Ètò wa dá jù ní ìsìn mo ń lọ sórí Facebook, YouTube, ẹ buyọ̀ díẹ̀díẹ̀ pàdé mi. And mo gba Ọlọ́run gbọ́ pé tó bá tún di 12 á tún tẹ̀síwájú. Dídùn lọ́sọ̀ọ́sọ̀. Interview break lónìí ni pọ́pọ̀ àti ẹ̀yin méjì ìbẹ́ pẹ̀lú ìjọba.
6: Ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí tẹ́ máàkì birthday yín lónìí. Ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ máàkì wedding anniversary yín lónìí dá ọyẹ̀kúnlẹ̀. Ẹ jẹ́ ń gbàdúrà fún mi.
0: mo gbé ọwọ́ mi sókè, ọ̀rọ̀ bí ọpẹ́ bí ọpẹ́ kò ní tán nínú ìrìnàjò rẹ. Happy birthday, long life and prosperity, happy wedding anniversary. Mo sọ́lẹ̀ kan náà fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣe àtẹ̀stímọ́nì. Nọ́mbà tẹ́ ṣe àtẹ̀stímọ́nì yín sí rè 08081 65 66 ẹ sẹ́ndì mẹ́sẹ̀jì ire àtànú kọ báyìí. God bless you.
8: Lágbínúwọ̀ fẹ́ 96.7
10: Lágbínúwọ̀ fẹ́.

0: olúwagbà ọkọ ẹwà alágbàgbà ẹdá o ọba tí mo gbójúlé ìmọ̀lẹ̀ mi agbára gbogbo àgbáyé àṣẹ gbogbo àgbáyé ọlọ́run tó ń ṣe gbogbo nínú gbogbo ọlọ́run ẹ̀rí alààyè ọlọ́run májẹ̀mú ọba tí ò yẹ àdéhùn ọba tó jẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ tó fìdí ayé múlẹ̀ májẹ̀mú ńlá èdìdí àwọn wòlíì olórúkọ ńlá olórúkọ àgbàgbèje adá ò tó padà fún ẹ olúwagbà ọkọ ẹwà ògo ni fọlọ́run ti èmi ni fáìdé èmi lọ́jọ́ kẹrin ọjọ́ kẹrin ní oṣù kẹsàn-án àtẹ̀sí àlọ́ yẹn bẹ̀rẹ̀ lónìí májẹ̀mú yẹ ọlọ́run fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ èmi lọ́jọ́ tọ́lọ́run dà tó ní òun ó dà sọ́rọ̀ àwọn èèyàn tó ní gbogbo ẹni tí ayé ń dádúró òun fẹ́ ní ikú ogun wọn òun fẹ́ mú òkú tá a ti tẹ̀rí òun fẹ́ gbé dìde èmi náà lọ́jọ́ fẹ́ ìgbésí ló bẹ̀rẹ̀ olúwàgbà ọ̀pọ̀ ọ̀la èmi náà láti ibùdó agbá ti wà ń ṣíṣì
1: kẹta
0: a ti ṣí láti òru ó ti wà ń ṣíṣì àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí gùn wọ́n ti ń sọ àwọn ti ń bọ́ lọ́run sọ̀rọ̀ ńbẹ̀ májẹ̀mú ti bẹ̀rẹ̀ èdìdí ti bẹ̀rẹ̀ àṣẹ ti bẹ̀rẹ̀ ọlọ́run tó lágbára olú àgbà ọ̀pá ẹ̀rà irú àwọn èèyàn máa bọ́ nínú ogun ọ̀dà èèyàn bọ́ nínú ogun ọlọ́run ò lè sọ̀ kó lè sọ bẹ́ẹ̀ náà ọlọ́run ò lè mú òun ṣe tán kó má ṣe mọ́ kì í ṣe èèyàn tí ń bá ní ṣàdéhùn àìmúṣẹ òun máa ṣe ń pè ní ọlọ́run alágbàwí ẹ̀dá olúwàgbà ọ̀pá ẹ̀rà olúwàgbà ọ̀pá ẹ̀rà olúwàgbà ẹ̀yìn adá ògo padà fún ẹnìkan níta ló ń sọ̀rọ̀ orúkọ mi ni wòlíì io ajimori atamátàsí jp iléeṣẹ́ ìránṣẹ́ christ artillery crusaders cac atamátàsí tí a gbé ibùjókòó agbára àánú rẹ̀ kalẹ̀ sí olúwo lọ́nà tó gé tiẹ̀ gbọ́dọ̀ agbára àánú olúwa ìbàláwọ̀ èèyàn ti dé yìí ìbàláwọ̀ èèyàn ń bọ̀ lélẹ̀ ìbàláwọ̀ àti sọ nípa ẹ̀ báyìí tọ́lá èèyàn ń bá tún gbọ́ mi wọ́n túṣì ń bọ̀ lélẹ̀ àwọn tí wọ́n rò pé ti tán tàbí tí àwọn èèyàn gan rò pé ti tán tó jẹ́ pé ká tó ka wákàtí mélòó kan bá wọ́n ti máa kọrin ìṣẹ́gun wọ́n ti máa kọrin àti la fẹ́ sọ ju pé ṣe olúwàgbà ọ̀pọ̀ ẹ̀rà àǹfààní èmi yìí láti aláti níbẹ̀ tó bá tún wá yábà àwọn tó bá ti ní ìsẹ́lẹ̀ ó tún di next year nítorí pé àkókò májẹ̀mú ìpèrè ní olúwàgbà ọ̀pọ̀ ẹ̀rà ní àkàkọ́ mo gbọ́ orin kan lójijì ó ní alágbára tó wí pé níbo ni ó gbègbà alágbára tó wí pé níbo ni ó gbègbà alágbára tó wí pé níbo ni ó gbègbà torí mo ni bàbá òkà alágbára kú síbi wọn yàkà kó dání lákà sádàyà ẹni tó torí bá akọrin yẹn sínú
1: ẹjí
0: làkà kò dá sàkàlẹ̀ ẹni òun lè sọ fún mi wípé ó fẹ́ lọ́wọ́ lè kan rere
1: kan
0: àkókò yẹn ni ọ̀fà bà ẹni yìí wọ́n wà nínú àìsàn wọ́n wá gbìyànjú lórí ẹ̀ títí di àkókò yìí báyìí ara ẹ̀yìn ò tí ì yá

0: ẹ̀yọ́wò lè lórí alábẹ́sẹ̀ lè sọ wípé ó ń ṣe tá àti tu sílẹ̀ ọba tí ń já ìdè tí ń tú ìdè àìkú ẹ̀sẹ̀ ìtakòdà àbí kára bá ṣàkà wani nígbọ̀rọ̀ olúwa bí ọfà tó fi dìẹ̀ mọ́lẹ̀ ọfà yẹn jábọ́ ó jábọ́ ó jábọ́ ó jábọ́ ó jábọ́ ó jábọ́ ó jábọ́ ní ìdánilẹ́ mọ́ fílẹ̀ màláìkà sóbà kíkẹ́ bẹ́ẹ̀ sọ obìnrin ni wọ́n bá mi sọ lórí ẹ̀ ní ọ̀rọ̀ ọmọ ìyẹ̀yìn náà ni kò síbi tó ti dé síbẹ̀síbẹ̀ ogun yẹn wà níbẹ̀ ràkó ti yá kàkà ọjọ́ olú afẹ́fà yọ̀ká gbogbo ọmọ ìtògùn lórí ọmọ yẹn bá bí yamọ yóò mọ̀ kú ìgbìyànjú ìmọ̀lẹ́ka tó ní nàyàkà ẹgbẹ́ ohun tí ẹ̀ máa wò lè sọ ó ní jẹ́ nǹkan ṣòro ṣe fóun bí ó ní torí ọ̀nà ọlọ́run gbogbo ara olúwo olúwo tó wà lọ́nà tó gẹ̀ẹ́tì ẹgbẹ́dá olúwo tó wà lọ́nà tó gẹ̀ẹ́tì ẹgbẹ́dá nínú ìbàdàn lọ́ba múra báyìí máa sáré bọ̀bẹ̀ máa sáré bọ̀bẹ̀ bẹ́kẹ̀sì ọmọ yẹn máa bọ̀ máa bọ̀ pẹ̀lú ìbàdàn gbẹ́kẹ̀lé olúwa gbogbo àwọn tó gbẹ̀kẹ̀lé olúwo gbẹ̀kẹ̀lé wọ́n gbójú wọn sókè sí wọ́n ní ojú òde ẹ̀tì ẹ̀wọ̀n olúwa ní kí n sọ fún ẹ ayé fẹ́ ṣe ẹlẹ́yẹ ni mariaka sata kaire ìmọ̀ ọ̀tá tán lórí ọ̀tá ó tán lórí ayé rẹ̀ àǹtí yìí ọjọ́ orí tó ti dérà yìí ogun adánidúró ló ń bá ibà ogun yìí ti ń bá ẹja ó ti lọ káàkiri o gbogbo orí òkè gbogbo sítì gbogbo àgbàlá gbogbo ìlú ti lọ ó ti lo ti bílẹ̀ oh my god ó ti lo títà fẹ́ ó ti lo ní ti wò yẹ bíbélì sọ pé kì í ṣe nípa pàtàkì agbára ó ní bí ó ṣe nípa ẹ̀mí mi lórí ọlọ́run àwọn ogun kò sí alágbára wòlíì èmi wòlíì àjúlọ̀rẹ̀ àtàmọ́tà sẹ́mi kò kì í ṣe alágbára ọlọ́run nìkan náà alágbára lẹ́yìn ọlọ́run ọlọ́run nìkan náà kò sí ẹlòmíì lẹ́yìn ọlọ́run ó ní ogun mi èmi kí òfin fẹ́ẹ́ bẹ́ẹ̀ ẹgbẹ́ torí má jẹ́ mú bẹ́ẹ̀ ọjọ́ wedding rẹ̀ dé wọ́n ní promise and faith wọ́n fi ń bá ẹja tó bá ti bẹ́ ṣàdéhùn wọn ò mọ̀ nínú iṣẹ́ mọ́ nínú tó bá kùdà kọ́rọ̀ yẹn yọrí àtúndójú ogun tó fi ń bá ẹja rẹ̀ ogun má bẹ̀rẹ̀ mọ́ ní kí n sọ̀rọ̀ ogun yẹn ṣá ogun yẹn ṣá ogun yẹn ṣá ogun yẹn ṣá wárí ẹ̀kàtà bá ní gbogbo òrìkà tí wọ́n kọ́ ó ti wó lulẹ̀ níwájú mi ó ti wó lulẹ̀ níwájú mi àràbà ńlá tí sátani ti gbé síwájú ó ti wó lulẹ̀ níwájú mi máyé kàtà wọ́n ní sọ àràbà burúkú ni ó wà wọ́jú ẹ̀ wọ́n tó bá mi sọ lórí èèyàn kan wọ́n ti gbé àràbà gbèsè síwájú kò sí gbèsè náà ẹ̀tí wá wò bísẹ̀sẹ̀ kan fọ́ ọ̀nà okòwò tó ti ṣe tó ń lọ lára tẹ́ onímọ̀jẹ̀mú sọ wípé agbára ju ní wọ́n kan o ti dúró sọ́nà
1: agbára ju ni
0: lọ kò ní kọjá ibi tó wọ́n bó bá ti ń súnmọ́ bẹ̀ adìyẹ̀tún máa lọlẹ̀ omi mìíràn tiẹ̀ nìkan omi mìíràn tiẹ̀ nìkan bó ṣe ní owó tó iṣẹ́ ìjọba ni dàrẹ́tọ̀ ni ó ti wá dá iléeṣẹ́ ti ara ẹ̀ ní gbogbo ẹ̀bẹ̀rẹ̀ sí lọ́dà ní ó pàdé obìnrin kan wọ́n jọ ṣe ọ̀rẹ́ níbi iṣẹ́ lẹ́yìn ọ̀rẹ́ tó ṣe ìjà díẹ̀ dé ọwọ́ túká torí ìyàwó dàrẹ́tọ̀ yẹn mọ̀ sí ìdàrú ẹ̀ mọ̀ pé orí pé ọkọ̀ lọ lẹ́nu mi àárín kan ṣẹlẹ̀ lójijì dàrẹ́tọ̀ yẹn ti ṣe wọn kọ́kọ́ ní pé wọ́n kọ́ fi àwọn agbára ìjọba mú efcc lẹ́nu rẹ̀ afta tí wọ́n yọjú ìyẹn tán ó lọ fún retirement kò pẹ́ kò jìnà gbogbo iléeṣẹ́ bẹ̀rẹ̀ sí lọlẹ̀ ẹ̀fì ti bẹ̀rẹ̀ sí lọlẹ̀ ó ti káàkiri ẹnìkan wọ́n mu pàdé mi wọ́n mu pàdé mi ìjẹ́bú òde ní ti mu pàdé mi mo lọ ṣe program mi ẹ̀mí àwọn wòlíì èmi máa sọ pé tó ọbẹ̀ dẹ̀dẹ̀ wòlíì ìwọ́kọ́ ló máa sọ tó báyà ẹ̀mí mọ́ ló máa gbẹ̀rẹ̀ mi tú àṣírí ogun rẹ̀ bí arákùnrin ṣe dé mo ní ọ̀rọ̀ abo méjì obìnrin méjì mo náà ló fọdún sáyẹ̀ bí bàbá yẹn ṣe dàgbà tó báwa ní ìtàkùnrin àká jẹ́ gbẹ̀dúrà fún mi ọ̀rọ̀ tó máa gbomi jẹ́ kò lójú kò ní ṣẹlẹ̀ arákùnrin yẹn bú sẹ́kù ó ní i regret ó tó máa jẹ́ kó sọ pé regret lórúkọ jésù kò ní ṣẹlẹ̀ mo ní kò ní ṣẹlẹ̀ àní kò ní ṣẹlẹ̀ mo ní kò ní ṣẹlẹ̀ ìdẹ̀ni mo fi jẹ́ mo ní lọ gbégbèsè báyìí lọ rìnrìn báyìí lọ ṣe báyìí ó gbégbèsè yẹn níwájú ọba tó láyé àjọ ibi tó gbé ti bẹ̀ síṣẹ́ nìyẹn obìnrin àkọ́kọ́ ó tẹ̀sí olóòtú sílẹ̀ ìyàwó oní ẹ̀kẹ́dẹ̀dẹ̀ wà bá ó ní máa di ara ó ló ṣẹ́ mi ó ló ṣẹ́ lẹ́dà mi ó ló ṣẹ́ mi ó ló ṣẹ́ lẹ́dà mi ó ní ṣùgbọ́n ẹ̀mí mi fẹ́ ṣúre fún ẹ èmi kọ́ ló ń ṣe ẹ́ èmi kọ́ ló ń lé ọ lára ó ní ṣùgbọ́n ẹ̀mí mi ṣúre fún ẹ lónìí ó ní òun náà jọ gbẹ̀dúà nígbà tí iṣẹ́ ti dáhùn tó ẹ̀ fi ti bẹ̀rẹ̀ sí wọ́ọ̀kì wọ́ọ̀kì

0: àṣírí ni o.
1: Báyọ̀ bàbá.
0: Ìṣòtọ́ fún mi. Gbogbo àwọn tí mo sọ yẹn.
1: Yes sir.
0: Mo máa mú wọn wá sí ibùdó yìí. Ibùdó tẹ́lẹ̀ yìí.
1: Yes sir.
0: Tẹ̀mí tẹ̀mí tẹ̀mí tàǹkò yìí. Ẹ̀kan lọ́dún.
1: Báyọ̀ bàbá.
0: Gbogbo ẹ̀ ló mọ̀ wípé òru nìkan
2: lápá. Yes sir.
0: A máa ń ṣí ní òru. Gbogbo ẹjọ́ kẹwàá.
1: Yes sir.
0: Láàárín wákàtí kan. Sí wákàtí méjì. Àti parí ẹ̀ ni. Ó lákòókò tẹ́lẹ̀ òru.
1: Yes sir.
0: Àmọ́ tí eléyìí. Torí má jẹ̀mú ìpè. Àti òru láti ṣiṣẹ́.
1: Yes sir.
0: A ní ti. Àwọn gẹ̀lì ti ń gòkè
1: wọ́n. Yes sir.
0: Ó tún di òru ẹjọ́
1: sẹ́lẹ̀.
0: Àwọn èèyàn máa gútọ̀ sọ́tọ̀. Wọ́n máa gútọ̀ orí tó. Àwọn èèyàn máa sunkún lẹ́yìn. Wọ́n máa bí ọlọ́run. Wọ́n máa ké sí lọ́run. Ọlọ́run ò gbẹ̀jọ́.
1: Ọlọ́run
0: ni mo fi sọ
1: yìí
0: bó o ṣe gbọ́ mi ìlú yòówù kò wà o wà lẹ́kọ̀ọ́ ní sẹ́ńgò ló wà ní sẹ́ńgò ọ̀tà ní ìfọ̀ ló wà ní bàdágì ló ti gbọ́ mi o ń gbọ́ mi níjàbù o ń gbọ́ mi lábẹ́kọ̀ọ́ o ń gbọ́ mi lókè òní o ń gbọ́ mi lóńdó o ń gbọ́ mi ní gbogbo ìlú lọ múra má jẹun kún dá ẹdú ọ̀la olúwa ti sọ̀rọ̀ o pè mí tọ́ ni wípé ibi tí ẹ̀yẹ bá dé tí àyípadà ti máa bẹ̀rẹ̀ ọlọ́run ò lè sọ̀rọ̀ kó lè sọ bẹ́ẹ̀
1: ni
0: ẹ jẹ́ ká ọkọ́ dá ògo padà fọlọ́run ọba tí ń bá mi ṣe láti gbọ́ tẹsítímọ́nì
1: ọ̀gbọ́n
0: láti báwọn yóò ṣe máa yọ láti bí ìwọ gẹ tó ń gbọ́ mi kọ́ ọ̀rọ̀ mi sílẹ̀ nígbà tí ń bá tún sọ̀rọ̀ lọ́mọdún wàá lè sọ pé lóòótọ́ ni wòlíì
1: ẹ̀
0: nítorí wípé tọ́ ọba ìwà ajọgbàdúrà lè
1: bá
0: ajọgbà ó
1: ajọgbà
0: ó di alẹ placement ni orin máa pẹgbẹ torí àwẹ tá a máa gbà láàrọ
1: yìí
0: a jẹun lálẹ
1: yìí
0: oúnjẹ ọfẹ ni
1: o
0: tó bá tábà tó wá di òru mọjú a ṣe placement ẹtú wa máa gbọ o tó bá di àárọ lọla ọlá sátidé ni oníkálukú wa ní èso afẹ fi gbẹdúrà ẹgbẹ àṣírí
1: kan
0: tọpọlọpọ o mọ ṣe rí èso igi torí yẹn má jẹmu ọlọrun tọlọ fi kọkọ bá dájú má jẹmu ni egbele
1: ise
0: omi omi o ma je oje wa
1: awa
0: gbọ tuntun sẹni eso to ba ti lọ ra
1: lori igba
0: ere ni o eso to ba ti lọ ra lori igba ere ni omi ope ni ere olopo torí àìmọye eso lórí igi lẹyẹ bàjẹ àìmọye lẹranko bàjẹ àìmọye olóko fi tọrọ
1: àìmọye
0: olóko mu sẹni ọba tó ta fún ìyá tó ń tajà tí ọwa gbé sórí igba tó wá ń tà yẹn olè retí olóko olówó ẹgbà àṣírí ni wàhálà eso wa gbogbo ẹni tó ń ṣàṣetì ẹni tí kò lọ dédé
1: sa
0: ẹni tí òwe tutu ayé
1: ẹ
0: ẹ ṣe yé máa bọ
1: ẹ
0: wá gbọ tuntun ṣe gbọ tí ojú bá fẹ
1: bọ
0: mo fi ọlọ́run tí ó dá mi mo fi promise
1: ẹ
0: torí ònìkan ní ọlọ́run
1: bá
0: gbọ́ tó sọ
1: yìí
0: ó ní kí yóò sí àgẹ̀ nínú ọlọ́run wa bẹ́ẹ̀ ló wí o ìwé exodus ni o 23 ìyẹn orí kẹtàlélógún verse 26 ni orí kẹrìndínlọ́gbọ̀n fúnra ló sọ bẹ́ẹ̀ ẹ gbọ́ o ẹ̀yin tó ń wojú olúwafẹ́ mọ táyé ń pè lágàn kí ló ń pè lágàn àwọn ẹni tí ayé ń gàn ló ṣọ́ọ̀tì sí àgbà báyìí ni mo sọ ogun yẹn ṣá ogun yẹn ṣá ogun yẹn ṣá wàá bí mo
1: agbá ọba
0: tó bá yàtọ̀ bẹ́ẹ̀ ló sọ fún
1: ẹ
0: lọ́dúnra olúwo ló ń bọ̀ lọ́nà tó dìde ọ̀nà níbùdó agbára wá da ikùn yẹn yẹ gẹ́gẹ́ ọ̀dọ̀ gbani wá da ikùn yẹn gẹ́gẹ́ ọ̀dọ̀ kó wá bọ̀ ọlọ́run dá májẹ̀mú ìwé fásánù ẹ̀ ní sọtọwà
1: mo
0: sọ nípa
1: ama
0: oh my god ó wà lọ sílò àjọ ọdọọdún mi sílò àjọ ọdọọdún mi
1: ìpele yìí
0: àjọ ọdọọdún mi nígbà tó bá yẹ ẹka lára ó ti pẹ́ tó ti lọ ṣùgbọ́n kò lẹ́rìí ṣùgbọ́n nígbà tí wọ́n pẹ̀gẹ́ rẹ̀ tó ní tó náwó ayé rẹ̀ oh my god ṣé ẹlòmíì ìlú àròjinlẹ̀ obìnrin yẹn onínàbì yẹn ó sẹ́nu ìwé àwọn ọba
1: kínní
0: orí ẹ̀kẹta ó nígbà tí mo wò fún
1: ó
0: ní mo sọ pé ọkọ mi kì í ṣe
1: ara
0: o wo bí yìí tọ́ba ti wo ayé ẹ̀ fi torí pé condition yìí situation yìí ó ti sún ọ kì í ṣe ìpín ẹ̀mí dídé
1: dídé
0: yes dídé olúwo ló ń bọ̀ lọ́nà tó gẹ̀ẹ́tì ẹgbẹ́
1: nínú
0: ìbàdàn ṣé àwọn apariwo
1: olúwo
0: tó wà lọ́nà tó gẹ̀ẹ́tì
1: ẹgbẹ́ dá
0: olúwo tó wà lọ́nà tó gẹ̀ẹ́tì olúwo olúwo ló ń bọ̀ olúwo ló ń bọ̀ tọ́pá ti bọ́lẹ̀ sọ pé atamátàsí gba ọlọ́run gbọ́ ó níye àwọn tó gbàgbọ́ àwọn afẹ́gbọ́n àwọn láti jọ ọmọ náà àtà tó borúkọ mi náà ọlọ́run ń ṣàṣetì má jẹ̀mú ti wà nílẹ̀ mo fi ọkàn balẹ̀ sọ mi mo fi gbàgbọ́ sọ mi torí pé ó ní kí nínú ọ̀rọ̀ mi kò ní lọ láṣẹ ọlọ́run tó ń jẹ́ kí n sọ tó
1: pàṣẹ alágbára ńlá
0: èmi máa fi ọlọ́run lẹ́gàn mi nọmba wà rèé tí mo máa fi lẹ́gàn lè máa ní tó bá dọ́dọ̀ wò ní ìwọ kọ́ ló máa sọ
1: nípa
0: tọ́ba fi jẹ́ wòlíì o wòlíì ló máa ma sọ pé ìṣòro báyìí ló ní ìgbésẹ̀ báyìí ni kò rẹ̀ o mo rí àánú yẹn gbà ẹbí ó gba owó èèyàn tó ti máa wá sábẹ́ iṣẹ́
1: ìrẹsẹ̀
0: mi ò ní bí ẹ́ kí ló bá wà
1: wọ́n
0: ó ń mẹ́ sí bí wọ́n léèrè mo wà lórí ṣíṣẹ́ mi lọ ń gbọ́ mi
1: ò
0: ń gbọ́ mi lórí rẹ́díò bí ayútùbù ni o bí ayé mi ò mélòó tó ti ń gbọ́ mi

0: farm where
1: ni bi yan pe
0: mo ra
1: e wa wo lati ni
0: bayi mo
1: lati aro yi
0: yes sir
1: ta ba tin gbe to lo ni ma ma se kaseli ati taba
0: yes sir
1: ama budi ede ama budi ede ba wo yen se nde ama budi ede ama budi ede mo se to ma gbe ma tun ma so fun
0: yes sir
1: e gbe eleyi
0: gbon
1: number 2
0: yes sir
1: olorun o kin je ka sokota si odo abula ma se prophetic declaration
0: yes sir
1: awa so n to ma se
0: ma se
1: e wo du ti mo ti so e wo du ti mo ti so
0: wa ta se
1: ri olorun o je ka kota
0: se ni baba
1: bo ba gbagbe
0: yes sir
1: emi ni oluwa so pe ki ni christendom kankan ma se le
0: yes sir
1: ti wo ti baba baba baba adeboye ta wo yes
0: sir ni baba
1: o ni jere over sia
0: ama
1: ki se ni nigeria oluwa du to wa so pe ni adu yo nkan ni o se lo yes
0: sir
1: awa la so ti atiku
0: yes sir
1: ba ni mo so yes sir meme la feka titi de last year yi
0: yes sir
1: ebi awa la ti so pade leke ni o wa
0: ben
1: o lo sori youtube na
0: ben sir
1: e family ajilore atamata se
0: yalo
1: ajilore atamata se prayer life ajilore atamata se
0: prayer life
1: lo sori tiktok ma lo tiktok
0: baba na
1: lo facebook
0: youtube
1: lo sori youtube
0: yes sir
1: wa ri pe ati ma nso olorun jo ta se olorun to so bi pe to ma sele ni olorun a de so ko
0: ni olorun ni
1: o ma wa accurate nitori ki se nipa
0: ka mi
1: ki se nipa agbara ki se nipa mimo
0: je baba
1: ki se nipa ogbo ri ki se nipa awo
0: ni
1: ki se nipa adua nitori anu
0: olorun
1: nitori ti tobi
0: ara
1: nitori agbara
0: olorun
1: nitori leyin olorun olorun ni ko o lo le se fe
0: olorun
1: ife olorun ni
0: yes sir
1: ogbo mi olorun ni je ko ta e gba ti oluwa ki so bi pe obi lo ma ni ariwo
0: yes sir
1: atiku na fe gbe
0: wole
1: ama tinubu le wole 2003
0: yes sir
1: o ma je 2003 oluwa ti ni on the 18th December
0: mo
1: lo ti so
0: wa ni
1: na
0: lo
1: mo wa so pe aya a je wa e ti ni bu le ma wo le ama obi le ma ri
0: wo
1: ani bi wa
0: ani bi
1: ti ti ma se paru
0: le
1: a tu wa gbe eleyi ba o nigba ti a tu ma so to su e lo wo ti last year o wa ja na para
0: ko
1: wa
0: sa
1: re o lo wa so fun ni
0: pe
1: spiritual spiritual ni spiritual o lo mi bo
0: si
1: e lo ko ki lawo yan pere si so won ni oju la se ko ni bo yi se ni to da won awon ajo ni lo wa ni
0: agba
1: lo gbe lo wo re ti ni ju ni ajilo re atamata se pe ya
0: ni
1: e lo ajilo re atamata se
0: pe ya ni
1: tiktok youtube gbo e
0: o
1: tu wa gbo o lo wa so ni pe won o de dibo fun ewu aba wo dibo fun ewu ba ni
0: o
1: ye won o le so ko lo so be
0: ka
1: ta lo lo mi si o ati lo mi si oluwa ni ko ma
0: bo
1: oluwa lona to ge ti
0: aje da
1: ni ni ba gbogbo bi to ti gbo mi gbe ra ba
0: gbe ra ma
1: bo gbe ta la fi gbe bi yan re ni agbo dua ha bi ki fa se wala
0: le
1: yan wo nu personal
0: yes sir
1: a je president mo
0: bi
1: a tu bere awe
0: awe a bere
1: mo ti so le kan e so lo ma ko dani lo
0: yes sir
1: to ma ni agbara
0: bi
1: e so ni o
0: e
1: lo ma ko dani lo
0: la
1: to ma ti wa ko e so ye
0: dani
1: ha tu jo fi e so ye gbe
0: bi
1: o de so fe bi pe
0: yes sir
1: nkan se le o fe lo o le to so
0: yes sir
1: se je so ashirika fun
0: yes sir
1: akuteri won lo gbe ni ebodo lo
0: nbe ni baba
1: osu meta ni po
0: yes sir
1: laarin osu meta
0: yes sir
1: o de lo oje
0: oje lo
1: ashiri kan lo wa
0: nbe
1: oluwa fun mi la shiri
0: yes sir
1: ma so ashiri yen
0: yes sir
1: agba gba to la
0: ye
1: ka lo gbe dodo mu
0: yes sir
1: ma wa so ni bo lo ti ri owo
0: yes sir
1: laarin osu meta
0: pa
1: lo ti di owo
0: yes sir
1: ma tu so
0: yes sir
1: awa n to fe wa jere ni le yin da yen
0: na
1: fa wo na shiri pe
0: yes sir
1: ko so fun to je wi pe o ti wo ko ri o ni o ma kini wa nsala yi ebi ade ma de
0: pa won
1: abawon to gbe kele ni wa
0: ko so
1: nsala yi ni o ti ma fe ni ko ko
0: yes sir
1: be
0: yes sir
1: e wa gbo sa se gbo eni to ba wa ba ba se n break ni
0: o sa
1: olorun lo ma pese
0: je
1: e ja fun ta fi break
0: yes sir
1: fun olorun
0: yes sir
1: number 2
0: yes sir
1: to ba tun wa wa gbo mi budu aje
0: omi
1: bọ̀dọ̀ ni àwọn tó fẹ́ tí ayé bá ń bàjá tí ọ̀fẹ́ wà lára tí èpè ń jà wọn tí iṣẹ́ wọn ń jà
0: wọn
1: wọ́n gbọ́ mi bùdó
0: àwọn
1: ọ̀fẹ́ wọn máa
0: gbọ́ ayé ra
1: wọn lọ fi wẹ̀ yẹs
0: wọn lọ fi wẹ̀
1: wọn fi wẹ̀ wọ́kọ́
0: yẹ
1: wọn fi wẹ̀ ọ̀fà wọn fi wẹ̀ àìsàn wọn fọ ìyá dà ọ̀fẹ́ ni máa fún ọ
0: lọ́wọ́
1: ẹ tó wá gbé ilé olú ìkìrì fún yẹn ní òróró
0: ọ̀fẹ́
1: ṣùgbọ́n o ní májàmú ti ṣe
0: é
1: àwọn èèyàn ti dá ọrẹ ká ṣe òróró
0: ọ̀fẹ́
1: wọn ni ká fi ṣíká pin fáwọn èèyàn tó bá wá òru àtàmátà tó jẹ́wọ́ lo fún ìyá jẹ ó wàá fẹ́ lọ́fẹ́ òróró eléyìí àtúndè ní ẹ̀wọ̀n pin fẹ́ lọ́fẹ́ tó wá gbé eléyìí àwọn tó bá tún wá gbogbo àgbà tó la yí àṣẹ ẹ̀rọ wọn ma tun gbẹjẹ tutu lọdun
0: yẹn
1: ma jẹ oúnjẹ
0: tí
1: lọjọ sunday yẹn a tun gbẹ iṣu ẹlẹẹkan lọdun a tun ma gba lọdun
0: yẹn
1: wa jẹ wa
0: mu
1: a tun sọ wo lọdun
0: yẹn
1: a gbẹ bàtú lọdun yẹn àwọn kọwà ta tún máa fi tá a máa ṣe empowerment
0: báwo
1: nítorí pé à ń sọ pé
0: nípa
1: ọjọ́ ìbímọ
0: ọdún
1: déètì ọjọ́ ìbí ẹ ti kọjá sẹ́yìn
0: o
1: ṣùgbọ́n mo fẹ́ ṣe ọpẹ́
0: àjọ̀dún ọdún
1: mo tún wá ṣe àjọ̀dún ìpè
0: mi
1: àjọ̀dún ìpè mi
0: ẹ̀rọ
1: ṣe ọpẹ́
0: ẹ̀ka lọ́dún
1: ni orí ọ̀fẹ́ yìí papọ̀ mo má jẹ̀mú ọlọ́run òun ló fa ilé
0: yìí
1: wá wo ayẹwo yẹn máa wáyé padà
0: yìí
1: ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nígbà tí wọ́n máa yá wọ́n á sọ fún ẹ pé oògùn ni bẹ́ẹ̀ ni mo sọ fún ọ bá ìdí ọlọ́run ni ó ṣe kì í ṣe yo kìkì kó máa bọ̀ pẹ̀lú ìgbàgbọ́
0: lánà
1: wá o
0: bàbá wá o
1: ó gbọ́ tó ti wá o
0: ìgbà
1: ẹyọ kan nígbà tó wọ ayé ẹfin
0: nígbà tí yẹ rẹ
1: ṣe wá tí yẹ tó ṣí wà lọ bí àpótí
0: ẹ
1: máa bọ ibi ibùdó agbára
0: yìí
1: wọn ṣí sílẹ wọn gbọ dùn wọn arí gbogbo àṣẹ ogun rẹ máa ṣe ọjọ mẹta ló ní wọn káfíà wájú
0: ẹni
1: fẹdẹ ọlá sátidé àti ọjọ sẹndẹ sẹndẹ ẹmọ
0: nílẹ ọjọ
1: àwọn ènìyàn jàkẹjàkẹ ń bọ bẹẹ ní sẹ àwọn wòlíì tó ń bọ bẹẹ ní mo sọ
0: àti dọgba
1: àwọn olórin náà tó ń bọ
0: so
1: ó máa lágbára
0: báwa
1: jókòó sí ó máa lẹrìn
0: bólà máa lẹrìn
1: ìdẹni mo
0: fi
1: ẹnìkan ní àti ìforíbalẹ̀ fọlọ́n àti ìfitibalẹ̀
0: ìgbẹ́jọ́
1: ká ṣe ti ní rẹ́díò
0: ìyẹn
1: wà gbẹ́wẹ̀ sókè wà á kàn kí ogogogo sọ́dọ̀ ìgbà ó yá o. Jésù olúwa wa wá tẹ́rì rẹ̀ bàbá yìí tẹ́ríbà ó yà fi ọwọ́ rẹ̀ sí orúkọ rẹ̀ kó tẹ́ríbà wá sọ pé ọlọ́run má jẹ̀mú o ọlọ́run atamátàsé o ọlọ́run ibùdó àánú o ọlọ́run agbára o ọlọ́run ayérayé o èní yìí ọjọ́ kẹrin nínú oṣù kẹsàn-án
0: ká
1: síbùdó agbára jákàtà rẹ ṣiṣẹ́ fún mi
0: tèmi
1: náà lẹ́rìí
0: gbogbo
1: mi ṣẹ́ jésù olúwa wa ó yà kúlẹ̀ báyìí dàrú ẹ̀dílẹ̀ wọ́n wá forí balẹ̀
0: nígbà
1: mẹ́ta wà ní mímọ́ sórí ọlọ́run
0: mímọ́
1: báyà gẹ́gẹ́ ṣe ń ṣe níyàwó tó bá lọ kàwé ní máyà wàá rí níbẹ̀ mo bá kàwé àìsàyà oríkẹfà wàá rí níbẹ̀ mo bá tún bá kàwé ìfihàn oríkẹfà ẹsẹ̀ kéde wàá rí níbẹ̀ ilé ẹja kémú yìí láwọ.
0: Mímọ́ sí olúwọlọ́rọ̀ àwọn ogun.
1: Ogori fọlọ́n ti
0: ṣe
1: ìyàpá. Ìyanukú lọ o. Ọ̀rọ̀ ibùdó agbára yẹ. Bí ẹ̀rí ni
0: o. Ẹ
1: jẹ́ káwọn èèyàn sọ ẹ̀rí kan àbí méjì.
2: Orúkọ mi ni Adélẹ́yẹ Ọládiméjì láti ìlú Ìbàdàn. Bẹ́ẹ̀ni sẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọmọ, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àtàmátàsí ní oṣù tí ó kọjá lọ ní òdì tẹ́ ní òdì lórí. Ẹ̀gbọ́n mi ló ní kí n wá láti Àbújá, wọ́n gbọ́ fúgámù látàbújá àti wọ́n mi wá náà nìbàdàn. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé tí má ní kí n máa sọ ìrìn àjò ayé mi látòmí àmì kúrò mí. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé gbogbo ọjọ́ tó ti pé Ọlọ́run ṣe nínú ayé mi ní oṣù tó kọjá lọ. Nígbà tí mo lọ gan ni oṣù tó kọjá yẹn, ayáwó mú pọ̀ tako kátó pò mí ni. Ṣùgbọ́n fún orin tó lọ́run ṣe nínú ayé mi gbogbo ọjọ́ tó ti pẹ́ yẹn, inú mi já tún ìbáìtì àwọn èèyàn látàdúgbà tán wà bí
1: lónìí.
2: Bẹ́ẹ̀ ni mo wá nígbẹ́ kí gbogbo àbí àwọn ọ̀run kan gbàdúrà fún mi pé ogun tó kù tí Ọlọ́run kọ́lọ́run tó bá mi ṣe ní aṣọ wọ̀lẹ̀ kí n máa ní tẹ̀síwájú.
1: Ogori fọlọ mi
0: kẹrin
1: bó ṣe máa ń ṣiṣẹ́ ti ẹ̀ nìyẹn
0: bó
1: ṣe máa ń ṣe
0: nìyẹn
1: ó yá ẹ jẹ́ kí a lọ ṣe omi sàn máa sàn.
0: Máa fi ọwọ́ dàbí tó ń bí ẹ̀ máa fi ọwọ́ dàbí tó ń bí ẹ̀ báyìí. A máa pe orúkọ Jésù ní ẹ̀mẹ́ta ẹ̀mí mímọ́ lẹ́ẹ̀kan ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀kan a ní ọlọ́run àtàmọ́ta sí omi sàn máa sàn máa mí là máa là. Ìjọba ìjọ ẹsẹ̀ mi dáadáa. Ìyá fi pápá mú kankan máa rìn bàbá yẹn. Now the bottom in the bottom. No, just only die yourself. Die to say, I'm shutting the door. Just so you
1: ah, you want Ghana, let it come by you. Mo fe beri ti e bayi mo fe beri ti e bayi amọ ki to ma fun ni number to fi ma so ri eni yo gbogbo eniyan oni maja mu so pe o fa shilapun aya luore fun awon eniyan meje kan leni aya luore ti won ba pade ri ni aya luore ti o sele ri ni aya lu iyanu to gboja oye eniyan lo mura leni gbogbo eyan oluwa so pe awon meje yen awon to tin sori atawon to tun fe sori eni ni oluwa ni eni meje akoko to ba koko fi ore eru bo ranse leni o iwe jo an lori karun oni wa ti angeli ba di gba siro mi oni eni to ba koko bo sinu re arun karun to ko ma je yo de kuro nbe oni to ba ka meje wa tu meje ka egbo sa eni meje akoko to ba koko fi ore eru bo ranse oluwa ni o fe se ga ajalu iyanu ojiji kan ajalu ore nla kan iyanu ti o se fe nu royin tan kan to ni agbara fun awon meje akoko yen ni gbogbo eyan lo ba rubo leni sugba awon meje akoko yen ma de mu kan ti duro lori oro won. Oh my God! I go in the corner, shoot. Amen. Ogun le shoot. Amen. Yalo mu na gbogbo eniyan
3: nura.
1: Like when
3: yes sir.
1: Akoko ipe mi ni mo ra ma je mo se yen gangan ni. Gbogbo eyan ni mo fa ko fun mi lo re
3: wo. Yes sir.
1: Tori mo wa ma shure fe lati mo wa.
3: Bemi o.
1: My God. Tu wa wo.
3: Wa wo.
1: Akoko to ma so re didi ni. Beni. Akoko ina gbogbo to fe se da mewa. Iwo to fe so re ati mu wa. Iwo to fe se je. Iwo to fe fo re bere. O do fe ni fe le ni. Ma fe la kanti ko so. Egbon to ma sele.
3: Egbon.
1: Ko tu di ago meta lo se ni. Wa mi ibapade
3: mi
1: ibapade iyanu la ile ko to ti kan ti pete pete o se bi olorun se n be te mi re olorun awon woli oba to le so ko ta si to je kudo se ni wa ba olorun pade leni ile kun ire to ti ma sisa
3: mi
1: ile ko to kan ma sisa
3: mi
1: wa de ba iyanu
3: mi
1: e so ile kan number to ma ni ko sile bayi you be ni
3: you be
1: ma
3: mi
1: oh my God you be ni o
3: you be
1: o wa de ba mi so pon mi ma ra ni leni ko lo mi sile you be ni o
3: 10 gbogbo to mambo lati ijebu gbogbo to mambo lati abakuta gbogbo to mambo lati okeo gbogbo to mambo lati ogbomoso gbogbo to mambo lati oyo gbogbo to mambo lati gbogbo ibadan sha de iworo ni ibadan to ba ti wa de iworo ni wa ti ra won taxi to pe alake adegba oluwa egbeda alake adegba oluwa ko bo se pe ngba papo iwo ma so pe oluwa ni won ti fe gbo ni o degbeda o ki salake o ba won gbo won pe gbogbo apo won so pe oluwa junction oluwa junction to ba oluwa junction iwo go ke soke tamata se le tamata
1: se le se lu reduction inu reduction se
3: tamata se
1: wa gbe eleyi gbugbe ni ba patapata e lanfa ni e gbe unje tutu lo le te ma lo se je
3: le
1: e je unje unje e ti gba extra lo le e ti wa gbe eleyi
3: sa
1: gbugbe ni to ba patapata o ru tamata se je mo tu fe ni
3: se
1: e wa gbe eleyi ki bi agbara yen
3: mo
1: se lagbara to o mi budo ye e fe la ma fe e wa gbe eleyi esu ele kan lo le ya lo gbe igba to la ya ni ọ̀fẹ́nà ọ̀nà tó máa fi ọ̀rọ̀ wá jésù yẹn lẹ́nu wá jó wá yọ wá sọpẹ́ wá lẹ́ẹ̀ ní báyìí grace night ní lójúmọ́ sátidé ọ̀la ni mo sọ pé kóníkà
3: kaluku wa eso wa eso mo ma wa je a fe fi gbadu alola now to go at Sunday wa worship party eni o aso ajoyo aso yi aso eye bata ajoyo o se fe so pete o lo ma wo e lori aso e o ma wo ni Sunday igba ni ma wa anoint e o ma tun anoint e anoint e le ko lo di aso wa gbon to ma wa se ki se yen nikan wa wa gbe eso na gba ta won ran so lo nja kan ja ko to lo ko to ba ti gbadu ajo wo ko wa ti ra won lori àwọn tó dìpò ní nàìjíríà nígbà táwọn náà bá wà ní ọjà tí wọn ń lu ọwọ náà ó lè lọ kó lẹrìí ìgbà ní mọjú tó ń fẹ ní nọmba kọ máa pèsè ká lè máa júwe fún ọ 070-07-0-35-23-23-14-17 wọ́n lẹ́kẹ̀ sí 070-07-35-23-23-14-17 àǹfààní kí ló jẹ́ kéèyàn jèrè ayé kò sọ ẹ̀mí àní sọ ìjọba ọlọ́run múra báyọ̀ olúwo tó wà lọ́mọ tó dé wọ́n náà ìgbà ló ń bọ̀ ọjọ́ monde tó ń bọ̀ àá pàdé ní 33 bus stop ìyẹn ní sango ẹ̀ka ọjọ́ monde láàárọ̀ kùtùkùtù ni bẹ́ẹ̀ náà ni abẹ́kúta mílíṣà bí ẹ tó wà lọ́gbẹ̀ẹ́lẹ́ ẹja yẹsùn ọjọ́ túnze nìyẹn o láàárọ̀ kùtùkùtù a wá ṣàgámù lọ́sẹ̀ yìí o rárá ìyẹn lọ́sẹ̀ tó ń bọ̀ o ojú di ọ̀sẹ̀ tó bá tẹ̀lé a ní jábọ́ bẹ́ẹ̀ kọ́ máa bọ̀ lólúwo báyìí o fẹ́ wádìí so tó ń ṣe o fẹ́ kẹ́ mọ́tò ẹ̀ sọ́nà àárọ̀ náà láti bẹ̀rẹ̀ Jésù Olúwa.

ẹ kú ojúmọ́. Ìròyìn yíká àgbáńlá ayé ló ń dé sétí ìgbọ̀yìn láti Kànyẹ́lágelú 96.7 FM òkè gàjòkè. Eléyìí ta kalẹ̀ sílé funfun Báláwo Fẹ́lẹ́lẹ̀ nílùú ti Ìbàdàn. Ṣeun Ààrẹ Bíkọ́lá ló kọ́ mi. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Igbákejì agbẹnusọ ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin ńlẹ̀ yìí ló ti sọ̀rọ̀ lórí iṣẹ́ ìwádìí alágbára kan tí wọ́n ní wọ́n gùn lé lórí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ìgbòho ló ti jẹ́jẹ́ wípé àwọn ò ní dẹ́kun láti máa jà pẹ̀lú àwọn ọ̀daràn ní apá ti ìwọ̀ oòrùn gúúsù ilẹ̀ yìí. Kò dín ní àwọn èèyàn tó tó bí 80 àwọn arìnrìn-àjò eléyìí tí wọ́n ti gbẹ̀mímì níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ojú omi tó wáyé ní erékùsù ti Canary. Ìdíje ẹgbẹ́ agbábọ́ọ̀lù ilẹ̀ Argentina ni wọ́n máa bu ọlá fún Lionel Messi lákòókò tí ìfẹsẹ̀wọnsẹ̀ bá ń lọ lọ́wọ́. Ní báyìí ẹgbẹ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́. Ẹni tí ó jẹ́ igbákejì agbẹnusọ fún ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin ńlẹ̀ yìí ìjókòó kẹwàá Philip Agbẹ́sẹ̀ ló ti ṣàlàyé ìpolongo ìtako àwọn ẹgbẹ́ òṣèlú ti alátakò ní bí wọ́n ṣe ń fi gbogbo ìgbà fọnrẹ̀rẹ̀ pé kí wọ́n kó àwọn ẹ̀rí máa jẹ́mi ìṣọ́ àti àkọsílẹ̀ tó ní ṣe pẹ̀lú ìgbóògùn olóró tó sì lọ́dì mọ́ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ní iṣẹ́ ọ̀hún ló ti wá kọjá ètò ìdìbò ọdún 2027 báyìí. Inú àtẹ̀jáde eléyìí tí wọ́n tẹ̀bọ́ ta lọ́jọ́bọ̀ Agbẹ́sẹ̀ tí ó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú ti alátakò láti ìpínlẹ̀ ti Benue ló fìdí ẹ̀ múlẹ̀ wípé ó ṣeé ṣe kí ìgbésí ọ̀hún kó ṣàkóbá fún àwọn ọmọ Nàìjíríà tí ń gbé lókèrè. Inú ọ̀rọ̀ tí ó sọ bọ́ta ó ní bó tilẹ̀ jẹ́ wípé gbọ́mísí omi òtún ló ṣeé ṣe kó wá lẹ́ka ti òṣèlú síwájú ètò ìdìbò sípò ààrẹ lọ́dún 2027 ṣùgbọ́n lákòókò tí oníkálukú bá ń wá kí ọbẹ̀ ọ̀hún kó dùn kó má ṣe àkóbá ńláńlá fún àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà eléyìí tí ó ń gbé tàbí ṣiṣẹ́ tó sì ní okoòwò nílẹ̀ òkèrè. Bẹ́ẹ̀ bá gbàgbé igbákejì ààrẹ ńlẹ̀ yìí ń gbà kárí tó tún jẹ́ ọmọ oyè sípò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ti ADC Atiku Abubakar ni ló ti gba òṣìṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ kan tí ó fi ilẹ̀ Amẹ́ríkà ṣebùgbé ìyọ̀n Von Batten Montague láti ṣiṣẹ́ ìwádìí lórí ìgbésẹ̀ náà. Àjọ ọ̀hún ní ìbáṣepọ̀ Carl Von Batten ni ló ti ṣàlàyé wípé àwọn àkọsílẹ̀ tó ní ṣe pẹ̀lú ti Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ọ̀hún tí sì ń bẹ̀ lẹ́ka iṣẹ́ ìwádìí ẹni wo ti bọ́ta. Bẹ́ẹ̀ lọ́tẹ̀síwájú wípé ìṣèjọba Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni ló ti gbé owó bọ̀bẹ́ tó tó $3 million kalẹ̀ láti dẹ́kun iṣẹ́ ìwádìí tako Ààrẹ Nàìjíríà. Iléeṣẹ́ ọmọ ológun tinú omi ilẹ̀ Nàìjíríà ni wọ́n ti ṣàlàyé wípé àwọn tó kúndùn àti máa jí epo fà tàbí tí wọ́n ń ṣe ẹbù fọ́pò lọ́nà tí ò bófin mu ni wọ́n ní àwọn irinṣẹ́ tó kógojá bẹ́ẹ̀ ni wọ́n sì ń ṣiṣẹ́ ọ̀hún lọ́nà tó lágbára. Bó tilẹ̀ jẹ́ wípé ọ̀la gbogbo ìkìlọ̀ pé kò ní síbi kan àsáásí fún àwọn ọ̀daràn. Nígbà tí ń sọ̀rọ̀ ọ̀hún ẹni tí ó jẹ́ adarí fún ẹ̀ka ètò ìròyìn iléeṣẹ́ ọmọ ológun tinú omi ọ̀gágun Abiodun Fọlọ́nṣọ́ ló ṣàlàyé ọ̀rọ̀ náà wípé àwọn èèyàn tí wọ́n ń ṣiṣẹ́ tí wọ́n sì ní ṣe pẹ̀lú à ń jí epo fà tàbí à ń ṣe ẹbu ìfọpo lọ́nà tí ò bófin mu ni a lè pè wọ́n ní olè tí ń jalé lásán. Nínú àlàyé ọ̀rọ̀ tó ṣe onílẹ́yìn wákàtí lè ti iléeṣẹ́ ọmọ ológun tinú omi tí wọ́n ti kéde wípé àwọn ti kẹsẹ̀ járí inú àwọn iṣẹ́ takuntakun tí wọ́n ti ṣe tako àwọn tí ń jí epo rọ̀bì wà nílẹ̀ yìí. Iléeṣẹ́ ológun tinú omi ni wọ́n tún wá jẹ́jẹ́ wípé àwọn ó tẹ̀síwájú láti máa jẹ́ kí wọ́n gbójú agàn sí àwọn tí wọ́n kúndùn àti máa jí epo tàbí máa ṣe ẹbu ìfọpo lọ́nà tí kò tọ́ láwọn abẹ́ omi wa yíká ilẹ̀ Nàìjíríà. Gbajúgbajà ajá fún orílẹ̀-èdè Yorùbá nì tó sì jẹ́ olùdásílẹ̀ ti ẹ̀ka ètò ààbò ìlú Ẹkùn Sunday Adeyemo tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Sunday Igbòho ni ló ti kéde àbáyìí pé àwọn ò ní dẹ́kun àti máa gbójú agan sí àwọn tó jẹ́ ọ̀daràn lápá ti ìwọ̀ oòrùn gúúsù ilẹ̀ yìí. Bẹ́ẹ̀ lọ́ ṣàlàyé wípé
ẹka ètò ààbò ní ẹkùn náà ni ó tún kẹsẹ̀ járí lẹ́nu lọ́lọ́yìí tó sọ̀rọ̀ tó sì ṣàlàyé wípé ìjínigbé ìgbésùmọ̀mí àti àwọn ìwà ọ̀daràn míì tó ti ń dẹkùn nílẹ̀ yorùbá ni kò sí níbi ìfọwọ́tìlẹ́yìn tí wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá iléeṣẹ́ ológun àti iléeṣẹ́ ọlọ́pàá ti ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n fọwọ́ ti ẹka ètò ààbò ti ìlú ẹkùn lẹ́yìn àti gbogbo àjọ náà ti ń bẹ̀ nílẹ̀ nàìjíríà. Ọ̀ṣàlàyé síwájú pé ẹka ètò ààbò jẹ́ ojúṣe kó wà láìná ní ẹka òṣèlú ẹ̀yà tàbí ẹ̀sìn tí kò wá ń ṣe. Sunday Igbòho ló tún wá ṣàlàyé wípé òun nígbàgbọ́ wípé ẹka ètò ààbò ní apá ti ìwọ̀ oòrùn gúúsù ńlẹ̀ yìí ni yóò padà ṣe dáadáa bí ìjọba bá gbé ìgbésẹ̀ eléyìí tí ó tọ́ tó sì jẹ́ wípé ẹka ètò ọrọ̀ ajé wa ni yóò tún ní ìdàgbàsókè tó dógbè. Ìròyìn láti ilẹ̀ òkèrè lọ́hùn-ún kò dín ní 100 ènìyàn báyìí pẹ̀lú ọmọ kékeré tí wọ́n ní wọ́n ti gbé ẹ̀mí mì lẹ́yìn ìgbà tí wọ́n ní ọkọ̀ ojú omi kan lórí sínú odò ti Atlantic fódìdì ọjọ́ 37 níye. Iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ tinú omi nílẹ̀ ti Spain àti àwọn tí ń ṣe ìdóòlà ẹ̀mí ni wọ́n ṣàlàyé wípé wọ́n kẹ́fín ọkọ̀ náà ní nǹkan bíi máìlì bíi 75 lápá ti ìwọ̀ oòrùn gúúsù ni erékùsù ti Canaria nílùú tí ó jìnà púpọ̀ sí Agúnlẹ̀gùn lọ́jọ́rú nígbà tí wọ́n ṣàlàyé wípé àwọn èèyàn 44 ni wọ́n mórí bọ̀ tó sì jẹ́ wípé àwọn èèyàn 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti rí òkú wọn fàyọ báyìí. Inú àlàyé ọ̀rọ̀ tí wọ́n ṣe wọ́n ní ìwòye ló fìdí ẹ̀ múlẹ̀ pé ọkọ̀ ojú omi náà ni ló kúrò ní orílẹ̀-èdè ti Gambia lápá ti ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ ní ìbẹ̀rẹ̀ oṣù kẹjọ tó sì jẹ́ wípé àwọn tó tó 77 àwọn èèyàn ni lọ́ wà nínú ọkọ̀ náà. Ẹni tó jẹ́ ajàfún ẹ̀tọ́ ọmọnìyàn Elena Malenogasin tó sì tún jẹ́ olùdásílẹ̀ ti àjọ ti ẹlẹ́yin jùánú ti Caminando Frontera ni lọ́ ṣàlàyé wípé àwọn èèyàn tí kò dín ni 83 ló ti gbẹ́mìí nínú ìṣẹ̀lẹ̀ náà. Lábala ti aré ìdárayá ìdíje líìgì tilẹ̀ Argentina ni wọ́n máa bu ọlá fún gbajúgbajà agbábọ́ọ̀lù nì Lionel Messi lẹ́yìn tó kéde ìfẹ̀yìntì rẹ̀ kúrò nínú eré bọ́ọ̀lù ti orílẹ̀-èdè tó jẹ́ wípé lákòókò tí ìfẹsẹ̀wọnsẹ̀ bá ń lọ lọ́wọ́ láàrin ìṣẹ́jú mẹ́wàá ni wọ́n máa ní ìdánudúró láti bu ọlá fún. Ẹni ọdún 39 ọ̀hún ti ń wọ aṣọ ìgbábọ́ọ̀lù tó ní òǹkà kẹwàá lẹ́yìn fúnlẹ̀ ti Argentina ni ló kéde ìfẹ̀yìntì rẹ̀ nínú eré bọ́ọ̀lù fún orílẹ̀-èdè lọ́jọ́ ajé. Gbajúgbajà agbábọ́ọ̀lù náà tó ti gba àmì ẹ̀yẹ agbábọ́ọ̀lù tó dáa jù yíká àgbáńlá ayé lẹ́ẹ̀mẹjọ ọ̀tọ̀ọ̀tọ̀ tó sì tún kó ikọ̀ agbábọ́ọ̀lù ẹ̀ sódì lọ́dún 2022 nílùú ti Qatar. Bákan náà ni ó jẹ́ wípé lákòókò tí wọ́n tún wàá kò pẹ̀lú orílẹ̀-èdè ti Spain lọ́dún 2026 ni orílẹ̀-èdè Spain já wọn nínú oṣù keje. Lionel Messi tó jẹ́ wípé inú ìfẹsẹ̀wọnsẹ̀ tó gbá fún orílẹ̀-èdè ti Argentina ló jẹ́ 207 tó sì kọ́ kéde ìfẹ̀yìntì rẹ̀ lọ́dún 2016 kó tó wá di pé ó dá ọ̀rọ̀ ọ̀hún padà. Kí n tó máa lọ ẹ gbọ́ àwọn kókó tó suyọ̀ nínú ìròyìn ọ̀hún lẹ́ẹ̀kan sí. Igbákejì agbẹnusọ fúnlẹ́gbìmọ̀ aṣojúṣòfin ńlẹ̀ yìí ló ti sọ̀rọ̀ lórí iṣẹ́ ìwádìí tó ní ṣe pẹ̀lú àkọsílẹ̀ àtẹ̀yìnwá ti ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Igbòho ló ti jẹ́jẹ́ wípé àwọn ò ní dẹ́kun àti máa jà pẹ̀lú àwọn ọ̀daràn lápá ti ìwọ̀ oòrùn gúúsù ilẹ̀ yìí. Kò dín ní 100 arìnrìn-àjò tí wọ́n ti gbẹ́mìí báyìí nínú ọkọ̀ ojú omi tó níjàmbá lérékùsù ti Canary. Ìdíje eré bọ́ọ̀lù nílẹ̀ ti Argentina ni wọ́n ní wọ́n máa bu ọlá fún Lionel Messi lákòókò tí ìfẹsẹ̀wọnsẹ̀ bá ń lọ lọ́wọ́. Fún àwọn ìròyìn yìí àti ìròyìn míì tó ń ti ìkànnì yìí jáde ẹ lè kàn sí wa lórí ìtàkùn àgbáyé pẹ̀lú ìtànà www.lagelufm.com. èyí ló pé ìròyìn tó ń dé sétí gbọ́ yín láti kànnì Lágelú 96.7 FM.
ẹ lè tẹ̀lé wa lórí àtẹ ti x pẹ̀lú ìtànà alágẹlú fm 96.7 tàbí kí ẹ fẹ́ràn wa lórí àtẹ ti ìbánidọ́rẹ̀ yan facebook lójú ewé alágẹlú fm 96.7 túndé ọ̀làwúwo ni olóòtú ìròyìn yìí pẹ̀lú ọ̀lọ́wọ́ ìbùkún olúwa ọ̀làgúnjú ṣeun ààrẹ bíkọ́lá ẹ̀ló ti ń ròyìn ẹ ṣeun tẹ̀ ń gbọ́ wa a kú ọlá jimoh a sì kú ìpalẹ̀mọ́ fún òpin ọ̀sẹ̀ òní ọ̀sán wa ṣeré.

God is Friday. Ẹ mọ̀ tún kú ojúmọ́. A kú àtàárọ̀. Orí aago mẹ́rin là wá ti bẹ̀rẹ̀ ní ìkànnì yìí. Ẹyin tẹ̀ ń gbádùn wa tẹ̀ ń tẹ̀lé wa ẹnu ṣe. Ẹ mọ́ gbàgbé àwọn ọ̀rọ̀ tá a ti ń bá a wá bọ̀. Jímọ̀ àkọ́kọ́ lónìí. Lónìí lọ́jọ́.

lọ́gbọ́n ti sí ibẹ̀ náà ló yẹ ká fi àbọ̀ sí láàárọ̀ yìí ṣùgbọ́n ẹ mọ́ gbàgbé pé mò ń bọ̀ lórí rẹ̀ ọ̀rọ̀ nípa àwọn bàbá ọmọ àti ìyá ọmọ tá a ti ń bá bọ̀ láti bí ìjẹ́jọ́ tí mo láà máa parí rẹ̀ lónìí. Mo fi ń bọ̀ lórí rẹ̀. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ. Thank God it's Friday. Adéọ̀sùn Káyọ̀dé yín náà lẹ́dẹ̀ tó ń gbọ́. New Vision yín ni ọkọ ìyàwó ẹ̀. Ma jẹ́. Àwọn èèyàn mi ti wà lórí ìtẹ̀kùnbánidọ́rẹ̀ Facebook. Lágẹlú 96.7 FM. Ẹ̀sùn ń bẹ̀ kí n kí yín kẹ́ kí mi. Lónìí jímọ̀ olóyin. Ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ jẹ́ ń sáré lọ bí ìmọ̀ràn àwọn nǹkan kankan tó yẹ ká mọ̀ fún tòní. Ọjọ́ orí kọ́ lè yàn fi lọ́lá láyé o. Torí pé

0: mura chiche ni ba fun en ti olon ba nbe lodo ti e na boni re yo kire ba le tewo na lowo lo de to pe ni daji daji le yin o ro so maya le mo rojo kiri o di mayin gbogbo adugbo e ba so wo kan ti o pe o si tun mu keji na mo a de dodo awon shop kan ni isin gbogbo won ba ro loja to wa je pori oja kan lo duro le injo ni o to jeun lasiko yin fi kan kun kan mo nkan mo nkan lo nkan po mo nkan fi tan pipa le do mi lo ti kose anbe ode wa ri o de wa lowo wa n gapa foro siso le abo ro mo njo na bi omo mi daada ni junior mi ni ngbata wa n school nigbo ogo ba de laye to ranti pe mo mo yan ri iran ta ni mo ranu ri emba ku die ka to fun to ba koja legbe yen yin oni so pa won mora gbe jogo de ologo laye mo mo ologo laye mo ba tan ologo laye mo wa kiri sibe ologo lo tun logun o na logun ti e olowo olowo mori ba se to ni se fo lori temi di ni ya yawo se won ala na mi ku e gbo ta ni lo ra nkan fun e je ajo bara wa so yi ti so toro ti e mo tan bo tin goke bo tin jabo yi sa fun awon to ba ri otan won ma nto won won ma nto to irin ajo e bi merin pamo ninu igbese mewa maja won ma wait e ogobo tin rowo ogobo se njaye ogobo tin se awon to lo ba iran lowo dodo won ti won se fun won ti mo pe o need nkan won lo wodo wari oju ti de ni keyin o dodo lowo ga daddy abi ma get ye nkan bayi oni wo ah o e de le believe pe mi na mi o wa pa o ti ma wait e niyan o se fara da ko mo kankun o kan ko di meji thank god is friday le ngba irin so nbe jomo nbo omo mi ma ni padi mi ni eh fojo ri ele o wait fenti o ni nkan lowo alai wala di sa gba mi ni mo nlo yi laya dave aram bo ti mo ko wa sugbon a ja ngba pe bi meji kin ki awon eyan lori facebook laje lu gangan Oya Oya Ala ni yaya lati seyin mo ti ri onbe oni barika ajimo Ala sin dia bibu ka ma dupe won ki wa lori facebook laje lu na ni an lati gbagi lope yemi Amidu Olawale akan o latapomo nikire Sali Olugbile good morning sir na nso omo je daddy afisi abi odun mori o nbe lati san yo Adeyemo Ibukun ni garage leyin tin ki wa Oke Adebare mori o nbe o lateruwa Elesin temi Elesin NUT mo ki oda da loluyole mo ri gbogbo yin be alagba morufu onise owo ibare ibo olohun odo dada gbogbo awon ro tin jo awon naspa nko nbe o Dawood omo eso lataye gun olomi omo eso ko yi luka ya to ajo ke awon na ki wa thank god is friday won ni stadium se kaabo ogun sola mike mori yin be o lati sagamu ademola ahmed won so bi ton tin ki wa kamaruddin oyin lo la oye nike láti Gabon. Faruku Adeoti. Èyàn mi dáadáa. Magaji Sport náà tún kí mi nbẹ̀. Wa kan kún kan fìtàn pípa sílẹ̀. Ọjọ́ bẹ̀rẹ̀ sí package ara rẹ. Tó o bá ní package àwọn tí ò tó ọ ló mọ fi nǹkan tó o ní sìn. Mọ́ bó bá ṣe package ara ẹ ni. Odóde tó ń jẹun wọ̀sọ̀wọ̀sọ̀. Gẹ́gẹ́ bí máa pọ́kọ́ ní àdáde àbí ṣeéke ṣeéke òun lọ́nà ìmọ̀wọ̀rì ebi rẹ̀ ń pa ẹ́. Package ni. Ọ̀rẹ́ tí ń gbẹ ọ̀rẹ́ mi jẹ́ kí n lo mọ́tò ẹ lọ sí pàtí ò tún wá rò kó ní nǹkan. Obìnrin mi kò ní tọ́bọ̀. Wọ́n máa ń rẹ́ǹtì aṣọ tí wọ́n dẹ̀ wọ̀ lọ pàtí ó package ni ṣùgbọ́n wa iṣẹ́ ṣe lásìkò tó yẹ kó ṣe. Fìkan kún kan fi ìtàn pípa sílẹ̀. Níbi tí èèyàn ti nílò ọ̀rọ̀ tó ti nílò owó ẹ má lo agbára. Wo kò sí nìyẹn kò sí nìyẹn mi ò dẹ̀ ní fún ẹ. Dípò kó ní kò sí lọ́wọ́ òun. Ọ̀tọ̀ níbi tó wọ́n máa ṣe ọ̀tọ̀ níbi tádùá máa ṣe. Owó lèèyàn fi dá okòwò lẹ̀ àdúà ni ó fà wá. Bá ti rẹ́ni tó ń la gídí ń lé àná kò sí tó fẹ́ ná ni. Bíwà bẹ́ èèyàn bá kú tọ́mọ bá sunkún sunkún sunkún sunkún tí ò dákẹ́ mọ́. Ó ti ronú kọjá pé ó wíwà láyé rẹ̀ nìkan. Ọlọ́run ọba mi ẹ wẹ́ jẹ́ ń gbà pé méjì náà torí pé mo fẹ́ sójú ọjà náà ṣùgbọ́n mo fẹ́ gbà pé méjì láti lé wá kan ṣe fìkan kún kan ẹ fi tàn pípa lẹ̀. Hello. Hello, thank God it's Friday. Yes, sir.
1: Ah, ọ̀rọ̀ ẹ̀dùn wọn ni gan ni o.
0: Àwòlí tí ń kìlọ̀ wà.
1: Ẹ wòlí tó ń kìlọ̀ wà sábẹ́
0: yìí. Ẹ wá kan kún kan.
1: Ayé ẹ máa dáa.
0: Ẹ mi.
1: Èmi náà ò dúró o.
0: Ah, mo mọ. Àìdúró ni jò. Àìdúró ni jò.
1: Ayé máa yẹ.
0: Àmì.
1: Ó kọ̀ jẹ́ pé mo máa ń ṣiṣẹ́ nípa ẹ̀mí wọ́n dẹ̀ ń sọ fún mi nípa tara. Gbàdúrà.
0: Bẹ́ẹ̀ni.
1: Ó dẹ̀ ń gbà.
0: Bẹ́ẹ̀ni.
1: Àdúrà mi gan gbà lérí irú yín báyìí torí ọ̀rọ̀ ẹ̀ ń dùn lẹ́nu ogun lè fi ara yé.
0: Àbí
1: àdúgbò dẹ̀ gbà fún ẹ náà nìyẹn.
0: Ìṣe o bàbá mi.
1: God bless you.
0: Thank you very much, sir. Wòlíì ti ń kílọ̀ wà. Ó gbọ́ àwọn bàbá yìí. Ìbá bá wọn gbómi báyìí. Pákéjì rẹ lómi ìdẹ́ ń lò. Ó jẹ́ fi pákéjì sílẹ̀ kó o ṣe níwọ̀nba. N tó o bá ní sọ pé ò ní n tó o bá tó ni kó o mọ̀. Mọ àwọn ara rẹ mọ kọjá ìmọ̀. Dá omi níwọ̀nba ìlùbọ́ tó yẹ fún tó o ní. Hello.
2: Ẹ̀mí ẹ káàárọ̀.
0: Thank God it's Friday.
2: Àmísà. Ọlọ́run ni Tori.
0: Àlọ́run àmì náà.
2: Ikọ̀ mi ni Olú Kàmáyé ní Àlàmì láti ní gẹ́rájì.
0: Mo ń gbọ́ yín bàbá mi.
2: Òjítọ́ ọ̀lẹ sọ. Olójú kan nà kọ́lọ̀ sàánú wa ni. Èèyàn la jí méjèèjì rẹ̀ gan-an kò rí mọ tó bẹ̀. Kéèyàn wá kan kún kan. Ìdí ya ẹ má jà fún ìtàn tí ò lọ. Ìtàn tí ò lọ ni ọ̀gá pé mo kọ ní iṣẹ́. Ni mo kọ ní àbúrò mi. Ṣé àbúrò ládùúgbò kò rí bẹ́ẹ̀ mọ́ náà kù. Ọlọ́mọdé àrí wàhálà o. Jẹ́ kí n pass ọlọ́gbé tó àjẹ o. Jẹ́ gbé àjẹṣẹ́ kù.
0: Ṣé jáde bàbá mi? 09123708675 ni nọmba tó fi ń pè mí.
3: Ẹ̀rẹ́ ń bẹ̀ o.
0: Thank God it's Friday.
3: Friday ń dùn o. Owó ni ó kó wà kílé.
0: Ó
3: lantà látọ̀ yọ aláàfin.
0: Bóyá mi.
3: Ọlọ́run ní Jósù yín kò ní rẹ̀yìn.
0: Àmì.
3: Ẹ ọ̀rọ̀ ẹ ti sọ o. Ó kálukú náà wá kan sí kan. Ẹyẹ máa bínú orí. Nọ́mbà ń bínú àwọn tí a ti yin dókè. Kò déyàn bá ti yẹ̀mẹ́ ní ó dókè. Ìyẹn náà ó dókè. Ojú òní ti lági ló òní bàjẹ́ o. Ó lantà ní báyìí ń sọ̀rọ̀ àtọ̀ yọ aláàfin.
0: Ọlọ́niyìn agbábí àká látàpadì láyé gún mòkè ń bẹ̀rù.
4: Gbọ́ ìrọ́pọ̀ rẹ̀.
0: Lábejì mi ń kọ́.
4: Bẹ́ẹ̀ bá ti dẹnu jọ, mo fẹ́ràn yín ní sàmù.
0: Mọ́dàjí òjò ti já ní láti Kwari Ratcomu, bàbá àlùbáríkà ọkọ̀ Alhaja Fatima Pekenu. Ó ní gbọ́ àìmásíkò, gbà ọlọ́gọ, mo rí yín bẹ̀ dúró dáadáa. Oṣù dáwà yìí làwọn ọmọ màmá wọlé, ó ti kù bẹ́lẹ́ ń já. Hello.
4: Ẹ̀mẹ̀ká rẹ̀.
0: Thank God it's Friday, bàbá mi.
4: Àkú ètò.
0: Yes, sir.
4: Ọ̀nà ọmọ fún mi ṣe.
0: Amen.
4: Dàbí ilé ìlú dájú.
0: Amen.
4: Ọba àwọn ènìyàn lọ.
0: Yes, sir.
4: Ọ̀rẹ́ lẹ́ṣọ̀. Ẹ̀ǹtẹ́ yóò gbé bọ́dì. Káwá ń fìdí ìralẹ̀ ní ilé. Ní àlóhùn rí tó mọ̀ jẹ. Ẹ mọ̀ pé dábàá rí ni ọmọ jẹ. Ẹ lọ́mọ jàjẹ dábàá rí o. Kìí sàdúrà fẹ́ tí kì í ṣe palẹ̀ o.
0: Ndaba rí náà ó gbò fún. Ẹ ṣe bàbá mi. Ẹ ṣeun. Ẹwọ̀n ẹjẹ̀ ń dókè lọ́hùn náà, bàbá AK 47 ti kó àwọn kiní àdúrà wọn dé. Láàrin ìṣẹ́jú díẹ̀ kété tá a bá ti tọ̀dọ̀ wọn dé. Thank God it's Friday. Ó ń tẹ̀síwájú. Ẹjẹ̀ ń dókè lọ́hùn náà, mo lọ́jà tí mo fẹ́ tà.

0: owó tó fún ẹgbẹ́ yìí ni o. Jẹ́ ká jọ pa gẹ̀gẹ̀.
1: Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run pátá ní àárọ̀ yìí, mo fi Ọlọ́run pè yín. Ẹgbẹ́ ìgòrò kan, ẹ pàdé mi lórí Facebook. Mo máa wà lórí Facebook ní agbègbè mẹ́ta àbọ̀.

pátá onímọ̀ fún ẹ lórúkọ Jésù ibi ò dẹ̀ ní bá ọ àánú ò ní sá fún ọ ìrànlọ́wọ́ dìde fún ọ ẹni tó ń bẹ̀rẹ̀ fóróró wọn á fún yín lóróró náà gbogbo àwọn ọmọ ilé ìwé yẹn máa fún ọ nípa èrò ní kòròdú o kí gbogbo wọn lọ fi zẹ̀zám káàánú ọ ṣàṣeyọrí àánú ọ tẹ̀lé ọ ire ìrànlọ́wọ́ ọlọ́run yóò tẹ̀lé ọ ẹnìkan ní kí lóore tán fáwọn èèyàn lóúnjẹ ṣé Jésù ò pín oúnjẹ ní àkókò tiẹ̀ ṣé Mósè kò pín oúnjẹ ní àkókò tiẹ̀ nínú aginjù mo ń bẹ̀rẹ̀ ní o Elijah sọ̀rọ̀ jẹ́ńjẹ́ ọ̀run bó o bá lórí ọ̀fẹ́ láti ran àwọn èèyàn lọ́wọ́ wáì tó tún fẹ́ máa complete pàǹkà ran èèyàn lọ́wọ́ ẹ gbọ́ gbogbo ẹ tó ń sàmì irí ó jáde sí wọn náà àánú ò jáde sí wọn náà ohun tí ọlọ́run ó fún ọ tí ò ní lè jẹ tán tí ẹgbẹgbẹ wọn jẹ ń bẹ ayérayé máa darí ẹ sí ọ a ń pín búrẹ́dì ní chọ́ọ̀chì wa ní challenge ní last year nígbà sí ń pín búrẹ́dì obìnrin tán padà dé ó ní bàbá bí mo ṣe jẹ búrẹ́dì tán lọ́nà là ó ní ẹjọ́ sà èmi náà fẹ́ bú àwọn èèyàn fún odidi ọ̀sẹ̀ méjì kí ló dé ó ní bí mo ṣe jẹ búrẹ́dì tán àánú ọlọ́run wọlé ìwọ náà máa jẹ oúnjẹ kan tó jẹ́ pé ìrànlọ́wọ́ ọlọ́run ó máa dìde fún wọn náà bẹ́ẹ̀ ló máa rí ẹwọ sà oṣù kẹsànán la wà mi ò tí ì kú nbẹ ìgbọdẹ ní taroro mi chapter 9 ọrọ sọrọ nbẹ nígbà tó wà dé Joshua chapter 9 ní verse 9 ó ní gbogbo ẹni tó fẹ́ fi ẹ̀tàn bá ọ lò àwọn kan dìde ara dídí ó nì ní Joshua chapter 9 verse 9 wọ́n mọ̀ wá bá Joshua wọ́n bá fẹ́ tàn bá lò wọ́n ní Joshua wọ́n nǹkan ilé wá jìnnà bá wa dá májẹ̀mú Joshua náà béèrè lọ́wọ́ ọlọ́run tó fi wọnú májẹ̀mú ṣùgbọ́n lẹ́yìn májẹ̀mú ìṣẹ̀lẹ̀ abàmísẹ̀lẹ̀ Joshua sọ wọn dẹrú gbogbo ẹni tó bá fẹ́ tàn bá ọ lò inú oṣù kẹsàn-án yìí ó máa di ẹrù rẹ ìgbọ́wọ́ nínú ìwé onídàájọ́ chapter 9 ní verse 9 ó ní gbogbo igi kórajọpọ̀ wọ́n mọ̀ lọ bá di olífi wọ́n tún lọ bá di ọ̀pọ̀tọ́ wọ́n ní fi òróró rẹ̀ lẹ̀ kó wá jọba lórí wa igi ọ̀pọ̀tọ́ wípé èmi ò lè fòróró mi lẹ̀ o igi olífi wípé èmi ò lè jọba lórí yín o ẹ̀jẹ̀ mójútó ntọ́lọ́run mi gbogbo ẹni tó fẹ́ gbé nǹkan mi ìlú ọlọ́wọ́ tó yàtọ̀ sí ntọ́lọ́run gbé fún ọ irú ẹni bẹ́ẹ̀ iná ò mú wọn balẹ̀ ayé ìlú mi mi ni ayé ò lọ lẹ́rì ọ̀run anú á sí fún ọ ògbó orí agbilẹ̀ lórúkọ bàbá ọmọ àtẹ̀mí mímọ́ bẹ́ẹ̀ ló máa rí ẹ ṣe pé ọ̀kan inú àwọn nọ́mbà yìí ẹ sẹ́ndì mẹ́sẹ́jì síbẹ̀ pípẹ́ yìí náà ń bọ̀ program ẹ láǹfààní àti rí bàbá ẹ máa gbọ́sà láàárọ̀ ọjọ́ Monday gbogbo ẹ̀yìn tẹ́ ẹ máa ń wá sórí òkè náà mọ̀ wọ̀ ẹ má pẹ́ o soldier of Christ láàárọ̀ ọjọ́ Monday ní apáta rẹ̀ ẹ̀yìn tẹ́ ń pé mo fẹ́ rí bàbá máa jẹ́ rí bàbá máa bọ̀ sórí òkè náà mọ̀ wọ̀ èmi ẹ kú lórí òkè ń bọ̀ Monday láàárọ̀ Monday agogo méje ságogo méjìlá ìwọ náà máa bọ̀ sórí òkè náà mọ̀ wọ̀ ní apáta rẹ̀ tó bá ti dé wọ̀ road wọ̀ mọ́tò tó ń lọ séjì òkú látẹ̀jì òkú wọ̀ mọ́tò tó ń lọ sí apáta rẹ̀ orí òkè náà mọ̀ wọ̀ ìbẹ̀lódé yẹn bí àpàdé lọ́sẹ̀ yìí mo fẹ́ rí ọ lórúkọ Jésù yóò dẹ̀ dáa fún ọ ìṣòro tí mo máa ń ṣe lójoojúmọ́ orú àwọn áńgẹ́lì aago mẹ́ta àbọ̀ lọ́gànjọ́ òru ni everyday lórí facebook bàbá àdúrà yékè for 7 prayer mountain àbí no more war prayer hour ìtànù rẹ̀ wò ó lórí facebook ó jọ ìwà lálẹ́ yìí kẹ́ẹ̀sì gbóróró kan lọ́wọ́ ọ̀run anú àṣìfẹ́ god bless you wọ́n máa retí rẹ náà pàdé láàárọ̀ ọ̀la èso òní dá ọdún ọ̀tá òní dá ọdún àárọ̀ ọwọ́ ọlọ́run ìjọba ọ̀run dáàdé ń lépa èmi àti yín a ò ní pàdánù rẹ̀ ire o a ó máa fi àánú àti ayọ̀ a ó máa fi pàdé wa ayé kan tó wà ìgbò òní jẹ̀bi o no more war Jesus is coming soon tí ò bá yẹ yín ẹ pé ọ̀kan nínú àwọn nọ́mbà yìí amen ẹ pásítọ̀ ṣèyí ni kẹ́ ẹ pè sórí nọ́mbà yìí 08030 45 01 46 ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 08030 45 01 46 lágbára ọlọ́run ẹ rọ́jú ayọ̀ àwọn ọmọ yín o jésù olúwa wa àmì no more war Jesus is coming.

Provida!

6.7.

0: ládùúgbò yín kí ló ń ṣẹlẹ̀ níbẹ̀ gan. Àwọn àdúgbò kan ń bẹ tẹ́yìn ò gbọ́dọ̀ fojú di wọ́n. Agboolé àbẹ́tẹ̀ ládùúgbò mi gangan ni mo kán lù báyìí.
1: Olúwa Táyọ̀ nkọrin o.
0: A ti bẹ̀bẹ̀bẹ̀bẹ̀, a ti pè wọ́n, a ti sọ̀rọ̀ lórí àwọn àdúgbò kan. Ṣùgbọ́n ẹgbọ́n mi dáadáa orí Facebook Lágelú FM ni kẹ́ ẹ ti lọ já mi sí àdúgbò yín.
2: Tí mo bá pè dé mi.
0: Alájà ayé àbejì ẹlẹ́gúsí. Ìyá dáadáa. Àwọn àbẹ́tẹ̀ wọn mọ̀mọ́ ń kọ̀mplain pa àbẹ́tẹ̀ àwọn ò tiẹ̀ dá. Wọ́n ní láti lù péjú tẹ Débólúwájí gangan. Èèyàn gbé mọ́tò rìn tó fẹ́ gbarú àbẹ́tẹ̀ yẹn kọjá. Yóò kàn án bíra rẹ̀ pé kí aláàdé ní fara ríro.
2: Ṣàwòrán dèdè ọ̀ṣun jù ẹ̀yìn ìpàkọ́ rẹ̀ kó dúró.
0: Ọlọ́run ọba mi ìbàrẹ̀

bẹ̀rẹ̀ gbogbo ó fún mi yẹ bẹ̀ tó bá ti lóhun òní mọ́ wulẹ̀ bàjá mọ́ jẹ́ pé nígbà tó bá tì í ní ó ṣubú lulẹ̀ ìdí mẹ́ta yìí wà nǹkan jẹ́ ní tó bá lè múnú ẹ̀dùn tí ó mẹ́mi rẹ̀ gùn ni kò máa ṣe òun wáyé lẹ́ẹ̀mejì ó enjoy weekend yìí dáadáa ẹ má dẹ̀ kọjá yìí thank God it's Friday Adéosun Káyọ̀dé lorúkọ mi ire àtayọ̀ láàfin pàdé àṣìṣe Adémọ́lá lámọ́jọ́ ẹ̀rọ tá a jọ máa ń ṣe é papọ̀.

gbẹ̀ngẹ̀ ọláyíwọ̀ lọ yàtọ̀ ni olóòtú ètò yìí ju gbogbo ẹ lọ ẹ bá lóhun kóhun tẹ fẹ bá mi sọ àbẹ lóhun kóhun tẹ fẹ pè mí fún ẹ ká wá báyìí darí ayẹyẹ ká wá gbẹnu sí ká wá fìlì ẹwù ká ẹ dẹ ẹnjọ ara yín pẹlú àwọn àwàdà níwọnba ó ṣe ti church ó ṣe ti ti kí ni àwọn ìnáwó ayọ̀ là ń sọ ń parí.

0: a 10-day period to pay.
1: How? Talk to. That one means say I go get fuel supply without stress from Dangote Refinery. Get them delivered free to my doorstep. Go get extra time to make payments. Oh, la, la, la, la, la.
0: Yes, so whether they support your fleet or they do business, we need plenty petrol. This is an opportunity where you're not going to like miss. For more information, make a quick call 0707-407-2099 or 0707-470-2100 or reach us for email for direct delivery at dangote.com. A small stage day pipeline to join this whole don't get offer.
2: 72 hours with God. Ẹgbẹ́rún olóòrùn máa rọ́lẹ̀ bí lẹ́tí tí ti ṣe ìyanu nínú ayé oníbojípo ẹyọ. Nínú ìpàdé àdúrà wákàtí méjìléláàádọ́rin pẹ̀lú Ọlọ́run ní CAC Covenant of Mercy, aka Májẹ̀mú Àánú. Ọlọ́run tún máa lo bàbá Prophet Abel Taiwo Òjó, bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ̀wò tó oṣù kẹsàn-án yìí máa lágbára púpọ̀ àkà sí ẹ̀rà. Èmi ò ṣe ohun tuntun. Ẹ̀sà 43:19 la kò rí ẹ̀. Látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún yìí 11th to 13th September 2026. Lọ́jọ́ Friday àti Saturday aago mẹ́sàn-án àárọ̀ mẹ́ta ọ̀sán àti ṣóòru láago méjìlá òru. Lọ́jọ́ Sunday àpàdé láago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí méjìlá ọ̀sán àti ṣóòru láago mẹ́kọ̀ọ́ alẹ́. Oúnjẹ ìròní wìtìwìtì ní Mẹ́síkà kilometer 18 Ìbàdàn Ife Expressway Òsèǹgẹrẹ Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ìránṣẹ́ Ọlọ́run alaye Prophet Abel Taiwo Òjó bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ọlọ́run máa lo àtàwọn ìránṣẹ́ Ọlọ́run mi. Ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wa wá sí ìpàdé àdúrà. Ìyanu rẹ̀ ń dúró de ọ̀nbẹ́ o.
3: Ṣàánú ẹ̀dá ṣùgbọ́n Ọlọ́run máa ran ìrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Bá a ṣe ẹ̀yẹ lẹ́dà rántí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Ilé ìtí kì í sí tí kì í rẹ̀ nígbà kankan. Kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù mẹ́ta yìí. Bá a ṣe kẹ́ ẹ ti mọ̀ bí ẹni mọ̀wọ́ tí tẹ̀mọ́ sí máa pọ̀ gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù. Ó tún yá àwọn ẹjẹ́ kí n já yín sí ti Independence Day cash pot. Àwọn oníborí 66 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni double winning cash pot. Níbẹ̀ ni káàṣì ẹ̀ tún sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò wípé ìwọ gan-an lọ́kàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cash Pot. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM *347*1004*#. Lórí Lágínú FM *347*1004*#. O sì tún lè ṣàbẹ̀wò sójú ọ̀pọ̀ wẹ́bsáìtì pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọjọ́ State Unibod ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́ńbà yìí. Àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí.

kẹ́kọ̀ọ́ létí mo láyọ̀ láti sọ fún yín pé àjọ yosba ikọ̀ 3S wọ́n ti gbé bọ́ọ̀sì ẹlẹ́ni méjìdínlógún 18-seater bus kalẹ̀ fún àjọ yosba ṣé yosba wa kéré ni ìyẹn ni àwọn agbóhùnsáfẹ́fẹ́ tó ní ṣe pẹ̀lú ìròyìn eré ìdárayálédè yorùbá tiantia yosba ò kéré nú ayé o ṣé kò pọ̀ létí yín ni 18-seater bus ó ti wà ńlẹ̀ fún yosba ẹni bo láti gbéra ẹ máa béèrè sẹ́yìn lẹ̀ ń lọ sẹ́yìn yosba ni yosba ọmọ ibi tí ó ti gbéra ó sì jẹ́nu wọ́n tẹkọ̀ létí láàárọ̀ ọ̀la wọ́n wọlé sílùú abẹ́ òkúta ẹ̀gbámọ́lẹ́sà bí agbóhùn àkàlà yosba dé ẹlẹ́ẹ̀fẹ́ tó bẹ́ẹ̀ ábà bó ṣe máa jẹ́ nìyẹn lọ́la láago mẹ́rin lọ́sàn-án aago mẹ́rin ọ̀sán ó náà ní díje yìí máa láǹfààní àti gbìnàyà bó ṣe máa jẹ́ nìyẹn lápapẹ̀ àwọn fi gagbága gbẹ́gẹ́ tó lọ nù fi gagbága ìdíje saint cyprien super league

recycle àti tamoto dìrọ̀rùn bá. Fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Stop ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà. Eléyìí tó dúró re ni. Àbí eléyìí tó ti gorí odó. Àwọn ẹ̀yìn tó ti di ilé ìdọ̀tí ládùúgbò. Àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu. Tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tòun tí ọkọ̀ kí nǹkan kan ò ṣe. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀. Kẹ́ ẹ̀ tún fi upgrade bó ṣe ká. Truck, bus, trailer, ipò yóò kí mọ́tò ọ̀rọ̀ wà. Dr. Stop ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 090-8301-3333 090-8301-3333 090-8301-3333 Ẹ ń dùn wọn lórí Twitter.

0: ikani lagelu re lagelu 96.7 FM oke gajo kele vala vele le ni le badan je ke ma le toro yin re daya to do ti gbagbe nkan si Niger Sporting Men Football Academy igbaradi o tesi waju le ri se ma pe scouting bo lojo Wednesday eyin under 13 at under 15 e ma gora yin o ba tin pe de training coach yin e ma pe ogba ni ogboju Scouting program wa lojo Wednesday pelu agent kan lati okere now onilu awon omo je wewe 30 under 13 and under 15 dara di o wa waye ti o latabogi leni ati lojo Monday against Wednesday si scouting e ma lanfani ati waye bo se je niyan lapa be ye Niger Sporting Men Football Academy work at Dream big. Eh sere mo se jenu en ba moju ogun ni pa bi ni re eh eh is a boys club okay pagbagba lati be yen aku ojumo o ogbeni ti jani oloku dana
1: aku ojumo to ko aku ojumo yen le
0: bakan na ogbeni a o ti do lateju
1: aku ojumo ko aku ojumo gbara le
0: eh komle wa shiu alase ati oludari ero wa shiu ti ko ti gba NAFDAC number. So mo ti basically soro lori ti bairo yen o de ti fi mi lokan ba le pe ngba ti o ba to bi ose mi ji meta mi yan swelo gege bi pundit to je international unlike local pundit yo sala ye fun kan ki awon eyan ni fere jogi ka bo sinu oro chesi
1: mo ko ti ni bi won sinu mo ni so fa ti do ba ti mo to mo ke ti o ka kan mo lan ti
2: omo re na ni omo re ni
0: iko yen o le roju raaye nje kini reason won ni idi ni wi pe awon mejeji won close ga mo oluko ni Enzo Maresca
1: ya ga ba won mejeji wa yen eh leader ni won ko Chelsea to ba de ti di pe bolu ko ni yen se lo ni won clear won na ki se ninu bolu alafese gba nikan o ma sele ninu gbogbo le ise o ti en ba fe le leader kan le ise lara won oga agba kan to se asemose abi o n gbe le ise leyin won ni le ohun nikan te ba fe ki le ise yen lalaafia gbogbo awon isomo gbe e na le gbudo clear te ba clear ohun te ti awon isomo gbe e
0: eh ti ni eyan fi eya be ti wa n gbe ka
1: eh eh so e gbudo clear gbogbo won ton ba fa awon beji nikan le wo se wa yen die die awon na ma lawon ti won na
0: won tun ko mojo
1: ma lawon ti won na debi pe won ma counter awon leadership with James wọ́n máa kanta àwọn oníkálukú ajọ dúró gẹ́gẹ́ bí actor àti boss nínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù kan náà jọ wà ní kọ̀bẹ́ yẹn fẹ́ tó ní promotion so wọ́n gbúdọ̀ clear wọn tán kì í ṣe àǹfààní tán fún tíìmù yẹn lórí fídì nìkan wò pé kí ni akùdé tán máa mú bá tíìmù yẹn
0: tán
1: bá dúró so wọ́n gbúdọ̀ clear wọn.
3: tabawo mi ròyìn pé ìgbésẹ̀ tí mo ní ìgbésẹ̀ ní ètò dání torí pé tabawo dada.
0: tabawo èèyàn mú wọn wípé wọn sì lè jẹ kẹnsù ọ lọ wọn sì lè jẹ
3: kígbà lọ. ṣe mọ̀ pé àwọn kọ̀ọ̀kan máa wà tí olóyìnbó ń pè ní behind the scene tó jẹ́ pé nǹkan tó ṣẹlẹ̀ lórí pápá ọ̀pọ̀lọpọ̀ wa máa ń mú àti àwọn ìròyìn ilé ètò kọ̀ọ̀kan tó bá jáde náà ló ta sáwọn èèyàn létí. àwọn nǹkan tó mí tún wá wà tó jẹ́ pé àṣírí yẹn gan ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù gùn ní tètè fi síta. Àwọn tí tọ́ba ṣe tó yanjú nǹkan yẹn
0: tọ́jú
3: táwọn ti pa náà ẹ pé eléyìí lọ́wọ́ yìí ó ti lọ so tọ́ba dẹ̀ wo dáadáa rí pé agbábọ́ọ̀lù méjèèjì agbábọ́ọ̀lù tó kàn nínú ọkọ̀ yìí so àwọn náà tí wọ́n ti fi ẹsẹ̀ múlẹ̀ but best option náà nìkan tí wọ́n ṣe ni pé ẹ wo kírun nǹkan yìí máa ṣẹlẹ̀ ẹ jẹ́ kó máa lọ olùkọ́ni ti lọ ẹ ka àwọn eléyìí náà lọ because àwọn méjì akàn sọ pé àwọn méjì ni Enzo dúró báyìí Cucurella dúró báyìí bọ́ ẹ jọ́ ọ̀rẹ́ méjì tó jọ close yẹn ẹnìkọ̀ọ̀kan wọn náà tún sì máa ní ẹnìkọ̀ọ̀kan
0: wọn lè ti wọ́n close mọ́
3: so tó bá dẹ̀ ti di pé àwọn náà ti ń gé ní ground kẹ tó ṣẹjú pé ẹ kàn ní pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ń gbá bọ́ọ̀lù láti àárọ̀ fún odidi 90 minutes wọ́n máa gbá bọ́ọ̀lù ní short on target wọ́n á ti di coupe lẹ́sẹ̀kẹsẹ̀ so ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù adé dàrú yẹn.
1: so ìwé náà pé lágbàá mi something like that.
0: Mr. Jagudu Jera, Comrade Jagudu Jera, Olembe Olembe. Ah ah. Mr. Jagudu Jera, no dole. Okay. Eja wa ma lo bayi sugbon iko governors won ti kede gebe Martinelli £60 million owo to ti won ju niyan igba ti won ta Alex Oxlade Chamberlain ti won ta

0: ti owo loloko ojokan o fun won lowo o tun fun won ninu ise
1: nipa eto imaye derun oko le iwosan agbayanu o tun awon opopona se lekun idibo oyo central koda o tun ko oja agbalode opolopo awon wadu to wa lekun idibo oyo central lo gbe solar bo o si solar street light to se kodi ni egberun mewa
0: ko tan sibe o senator dr yunus abi odun akitunde modu tu orun eko bo se nko le eko lo tun yara ikeko se be lo tun ko awon agbayanu ict center sawon ile eko secondary
1: awon akase ise rere yi gbodo ma tesiwaju loyo central iwaju laye wa awon oni pada seyin mo
0: senator dr yunus abi odun akitunde geleni ta to diboyan gege bi senator ti o soju eko yo central le eko si ami ibale lami egbe wa
2: apc
3: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
4: Ẹyin tẹ̀mí báwo ni o ṣe wá.
5: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa àwọn náà ṣe fúnra wa.
6: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
7: Babatunde Ajayi ló kọ mi mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀kọ́ kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
8: Ṣé máa jẹ́ nìyẹn ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀ yọ́ mi má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèké fún ọ kúkú mọ́ nínú nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko wọn á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy ilé funfun báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí pé wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0807 112 4000

0: fún gbogbo ẹni tó ń jà nǹkan kan lọ́run kò lè ayọ̀ fún un. Ìdùnnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties ṣé tilẹ̀ rọrùn tí wọ́n ń tà àbí tilé tí wọ́n ń kọ́ pẹ̀lú rọrùn. Àwọn ló tó gbangba sùn lọ́yẹ̀ fún gbogbo ẹni tó ń jà nǹkan àti kọ́lé. Bẹ́ẹ̀ ni tí ó sì fẹ́ ṣe wàhálà. Ìdùnnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties fún one bedroom apartment. Ẹ bá fẹ́ kọ́ two bedroom semi detached terrace duplex. Ìyẹn náà wà lóyún ọ̀nà. Three bedroom ń bẹ̀. Báwo lẹ ṣe fẹ́ sí tó fi dórí four bedroom semi detached terrace duplex. Ó wà ní Navida Parks and Garden. Òpópónà Masose Tollgate Nìbàdàn. Futi Homes ló lè ṣe o lè yẹ̀wò lórí www.futigroup.ng tàbí kó o kàn sí wọn ní Bizwan Plaza ní Yànà Adéọyọ. Tẹ bá fẹ́ ra lé ní Futi Homes and Properties, ìlànà sádìẹ díẹ̀ wà o pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ. 091-706-0593 tàbí 091-650-3950-6 tó bá jẹ́ ti káralẹ̀ tàbí ká bá ní kọ́lé ìgbàlódé Futi Homes ló lè ṣe.
1: Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Mo kí gbogbo etí tó ń gbọ́ mi jákèjádò. Ibi tí atẹ́gùn yìí ń fẹ́ dé, mo sọ pé lórúkọ Jésù Olúwa ayé yìí ò ní bàjẹ́. Orúkọ èmi tí ẹ̀ ń gbọ́ ni wòlíì. Emmanuel Kanhide Akande, bàbá kìkì ọ̀rọ̀ kan láti Christ Healer of the People Global Ministry, yẹ Christ People Church, eléyìí tó wà ní Fátùsì, Akẹ́dẹ̀mí olómi nílùú Ìbàdàn. Olúfẹ́ 90 days parípo. On the 2, on the 3, on the 4, only success night. Nibo ni Christ Killer Headquarter, ni Fatusi, ni Dede Agome Wale, Lauma Bere, si Agome Anwaro. Oh my God, anu yo fon fun o. Olufe, wagbo oto batimbo, lati bikibi, kade abe bridge academy olomi. Sopo unlo si Fatusi, ni church iba baki ki orokan. Wagbo, on the 6, only a jodri jo, ati dupe 90 days. Olufe, kwe mi, is 080-331-95-425. Mo sọ tẹ́lẹ̀ àánú yóò fọ̀n fún ọ ìlérí àdẹ̀sẹ̀ Jésù Olúwa wa. Amen.

Family Prayer Ministry ṣàgbékalẹ̀ ètò àdúrà ìjì náà ti parí èyí tó máa ń wáyé lẹ́ẹ̀kan lóṣù mẹ́ta ẹlẹ́ẹ̀kẹjọ irú rẹ̀ akúrìtọ̀tẹ̀ yìí la pè ní ìwò olúwa èyí tá mú jáde láti inú ìwé ẹ̀kún Jeremiah orí karùn ẹsẹ̀ ìkọkàndínlógún wá láti ní ìrírí àgbàjanu níbi olùgbàlejò wa pásítọ̀ Wẹ̀mí Ajégbémiga tó fi mọ́ pásítọ̀ MBR mú àti àwọn ọ̀rẹ́ṣẹ́ ọlọ́run mìíràn yóò ti máa darí iṣẹ́ ìránṣẹ́ orin ìyìn àdúrà àsọtẹ́lẹ̀ àti ìsọ̀kalẹ̀ agbára ọlọ́run ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kẹjọ ọjọ́ ajé sọ́jọ́ karùn-ún oṣù kẹsàn-án ọjọ́ sátidé ọdún 2026 ni ìpàdé àdúrà ọ̀hún yóò wáyé ní Scripture Union Nigeria headquarters Chamonda ńlùú Ìbàdàn ní ìdojúkọ Gasland ìpàdé òwúrọ̀ yóò bẹ̀rẹ̀ ní dédé aago mẹ́sàn-án òwúrọ̀ tí ìpàdé àṣálẹ́ yóò máa bẹ̀rẹ̀ ní dédé aago mẹ́fà ìrọ̀lẹ́ ojoojúmọ́.

0: òkú Joseph ọmọdẹyìn táwo ti sùn akọni nínú ìgbàgbọ́ olóòtú ènìyàn akíkanjú aláàánú gbogbo ènìyàn tí fi ìwọ̀n bá ohun tó ní fi ṣe ẹbí ara àti ọ̀rẹ́ lóore èèkàn ọmọ bíbí ìlú ìlérò lóòótọ́ lógójọ́ ló dàbí àná adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìgbé ayé tó ṣe é ṣàwòkọ́sí tẹ̀ gbé lókè èpẹ̀ títí láé láàmà sèrántí yín àdìsá ọ̀gá ọmọ elérò sẹ̀pẹ̀ ọmọ alẹ́ gbọmọ ọ̀dọ̀dẹ̀ ọ̀gbẹ́rù ọmọ alẹ́ góńgó nígbèrè àso ọmọ àfòótọ́ ọdún tẹ́rù jàkalẹ̀ àdìsá máa sọ lólùfẹ́ títí dìgbà tá ó tún pàdé tá ò ní pínyà mọ́ olùkéde àwọn ọmọ ọkọ ọmọ aya ọmọ àti gbogbo àwọn ọmọ ọmọ pátá lórúkọ ẹbí Taiwo agboolé ọ̀jẹ̀tẹ̀ ìlú ìlérò olóyè adédọ̀kọ Joseph ọmọdẹ̀yìn Taiwo súnre o.
1: Ladilu FM 96.7 Ẹ̀dọ̀kiri.
2: Ẹ káàbọ̀ padà láti ojú ọjà ẹ̀dọ̀kiròyìn náà ló ń bá afẹ́fẹ́ sọ̀rẹ́ o ọ̀dà o ẹ jẹ́ kí n tún ṣe bẹ́ẹ̀ kí n mú eléyìí ní àhín níbi tí a ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé ẹni tí í ṣe ọmọ oyè fún ipò gómìnà ní ìpínlẹ̀ ọ̀yọ́ látinú ẹgbẹ́ òṣèlú ọlọ́wọ́bọ̀wọ́ adc ìyún olóyè adégbòyega taofik adégòkè fca wọn ni náà lọ́mọ ti ṣèlérí wípé ẹyin láàrin ọgọ́rùn-ún àkọ́kọ́ eléyìí tó ń bá dé ọ́fíìsì bó ń bá dìbò tó ń ti jáwé olúborí ní ọdún 2027 ti ṣe oṣù karùn-ún ọdún 2027 ó ní ara àwọn nǹkan tó wọ́n kọ́ kálégbáre o ó ní àwọn àgbàlagbà eléyìí tí ọjọ́ orí wọn bẹ̀rẹ̀ láti ọdún 85 years lọ sókè ó ní òun ò rí dájú o wípé owó gbà ẹ mọ́ bínú ẹ mọ́ fi wá nǹkan jẹ ó ní n lòun ọmọ san fún ọ lóṣooṣù láìsíṣẹ́ kankan fún ìjọba ó tẹ̀ wájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé kódà gan òun tún ṣèlérí o wípé ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ téèyàn ò ní san kọ́bọ̀ ó ní yọ wá o fún àwọn akẹ́kọ̀ọ́ láti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí tí ó fi dé iléèwé gíga secondary nù o adégòkè ẹni tí ọlọ́re ṣe àbẹ̀wò ẹ ṣe o mo dúpẹ́ lọ́wọ́ yín sí àwọn èèyàn tí ń bẹ ní ẹkùn ìdìbò ìrẹ́pọ̀ òrèlópẹ́ àti ọlọ́sọ̀gọ lọ́jọ́bọ̀ Thursday náà ló tún ti ṣèlérí o wípé ẹ máa wò ó òun ó ṣe ojú rin eléyìí tí ó jẹ́ kí ọmọ rọrùn fún yín láti máa gbé nǹkan oko yín láti agbègbè òkè ogun wá sílẹ̀ ìbàdàn tí ó sì máa lọ jà láìsí pé àwọn nǹkan erè oko ń bàjẹ́ rárá bíi ti wùlì ọmọ adégòkè náà lọ́ lódúpẹ́ o lọ́wọ́ àwọn èèyàn eléyìí tí ń bẹ níjọba ìbílẹ̀ ìrẹ́pọ̀ ìjọba ìbílẹ̀ òrèlópẹ́ tó ń ti ìjọba ìbílẹ̀ ọlọ́run ṣògo fún àtìlẹyìn aláìlẹ́gbẹ́ eléyìí tí wọ́n ṣe fún òun o ti wá ṣe ìlérí fún ọ wípé òun tó ń padà bọ̀ o tí wọ́n bá ti ṣí àǹfààní lẹ̀ fáwọn bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án ọdún tá a wáyé láti máa ṣe ìpolongo ìdìbò òun tó ń padà bọ̀ ó tẹ̀ wájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé kódà àwọn ẹkùn ìdìbò federal constituency mẹ́rìnlá ti ń bẹ ní ìpínlẹ̀ ọ̀yọ́ ó ní gbogbo rẹ̀ lòun ó dé o tó wọ́n sì mọ̀ ṣe ẹ̀mọ̀ṣe àmọ̀dúpẹ́ lọ́wọ́ yín ó ní àmọ́sá o gbogbo ẹ̀yẹ ìyàtẹ̀ ń bẹ ní ìrẹ́pọ̀ òrè ló pé ọlọ́run ṣògo ó ní òun dúpẹ́ lọ́wọ́ yín gidi gan ni o kódà gan òun wá nítorí ìbọ̀wọ̀ tó kún tóun ní fún alága ẹgbẹ́ òṣèlú adc ní ìpínlẹ̀ ọ̀yọ́ afeez jimoh eléyìí tí àwọn èèyàn tó máa ń pè ní ọ̀nàrà èyí ló jẹ́ kó wọ́n wá o ó tẹ̀ wájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé ẹyẹ tí ẹ̀ǹbẹ ní kìsí ìgbẹ́ ti ìgbòho ó ní mo mọ̀ dúpẹ́ lọ́wọ́ yín torí pé àtìlẹyìn tẹ́ ẹ ṣe fún mi ṣe kéke o ó ní ní kété tó bá ti di ọ́fíìsì gẹ́gẹ́ bíi gómìnà nípínlẹ̀ ọ̀yọ́ ó ní à ẹ lọ fọkàn balẹ̀ ẹ jẹjẹjẹ ẹ mu mùkútù nínú ìjọba tí ń bẹ ní ìpínlẹ̀ ọ̀yọ́ o ó tún wá tẹ̀ wájú ẹni tí sọ moye fún ipò gómìnà láti ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀hún nínú ẹgbẹ́ òṣèlú adc ọwa ni ṣe mọ̀ wípé àtìlẹyìn tẹ́ ẹ ṣe fún un ló jẹ́ kóun ò rí tíkẹ́ẹ̀tì gbà bákan náà ẹ̀wẹ̀ nínú ọ̀rọ̀ tiẹ̀ náà níbi ètò ọ̀hún ẹni tí ṣe alága fún ẹgbẹ́ òṣèlú adc ní ìpínlẹ̀ ọ̀yọ́ afeez jimoh òun náà dúpẹ́ o lọ́wọ́ àwọn omilẹ́gbẹ́ àwọn èèyàn tẹ́ ń bẹ ní ìlú kìsí fún àtìlẹyìn eléyìí tí wọ́n ṣe ó ní àtìlẹyìn tẹ́ ẹ ṣe ló jẹ́ kí olóyè adégòkè kọ́ padà jáwé olúborí kó sì gba tíkẹ́ẹ̀tì gẹ́gẹ́ bí ọmọ oyè láti inú ẹgbẹ́ òṣèlú adc ni o wọ́n ní lára àwọn èèyàn tẹ́ wá wà níbi ètò ọ̀hún láti rí ẹni tí í ṣe ọmọ oyè fún ipò ọmọlẹ́gbìmọ̀ asòfin àgbà sẹ́nẹ́tọ̀ láti ẹkùn ìdìbò àríwá ọ̀yọ́ ìyẹn ọ̀nàrẹ́bù láre saheed agro bákan náà ẹ̀wẹ̀ ni ẹni tí í ṣe ọmọ oyè fún ilé-ìgbìmọ̀ asojúṣòfin sojú ìrẹ́pọ̀ ọlọ́ṣọ́gọ́rẹ́ ló pé ìyún ọ̀mọ̀wé abdulsalam abdulhafiz babatunde tẹ́ ẹ mọ́ ẹni tí í ṣe ọmọ oyè fún ètò ìdìbò ibùdó ìjókòó ìpínlẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ ọmọlẹ́gbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ ọ̀yọ́ láti ìrẹ́pọ̀ ọlọ́ṣọ́gọ́ nasiru ibrahim adeniyi àti àwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ni wọ́n wà níbi ètò ọ̀hún tí wọ́n sì ń ṣe bẹ́ẹ̀ pé sàdákátà o fun Oloye Adegboye ka.
3: To gbogbo awon ti won je igbakeji alaga ninu egbe oselu APC ni gbogbo ijoba ibile to yi arin gbugun Oyo Oyo Central Senatorial District ka won tin jeje atileyin won to gbogbo o fun eni to nsoju won lekun idibo ohun Senator Yunus Akintunde ti gbogbo eyan mo si tana tana lori awon idagba soke ti o legbe e to ti mu ba ekun idibo ohun o won ni sa koko ti Senator Akintunde to koko lo re soju won won lo mo se bebe lekun idibo yi won ne to ku oni bebe pelu awon bebe olokan ojokan o lori ironi lagbara oro eto eko eto ilera ati bebe lo won ni gbogbo ijoba ibile bokokan lati nbe ni ti butoro ekun idibo ani gbugbo yo yo central won ni kosi bi ti o fowo ba bi ti wu ko mo won ni lara awon aseyori eleyi ti awon fe ka tori ko se ka tan akaka tan ni e to se o na lo wo ile igbimo asofin to si be si ni da si oro aba won lo daba lori idasile Federal University of Education Special won ni bakan na ti Federal University of Geomatics ni Oyo won ni bakan na lo tu daba lori oro ina ati owo ti o mo jade lori re fun ara ilu won ni gbogbo awon abayi o na ni won si gba wole ni le igbimo asofin lorilede wa Nigeria lasiko igba ti o fi nsoro nibe ti won si nfo ntelu won ni bakan na ni gbogbo ward bon lobby ogofa iyen ni tibuto re kun idibo re ohun ni o ti fowo ba o pelu oro ina eleyi to si ni apere rere won ni ka tun wa wo won ni o tun gbe kongaji godo igbalode si awon ward to n lo bi 118 ni ekun idibo re iyen Oyo Central melo la fe ka melo la fe wi won ni eni ti o ba da loju ko bere ko si bere si ni lo re ka ni kokon ejeji lati ma toka be fun won won ni se ka wa so ti na itan so run eleyi to tu pese fun awon eyan ni ekun idibo re solar street light won ni yun na tun lo re re re ti yun o se ka tawon eyan re ba ti bere pe tawon fe re won ni o ba nibo ni ka fi ke ni ka won gbe si won ni lo be lo gbe si benu lai lejo kokan nu bi ti wu ko mo won ni se awon atunse oju ona ele ti nbe ni ekun idibo re ton ba ti le so bi pe ah awon ekun ba yo ni ona bi yo o ku de e ka to won ni ah senator awon Yunus Akintunde won lo dide niyan won ni o si lo so pe o ye lo re se ni papapa won lo ti se won leyin ninu re na lati ri ti opopona ayegun oleyo won ni ise nla ni ise ohun to si gba kan ri won ni atileyin to se lori oro eto eko won ni ko kere o lori ipese yara eko imo ijila yara bi asa won ni oko pataki ni fun awon akeko lati le je ki imo ijile ko tun wa ninu ise eko eleyi ti won ko ni awon ile eko won won ni ko fi sere o won ni eto ilera labode ati eto ilera gbogi won ni gbogbo re na ni o tun se amojuto fun ekun idibo re fun awon eyan ti nbe nbe won ni eni te ba ti ri ke bi won ni bakan na ni o tun se ironi lagbara fun awon onise owo awon onisowo ati awon ti won tun je eyan ti nbe ni apa odo re yen lekun idibo ile ti o ndari o won ni gbogbo re na le o mojuto onise tun wa ri ipese ise fun awon eyan ti nbe ni ekun idibo re won ni ko fi sere o to ba ti so pe boya ise wa ni bi kan bayi won ni yo ti ni oya e lo re mu oruko yin wa garaga iwe eri yin FC won ni awon eyan won gba ise nu ni won ni melo ni ka wa ka melo ni ka so won ni bakan na eni to je pe ohun ni alaga fun igbimo to ri si idagbasoke fun gusu iwo orun lede wa Nigeria to tun se ise gege bi alaga yan ni igbimo asofin ni o gege bi alaga eleyi to ri si oro ayika ati agbegbe won ni Senator Yunus Akintunde o mo nse bebe gan mo ni won ni ki si se ni ti joko ti le igbimo asofin ti o afo leran ti won wa so bi pe se e fara ma ba ti o anowo won ni rara o won ni ki se ti Senator Yunus Akintunde o won ni gbogbo aba to ba fi sile pe ise ni won wọlu ke si sani ti dele igbimo asofin ti o wa sun won ni rara won ni gba won ti nwo won ni gbogbo re ise takutakun na lo lo se ni legbimo asofin bakan na ni won tun wa so pe se ri bo tun se nlo si legbimo asofin lekan si yi won ni gbogbo owo la won fi se atileyin fun iyen gbogbo awon ti won je igbakeje alaga iyen nu egbe oselu APC ni ekun idibo central Oyo Central iyun ani gbogbo Oyo won ni gbogbo won ni won duro dede o tawon si ni gbogbo atileyin to gbogbo lawon o se fun o awon oni tete lori atileyin ti awon o se fun won ni bakan na lawon ke si gbogbo egbe oselu APC ni ekun idibo ani gbogbo Oyo o awon ti won di adari àwọn àgbààgbà ní ẹkùn àdìbò àárín gbùngbùn ọyọ o wọn ní ẹ mọ tẹtí o àtìlẹyìn yìí ni wọn sì ń retí o fún sẹnitọ ìlú ìsàkítúndé o tí gbogbo èèyàn mọ sí tanátaná wọn ní gbogbo àtìlẹyìn yìí wọn nígbà tó bá di àsìkò ètò ìdìbò tó ń bọ lọnà lọdún 2027 wọn ní àwọn fẹ kíkiní ọhún kó tún sarajọ làwọn tún ṣe jáde o táwọn sọ wípé àwọn fọwọ́sọ̀yà o lórí sẹnitọ yunus akitunde eléyìí tó fẹ lọ rè sojú ẹkùn ìdìbò ti àárín gbùngbùn ọyọ nílẹ̀ ìgbìmọ̀ asòfin lẹ́wà nàìjíríà tó bá di àsìkò ètò ìdìbò tí ó wáyé lọ́dún 2027.
2: ọ̀dà ajé ń ṣe bẹ́ẹ̀ kí n mú yìí náà fẹ́rẹ́fẹ́ wíròyìn ìdí punch ló kọ́ ò ó sì gbé mi wá sí ìpínlẹ̀ ọ̀yọ́ wọn ni kò dín ní èèyàn mẹ́sàn-án eléyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n gbẹ̀mí mi ò tọ́ pé lára wọn ńlá ti rí aráàlú tí wọ́n ṣiṣẹ́ elétò ààbò tí wọ́n jẹ́ mẹ́rin àti àwọn òṣèlétò ààbò márùn-ún eléyìí tí wọ́n bá ìṣẹ̀lẹ̀ náà rìn lásìkò eléyìí tí àwọn òṣèlétò ààbò ń gbìyànjú láti gba àwọn tí wọ́n jí kó padà lọ́wọ́ àwọn agbésùmọ̀mí ní ìpínlẹ̀ ọ̀yọ́ ẹni tí í ṣe ọ̀gá àgbà pátápátá fún àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ nílẹ̀ yìí DSS tó sìn Ajayi ìlọ́mọ̀ fi ọ̀rọ̀ ìlédè tí ìwé ìròyìn Premium Times tó sì bá wọn tẹ̀ ẹ́ sóde ò ṣàlàyé ọ̀rọ̀ wípé nígbà tí ìṣẹ̀lẹ̀ láàbí náà ṣẹlẹ̀ onílójú ọ̀gán tí wọ́n sọ fáwọn tí àwọn gba fi ń tóni alágbára iná làwọn kó àwọn òṣèlétò ààbò jáde ò Ajayi tẹ̀ wájú nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní lára àwọn èèyàn eléyìí tí wọ́n bá ìṣẹ̀lẹ̀ láàbí náà rìn ńlá ti rí ẹni tí í ṣe ọ̀dẹ̀ ìbílẹ̀ ìyẹn vigilante àtòṣe iléeṣẹ́ ọlọ́pàá kan ó ní lásìkò ìgbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ tí ní mọ tọpasẹ̀ àwọn èèyàn ọ̀hún káàkiri níbi tí wọ́n fi ṣe ibùba wọn o ó ní lójú ọ̀gán náà ó ní tí àwọn sì gba àfin tóni ńlá wọn mọ̀ bẹ̀rẹ̀ sí àwọn ó ní àmọ́ sá lára àwọn èèyàn tí wọ́n jí kó ọmọ ọdún méjì àti àbọ̀ kan bẹ lé àárẹ̀ wọn eléyìí tí ò sì ní jọ rọrùn láti jẹ́ káwọn èèyàn wọn sá mọ́ wọn lọ́wọ́ ìdí rèé o náà fi ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi ọgbọ́n ṣe é ó tẹ̀wájú nínú ọ̀rọ̀ pé níjó ní ọ̀rọ̀ tí àwọn èèyàn kan padà ń gbé jáde tí wọ́n fi àwọn fọ́nrán móhùnmáwòrán tí ń rí àwọn èèyàn ọmọ kéékèèké lè tí ń nà ànà fẹ́ẹ̀ pa sọ́ọ̀lẹ̀ wípé ẹbí ọ̀sẹ̀ ń lù wọ́n rè ó ní à ṣe mọ̀ wípé àwọn fọ́nrán ó ti pẹ́ tó ti ṣẹlẹ̀ kéésì sí orílẹ̀-èdè nàìjíríà ń ló ti ṣẹlẹ̀ kódà kéésì ìpínlẹ̀ ọ̀yọ́ péréte ti wulẹ̀ ọmọ DSS
3: tó ẹ jẹ́ a máa palẹ̀ ara wa mọ́ ngbọ́ngbọ́n aago méjìlá ní ọ̀sán tòní òun náà ni kẹ́ ẹ tún jẹ́ ká fi ìpàdé sí lórí gbùgbẹ̀ ìròyìn akínyìn pé àbáríkà jimo fún tòní o ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láǹfààní láti ṣe lókè pé títí layọ̀ akínṣọlá òun náà lórúkọ tí mo.
2: ẹ ṣeun gan ni oníyẹn ṣe é ọlọ́bẹ̀ṣẹ́ yìí tẹ́ bá fìfẹ́ jẹ ṣe ẹ̀kọ́ àìbínú adúpẹ́ lọ́wọ́ yìí o abídèmí ló kọ tèmi àkàndé ló kọ bàbá tó bí mi lọ́mọ ọ̀rọ̀ àgbà bí ò bá ṣe ló rọ̀ bàbá pẹ̀ tí àwọn ìṣẹ̀lẹ̀ ìjàlẹ̀ ó ní yóò sọ wá sí dáadáa.

0: Ọlá Akéúgbẹ̀rú. Wọ́n chief imam tìlú Èrúwà. Ṣèkà Dr. Lálù Ṣítù Yusuf.
1: Ìyàlù etí tó ń wá mi di àwọn ìyá.
0: Àwọn ẹni ọlọ́run ẹni ọlọ́run. Àtàwọn ẹni ọlọ́run ẹni ọlọ́run.
1: Ìyàlù pa.
0: Àtàwọn aṣíwájú ẹ̀sìn tó di igbọ́n kankan mú.
1: Yàtúndẹ̀ ìwòyà.
0: Fín kí gbogbo Mùsùlùmí àgbà ńlá ayé.
1: Òun náà tó.
0: Bárìkà òjò ńlá.
1: Ìyàlù ìbú wa náà gbà.
0: Àpò ewu jí máa tò ní. Ọ̀pọ̀ ẹ̀ nínú ayé yìí ò ní jẹ́ yọkan tó kù.
1: Ìyanu pọ̀ mi yóò kọjá ọ̀rọ̀ ẹnu.
0: Àdúpẹ́ àǹfààní tó tún fún wa alhamdulillah. Àwọn ṣe é.
1: Ìyá tí ń ṣẹ̀mí ẹ̀mọ̀yá.
0: Dániwáyé ò ṣe o.
1: Ìyá ìyẹ̀ wò ìyanu.
0: Alátìlẹyìn ò ṣe é.
1: Ìyanu.
0: Alẹ́ ìwí lè ṣe Ọlọ́run ẹ ṣe é. Alárùn ẹ̀ṣẹ̀ Ọlọ́run ò ṣe é.
1: Ọ̀rọ̀ àṣẹ.
0: Òbí bẹ́ẹ̀ ṣe bí Adániwáyé ò ṣe Ọlọ́run.
1: Àwọn
0: àfàyè. Apàṣẹ tí kì í wẹ̀yìn Ọlọ́run ò ṣe é. Adúró tẹni tí ò lẹ́nìkan Ọlọ́run ò ṣe é. Aláàánú tó gbé ààyè Ọlọ́run ò ṣe é. Aláforíjì tó gá yàtọ̀ Ọlọ́run ò ṣe é. Ọba oníkẹ́ tó kọjá àfẹnusọ Ọlọ́run ò ṣe é. Aláṣírí tó kọjá ohun tó ṣì tún lè gbẹ̀yìn rẹ̀ Ọlọ́run ò ṣe é. Ọba àlàáfíà tó kọjá pé èèyàn ń lo tábílẹ̀tì àbò ń lo nǹkan kan Ọlọ́run ò ṣe é. Aláṣẹ lórí ewé àtegbò ṣe é. Ọba tó làlàáfíà ọ̀fẹ́ tí ò jẹ́ wọ́n máa gbé wa káàkiri Ọlọ́run ò ṣe o. Ọba tí ò gbà fún ọ̀tá lórí ayé kálukú Ọlọ́run ò ṣe é. Àwọn àgbà bọ̀ wọ́n ní ìwò tá à ń wẹ̀. Ìwà tá à ń wo kinní kan bíi ká fi dá láti. Orí ẹyẹ ni ò pẹ́ yẹn. Ìwò tí wọ́n ń wà parò bíi kí wọ́n fi dá lá. Ọba tó jẹ́ pé òun ni ò jẹ́ kórí ẹyẹ ó pẹ́ yẹn. Ọba tí ò jẹ́ kérú ọ̀tá ó jẹ́ lórí kálukú. Bó o bá lọ́ta nú ilé. Bó o ní bí iṣẹ́. Bó o ní bí kíbi. Bó o ló ṣe gbénu ayé ajẹ́pò jámọ̀ nǹkan kan nìyẹn. Gbogbo èèyàn tó bá ti wá sókè èèpẹ̀ tó bá ti fẹ́ jámọ̀ nǹkan nú ayé. Tàbí tọ́la rẹ̀ fọkàn balẹ̀ pé yóò padà di nǹkan lọ́la.
1: O
0: ti ń lọ́ta ńjọ wọn ti bí. Ọba tí ò wá jẹ́ kérú ọ̀tá ó ṣẹ lójú orun kò ṣẹ lójú ayé. Ọlọ́run ò ṣe o. Tira yìí ọpẹ́ báyìí. Alhamdulillah rabbil alamin. Ààjì Nurudeen Ọlá Bello látòní àǹsàn ilé Ìbàdàn.
1: Tọ́ba ní tí òun tún sẹni tó kù ni, máa dá àwọn olóhùn pọ̀ bá mi.
0: Ìyákòní ẹsẹ̀ Adélakùn Bàbá Yorùbá láti ìlú Èrúwà.
1: Gbogbo ọlá.
0: Ẹ kú tẹ̀lé gbogbogbò.
1: Ẹni ilẹ̀ rúbẹ̀.
0: Aṣíwájú rere nìyí.
1: Ẹ̀mí ẹ̀.
0: Ẹ̀sìn máa wú mi lórí gan.

Ayurobalala. Ẹjẹ́ ṣe báyìí. Lukmana Mọ̀tìjánire lórí ìkànnì ti Lágiro 96.7 FM òkè gajì òkè lórí ètò tapẹ̀ nira Westlam. Ọmọláàni bẹ̀lẹ̀ agbára pẹ̀lú mi. Ọgbẹ́ yín tẹ wà pẹ̀lú wa lọ́jọ́ ìjẹjọ́ àtẹ̀yìn tẹ́ ń fọ̀rọ̀ ìwúrí ránṣẹ́. Gbogbo ẹ̀yin àfáà wà tẹ dúró ti wà. Orúkọ ọmọláàni mi àti ẹ̀ ń dúpẹ́ wájú yín adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Mo sì kí yín gan ṣeun ẹkú àtìlẹyìn. Àwọn èèyàn mọ rírì olóhùn látara ètò ìjẹjọ́. Gbogbo àwọn tó jólúnú ọmọ ti yín náà kò ní já wọn bà lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ ìpè ni mo gbà láti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tí wọ́n sì kí ọmọ láàrin. Gan tún fọmọ láàrin yẹn gan. Àfáà mi ni wọ́n. Àbí òye yín. Láì tọmọ ẹni bá da ẹ̀jẹ̀ agbe iwájú wọn. Ṣayà kọ́ là ń sọ. Àmọ̀ náà ò ní bàjẹ́. Kò ní padà kò ní padà ṣẹ́rí àpadà sí àbúrò ní ṣẹ́rí báyìí. Mo máa ráyè máa bèrè pé ṣe bá àfáà ni wọ́n ń pè. Mo wọlé o. Wọ́n dé o. Ọlọ́run kúrú sí ọlọ́run ìyá yìí. Ọlọ́run ò ṣe é. Inspiration rèé o. Èyí tó ga yàtà. Ìwọ àyè là á pè é. Ọlọ́run kúrú sí ọlá. Alhamdulillah rabbil alamin. Sọba rí bẹ́ẹ̀ ń gbà náà. Mo dúpẹ́ lọ́wọ́ mo fa àkókò yẹn mo fi ń dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn àgbààgbà yẹn àfa ìyẹn ni Ọlọ́run ẹlẹ́àsúnà yẹn tó jóni afẹ́nifẹ́re tó pọ̀ gan. Tẹ́ ẹ pè lórí ọmọ ọ̀rọ̀ ọmọ láńlọ́jọ́ ìjẹjọ́. Orúkọ rẹ̀ mi náà tún dúpẹ́. Gbogbo ẹ̀yin tẹ fìfẹ́ hàn pátá mo tún dúpẹ́. Mo sọ ọ́ lẹ́ẹ̀kan sí àwọn ọmọ yìí ò ní ṣe ronú ayé. Ẹ̀kọ́ àtìlẹyìn fún bàbá àkàndé lórí ìkànnì yẹn. All right.

0: ọkọ ìyàwó àwọn ma ṣe rìn àjò láti lọ wá jíjẹ àti mímu kátà kára ọkọ ìyàwó ma wá káàkiri ta náà lẹni òní abdullahi ó ṣe rìn àjò lọ abami oyún ànẹ́bí wa muhammad tí erejọ́ kìíní àná tí wọ́n ṣe òní oyún ànẹ́bí ń bẹ nínú ìyá rẹ̀ kò pẹ́ kó jìnà iná ni bàbá ànẹ́bí ṣe kíní o ń ló ṣe rìn àjò ó wá ṣe rìn àjò ni bàbá mi oyún rẹ̀ àwọn àgbàlagbà ń sọ fún wa wípé kò tí ju bíi oṣù kan àbóṣù méjì lọ tí wọ́n lóyún ànẹ́bí wa muhammadu akàngbọ́ níbi ìrìn àjò tí abdullahi ṣe rìn àjò lọ́hùn ni níbẹ̀ náà ni sítan dé bá sí
1: kò láǹfààní àti padà wá
0: sí láǹfààní àti padà wá sí ilé
1: bàbá
0: mi wọ́n bá lọ wọ́n bá lọ wọ́n bá lọ wọ́n bá lọ bẹ́ẹ̀ ànẹ́bí wa muhammad that is láti inú oyún ẹni ó ti di ọmọ òru kan tí ò ní ìyá kò ní bàbá tí ò ní bàbá mọ́ ọlọ́run bá ní ṣe ìkẹ́ àdìgẹ̀ fún ànẹ́bí wa muhammadu náà sallallahu alaihi wasallam bámi oyún bá ń ga oyún ga oyún ga oyún ga ọdọjọ́ ọ̀kúnlẹ̀ bí oyún ṣe máa ń ni àwọn aláboyún lára nígbà wọn bá fẹ́ bi àwọn onítàn sọ fún wa wípé kò ní àmínátù láńgbà wọn fẹ́ bi ànẹ́bí wa muhammadu sallallahu alaihi wasallam a jẹ́ pé ọmọ ìkẹ́ ni ànẹ́bí wa muhammad jẹ́
1: ọwọ́
0: ìrọ̀rùn ló bá dé wàlámà tàmà amúlà àmínátù wàwàdọ̀ àti wàládìhà bàbá mi oyún bá pé nígbà tí ó bímọ ànẹ́bí ìyá wa àmínátù ó bí ànẹ́bí wa muhammadu sallallahu alaihi wasallam yún ní ọjọ́ monday wọ́n wá mú ìròyìn ìdùnnú ìròyìn ayọ̀ wọ́n kàn mú lọ bá bàbá rẹ̀ tí í ṣe abdul muttalibi wípé ìyàwó ọmọ rẹ o ó ti bímọ bàbá mi kí ló ṣẹlẹ̀ sí bàbá yẹn inú bàbá yẹn dùn ọ wá ní kí wọ́n lọ bá ń gbé ọmọ yẹn kí wọ́n lọ bá ń gbé wá nígbà wọn gbé dé ọ̀dọ̀ bàbá wa abdul muttalibi tí í ṣe bàbá ànẹ́bí pẹ̀lú ìròyìn ìdùnnú tí ọgbọ́n ni bàbá mi gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa ń lé àtàwá tá a wà nínú kulu tá a wà ní àhín ìròyìn ìdùnnú ọlọ́run jẹ́ kí wọ́n máa mú wá bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa náà bàbá mi gbogbo ẹni tí inú rò dùn bàbá tàbí ẹni tí ń fi ọwọ́ àgàn tí ń fi nu ògiri gbígbẹ láti òní lọ ọlẹ̀ ayọ̀ ọlẹ̀ ìdùnnú yọ sẹ̀ nínú tiwọn náà ọba tó fi ànẹ́bí wa muhammadu tó fi dun abdul muttalibi inú bàbá mi atọ́kùn ọlọ́run dùn ẹnì kọ̀ọ̀kan wa náà nu bàbá ní ok ẹ bá ń gbọ́ ọmọ wa nígbà wọn gbede kí ni bàbá òun ní ṣe ọkà gbé ọmọ kánangá wọn yí mọ́nu sọ́ọ̀lù ọba lọ gbé sí ọba lọ yí káàkiri kàába ó ń gbé ọmọ yẹ ó ń gbé lọ́rọ́ kíkà kàába ó ń gbé lọ́rọ́ kíkà kàába ó ń gbé lọ́rọ́ kíkà kàába gẹ́gẹ́ bí ádá àwọn alárúbọ wa ń gbà náà wọ́n wá béèrè pé kí ni tí abdul muttalibi kí ni tí fi ń serú tí ń ṣe yẹn ni wọ́n ní liyubariki lahu láti lọ tọrọ alubarika fún ìgbà tó ṣe kínú tán ó ní fasamẹ́ẹ̀tù muhammadan lẹ́ni mọ́sọ́mọ́ mi ní muhammadu ọmọ mi mọ́sọ́ ní muhammadu liyakuna muhammadan indalọ́hì kó lè máa jẹ́ ẹni ẹ̀yìn ẹni tí wọ́n máa yìn látọ̀dọ̀ ọlọ́run ẹni ẹ̀yìn tí ó máa jẹ́ ẹni pàtàkì lọ́dọ̀ ọlọ́run
1: ẹni abiyì
0: lọ́dọ̀ ọlọ́run wa muhammadan indalọ́s
1: tí ó
0: tún máa jẹ́ ẹni abiyì lọ́dọ̀ àwọn èèyàn tí ó máa jẹ́ ẹni tí wọ́n máa yìn bàbá mi àwọn afáàkà kojú bọ̀ ni wọ́n ní lọ́dọ̀ àwọn èèyàn yẹ kó lè bá jẹ́ ẹni abiyì lọ́dọ̀ àwọn èèyàn gbogbo ohun tá a bá fẹ́ ṣe tá a bá ti máa sọ muhammadu sí kò tí ì dúró a bá fẹ́ pèrun bàbá mi kí láà ṣe àṣeyàdù ànlá ilá ilọ́lá kí ni ó tẹ̀lé àṣeyàdù ànà muhammadu rasulillah tá a bá fẹ́ ṣe káàmà àṣeyàdù ànlá ilá ilọ́lá àṣeyàdù ànà muhammadu rasulillah tá a bá ṣàlùwà látàn ìtàwí ni pé àṣeyàdù ànlá ilá ilọ́lá wà àṣeyàdù ànà muhammadu abudu wà rasulu kó dàbí èèyàn fẹ́ gba islam lẹ́ni bàbá mi tí ó gba kẹ́límà ìdí òwì ni pé àṣeyàdù ànlá ilá ilọ́lá àṣeyàdù ànà muhammadu abudu wà rasulu kó lè bá jẹ́ ti ayé ọmọ yìí bàbá mi tí àdúyẹ̀yàn bá ń lọ tìkọ̀tìkọ̀ tadwa won tete de maka ama ibi to ye ko de ah baba ni atokun inte ni o se ni pe kopole nti o ma se asalatu fun anabi wa muhammad

tàbí ṣùgbọ́n ò sì ní sí ń bẹ̀bí tí òkú kiri mọ́. Nítorí pé ní kànìyí àwọn òkè ń bá wọn rìnrà. Débi ipá wà ìrà tí ò lọ́mọ nú. Rárá o. Ní àjò ti bẹ̀rẹ̀ rí lórí aṣáájú ẹ̀dá Nabi Muhammad. Láti inú oyún bí ọmọ oṣù méjì ti pàdánù bàbá. Wọ́n gbogbo ònira tóbìnrin rí lọ́jọ́ ọ̀pínlẹ̀. Àdániwáyé ò jẹ́ kí ya Nabi orí nira. Àkókò yẹn bẹ lọ́run fún gbogbo aláboyún tó di wọ́ọ̀dì sẹ̀sínú. Ọba ata náà ń tòlú. Nígbà tó edúrí ẹni wọ́n sọ pé wọ́n fẹ́ ṣiṣẹ́ abẹ fún táwọn ẹbí rẹ̀ ń sáré kiri. Ọba tí pàṣẹ rọrùn. Kí mú kéwé ó bọ́ lára igi tí ò sì ní nìgi lára. Nígbà tó edúrí àwọn tó ń lọ lebọ rúùmù lásìkò tí mò ń sọ̀rọ̀ yìí.

0: tẹ̀lé wa pẹ̀lú interest tó lágbára. Ìmọ̀ ló làdín ní ọgbọ́n ògbé. Fọ́múlà òràn. Bí a ti rógonù. Báyìí lèmi ó ṣe tèmi ò sí nọ̀rọ̀ ẹ̀sìn. Àfi kẹ ṣe bó ní nǹkan ti gbé nǹkan rẹ̀ kalẹ̀. Nǹkan tí òrujú tó dájú jùlọ ni pé nú oṣù rọ̀bí ìwùlẹ̀ á wà ní wọ́n bí aṣáájú ẹ̀dá. Ṣé gbogbo ìtòkùn bẹ̀yẹn ìtàn ni yóò fún. Ọba lọ́ndì 13 ní ọgbìn díẹ̀ tì sẹ́yìn tẹ́lẹ̀. Wọ́n sì pọ́ǹdì náà ìṣọ́fà síwájú. Èwo ń tiẹ́. Tó ṣe pàtàkì jùlọ ni pé ẹ̀kọ́ tá a rí kọ́nú ìrìn àjò rẹ̀ tó fi dàárọ̀ yìí. Àti ibi tó ti ṣàgbákò oríire tó tó yìí. Sẹ́yìn ti lọ láìmọye ẹgbẹ̀rún ọdún sẹ́yìn síbẹ̀síbẹ̀ tó kọ ọ̀parẹ́. Sílẹ̀ ẹjọ́ kan ò sì mọ́kán má dárúkọ rẹ̀ kan tó má ṣàṣàlátò. Àfi tẹ̀ bá dákọ̀ ọlọ́run lókun. Lè dákọ̀ ọlọ́run nínú ìrùn ẹ̀ dákọ̀ ànábì. Ẹ ṣàtáyà ẹ̀ dákọ̀ ànábì. Àgbọ̀ngbọ̀n olè ẹ̀ dásí. Báyá jẹ́ alu àfáà ká lò ṣẹ́jú bíi mélòó kan sí kí n tó dáwọn yẹn ń fún wa lẹ́sùn wọn ń sàn bẹ̀mí pọ̀ mọ́ tìjà níjáwa ní ọ̀ma pè wọlé bùtì ẹ̀ṣẹ̀ ṣẹ́jú méjì níjáwa ní ọ̀ma wí nkankan.
1: Bàbá mi àtọkùn nígbà tí ànábì wa da yìí tán.
0: Sọlọlọ wà léyìn wà sálámà.
1: Ìyá rẹ̀ kàn fún ní ọyàn díẹ̀. Ọwọ́ akú ni pé àwọn wo ni wọ́n fún ní ọyàn.
0: Kí ló dé?
1: Bàbá mi inú àwọn ìṣesí àwọn lárúbáwá.
0: Nígbà náà.
1: Wọ́n máa tààrẹ ọmọ wọn jáde lọ sí.
0: Ìta.
1: Kì wá sí inú ìgboro wọn máa tààrẹ ọmọ wọn lọ. Wọ́n máa tààrẹ àwọn ọmọ wọn lọ sí Bádìyà. Abúlé.
0: Ìgbèríko.
1: Ìgbèríko. Nígbà náà. Àwọn ọmọ wa pọ̀ sí rí lásìkò ìgbà náà. Àwọn obìnrin tí wọ́n máa fún ọmọ lọ́yàn tí wọ́n máa fìdí ọmọ. Wọ́n máa lé tàbá yìí ni.
0: Táwọn máa fi ṣiṣẹ́ ṣe.
1: Táwọn máa fi ṣiṣẹ́ sí. Ni pé ẹjẹ́ kí lágbájá wá sọ́dọ̀ mi. Ẹjẹ́ kí támàdùn wá sọ́dọ̀ mi.
0: Ẹjẹ́
1: àbáyé tọ́jú ọmọ
0: bí nání.
1: Bàbá gẹ́gẹ́ bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn. Ẹni tí ó wá jẹ́ ìpín tí wọ́n pè fún ànábì wa Muhammad. Àbí ẹni tí ànábì wa Muhammad bọ́ sọ́dọ̀ rẹ̀. Ó jẹ́ ìyá dáadáa. Ìyá wo náà ni? Ìyá wa Halimatu ara Sadi. Tí wọ́n máa ń sọ ọmọ ní sàdíyà ìlú ni wọ́n ń pè ní sàdíyà. Sadi ni túmọ̀ rẹ̀. Ẹyọ wọ́n wá fi qualifying rẹ̀ pé ìlú Sadi ni arábìnrin ti wá.
0: Halimọ̀ tó wá láti
1: ìlú Sadi. Halimatu tó wá láti ìlú Sadi.
0: Tàbí láti ìlú
1: Sadi. Láti ìlú Sadi.
0: So Halimọ̀ ló yẹ ká sọ ọmọ.
1: Ìlọ yẹ ká sọ ọmọ yẹ.
0: Kì í ṣe Sadiya.
1: Kì í ṣe Sadiya. Ṣùgbọ́n tí wọ́n bá pè
0: é
1: Halimatu Sadiya. Ẹyọ tí wọ́n bá pè ní Halimatu Sadiya a jẹ́ pé kò jẹ́ Halimatu Ibadan báwọn. Tí wọ́n ti pọ́ ọmọ Ibadan ni ó yẹ kí wọ́n máa pè ní Halimatu Ibadan. Tàbí Halimatu Ìwòwíyà. Halimatu Èrùwàwíyà.
0: Ẹgbàwíyà.
1: Halimatu ara Sadi ni ànábì wa Muhammad kọ́ ní sí ní ọwọ́. Àbáwa arábìnrin lọkọ̀. Kí ló kọ ọkọ rẹ̀? Òun wọ́n ń pè ní Abu Kabusha.
0: Lóko ọkọ.
1: Ìlóko
0: ọkọ
1: arábìnrin yẹn.
0: Halima.
1: Halimatu Ẹyọ. Bàbá mi àwọn onímọ̀ fi yé wa wípé oúnjẹ ọmọ tí ń bẹ ní ọyàn tí ń bẹ nígbàyà ìyá wa Halima kò dúró gbódó báyìí lọ. Látìgbà tí ànábì bá ti wá tẹnubọ̀ báyìí. Ọlọ́run wa fi àbáríkà sí ibi ọyàn náà. Bàbá mi ọba di nǹkan tí omi ń pọ̀ nínú rẹ̀. Omi ń pọ̀ nínú rẹ̀ ó jẹ́ nǹkan tó ń padà tóbi. Látara àlùbáríkà ti ń bẹ ní
0: ara
1: ọmọ yẹn tí í ṣe ta ni o tí í ṣe Muhammadu. Bàbá mi àtọkùn tó bá dijọ́ mẹ́jọ ẹ jẹ́ ká fẹ́ kinní yẹn lójú ju bá ṣe ń fẹ́ yìí lọ. Kí àwọn ará ilé ẹ wo ẹ fi ojú sọ́nà o kẹ́ ẹ sì fe sí ilé ta. Insha Allah ẹ̀yin ò ní dòkú àwa náà ò ní dòkú tí ó fi dijọ́ mẹ́jọ ni.
0: Kí wọ́n fi ti lé ta kí wọ́n fi ti lé kú.
1: Kí wọ́n fi ti lé kú. Yorùbá yìí náà ni
0: ó. Yorùbá wa ló yí ọmọ yìí dáadáa Yorùbá kùn bí ẹ̀ káàtó. Gbé ẹ wọlé.
2: Ìdára ẹni tẹ̀síadí.
0: Ọlọ́run o kò ṣe ọ̀la.
2: Kàzírí ibi sọ láti.
0: Jẹ́ kí n yá òwe àwọn àgbà kan lẹ̀ Yorùbá. Wọ́n ní kí eégún ẹ̀mí bá mọ̀ ojú orí àmàyí atọ́kùn. Tó o bá farabalẹ̀ pẹ̀lú with keen interest. Without any religious bias or sentiment. Tí o bá fẹ́ gbọ́ nípa ìtàn Nabi Muhammad sàṣà inú rẹ̀ ó sì máa dájú. Báwo ṣọ̀wájú jọ́ mẹ́jọ lọ? bawa ki awon yoruba ki awon elede lagba nla aye awon ajemi won ki anabi tara ruko un tari lara re abala re lomi ma ruko na mo ti jan loruko temi je mi ati jesus pada jo se papo tun ti jo mejo lagbara lowo eledumare e je abolowo mabo ogo wa tan rora fin kan pa lori were were nu kan si ni se lagbara olohun ori bo ti wo lo ni sola ti ada ni wa igbo la kare wa lu ti e dale lagbara olohun o ti je pe agbado to wa ninu ike fufun adiye ori nkan kan fi mara yi oni re gbe se laburu atemi na ti gugu abi amo to sami pata laaro yi to fe ka mo nsadua fun o ati wole ninu mi kan ma ndun si ni mo de se ri na ni e lagbara olo e ni sukun lori eni kokan wa eyin na o si ndun sukun lori awon mo subhana rabbika rabbil izati amma yasifun wassalamu ala mursalin wa alhamdulillahi rabbil alamin

ṣàánú ẹ̀dá. Ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Ká ṣe ẹ̀mí ẹlẹ́dàá rántí wọn lákòókò yìí. Láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kìí sú tí kìí rẹ̀ nígbà kankan. Kí aṣọ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí. Ká ṣe ẹ̀kẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n jayín sí ti Independence Day Cash Pot. Àwọn olúborí 1964 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cash Pot. Níbẹ̀ ni káṣí ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò wípé ìwọ gan-an lọ́kàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cash Pot. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Ládìlú FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cashier.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ Stéjì Oníbọ̀d ló fún òǹtẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí.

àwọn ọ̀gá lọ́gàá lẹ́nu ìkànnì yìí. Láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé dúró lẹ́nu ìloro. Pàápàá jùlọ lórúkọ DJ Spider tó jẹ́ amójú ọ̀rọ̀ tààrọ̀ yìí. Èmi ọmọ yín ọ̀rẹ́ yín Adala Aminat Afeji sọ̀rọ̀ mímọ́ lọ́ṣọ̀ọ́ ọmọ àti Ṣọlá nílùú Iwo lódì ọba Atẹnigbọ́lá Atẹnigbọ́rẹ́. Wọ́n kí wa pé a kó àmójú bá ètò yín ètò wa jímọ̀ olóyin. Ìyẹn nìkan ni ti lagelu 96.7 FM òkè.

0: kọlọrun ko le ayọ fun ijunu ti de latọdọ Futi Homes and Properties se ti le rọrun ti won ta abi ti le ti won ko pelu rọrun awon lo to gbagba sun lo ye fun gbogbo en to jaran ka ti kole be ni ti o si fe se wahala ijunu ti de latọdọ Futi Homes and Properties fun one bedroom apartment e ba fe ko two bedroom semi detached terrace duplex yen na wa lo yan ran three bedroom nbe bawo le se fe si to fi dori four bedroom semi detached terrace duplex o wa ni Navida Parks and Garden opopona masose to gate ni badan Futi Homes lo le se o le yewo lori www.futigroup.ng tabi ko kan si won ni Bizwan Plaza ni Yanu Ade Oyo te ba fe ran le ni Futi Homes and Properties ilana sadie die wa o pelu adehun atoro ajoso 0917060593 tabi 0916503956 to ba je ti karale tabi ka ba ni kole igbalode Futi Homes lo le se
1: eyin omo Yoruba oki mo ka ko
2: Ṣàtá Obama mọ̀dé díẹ̀ píparun ní ìparun ní ìparun láti wá gbé ojúdá ìmọ̀ èdè àti àṣà Yorùbá sínú àwọn ìwé àwùjọ kí àwọn alámùlùmọ́lá ó má bàa fi ayédèrú ohun àgbélẹ̀rọ èdè àtàṣà tàn wọ́n jẹ nìkànnì lágẹ̀lú FM 90.7 fi ṣàgbékalẹ̀ ètò lágbàláyàgbàgbà.
3: Ẹ bá òun gbọ́dọ̀ yí gbẹ.
4: Jàǹgbàrà jìbúrí jùbúrí jùbú jàǹgbàrà.
2: Ní gbogbo aago kan sọ ọjọ́ Àbámẹ́ta Sátidé làwọn ọmọ wa yóò máa péjọ bàbí ságbà láìyá àgbà. Níbi tí ó sì máa pàdé atọ́kùn ètò tó mú yẹ́yẹ́ létè àdéròǹkẹ́ Ògúnlẹ́yẹ tí yóò máa sọ àwọn onírúurú ìtàn àgbọ́kọ́gbọ́n láti kọ́ àwọn ọmọ wa láṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ pàtàkì. Àwa ń rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ ò fẹ́ kọ́mọ yín ó gbàgbé orísun ẹ̀ pé bá aago kan sọ bá ti lù ní gbogbo ọjọ́ Sátidé níṣe ni ká máa jókòó ti rédíò yín pẹ̀lú àwọn èwe wa àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò
4: lágbà láìyá àgbà
2: ní kẹ́yìn èwe wo máa gbọ́ ká ṣàwà ó lè ráàyè gbilẹ̀ láàrin yín.
5: Are you ready? Something big and massive is opening soon at Palms Shopping Mall, located on MKO Abiola Way, Ring Road, Ibadan. Cinemart Superstore is taking over. A world-class Chinese store with over 7,000 plus square meter of shopping paradise with all household items like furniture, electronics, fashion and beauty all under one roof. Don't miss the grand opening of Cinemart Superstore on the 5th of September 2026. Get ready for big deals, big discounts and big celebration at the Palms Shopping Mall located on MKO Abiola Way, Ring Road, Ibadan. Tag all your shopping buddies, get your shopping list ready and let's turn up big on the 5th of September 2026. Cinemart Superstore. Cheaper, quality and satisfaction.
6: Orúkọ mi wòlíì àti ajíhìnrere tèmítọ́pẹ́ ẹ̀jẹ̀ Jésù ló máa bọ́ọ̀lẹ̀ látorí òkè yìí ní ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án.

0: nínú ayé oníbojúgbò níwò ní tèmi tó gbẹ̀jẹ̀ jésù sì máa sọ kalẹ̀ látorí òkè lẹ́yìn ọjọ́ méjìlélógójì transformation ìyípadà là kò rí ìtọ́dún yìí o gbogbo ènìyàn tí ó yà máa bọ̀ ìṣòro tó máa wáyé lọ́jọ́ sunday september 13 lọ́dún yìí ìyànà tó wà lẹ́kọ̀ọ́ papa filling station tó wà lórí bridge wo road lálójúkọ jájọ nkú ẹgbẹ́ ẹgbẹ́ rẹ̀ wọlé ẹgbẹ̀rẹ̀ ìjọ Robert Suma, Antibe Bella, Episode 02-520-2724. Yes, we did a get a job by the name.
1: Ẹyin èèyàn mi ẹ káàbọ̀ sí ìkànnì mi lónìí wọn máa ṣàfihàn bí mo ṣe máa ń pè lò golden mon aládùn tó kún fún mílìkì máa kọ́kọ́ da golden mon mi sínú abọ́ lẹ́yìn náà ló bomi tó lọ wọ́ọ́rọ́ sí i máa wá lò ó pọ̀ bẹ́ẹ̀ ni kí wọ́n máa wò bí yóò ṣe dohun àjẹgbádùn tó lọ́pọ̀ mílìkì aṣara lóore nínú.
2: dúró náà nígbà wo ló fi mílìkì sínú rẹ.
1: golden mon 3-in-1 mẹ́ta lọ́kọ̀ ni mo lò mi ò nílò àti tún fi mílìkì sí mọ́.
3: ìyá
2: mi ó máa dùn
4: Ladilu FM 96.7.
5: Ẹ káàbọ̀ padà láti ẹ̀ka ìpolówó ọjà àti iléeṣẹ́ Lagilu FM ní àyín. Ìwọ náà gbé ọjà tiẹ̀ wá kábẹ́ ìpolówó rẹ̀ kí a lè fi tiwa ká fi gbé tiyín lárugẹ. Wàràwàrà báyìí lẹ́sìn máa tà torí pé ọmọ ẹ̀ta ní kọ́tà kọ́mọ ẹranko yòókù tó tà nínú igbó. Níbi tí a bá dé bàbá ìpè yẹn tún ti wọlé. Hello.
6: Hello.
5: Ẹ bá mi yín rédíò yín lẹ́sà. Tàbí kẹ́ kúrò ńbẹ̀.
6: Salaam aleikum.
5: Wa aleikum salaam. Kí lorúkọ yín bẹ̀rẹ̀ tí ń pè?
6: Fáwọn ìjì ló ń sọ̀rọ̀ láti Muslim Ogunjo.
5: Ẹ ṣeun, kí ni ìbéèrè yín?
6: Ìbéèrè ni pé nípa àyàyà
5: ẹ̀. Ó dà bàbá ẹja máa bà bọ̀ ó dàbí ẹni pé nẹ́tíwọ́ọ̀kì ti gé dànù mọ́ wọn lẹ́nu. Hello, ta ló wà ńbẹ̀? Ìpè ń já ìpè ni. Hello, ẹ máa ti wọlé. Ìpè ń já ìpè ni. Bàbá, nígbà tí ànábì Isa alayhi salatu wa salam bá padà wá. Hello, salamu alaykum. Hello. Tọ́ bàbá ẹ kọ́ bá ní tẹ́bà yín náà ẹ fi nọ́mbà yín lẹ̀
7: 08058 0303 41 63.
5: Hello.
6: Hello.
5: Mo ń gbọ́ yín sà, kí lorúkọ yín bẹ̀rẹ̀ tí ń pè?
6: Muslim,
5: ẹ káàbọ̀ sà, kí ni ìbéèrè yín?
6: Muslim Adeleju láti challenge.
5: Ojú òní tì yín, kí ni ìbéèrè yín sà?
6: A gbọ́dún ní gbogbo àwọn nǹkan tẹ́ àmọ̀ tẹ́lẹ̀.
5: Alhamdulilayi.
6: Àmọ̀ tẹ́lẹ̀ bọ́ táwọn ọmọ tó báyìí.
5: Alhamdulilayi.
6: Àti ìwọ àfà.
5: Ẹ ṣe.
6: Ìwọ àti máa dúró tún.
5: Àmì àti ẹ̀yìn náà.
6: Ìwọ ayọ̀ rẹ̀ ni.
5: Àmì.
6: Ìbéèrè tí mo fi gbé yìí pé irú àwọn èèyàn wo ni wọ́n ń pè ní gbogbo gbàgbàrí.
5: Irú àwọn èèyàn wo ni wọ́n ń pè ní kẹfì rí?
6: Bẹ́ẹ̀ni.
5: Ó dà, wọ́n á dá wa lóhùn. Ẹ máa tẹ̀lé wa bọ̀ kẹ lè gbọ́ ìdáhùn yẹn. Bàbá mo lérò pé gbọ́ ìbéèrè wọn. Irú àwọn èèyàn wo ni wọ́n ń pè ní kẹfìrí?
7: Gbogbo ẹni tí kò bá ti tẹ̀ láṣẹ Ọlọ́run kẹfìrí ni.
5: Gbogbo ẹni tí ò bá ti tẹ̀ láṣẹ Ọlọ́run kẹfìrí ni.
7: Láṣẹ Ọlọ́run ni ká máa kírun ká máa gbà wẹ̀. Gbogbo ohun tó rí jẹ mọ́ bẹ́ẹ̀ ẹ tí ò bá ti tẹ̀lé kẹfìrí ni.
5: Tọ́ mo lérò pé ti bá wa yìí o. Ẹ ló ta ló wà ń bẹ̀. Ẹ káàárọ̀. Ẹ káàbọ̀ sà, kí lorúkọ yín? Okay, kí ni ìbéèrè yín?
6: Ọ̀rẹ́ ẹgbẹ́ láti sẹ́yìn.
5: Ẹ káàbọ̀ láti sẹ́yìn.
6: Mo fẹ́ kí bàbá ni pé góra ìmọ̀ wọn ò ní jọba
5: o. Àmì o, àtẹ̀yìn náà.
6: Ilé iṣẹ́ yìí ni òdì ní jóná o.
5: Àmì.
6: A máa rí owó máa di tó lágbára Ọlọ́run.
5: Aláwo máa mí.
6: O ní pé bí kí wọ́n má dàkẹ́ mọ́ ara rárá ni.
5: Ẹ ṣeun. Ẹ ṣeun.
6: Àmì
5: sà, ẹ ṣe
6: àdúpẹ́.
5: Àmì náà yà lọ. Àtẹ̀yìn náà sà, ilá bílà alẹ́ làzìm. Bàbá nígbà tí ànábì Isa alayhi salatu wa salam bá padà wá sáyé bíi ọdún wo ìgbà wo ni kéèyàn máa retí rè níwáyé rẹ yẹn ǹjẹ́ Quran fìdí ẹ̀ múlẹ̀ àbí bíbélì pé ìgbà báyìí.
7: Ṣé rí wíwáyé yẹn Quran fìdí ẹ̀ múlẹ̀ o.
5: Tọ́.
7: Àwọn apanupọ̀ àwọn àáfàá ni àwọn fatiwa wáyé lórí ẹ̀ wọ́n fi jẹ́ kó yé wa wípé ọ̀ràn yẹn láti wá ṣàtúnṣe àárín yẹn. nkan ti o ba wa yo wa ni wa awon eni olorun ni so to se le ni
5: e je ngbe ipele ka fi ka se to le fun ta ro ye lo
6: awon alekun
5: alekun salam wa rahmatullah ki loruko ibele tin pe
6: se o ti pe gan o ko mi ni ismail ajere ola ajele kan
5: e se sir kini bere yin
6: sari nbe mo ri ni oro ni pe suru oda pupo
5: ben
6: gbogbo en tin ba wa nkan laye ti oba ti to lo omo wo yi pe ko so lomo iwe bi ti mo so o yi se o se ti won mo da da iba ti mo bo sa to bi eleju meje ti e ma lo se wo pe opolopo awon yen gan won gbe mi pe abi awon gan fe mi ti mo ni abi won gba mi ni won se gba mi abi won sa wo ni ti baba ta so
5: papa pa
6: ara mi si la na se
5: pẹlu suru olohun si gbadura yin
6: ibe olohun ti gbadura
5: alhamdulillah rabbil alamin e seun fun ijeri teyin na je yin lati fi han wi pe suru dara pupo inu bibi ise shetani ni oju oni ti yin to nibi tawo ti ma seri pada wa lere lagbara lowo olohun oba aleke ola oba na oba ini oba gbogbo ojo gba gbogbo igba to ba le lose to nbo amare ti baba wa alhaji sheik Abdul Qadri Olulade lati wa denu le oro anabi Muhammad sallallahu alaihi wasallam to ja kan idegbegbon ninu awon anabi Olorun kolon oba aleke ola ko so wa jugba na lo baba titi jo mejo ta tun wa pade teyin o mo gbo wa gege ba won na tin gbo yin nile e ba nkan won eyan nile
7: to alhamdulillah assalamu alaikum warahmatullahi taala wabarakatuh
5: wa alaikum salam warahmatullahi wabarakatuh alala mi lati loruko mi mimo lo so ma tin so lani lu iwo lodi oba atenigbele subhana rabbika rabbil izzati amma yasifuna wassalamu ala al mursalin walhamdulillahi rabbil alamin sallu ala nabiyil karim

0: ìjọba bàbá ọba ẹgbọn ọba èèyàn ọhún ìjọba ẹ ṣàmù. ẹyin dẹmi wẹsẹ ẹbọyin ẹ máa gbọ gbẹngà aláwọ ńlá lágbo òṣèré o nílàkẹ ìlú rẹdíò jìbọra o gbẹngà aláwọ ńlá lágbo òṣèré màánà ọhún ni ó bá so bí ó sóhun wẹsẹ ẹbọyin kò ṣe léré ìbẹlẹ ti lè gbọ gbogbo tó ń ṣẹlẹ nípa gbogbo eléré nàìjíríà gbátagbátá lágbo òṣèré láàyò bákàlà àgàtà lágẹlú.
1: ẹyin tèmi fẹmi adébáyò lorúkọ tèmi èmi yàtọ lọmọ nítorí ẹmí jẹ bẹẹ kẹ máa gbọ ó yàtọ lágbo òṣèré pẹlú gbẹngà lágẹlú ẹfẹ.
2: táyì tí bá kọjá bá nà ṣe mú máa ń ga wú ni irọ́ tí má dé fẹ́lẹ̀ lẹ̀ ṣe mú máa ń ṣó irọ́ tí má lọ nígboro ṣe mú máa ń ga wú ni irọ́ kí wá ló fa sára mi ẹ̀yin jọmọ mi yá gbogbo láti mo ní ṣe bẹ́ẹ̀yìn rẹ̀ fún mi tí bá lọ fọ́n bù bá o ṣe máa gbà mí yá ẹ dákun ẹ dábọ̀ ẹ máa fẹnu ẹ máa fẹnu pásítà mi o.
3: ẹyin tèmi lágẹlú la tún wà ń sin lágẹlú náà tún sọ ńbàdàn sí o gbogbo àwọn èèyàn ti gbà fún lágẹlú èmi gangan mọ́ṣáárí gbérí wábẹ̀ ní gbé síbẹ̀ lágẹlú náà ń gbọ́.

sẹ́nu ìnoro tẹ́ lọ sí ọ̀dọ̀ àwọn social media lókè lọ́run àwọn kush. Engineering gbogbo yín pátá ni mo kí ọ. Ẹ ṣe akú àfọmọnìyàn ṣe. Ó yá náà. Adéọ̀sùn Káyọ̀dé lorúkọ mi. DJ Spider Dola. Ẹ ń bèèrè pé kí ló kọ DJ Spider? Èmi mọ̀, ṣùgbọ́n mi ń fẹ́ sọ báyìí.

ọmọ Saint Janet ti ní òun ò le gbà kógo yọ òun ó wọlẹ̀ ó ń ṣetán láti mọ kọrin tóun ó sì mọ manage gbogbo nǹkan tí yọ òun fi ilẹ̀ tó jẹ mọ́ torin kí ló rò débẹ̀

0: ọ̀sẹ̀ tá a fẹ́ mú yìí ni mama ìyá òṣogbo ó ṣe 96 years birthday
1: ayé mi wá ti gùn ní sẹ́
0: ìyá òṣogbo kan náà
1: ó yálẹ̀ kò jẹ́
0: ebe mama grace

0: ọlọ́run oní jùjú ayọ wọlé Emmanuel ń jẹ
1: orí lórí mi orí ọlá
0: gbogbo àwọn ènìyàn ló bẹ̀rẹ̀ sí kí wọn fún tọjọ́ bí yìí àwọn ọlọ́jọ́ bí pọ̀ àti nǹkan ti ṣe lọ àti nǹkan fẹ́ ṣe
1: orí ẹni orí mi kan
0: Oya ida mi lo ni papapa ṣugbọn ki n to lobe ore bi omo iya alajoje alajomu alajosun alajoji ni yinka kodri je yinka o
1: ori mi
0: kodri o
1: mi ajike ori
0: oro ti baba o so ni bi adu ajo kejo Alaji Taiwa Zanu gogo ba e Mike tan gbele baba lowo won tin ki gbogbo ebi won ki gbogbo ara won ki gbogbo alajoje alajomo won sadua
1: Sayo ki gbogbo
0: alo ti won ti sadua debi kan nkan kan sele life

0: ṣe ń lọ.
1: Ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú. Bó ṣe ń lọ tún lètò tí ó máa dé sí tìgbọ̀n yín ní kànnì Lágelo 96.7 FM òkè Gájò òkè lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni o.
2: Àlejò wa lọ́sọ̀ ẹni Distinguished Senator Yinus Akintunde tó ń ṣojú ẹkùn àárín gbùngbùn Ọ̀yọ́ nígbìmọ̀ aṣòfin àgbà Làbújá tó sì tún jẹ́ olùdíje fún ipò nígbìmọ̀ aṣòfin àgbà lẹ́kùn Ọ̀yọ́ Central lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC.
1: Bó wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó dinú ètò tá a pè ní bó ṣe ń lọ. Atọ́kùn yín ó ti wà gàlẹ̀ tèmi Táyọ̀ Oyè Ládùn ààbò ọ̀rọ̀ ní ètò bó ṣe ń lọ ní kànnì Lágelo 96.7 FM òkè Gájò òkè ìkànnì Lágelo ti Sátidé yìí ó tún máa lọ.

ìṣekúpani tó jẹ́ ti bodò yìí oníròyìn jẹ́ kó di mọ̀ fún ni pé wọ́n yìnbọn fún ní ọjọ́ kẹtàdínní ọgbọ̀n nínú oṣù kẹjọ ọdún ilé ìta wà ń bẹ̀ yìí o wọ́n ní ní ìkóríta kan ilé tí wọ́n ń pè ní ìkóríta ti ada george ti ń bẹ̀ ní ìpínlẹ̀ ní ti ń bẹ̀ ní ìpínlẹ̀ rivers yìí o ní port harcourt nù ni o gẹ́gẹ́ bí wọ́n ti ṣe tẹ̀síwájú wọ́n ní àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ilé tó ń bẹ lórí ní ìkóríta yìí ni wọ́n fi ẹ̀sùn kan lọ́jọ́ náà lọ́hùn wípé àwọn ń ju abẹ̀bẹ̀ sókè àwọn ń sọ wípé kó dúró wọ́n ní ọkọ rẹ̀ kò sì dúró ìdí gan rèé eléyìí tí ìbọn tó fi sọ̀rọ̀ látọ̀nà ọ̀dọ̀ wọn sí ẹni tí ń ṣe olóògbé ọ̀hún o ní ẹjọ́ yìí òun ni wọ́n ṣe ìwé rẹ̀ tí wọ́n sì kó lọ sí inú ilé ẹjọ́ eléyìí tí ó ń jókòó láti máa gbọ́ ẹjọ́ lórí ikú olóògbé ọ̀hún wọ́n ní lára àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ọlọ́pàá tí wọ́n pé ẹ̀sùn ìpànìyàn yìí ń bẹ lọ́rùn wọn láti rí ẹnìkan tí wọ́n porúkọ rẹ̀ ní alfred louis àti pc michael ejeku wọ́n ní ẹlòmíì náà eléyìí tí wọ́n tún pé wọ́n dákọ rẹ̀ ti ń bẹ lára àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ọ̀hún bẹ̀ láti fabian penabari àti inspector solomon nwogu gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti á jẹ́ kó di mímọ̀ fún ni wọ́n ní ẹjọ́ yìí wọ́n gbé lọ síwájú ilé ẹjọ́ magistrate ni o tó jẹ́ ilé ẹjọ́ magistrate àgbà wọ́n ní kódà gan ni tó sì jẹ́ onídàájọ́ nínú ilé ẹjọ́ ọ̀hún yóò ní ellen hardy wọ́n lòun ò tiẹ̀ gbọ́ gangan bí wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní mọ̀ ka ẹjọ́ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní mọ̀ ṣe àlàyé pé

0: kò tí sàlàyé kankan wọn wá padà wá fún ìgbẹjọ tí wọn sì wá bẹrẹ sí ní gbọ ìgbẹjọ lọ tààràtà lórí ẹjọ ọhún.
1: Àwọn iná máa sọ lọ́jọ́bọ̀ Thursday yun lánàá tó sì mú ọwọ́ ba àwọn ilé kan nínú Ìlọrin ìpínlẹ̀ Kwara èyí tó jẹ́ pé n tó bàjẹ́ nínú rẹ̀ ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù náírà òun náà ni kinní ọ̀hún jẹ́ o. Wọ́n ní dédé agogo mẹ́rin ó ku ìṣẹ́jú mẹ́rin ìyẹn ni ìṣẹ̀lẹ̀ alágbára ìṣẹ̀lẹ̀ o. Nílé kan tó wà níwájú ibì kan tí wọ́n pè ní ilé àánú ilé ìjọsìn òun ilé ìjọsìn ilé ọ̀hún wọ́n ní iwájú rẹ̀ ló wà ní Asadam nínú Ìlọrin. Agbẹnusọ fún iléeṣẹ́ panápaná nípínlẹ̀ ọ̀hún Azan Adékúnlé tó ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ló ṣe sọ pé ilé alájà kan àti ilé oníyàrá mẹ́ta tó fi mọ́ oníyàrá kan èyí tó tún ní ibi tí à ń gbàlejò nínú ìyẹn room and parlour safe kan òun náà ni wọ́n pè é. Wọ́n ní ni àwọn náà ló fọwọ́ bá o. Wọ́n ní nítorí pé wọ́n pẹ́ kó tó di pé wọ́n ráàyè pé iléeṣẹ́ panápaná nígbà wọn ò bá ní nọ́mbà iléeṣẹ́ panápaná lọ́wọ́ wọ́n ní ló fà á tí iná ọ̀hún fi hàn dé gbogbo ibi tó ràn dé yìí tó sì ṣokùnfà fa bí àwọn dúkìá mo sì ṣègbé dànù nígbà tó ń ṣe lálàyé tẹ̀sí ọwọ́ iwájú. Wọ́n ní ilé ọ̀hún iná ọ̀hún tó bẹ̀rẹ̀ ló ràn láti ilé kan sí ìkejì torí ibi tó ń gbà wọlé ibi tó lágbára ni. Wọ́n ṣe lálàyé lórí àwọn iṣẹ́ ìwádìí tí wọ́n ṣe lẹ́yìn tí wọ́n lórí ọ̀fẹ́ láti mú ọwọ́ iná ọ̀hún dúró kó mọ̀ tó ràn ju bó ti ṣe ràn lọ ni pé iná tí wọ́n ń lò nínú ilé ìyẹn iná ọba látara rẹ̀ wọ́n ní nǹkan ọ̀hún ló ti ṣẹlẹ̀ o torí pé wọ́n ní wọ́n múná dé lójijì òun náà ló ràn mọ̀ láti inú wáyà kan sí kejì tó fi gba gbogbo inú ilé kan. Ọ̀gá àgbà fún iléeṣẹ́ panápaná nípínlẹ̀ ọ̀hún Alábí Muhammed ló ń ṣe lálàyé pé gbogbo bí iná bá ti ṣe wà nínú ilé ká máa kíyèsí ibo ni wáyà kan tó ti bó níbo ni àwọn nǹkan kan ti wà tó rùn láì tètè mọ ọ̀nà àbáyọ lórí àti tètè mọ̀ pé iná ti fẹ́ sọ nínú ilé yìí o àti wípé bí iná bá ti bẹ̀rẹ̀ kí àwọn èèyàn tètè mọ láǹfààní àti máa pe iléeṣẹ́ panápaná kó tó di pé kinní ọ̀hún bọ́ sí orí o torí pé bí wọn ò bá tètè pa iléeṣẹ́ panápaná tí iná bá ti fẹjú ó ṣeéṣe kágbára àwọn panápaná wọn kà wọn.

0: revolution.
1: Yóò mú sífẹ̀rẹ̀sí ọ̀run sílẹ̀.
0: Tú ìyanu
1: ìbùkún.
0: Amọ̀lẹ́rẹ̀ jáde fún gbogbo èèyàn.
1: Ẹgbẹ́ oríkà láyé tí retí ìtìjú ló yọ̀rọ̀ rẹ.
0: Jésù fẹ́ jáde sí ọdún ìyanu nípa Sunday.
1: Pásítọ̀ Lawal Lidani ẹ̀.
0: Pásítọ̀ Gbẹ̀ngàn Fada Ìró.
1: Prọfẹ̀sà Abọ́láwẹ̀rẹ́.
0: Àwọn olórin ẹ̀mí Adéyinka Láṣeyọrí.
1: Pásítọ̀ Ifeoluwa Dogiyo.
0: Evangelist Fakori Taiwo.
1: Pẹ̀lú Mínísítà Ẹlọ́dún Mùráyọ̀.
0: Pásítọ̀ Iná Fọlọ́nṣọ́ yóò máa sọ̀rọ̀ àṣẹ.
1: Látọjọ́ Mọ́ndé
0: Sẹ́fẹ́.
1: Bí Fẹ́rẹ́lẹ̀
0: Sẹ́fẹ́mbà.

0: kárálẹ̀ kákọ́lẹ̀ ti wá dìrọ̀rùn gbá. Fún gbogbo ẹni tó fẹ́lẹ̀ fọkànbalẹ̀ láti mú kí àlá wọn wá sí ìmúṣẹ. Àǹfààní ẹ̀ ti wá ṣúyọ báyìí ní Dream Gardens Phase 1 tó wà níjàì Mọ́níyà Ìbàdàn tó fi mọ́ Irede City Ìdó Ìbàdàn ẹ̀dínwó rẹpẹtẹ lórí àwọn ilẹ̀ wa 250 square meter 1.8 million naira lẹ́ máa rà láti gbé tán lẹ́ẹ̀kan tó bá dẹ̀ jẹ́ 500 square meter 3.5 million naira nìyẹn o. Ìyẹn ní Dream Gardens Phase 1 ìjàyè Mọ́níyà àmọ́ ní Irede City 1.7 million naira ni plot kan báyìí ẹ̀sìn ra odidi éka kan ní 6 million naira. Gbogbo document ló ti wà ńlẹ̀ kẹ́rì kẹ́rà ni o. Àbẹ́ẹ̀ gbọ́ ẹ̀dínwó yìí ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí nílé-iṣẹ́ Footy Homes. Ẹ má fàkókò ṣòfò, ẹ tètè wá jàǹfààní ẹ̀. Visit us today at Footy Homes, top floor, Base One Plaza, Ìyànà Adéọyọ, Ring Road, Ìbàdàn, or call 091-1706-0593 at Dream Gardens Phase 1, Mọ́níyà Ìbàdàn and Irede City, Ìdó Ìbàdàn. Your dream will come true.
1: 72 hours with God. Agbára Ọlọ́run máa rọ́lẹ̀ bilẹ̀ títí ti ṣe ìyanu nínú ayé oníbojípo ẹyọ. Nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú Ọlọ́run ní CAC Covenant of Mercy, aka Májẹ̀mú Àánú, Ọlọ́run tó máa lo bàbá Prophet Abel Taiwo Òjó, bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ wò ó tó oṣù kẹsàn-án yìí máa lágbára púpọ̀ àká sí ara. Èmi ò ṣe ohun titun. Ẹ̀sà 43:19 la kò rí ẹ̀. Látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún yìí 11-13 September 2026. Lọ́jọ́ Friday àti Saturday, aago mẹ́sàn-án àárọ̀ mẹ́ta ọ̀sán àti ṣọ́ọ̀rù láago méjìlá òru. Lọ́jọ́ Sunday, àpàdé láago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí méjìlá ọ̀sán àti ṣọ́ọ̀rù láago mẹ́gbàá alẹ́. Ó jẹ́ ìròní wìtìwìtì ní Mẹ́síkà, kìlómítà 18 Ìbàdàn Ife Expressway, Òsèǹgẹrẹ Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ìránṣẹ́ Ọlọ́run alayè Prophet Abel Taiwo Òjó, bàbá ìsọjí orí afẹ́fẹ́, Ọlọ́run máa lo àtàwọn ìránṣẹ́ Ọlọ́run míì. Ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wa wá sí ìpàdé àdúrà. Ìyanu rẹ̀ ń dúró dé ọ̀nbẹ́ o.

0: to ba lanfani lati ma gbo mi ni dede akoko yi mo mo ki oku orire tori pe iroyin ayo kan ile ti o se o lanfani ni mo mude wa fun o ti wo ba tin la kaka lati kowojo korojo nile aye sugbon to dabe ni pe gbogbo gbianju re pa bonu nja si abi di olomokunrin ti eni won ni oto nkan to o si fe gbona aluma koroyin to o fe gbona ti o ba ofin mu lati korojo mo ti mu royin ayo de fun oba yi o tori pe ile ise success link project won ti gbe anfani nla lakotunde eleyi ti o ma se teru tomo nile nigeria lanfani mo ni alejo pataki ninu ile agbara pelu mi ni dide akoko yi eleyi ti o ma salaye fun wa irufe anfani wo le yan le je ile ise success link project e ma ku dede akoko yi alejo mi ba ndaruko yin ati ile ise re ti wa
1: oruko temi ni mr afolabi lati ile ise success link project
0: success link project iru anfani wo lo wa nbe fun awon eyan nile yi
1: anfani ti o sodo si ile ise success link project ni pe a n show awon eyan ni ona ti won le fun ma generate owo ni de asiko ti a wa yi lalai ni tapa si ofin ijoba tabi ase orilede yi
0: lakoko ta wa yi lorilede nigeria gbogbo wa la mo pe ona kan owo oja ki se toro oja ti won tin ta so tata nikan be ni ti ba sise lo office na to ba nife lati wa nkan mi ti o mo doro fun so lanfani se to yi
1: be ni gbogbo eyan pata ni eto yi wa fun niwon ba gba ti a ba so pe a nilo owo lati fi kun kan mi ti a n se lasiko yi
0: ijo ti e ni ojo ori te eyan ni lati to ko to de pe yo lanfani ati darapo mo ile ise so
1: o ni ojo ori ojo ori awon to o lanfani ati wa be o ma bere lati ogun odun lo si oke tori pe ile ko si fun omo ekere rara o wa fun awon ti o wa laarin age 20 years lo si oke ni
0: eto anfani ni ile ise success link gege be ti se nso yi se ki se ona alumo nkoro yin abi ona iloni lowo gba
1: ko ri be rara tori ile je ona ti eyan fi ma ko wojo ni ona ti ijoba lu ni ote ti o si tun je pe o tapa si ofin orilede bakan na lale ni tako ofin olorun ba
0: bo wa la se le darapo mo ile ise success link yi
1: ona ti eyan le gba darapo mo ile ise success link pe a fun awon eyan die ni anfani nipa ti send atejise oruko won ati agbegbe ti won gbe si ori number ti a pe ni aipe sugbon tori pe a wa sori eto lasiko yi a ma fun eyan ogbon akoko to ba akoko te atejise oruko won ati agbegbe ti won gbe si ori number ti a pe laipe
0: ta ba ti fi oruko wa ati adugbo ta n gbe sowo si ile ise success link a je wi pe oro ti dayo fun gbogbo wa na nu ni
1: be ni tori pe awon asoju ile ise wa won ti wa ni kale lati pe wa pada lati yenen na fun wa lekun rere
0: e ba n pe number ta won yen lanfani ati foruko won sowo si
2: 08157617956 08157617956
0: ọpọlọpọ àwọn àǹfààní ni wọn ti sọ wípé ó wà ẹ wá darapọ mọ ilé iṣẹ ṣùgbọn tó jẹ wípé nígbà tá a bá débẹ ni wọn sọ wípé ó yá ẹ wá bọ sáàrin ọjà ẹ wá mọ kiri ọjà ṣé irúfẹ ẹyìn náà ni tí ó wà nílé iṣẹ success link.
1: rárá o eléyìí ò jẹmọ nǹkan tó jọmọ bẹẹ eléyìí ni pé a fẹ fi ọ̀nà tí àwọn èèyàn lè máa fi méèkì owó ní àkókò tá a wà láyé pé wọn ṣẹ máa kiri nǹkan káàkiri ní ẹgbẹ títì kò sí nǹkan tó jọmọ bẹẹ nílé iṣẹ tiwa.
0: ẹ sì sọ wípé kò sẹni tí ò láǹfààní àti darapọ mọ àwọn ẹyà ọlọjà tí wọn ń tata tèlùbọ ta aṣọ ṣáwọn náà láǹfààní àti darapọ mọ ilé iṣẹ
1: sọsẹsì gbogbo èèyàn ni eléyìí wà fún torí pé gbogbo èèyàn ni ó ní ìdí nǹkan mìíràn tí ó fi kún iṣẹ tó ń ṣe lásìkò gẹgẹ bí a ṣe mọ pé ọ̀nà kan ò wọjà bọ̀ ẹ̀tẹ́yàn bá tún wá wọ́nà tí ó lò ó gbúdọ̀ jẹ́ ọ̀nà tí ìjọba lù ló ń tẹ̀ tí ó sì tún tàpá sí òfin orílẹ̀-èdè.
0: bá a bá ti ní irúfẹ́ àwọn àǹfààní báyìí pẹ̀lú orúkọ eléyìí ti ilé iṣẹ́ ìgbédani ó ṣeé ṣe kó jẹ́ àwọn tí wọ́n kàwé nìkan ìwé ẹ̀rí mélòó lè yín ò nílò kó tó darapọ̀ mọ́ ilé iṣẹ́ yìí.
1: gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé sẹ́ńtúrì tá a wà yìí kò nílò ìwé ẹ̀rí kéèyàn tó lálùyọ èèyàn kàwé o kò kàwé o ó ní àǹfààní àti jàǹfààní ètò yìí.
0: ẹ bá ń pe nọ́mbà tí wọ́n fi orúkọ àti àdúgbò wọn ṣọwọ́ sílẹ̀ kan sí.
2: 08157617956
0: anfani lakọtun niwọ náà ti gbọ iye láti ilé iṣẹ success link project iwọ náà dìde fúyà lónìí gbìyànjú ọrọ ajé torí wípé inú gbìyànjú lọlọrun ti ń lani gbìyànjú lónìí kọlọndé.

0: àsìkò àti mújọ yẹn gangan rè àsìkò àti jẹ fàájì yẹn gangan rè torí pé weekend láwà
1: olóde kùn wá lóde bàbá tún dé
0: bàbá ti ṣiṣẹ́ látọjọ́ Monday Tuesday Wednesday Thursday látọjọ́ Friday bàbá ti ṣiṣẹ́ parí báyìí fàájì yẹn ti bẹ̀rẹ̀ fàmíà nìyẹn àsìkò yẹn gan lẹ́wà mọ́ rí idán oríṣiríṣi yẹn ti mọ́ pàdé àwọn DJ Spider àwọn ti mọ́ dàlúrú ń tiẹ̀ iṣẹ́ tiwọn idán tiwọn lórí turntable eléyìí tó ti ń torin kan bọnú kan ti kan bọ̀ kan wọ̀ kan sẹ́yìn náà tẹ́rẹ̀ ń ṣẹ́ nǹkan mú ń pa títẹ́ mọ sọ pé ẹ̀ ń gbádùn bọ̀bọ̀ yẹn ẹwà mọ́ gbọ́n rí lọ́tún gbọ́n rí lọ́sì
1: tó
0: bá dẹ̀ jólórin náà ni ẹ̀tún mọ́ gbádùn wọn lọ́lọ́kan ọ̀jọ̀kan fàájì wíkẹ̀ndì ti bẹ̀rẹ̀ lápá bí patí ti ń lórí rédíò rè ó wà ń bẹ́ o
1: ọmọdé
0: pẹ̀lú àgbà ẹwà bá bíyèsí ẹlẹ́dùnmarè

0: lorukọ DJ Spider. Ọ̀rẹ́ ẹ tèmi tó runá sórí, ẹ bá rojú ẹ rò pé gentle ni. Ọ̀rẹ́ lórí turntable yìí dán burúkú ni.
1: Àrùn mi ilé gbàgbé abèlé nǹkan ẹ̀gò gbòòyò.
0: Bọ̀dá àpọ̀dà Túnde Adégbè Rẹ́mọ̀ OTP àwọn eléyìí.

0: lórí àwọ̀ yẹn a ti bẹ̀rẹ̀ ètò lápá bí pati yìí ti bẹ̀rẹ̀ o lọ́lọ́kan ọ̀jọ̀ kan tá a láǹfààní àti gbádùn ara wa bíi kassim nǹkan kọ́láwọlé adẹ́ni ìkọládẹ́s international olóko tèmi mò ń kì í káàbọ̀ sórí ètò ó ṣe kí ni ó
1: wà bẹ́ẹ̀.
2: Kòkó aláṣẹ afáyà sí bẹ́ẹ̀.
0: Ẹ jẹ́ ń parọ̀ lù yẹn DJ Spider olórin wo ló torin iṣẹ́ lápá ọ̀dọ́ ti ẹ gbogbo eléyìí tí Túndé ń wí wọ́n ló gbowó àwọ̀ gbowó ó ti ń dàbí ìpolówó ọjà jẹ́ ń parọ̀ lù yẹn ká borin làálápá bí èrè àṣà látùn dà báńtẹ́.

ẹ káàbọ̀ tẹ́ ẹ bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ jẹ́ ń jẹ́ mọ́ iye yín pé ẹ̀ ṣìyàwó ibi tó ẹ kẹwà náà lẹ́wà ẹ ti mọ̀ pé lórí ètò wà ń bẹ abala pọ̀ lóríṣiríṣi abala àkọ́kọ́ tá a ti fún máa ń ṣìde lórí ètò kí la fẹ́ fún yín jẹ gàgà fún tòní à ń lọ náà ń bọ̀ ná gbogbo ẹ̀ lọ́la.

0: ta ba ni pa ero
1: onje
0: idun
1: kilo se
2: lopo
3: lopo
0: e
1: ku
0: joko
1: e ti ka ku joko
3: eh mo ni ki wa so fin ron kunje ti tan ni
0: ah
1: mo so ri re laye
0: ni awa ja ti e
2: ti awa ti jeun
1: ah to si mo ko iwo ni mo si pass onje mi si le kan
0: anti pe ko gba mo po fe pe o ti fe je pe tori ko ma won na wo ri pe
1: be ni so be sugbon o yin ti mo ro ni pe boye onje yen si po ni bi
0: to awa ti
2: je awa ti wa je n bayi koda
0: o n ti jeun spider ti jeun gbogbo ala ti jeun iwo lo
1: samu akura si bayi
0: tama se won ma se eh joge joge n party ni
4: ti mi sopo re tori bojo ori na ti
0: she ti wa n party ri to epe yi na wa n party bi eleyi
4: e tun po mi yanju orun to be lo kele si to le sa soko
0: gbe wa je pe se wo pe boya tori pe awon te jo wa n be eyan yin ni won abi e n se bi pe awa la n se nkan jare boya tori pe mo ni na wori e awa la n se nkan awa la n se gba awa la n sawo boya tori pe mo ni na wori e wa je wa wo pe e gbo nje fun lagba jajare e gbo nje fun ta mi do te pada ro nje je bo lo se dun yin to bo lo se mo dun yan to
4: ma duro olohun o fojo ori mi arugo si tun le bi mo tutu
0: a mo dun yan bi an pe eyan figun o so gi ni
4: a se kekere ti
0: on dere o ti sako anti e de wa won bere pe ki la fe je nto to to de boya boya emi abi lekan ni o
1: de je ko to won do mi ni ke sikoya boya ebi o pa mi time yen ti mo be fun yin mo kan ko boya je yen ma seku sile pe te mi ma fara ba je je
0: ta se
1: o piti won mo de n pe yin te jo re mi le
2: en to ti ko wa wa to ta wa ba je on ti o ba se pe ki loruko re ko ni ba loju de mi so ko ni ti pe o ko wa wa passenger mi a ni ro nde de
0: boya wa ni a wa ti je on ti wa o je nu abi odun
2: ah goda
0: and
1: you and you
0: get you like DJ DJ spider bo se yo
2: ko da
0: I dan ta gogo koro koro be nu re ni 09123708675 lati le okere plus 2348144249106 lati le okere plus 2348144210106loju opo te pe si te fi da si eto se eyin na ti wa n party ri to ye pe ru nkan ba yen sele seyin na ri hello
5: hello
0: hello e ku asiko yo o ko mi le tin pe e ka san hello to oju opo yen kan to e ja lo taja na ta ba pada de lati ojo oja ito n te waju elebe e ku kale
6: Wagyu FM 96.7 ní West Midlands Open University a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó kó sì rọrùn lọ́wọ́ tí ó fani lápòyà ètò ìgbaniwọlé lọ lọ́wọ́lọ́wọ́ ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún méjì àbọ̀ náírà fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi information systems computer science cyber security business administration finance public administration marketing economics accounting human resource management mass communication àti educational management bí o ṣẹ̀ṣẹ̀ parí iléèwé girama tàbí lẹ́ndì NCE HND A-level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry ó rọrùn pẹ̀lú WMOU kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Accra Avenue Ikeja Nìbàdàn àwa ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbàdo Road o tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167 tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria West Midlands Open University so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímú ṣẹ.
7: Ìlera lọ́rọ̀.
8: Kàrà ó jí pẹ́pẹ́ nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan. Lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ńlọ́bà òkè fi ṣàgbékalẹ̀ alárápín ọláìmọ̀ oníṣan mẹ́sàn-án. Bó o bá kẹ́ fún àìlera bíi àìróorunsùn, ara títa, ṣángun-ṣángun, kéèyàn ó máa rìn kògẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó mọ̀ mọ̀ tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n ti ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi tí àìsàn fi ṣe bùba lára ẹ̀dá ló mú alara pe olaimo onisan mesan sara oto lati jajabo lowo kokoro inu eje ora inu eje paja paja aya lilu pipi abadi jedi jedi idakole komo kore o ma le tapai kara mo gbon riri oju ti wo bye bye aromo legun ati be be lo e kan si alara pe olaimo onisan mesan ni number 1 lodge street beside amazing grace school okeado ibadan 0813-885-5308 0813-885-5308 Boban Shiobi Ojojo Alara Pi Online Mo Nisan Mesa Ni
5: se nlo eto to nla ni loye lori on gbogbo to nsele leka ijoba lori oro oselu o se nlo tun leto ti o ma de se ti gbon yin ni kan ni lagelo 96.7 fm oke gajoke lojo saturday ose yi ni o
9: alejo wa loso eni distinguished senator yinus aketunde to nsoju ekun aarin gbogbo oyo legbimo asofin agba labuja to si tun je oludije fun epo legbimo asofin agba lekun oyo central labe egbe oselu apc
5: fo wa lo se nlo gbogbo e gbogbo e o dinu ta pe ni bo se nlo atoku yi o ti wa gale temi tayo oye ladun aboro ni eto bo se nlo ni kan ni lagelu 96.7 fm oke gajoke ikan ni lagelu ti saturday yi o tun ma lagbara
10: ese un la le pe to ni bo se un la temi tayo oye ladun aboro lo seto
11: oruko mi woli ati ajirere temi tope eje jesu mo ma bole latori oki ni ojo ketala osu kesan

Jésù ṣe máa sọ kalẹ̀ látorí òkè. Lẹ́yìn ọjọ́ méjìlélógójì transformation. Ìyípadà là kórí ìtọ́dún yìí o. Gbogbo ènìyàn tún yáyà máa bọ̀. Ìṣòro tó máa wáyé lọ́jọ́ Sunday September 13 lọ́dún yìí. Ìyànà tó wà lẹ́pọ̀ Papa filling station. Tó wà lórí Bridge War Road lájú kọjá Jọ̀ǹkú. Ẹgbẹ́ rẹ̀ wọlé ẹgbẹ̀rẹ̀ ìjọ Ọlọ́run kankan. Aago mẹ́jọ alẹ́ ni ìṣòro wọn ti bẹ̀rẹ̀. Ẹgbẹ̀rún méjì 2000 yẹn tó bá kọ́ dé lóru ọjọ́ yẹn máa gba oyin àti òróró tí mo ní ìmúbọ̀ látòrí òkè lọ́fẹ̀ẹ́. Àwọn olórin ẹ̀mí tó ń bọ̀ ni. Láre tẹríba torí ṣe. Ṣéńjà Avin, Prophet Zuma, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹgbẹ́ 0902 520 2724.

0: Hello.
1: Hello, ẹ kásán.
2: Tọ, ẹ jẹ́ mú láti pa bí.
1: Hello.
0: Hello, ẹ kásán.
3: Ẹ kásán.
0: Yes, ma.
1: Orúkọ yín bẹ̀rẹ̀ sí ń pè.
3: Ọláyọ̀lá Aisha Pàtàkì Tọ́lá.
0: Ṣé o ti ṣe ilé ẹ̀ṣẹ́ yìí náà rí ni?
3: Bẹ́ẹ̀ni.
0: Ó yẹ já gbọ̀.
3: Lẹ́wọ́ fámìlì wa náà la lọ.
2: Ayo.
3: Not my body to dana but I wanna want to do dana me want to serve everybody. Nobody breaking lord yeah. Never knew that about the phone jet ship.
1: Mo dun e bi en pe en fi gbon so gini.
0: Mo dun e.
1: E se o mo pe elomi. Ke se pe elomi mo fun pe ka won yin mo ba tete ri pe boye o kokko gbonje.
0: O mo kan to se. O
1: kokko mo fun.
0: Sori aye ti daye camera. Ta ba se hanana na. Si lulu aye lo bara re.
1: E ki wa la lo se party e ja jala wa tan.
0: A
1: lo jeun ni.
0: Sugbon ye gboro ni ko fi stitches.
1: E wa mo so pe kokko
0: composure si.
1: Ele e ka san o. Then of stitches
0: wa stitches wa composure si. Elomi de lele yi fried rice lo fe kan gbe wa phone o de ti ri pe wa kitchen. O wa gba mala wa. Yo kokko fe duro pe te ba ti gbe yen wa awon nkan o ko je pin ti o da
1: mi ele ka san
4: baba ze o
1: yes oruko mi le ti pe
4: ari se apata ibadan ka o ti se ni ri lo bi eyin jo yen obi tun lo wo re lo bi ago mi ni ti bi ta won elere ma npo yen so a do wa re ko fun mi lo nje emi ti mo ni ti da won lohun tori mo lo wo re nbo mi ngba ma fi pada de ounje ti tan o wa dun mi bi igba te yen fi gbo o so giri
1: eyin lo woran ni ke se pe yen fi won sako pe e ti se tan
4: eh fi ma sako mo lo woran ni o dun mi po o lo nkan to ma dun yan jojo ni a wa ma wa nkan ni bi o ti ta le mu ka
0: te fi parunu re o ma dun yan
1: oro to so lo mo ngbo
0: o wa to kiyan wa ti mo jen kuro nle
1: ki lo form se party gbogbo ala mo pe ke se pe yan lo soju kokoro party o
0: amo amo
1: pa lo je oni ka wa je oni
0: so rawon olode mi na wa to je pe awon oni fe ki yan mo se ran ran lode won o
1: hello
0: hello
1: hello to mo gbadun e
0: o je te je wa o le se pe everything ti se pe orisirisi o je bo ba se fe je si ni so to ba ti wa de be boya agbada ni won na dabule ni o ni fe se ran ran o so get tori o ti mo owo ti oju oloju tawon eyan te fi jojo ko gan fun mo wo ngba mi nkan pa ti camera ah se ni yi si o jeun ri ni
1: se
0: ran
1: hello
5: hello sir
1: e ka so re to
5: omo ba abolaju ajibola ademola okilo lati ewa
0: e ka so
5: seri yoruba ni ri ni si ni so ni lojo o ẹgbẹ́ bẹ́ẹ̀ yín sọ bí ayé ti dáwé kámẹ́rà náà bí owó tó wà tó múra dáadáa tó ṣe gbogbo ẹ̀ kẹ́ ẹ̀ máa ń nawọ́ ọgọ́ máa ṣe ẹ̀dí gbogbo ẹ̀dí gbogbo ẹ̀dí ṣe nígbà tí bá yẹ máa lé o ó máa bẹ́tà kó wá jókòó kó tóbi ọ̀fọ̀ ọ̀ẹ̀ lọ́wọ́ lọ́wọ́ hàlà ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀
1: ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀

0: Hello?
1: Hello? Eka son.
2: Hello?
3: Eka son.
2: Eka eto.
1: Yes, ma.
2: Ya fe ri mi gba di pe ni lato ki se ni o.
3: Eka bo.
1: Eka bo sori eto.
2: Se ri eto se ni.
1: Eyo.
2: O to ya ta di e se te so ni. Se mo pe ta ba joko ni lai lori aga.
3: Eyo.
2: Wa ta won je ti ma pa ki sinu re lo je ti o mi wa be ki ni ra ti gbogbo wa nbe. Eni e ba ko ko fa gbe fo fo ko mo na we.
3: Ko mo na wo ko ma pass here.
2: Awon yo ku. Se ri o ti se bi le me ta ri. Afon je ti pe nla poko to ni ke ni. Ko a ni pe mo ra ro je fa wa mo. Se o mi la ta ti
1: ke ni wa. Eyi wa le to na we.
2: E ti lu e ma. E ko ko gba temi tori aga mi ko ba pa di e ni.
3: Be ni o. Be ni.
2: E se e ku eku.
1: E se mo.
3: E se mo.
1: Arunje loju npa tin wa kokko mo woran pe kini osu pa mu olopo to ba tu wa je pe iru awon tun de bayi to ye pe obirin ba tun wa wa wa ju
3: a
1: ma se bi en pe
3: se ba go e ko ba mi tan patapata nu
1: a ma po bi en
3: oda mi ti e ni ijo mi ni tun ni choice ide ba ti gbe wa na nu se ye ni is it okay ah okay oh okay iru agba ni
1: popolopo eyan to ba wa nbi kan igba sale mo se tori pe n ti ju obirin ke mo ba mo ko e pe iru eyan be n te bi ko si ni le so
3: se kan wa nle aye ti se
1: ko ko ba ra re hello
2: hello e ko
1: san e ka so e ka so ko ni be lesin pe
2: e ko eto o ko mi ba bo pe don adi ka so nu
3: e sa e ka bo
2: o se mi ri o
3: e ja gbo
2: wọ́n ti ń gbé wọ́n ti ibi tí mo jókòó sí ráìsì náà ń gbé fún wọn tó mo bá ní mi jẹ ráìsì àmàlà ni mo ń fẹ́ lọ́ba ló ń bọ̀ mo ti ń gbé ráìsì káàkiri nìyẹn mo ti ń gbé ráìsì mo bá ń retí kó gbámúlàdé kó gbámúlàdé fún ìsáàrò oúnjẹ jẹun mo ní gba kámú nìyẹn.
3: Ìyá ó máa ń dùn yàn bàbá o.
1: Kódà ẹ ṣeun o ẹ jẹ́ sáyé lọ tajà náà tá a bá ti padà dé o ètò ń tẹ̀wájú ẹ̀ ní bẹ̀rẹ̀ kò kalẹ̀.
4: Lagilu FM 96.7.
5: Ọlọ́wọ́ gbọ̀ngbọ̀rọ̀ is turning things around.
6: Xbox Bebo Ga! Kọlọ́rù tíkì tẹ́lẹ̀ gorí convention. Ẹ̀ẹ́sẹ̀ rú ẹ̀. Bíjọ́ The Last Pentecost Book Race Ministry. Night Annual Convention. Ọlọ́rù pẹ̀lú ìsàmì ìròyìn agbára lórí ìrọ̀ṣẹ́. Pásítọ̀ Ibrahim Fọlọ́ṣọ́. Yóò mú sí fèrè sí ọrọ̀ sílẹ̀. Tú ìyanu. Ìbùkún. Amẹ́rẹ́rẹ́ jáde fún gbogbo èèyàn. Ẹ̀kọ́ rí ká láyé tí retí ìtìjú lórí ọ̀rọ̀ rẹ. Jésù fẹ́ jáde sí ọ níyanu nípasẹ̀ ìdè. Pásítọ̀ Lọ́wọ́ Lídàrí ẹ̀. Pásítọ̀ Gbẹ̀ngàn Fáda Ìró. Prọfẹ̀sà Ọmọlọ́wẹ̀rẹ́. Àwọn olórí ẹ̀mí Adéyinka Láṣeyọrí. Pásítọ̀ Ìfẹ́olúwa Dógíyàn. Evangelist Fáforí Táíwò. Pẹ̀lú mínísítà Ẹlọ́dún Mùráyọ̀. Pásítọ̀ Iná Fọlọ́ṣọ́ yóò máa sọ̀rọ̀ àṣẹ. Látọjọ́ Mọ́ndé sẹ́fù. Bí Fẹ́rẹ́ ilẹ̀ mú Sẹ́fẹ́mbà. Láago méjì òwúrọ̀ àti pánú rọ̀lẹ́. Lọ́jọ́ Sátidé. A ó pàdé láago mẹ́wàá òwúrọ̀ àti méjì ọ̀sán. Ilé gbé ọ̀fẹ́ ń bá bẹ̀ lójú ọ̀fẹ́ fún gbogbo èèyàn. Convention Thanksgiving. Lọ́jọ́ Sunday 13 September. Látago mẹ́wàá òwúrọ̀. Gbogbo ẹni níjọ́ The Lord City Gospel Grace Ministry. M.A. Alilea. Off Akinfo Street. Meridian Post Office Papa Ibadan. Wá pàdé Jésù. Ó tún máa pín ìyanu yafu yafu.
4: Lagelu apata maja pato jamakuta. Lagelu FM akaba faratile faratile. Agun badu opo makamuso. Lagelu FM kakaki ile ise agbohun safefe tin farere idunnu fun gbogbo loja to nta. Imule ogungun ni so wonyan wonyan sekere tin midunbe. Owo fun gbogbo en to loye to damo sibe yin na ngbo sibe en rise re nigboro afa ibawon dowopo lai roguru kawo
5: owo ni kan lo le se o
4: ma doubt e. Lagelu FM 97 gbagbo gbaju.

0: Hello, Ekaso.
1: Ekaso, sao?
0: Yes, oruko mi lati npe yi.
1: Oruko mi ni Oluwa Emilekun Kande.
0: Lati bo.
1: Lati Monoto.
0: Mo gbo yin.
1: Ejo, lori cash e na ni. Se pe am plate lati boya bi osu meta nsin yi. Ari nkan tan.
0: E ti je.
1: Aje.
0: Eje. Eje.
2: E pada je.
0: Yo kan yin na jokan. Eje nson kankan fun yin. Bi o ba ti su yin, bi o ba ti re yin. Ai mo ye awon eyan lori sirisi to ye pe won je laipe yi won ni awon kan wo pe okay ton da jowo tulu eni to je million kan naira eni ti o jo 500,000 eni ti o jo 200,000 to ye pe
1: owo nje mi mo bi man play 1500
0: e mo mi kan cash o kan si laipe e mo mi kan
2: yo kan yin na
0: e mo mi kan
2: yo kan yin na laipe
0: e mo fo e mo fo e mo fo e mo fo e mo mi kan cash e gbogbo odo yin patapata ni cash e ode e mo wori o e mo wori
2: kari yo ko kari ti o ba ti rin ti ele ni o rin na ni
0: hello
3: hello hello
0: yes
3: hello.
0: Sir
3: ah ejo olorin ba ti je a play card e o
0: eni suru o eni suru eni suru eni suru
3: e mo bi lo sir
0: yi ko to cash e lori eto bayi se n gbo mi
3: amo
0: Ema binu nta n ba bo ni ke da si tori te ba se npe yin si elomina atupe elomina atupe nta n ba ta n ba bo lori eto o ni ke da si
3: o ka wa la ni
0: gbogbo n to sele gbogbo n to sele ti network se gbogbo e patapata won yanju e ma wori e ma wori e se won e ku te ti si wa lori kore hello
1: ele ape to
0: yes ma
2: e ka so
1: olade adebayo ya la re
0: do e ka bo sori eto
1: ẹgbẹ́ ọmọ káwọn tí ń dà yín láàmú ẹgbẹ́ ń sọ gbóló nǹkan fún ọ káàsì ẹ ò ní fi ní lọ́ọ̀kì ni èmi ti èmi gbọ́njọ́ fún ara mi mò ń tẹ́lẹ̀ ìmọ̀ bó ti sáré arílẹ̀rìn sí láìsí arílẹ̀rìn ẹni tí mo fún nọ́mbà ó ti gbé 200,000 rí èmi mo sì fún nọ́mbà ọwọ́ mi ló ti wá gbà èmi gẹ́gẹ́ tí mo sì ń ta ìsí ìjẹ́ lọ́ọ̀kì ni wọ́n fún òkú torí kálukú ẹ dápẹ́ fáwọn tí ń ṣètò lọ́rùn lẹ já gbá ṣètò ọlọ́dẹ adébáyọ̀ ìyálà rẹ̀ dùn látẹ̀yìn dáàmà.
0: ẹ ṣeun ẹ jẹ́ mú ìpè yìí. hello.
4: hello sir.
0: ya ẹ káàbọ̀ sórí ètò.
4: ẹ káàbọ̀.
0: yes.
4: ẹ fi ṣe
0: mí. yes ma.
4: ẹ jẹ́ torí ẹlọ́wọ́ ẹ má bì mí ń jẹ́ tí mo kàn fẹ́ béèrè ní pé yóò tọ́ mi ọmọ bìnrin pé ṣe nǹkan tó máa orúkọ tó máa gbé jáde ni ẹni ní pọs wọn á ní kì í ṣe káàṣì ẹ ló gbé jáde.
0: ṣé ń gbọ́ mi ṣé ṣì ń gbọ́ rédíò yín báyìí.
4: mo ń gbọ́.
0: ẹ máa ṣàlàyé ẹ máa farabalẹ̀ ṣàlàyé ẹ nsìn. máa farabalẹ̀ ṣàlàyé ẹ. ọkọ táwa jọ. ṣé ẹ rí kóòdù yẹn tẹ́ ẹ bá ti tẹ̀ ẹ́ lórí ìlàgẹ̀lú tẹ́ ẹ bá ti tẹ̀ kì í ṣe pé à ń rọ́nu káàṣì ẹ lórí ètò tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí o tẹ́ ẹ bá ti tẹ kóòdù yẹn lórí ìlàgẹ̀lú *347*1004*2# lórí ìlàgẹ̀lú ni *2# tó bá jórí splash *1# ló máa jẹ́ tẹ́ ẹ bá ti wá tẹ̀ lórí ìlàgẹ̀lú yẹn ó máa gbé yín ó máa kí yín káàbọ̀ pé ok o ẹ fẹ́ ta káàṣì ẹ pẹ̀lú ₦500 bẹ́ẹ̀ bá ti wá mú one yóò tún gbé yín lọ sí ìpele míì pé ṣé bank transfer lẹ fẹ́ ṣe ni àbí ussd tẹ bá ti mú bank transfer ó máa wá generate ó generate account number kan fún yín account number tó generate fún yín yìí orí ẹ̀ lẹ́sanwó sí orúkọ báńkì yín ó ti wà ń bẹ̀ tẹ bá ti sanwó síbẹ̀ yóò fẹ́ yín mẹ́sẹ̀gì kódà ẹ lè fẹ́ lómi lówó pé kó bá yín send gan sí orí account number tán generate fún yín bẹ́ẹ̀ bá ti fi lè ṣòwò bẹ̀ báyìí bóyá yóò méjì lẹ́fẹ́ ta ni bóyá mẹ́rin ni o tẹ bá ti fi lè ṣòwò bẹ̀ báyìí yóò fún yín ní mẹ́sẹ̀gì pé ẹ ti ta báwọn tó tẹ bá ti wá jẹ wọn ó pè yín sórí aago yín so kò jù bá ń lọ bó bá jẹ orí ti splash náà ni *347*1004*1# bẹ́ẹ̀ bá ti tẹ̀ wọn ó sì gbé wá fún yín náà bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà wọn ó sì gbé wá fún yín tẹ́ bá ti mú wà tẹ́ mú bank transfer ó máa gbé ussd náà wá tẹ́ bá ti mú bank transfer wọn ó generate account number yìí lè tẹ́ ṣe sí fún yín account number yẹn ò wá lè lò ju 40 minutes lọ ẹ̀yin nìkan náà lẹ̀ sì lè lò ó bẹ́ẹ̀ bá ti tó bá ti ju 40 minutes lọ ó ti expire nù ẹ́ tuntun kóòdù yẹn tẹ̀ again tí wọ́n tún generate account number míì fún yín ẹ ṣeun o. ẹ jẹ́ tí lábala iná. ẹ họ́dà Túndé kí ló wà lọ́dọ̀ ti ẹ̀.
2: mo gbé gbẹ̀gìrì.
0: gbẹ̀gìrì.
2: àti ewédú wá pẹ̀lú àmàlà funfun oúnjẹ ìbàdàn.
5: sẹ̀mú ń bẹ́ ń bí sẹ̀mú.
0: sẹ̀mú ó fún lójú èkúrú ó ń bẹ lápá bí. si fe wa gan yin pelu bready ele ta se lo gba ti mo pe ti e ba ti fe wole o ni lamba te fi wole baba ti pe hoi e pe hola ticket te fi wole lapa bi

0: Oi! Oi!
1: Olá! É Kuxé, é Kuxé.
0: Yes, yes.
1: O Ntani fe so fun yin ni pa ti oro ka se ma binu o mo ma.
0: La mo ti se alaye yen, mo ti so fun yin to e pe lekan, mo ti se alaye yen fun yin to.
2: Ati bo si se abala mi bayi segment mi la wa bayi
0: e hoda e ma pin eto si meje inu wa dun pe awon nkan te ri npa ka se
3: le de
0: salaye e fun wa awa no si salaye e fun yin but tin ta dada opolopo ni don tin ta yen ko ti eye won si only ati se lalaye le kan yen oi
1: hola
2: o se iya mi ki lo ko yin bo le tin pe wa
1: ola ola salata kitola
2: ki le fe je
1: mo fe shawarma
2: shawarma ki se atelerin dodo abi
1: yes
2: ko ni di ke fin kankan je mo yin na tin da yo kan yin la e seun
1: wo ne se kan rata
2: fokan ba le e ma wo ta e ri mi nisin e ri mi
0: party yin lori radio re oi
1: wala
0: ki lo ruko yin bo le tin pe
1: olaje adebayo yala re do ni
0: oya ki le fe
1: amola momo se ate wegu ati gbegiri ko ja gula
0: eran gbe nko
1: ni n ba yara gbe ti bi n ba se ri pan lawson
0: okay
1: an lawson da to se dada
0: ki le fe musi
1: ni n ba re lerin dodo si na oko se ngan kan
2: badi si wa la
1: badi e ko eto
0: o ti lo
4: alaye lo wa o ibaro ki bo Baba Olaboke Kereo Tie tout fait
0: Oi
1: Hola
0: Oh, quand il me laisse un peu
2: Bembo Qui l'a fait, Jé
1: Adjoké, mon fait, Jé Et pour vous, Pelou, Atatou, Bé
0: Ah
1: Pelou,
0: Pelou, Pelou, Pelou, Pelou, Pelou, Pelou, Pelou, Pelou, Pelou,
1: Pelou, Pelou, Pelou, Pelou, Pelou, Pelou, Pelou, Pelou,
2: Pelou, Pelou, Pelou, Pelou, Pelou, Pelou, Pelou, Pelou, Pelou, Pelou, Pelou, Pelou, àtàwọn ẹja kíkà yẹn
1: pẹ̀lú pọ̀mọ́ tó gbẹ tó ti wọ́ta
2: kí wá lè fẹ́ múlé lórí báyẹn tẹ bá ti jẹ́ tán
1: mára mọ ẹlẹ́rìndòdò lé lórí
2: kò sí wàhálà ẹ ṣe o
0: ẹ ṣe wọn o
4: àwọn lè ka o tí wò láwọn lè ka o
5: ó tó kì í jẹ sí bàbá.
0: Oi ọjà
4: aláwọ̀
0: ẹ̀rọ oi tọ oi oi tọ.
4: Dùn wá hẹ́mi mọ̀ yẹn o.
5: Mo sálẹ̀ lé torí o ni. Mo tẹ pa mo ṣe torí o.
0: Oi!
1: Ẹ dàpọ̀.
2: Ẹ ò gẹ́ ti kóde yẹn ìyá yìí.
0: Oi!
1: Ṣòlá.
0: O kọ ibi lẹ́tí ń pè é.
6: Fẹ́mi Adéṣepé láti Èrúwà.
0: Láti Èrúwà.
2: Kí lẹ fẹ́ jẹ sá?
6: Mo fún mi ní àmàlà dúdú.
2: Àmàlà dúdú àtọ̀bẹ̀wò.
6: Pẹ̀lú ọbẹ̀ àbùlà.
2: Ọbẹ̀ àbùlà, irú ẹran wo ni kó wà lórí ẹ̀?
6: Ẹ̀rá fún mi ní ògùfẹ́.
2: Ògùfẹ́, kí wà lẹ fẹ́ múlé lórí ẹlẹ́rùú fún
0: ẹlẹ́rìndòdò.
2: Kí lẹ pé?
6: Ẹlẹ́rìndòdò.
2: Ẹlẹ́rìndòdò, ok, kò sí wàhálà.
0: Ẹ ṣeun.
2: Ẹ ṣeun.

dáa ni rí jù báyìí lọ lórí ètò yín ètò 101 bẹ́ẹ̀ fún tọ̀sẹ̀ yìí ṣe ẹ gbádùn ẹ àbí ẹjá tó pàdé tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ ọba láíláí ó ní mò ń tẹ̀sí létí orin team gold ogun àgbáyé team gold tuntun yanranfin àjà àbálẹ̀ ni ó wà nú àwo orin òṣùbà ilé ìtánṣẹ́ ìgbéjáde ló kọ gbogbo àwọn tá a jọ ṣe tó fi dùn tí gbọ́gbọ́n kọ́ sí i látorí olóòtú ètò yìí kenneth igwejì kébùgì tó dé adégbènrú àmọ́ ó ti pi ìbọn

0: ṣe ń lọ.
1: Ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú. Bó ṣe ń lọ tún lẹ́tọ̀ tí ó máa dé sí ti gbọ̀n yín nìkànnì Lágelo 96.7 FM òkè ìgájò òkè lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni o.
2: Àlejò wa lọ́sọ̀ ẹni distinguished senator Yunus Akintunde tó ń ṣojú ẹkùn àárín gbùngbùn Ọ̀yọ́ nígbìmọ̀ aṣòfin àgbà Làbújá tó sì tún jẹ́ olùdíje fún ipò nígbìmọ̀ aṣòfin àgbà lẹ́kùn Ọ̀yọ́ Central lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC.
1: Bó wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó dinú ètò tá a pè ní bó ṣe ń lọ. Àtọ́kùnrin ó ti wà ń kalẹ̀ tèmi Táyọ̀ Oyè Ládùn ààbò ọ̀rọ̀ ni ètò bó ṣe ń lọ nìkànnì Lágelo 96.7 FM òkè ìgájò òkè ìkànnì Lágelo ti Sátidé yìí ó tún máa lọ.

fún gbogbo ẹni tó ń jà rún kan kọlọ́run kọ lé ayọ̀ fún un ìdùnnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties ṣé tilẹ̀ rọrùn tí wọ́n ń tà àbí tilé tí wọ́n ń kọ́ pẹ̀lú rọrùn àwọn ló tó gbangba sùn lọ́yẹ̀ fún gbogbo ẹni tó ń jà rún kàti kọ́lé bẹ́ẹ̀ ni tí ó sì fẹ́ ṣe wàhálà ìdùnnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties fún one bedroom apartment ẹ bá fẹ́ kọ́ two bedroom semi detached terrace duplex ìyẹn náà wà lóyún ọ̀nà three bedroom ń bẹ báwo lẹ ṣe fẹ́ sí tó fi dórí four bedroom semi detached terrace duplex ó wà ní Navida Parks and Garden lópòpónà Másọ̀sẹ̀ Tollgate Nìbàdàn Futi Homes ló lè ṣe o lè yẹ̀wò lórí www.futigroup.ng tàbí kó o kàn sí wọn ní Bizwan Plaza ní Yànnà Adéọyọ tẹ bá fẹ́ ra lé ní Futi Homes and Properties ìlànà sá díẹ̀ díẹ̀ wà o pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ. 0917060593 tàbí 0916503956 tó bá jẹ́ ti kára lẹ̀ tàbí ká bá ní kọ́lé ìgbàlódé Futi Homes ló lè ṣe.

0: lẹ́yìn yẹn. Mama tó fẹ́ bẹ́yìn obìnrin sọ̀rọ̀ ẹ̀ máa yà sí máa yàtọ̀. Níbi ìmọ̀ máa yà sí ọ yàtọ̀ díẹ̀ síbi tẹ́yìn rò pé mo lè yà sí. Àdégbè ga rèé.
1: Oṣù pátá ìdí bá ń bọ́.
0: Àgbà tọkùn lórí ètò àgbà. Àwọn kan fẹ́yàwó. Ọkọ wọn sì máa kẹwọn nímúnímú. Ó máa kẹwọn lójú lójú. Ó máa ṣe o, kò máa ṣe o, yóò sá máa kẹ náà ni.
1: Wọ́n jọ jòjò máa fara yà o.
0: Sórí ni.
1: Wọ́n wá ní fẹ́ lọ sílé mọ́ o ṣáìdì máa ń bọ̀.
0: Ìyàwó mìíràn yóò máa kẹ ọkọ ẹ̀ lójú nímú. Ọkọ yẹn máa ṣe kò máa ṣe o yóò máa kẹ ọkọ ẹ̀ náà ni. Bá méjì náà ni àìdá kọ kẹ tàbí kọ ọmọ kẹ kó hè tẹ. Wọ́n bí mọ́ ń lọ lónìí yìí. Kí n tó fi lé àwọn kinní yìí. Máa bòròró tí wọ́n da fẹ́fẹ́ láàmú láìpẹ́. Mo fẹ́ ìpè lọ́dọ̀ àwọn obìnrin. Ìwọ wo ni ọkùnrin ti nà lánà bàjẹ́ rí. Bí mo lọ lónìí nìyẹn o. Mo gbúrò ẹnìkan ó ní wọn àna bàjẹ́ ó ní yóò tún nà lé bàbá o. Wèrè màlẹ́ tó o fẹ́ ẹyẹ àtẹ̀tẹ̀ mú kó n bẹ́ o kọ́ mọ́ bá wa lù pa. Sọ gbọ́n yẹn rí. Bọ́ọ̀ bá gbọ́ rí kìí ṣẹlẹ̀ sí wọn ni ó wí ń bẹ láwọn àábì kan. Ẹ gbúrò láìpẹ́ ìgbà ń bá tójú òpó lẹ̀. Ẹni tí yọ̀bá pè mí kó jọ ọ́ kó jẹ́ tí ọkùnrin ti nà lánà bàjẹ́ rí. Láìsẹ̀ láìrò tó ń kẹ lójú nínà ní búkú bí gbàdá bá na páńgòlò. Yóò dà fún ọ bí sùúrù bá dá ìkan náà èèyàn nà gbájú sóbì. Kùránì sọ̀rọ̀ kan ó ní bómi bá ṣàṣemọ́sẹ̀ ó ní ẹ ṣebí lálàfún. Kùránì sọ bẹ́ẹ̀ o. Gbára rẹ̀ dà sọ ní ẹ ṣebí lálàfún. Àbí bàbá ṣe kí ni? Ní kí n máa fi nàmí ṣé yá máa fi mọ́ náà. Àwọn onímọ̀ ní sasa àgbálẹ̀ kan nù ọ́ sọ̀rọ̀ wà á mú gbálẹ̀ kan á máa fi nà ṣe ní nànú. Àlẹ́ kò fún kó ẹlẹ́múlaga mẹ́fà kó kó bò wẹ̀ lórí orí rẹ̀ ọ̀ wálẹ̀. Láàrin lọ́kọláyà ta ni obìnrin ti nà rí. Nídàkejì ta ni tí ọkùnrin ti nà rí. Ìdàkejì ta ni obìnrin náà ti nà rí. Mo débì kan ní abájà lọ ní ọmọ yẹn bá sun kún mọ́. Wọ́n ń parí ìjà fún ọlọ́mọ ń bọ̀ o.
2: Ọkùnrin kan wà bàbá àtọyìn ló jẹ́.
0: Wọ́n ń parí ìjà fún ẹ ní o.
2: Ìyàwó kan màmá àtọyìn
0: o. Wọ́n á dúró mọ̀ wọ́n bí tíjà ọ lọ sí.
2: Púpọ̀ kò ṣe.
0: Bẹ́ẹ̀ lọ́gbọ́n pé wọ́n sọ fún mi kí n tó fẹ́ o.
2: Ìyàrí wọn.
0: Wọ́n dẹ̀ sọ fún mi kí n tó fẹ́ o. Wọ́n ní gidigbẹ́ fàtọ́ fẹ́ ìṣe yìí kò ní yọ lẹ́nu. Ọyọ lẹ́nu o. Nínà ní àná fẹ́ kú lóru. Ó máa bèrè ilé ìfẹ́ báyìí gbájú ni gbà lóru. Ẹ̀rí gbogbo ẹnu mo fẹ́ ilé kọ́kọ́ dúlá àpòlọ́ àmọ́ lórí pé ó ti yá wèrè ni. Omi lọ́nà tó ń sunkún báyìí. Irú rẹ̀ ń bẹ. Tí ọba ṣẹlẹ̀ sí wọ̀ ni ọ sọ, a máa fètò kọgbọ́n láàrin ara wa ni. Ọ̀rọ̀ ètò ń bọ́ra yàn. Ẹni tí ń bá fún lówó tó bá ló kéré. Mọ́ wọ̀n lé sùá ni. Kò í sí.
2: Ọkùnrin kan bẹ, ọ̀dà ló lọ.
0: Kò í sí láti jọ́ ọmọ ọkùnrin.
2: Láti tún wọn ká o.
0: Àìbò náà ṣe kọrin yẹn. Àjọ sanwó ilé. Àjọ sanwó nǹkan kan. Ọmọ nílé. Kò í sí láti.

0: to koju se nikan eh lo ko se lomi
1: hello
0: hello
1: e ka san sa o
0: ah yo da fun yin mo fe gbo nkan
1: yes sir ah daddy e wo won ko mi si na mi ri gidi
0: ke la se fun
1: ah mi ge je pe mo fi be se eni ba lori okun abi ba ona eyin agbaragba se man so eni obirin ti o ba lori oko
0: ẹni sùúrù kí ló ṣe ẹ̀yin ó lè jẹ́ láì ya wèrè kó dẹ̀ẹ́dẹ́ kó dẹ̀ẹ́ máa gbàjú ìyàwó ẹ̀ gbà nǹkan kan wà ó lè jẹ́ nǹkan kékeré báyìí.
1: Dádì mo wà nínú oyún sẹ́kọ̀ǹbọ̀ mi ọkọ mi nínú mi nílọ̀sán orí télọ̀ ni mí
0: nǹkan lọ́wọ́
1: àṣẹ àwa pẹ́ ní ṣọ́ọ̀bù lásìkò ọdún ó ní mi tètè dáná nínú tó ná mi nígbà tí mo bí ọmọ yẹn báyìí ó hàn sí ọmọ lójú ni.
0: Lọ́dún mari ṣé bẹ́ẹ̀ lẹ́sìn wà báyìí.
1: Àìbẹ̀ ni mo ṣì wá ọ́ dádì torí ìyá mi

0: Hello.
1: Hello, sir.
0: Ọkùnrin ni o sọrọ. Okay, ọ̀rọ̀ tẹ sọ fún mà yẹn. Ń pé mà yóò sin nǹkan ni mo fẹ́ back. Yóò sin nǹkan tó ọkọ yín òun náà di fine way rẹ̀. Ó sì láwọ̀ tí ń gùn ẹ má fi ìyà jẹra rí màdámù o.
1: Hello.
0: Sẹ́yà
1: ẹ fi tọkọtìyàwó yẹn lẹ̀. Ẹ̀yin gangan sẹ́yàwó yín náà rí ni. O ti lọ. Ta ki lokan yin pelu nta so sa ni ke soro le ni owo pin ti yawo na ri la ni eso ese hello hello
2: hello
1: e ma le radio yen no en ja yin po nbe o Hello. Hello. Esoro. Apele. Apele. Bon so ke dada o. Es lori bed. Lori bed.
2: O
1: si ti wole bayi soro jade mo gbo yin bayi
2: mi mo ko du seri dan re
1: se oko re ti na ori
2: ah e o ilu ba ni pe ano so yen pe eti gun ko gbo run o di di odun maro ye ti ni o je ti ton ra ra ra ya pe ko ti to se di kan mo sa un mo awon eyan ni oja kuro nba yin pe mo ti ni kin kan awon le
1: Ìgbà tí kan ọdún méjì.
2: Bẹ́ẹ̀ni. Nǹkan tó dẹ̀ ń fà á ni pé iṣẹ́ ìwò ní ìmọ̀ láwọn ṣe. Mẹkáníìkì gangan mo mọ̀ sí oṣù ọ̀gbà kan wá ń ṣe iṣẹ́ ìwò ní èmi ò dẹ̀ mọ̀ bóyá ṣe máa ń ṣe kíní.
1: Àbọ̀ ọkàìmọ́kùnrin rí ni.
2: Sá.
1: Ọkàìmọ́kùnrin rí.
2: Irọ́.
1: Kílẹ̀ máa ṣe.
2: Ìgbà tí ò sí nǹkan tí bá ní kí ni ìfẹ́ dárúkọ bàbá yẹn ní ibi Abégundé gbẹ̀gbẹ̀ yẹn. Òun náà tún máa wá sí ọ̀dọ̀ wọn wá ní pé òun ò rí nǹkan gbà lọ́wọ́ ọkọ òun wí pé ó bá ti ráàlejò ọkọ òun máa ń gbọ̀n mọ́ obìnrin láti fún obì àwọn obìnrin yẹn lòun máa ń dẹ fọkọ láti gbowó. Wọ́n máa sọ fún mi lọ́dọ̀ yìí wá ní pé.
1: Ó dùn mí kí ni yóò dùn dáadáa. Ó dùn mo sì fẹ́ gbọ́ yín dílẹ̀ dílẹ̀. Ẹ pè padà.

0: ìgbàmíràn kì í wo ọkùnrin láti na ìyàwó ẹ̀. Ìgbàmíràn kì í wo obìnrin láti máa gbọ́ ọkọ ẹ̀ lẹ́nu. Wọ́n ń pe kíni kan ní obìnrin àjèjì. Òun fẹ́ wọlé. Èyí tí ń bẹ́ńlẹ̀ ò sì fẹ́ jáde. Wọ́n lè gbanwọ́. Ìgbàmíràn ó lè jẹ́ láti fámìlì. Wọ́n fẹ́ kẹ́ni ó ní àṣeyọrí kankan. Gẹ́gẹ́ bí ọkùnrin. Wọ́n fẹ́ kó tiẹ̀ lẹ́nìkan tí wọ́n fi oníyàwó láyé. Ń bẹ o, bí ọba tí kàn wọ́n ní ọmọ o. Ọlọ́run ọba yóò bá wa gbé tí a. Ta ló wà ń bẹ jẹ́ ìgbà kan sí kí n tó fàyín lé àwọn bí ọlá lọ. Ẹ̀lọ́.
1: Ẹ̀lọ́ sà.
0: Ẹ pẹ̀lẹ́ màá mi.
1: Ẹ
0: bẹ́ẹ̀ fẹ́ bá ń sọ̀rọ̀ ni. Ẹ ti nọkọ yín dáadáa ṣe ipa yín ká wọn.
1: Ipa mi ò ká wọn bọ̀tì èmi náà ni ó jẹran sísí èmi náà jẹran mọ́yì.
0: Ẹyin méjèèjì lẹ́jọ́ lé yóò tún dá o.
1: Àjọ ló gbá ń kọ́ alura wa tó jẹ́ pé àwọn aládùúgbò náà wá là wá.
0: Ṣẹ̀sì wàá mẹ́ẹ̀dì sí.
1: Ìgbà táwọn aládùúgbò là wá mo rò pé ó ní ọ̀rẹ́ ládùúgbò àwọn yẹn ló kọ pé kí ló bá ti ń bí mi. Kò jáde wọ́n pè mí náà tí inú bá ti ń bí òun náà kí n mọ̀ bí mo ṣe máa.
0: Ẹjọ́ lágídí ẹ̀yin méjèèjì lẹ́jọ́ ní agídí.
1: Kí n mọ̀ bá ti máa padà wà ní rọ̀.
0: Ẹjọ́ lágídí
1: ni. Ó náà mi èmi náà tí mo ti ni.
0: Ẹjọ́ lágídí ni. Ṣé
1: ó náà mi ẹgbà yẹn mo ló fún bó ṣe ti ní bó lulẹ̀ báyìí yóò kàn gùn mí lórí ni náà mi bá fún ní eyín itan. Ìgbà tí mo fún ilé náà tún fún mi léyìn lágbárí.
0: Ẹ̀mí méjèèjì, ẹ̀tí yà kẹ́.
1: Ẹni kálukú ti wà lọ́tọ̀ọ̀tọ̀ òun ti kù.
0: Ṣùgbọ́n ẹ̀kọ́kọ́ kó tó kú ẹ̀kọ́kọ́.
1: Ara ó bá jẹ́ pé mo kọ́kọ́ ni mi ò ní bímọ tó bímọ ju méjìlá tí mo bímọ mi máa bí bẹ́ẹ̀ lọ.
0: Ẹ ṣe lọ́kọ mí náà dìsẹ́.
1: Mi lọ́kọ mi ò fẹ́ àwọn ọmọ mi lọ́kọ. Òṣèré pèsè tí ò bá mi tọ́jú ẹ̀.
0: Ọlọ́run ló jẹ́ ń pàdé irú ẹ̀ wọ́n fẹ́ẹ́ náà ń pa nítorí mélòó lára mi.

0: ẹyin lẹ́pẹ̀ káàdì alábàlá ẹyin lẹ́pẹ̀ káàdì ẹ lọ́hùn.
1: ọkọ mi ti lọ ní rí omi.
0: kẹsẹ pẹyìntẹ ń sọ ọdà ọdà ọṣùgbọn ó hàn ajá.

0: Tasan.
1: Ẹ̀lẹ́ ìyá mi.
0: Yes, ẹ kú ètò.
1: Ojàre, kí lorúkọ yín?
0: Ọlọ́mà, orúkọ tèmi ni káàrẹ̀ tó gbọ́ ẹ̀mọ̀ sí pòpò ògbómọ́gẹ́nẹ́.
1: Ìyàwó ẹ̀ náà rí ni.
0: Ó lù mí rí o, ìní pa fún ó lù kódà ó fẹ́ pa mí pẹ̀lú.
1: Ẹ sọ̀rọ̀ ó kẹ́rẹ́ mo fẹ́ gbọ́ yín o.
0: Ohun tó ṣẹlẹ̀ níjọ́ ẹ ní ìsinmi pé ọmọbìnrin kan tẹ̀lé mi, iṣẹ́ ń gbọ́ mi. So mo lè gbé ọmọbìnrin lóòótọ́ èmi náà ṣe àyọjú ẹ̀ ló kó bá mi. So bó ṣe wá tẹ̀lé mi yẹn ní ìsinyìí. Mo wá mo fẹ́ mú nǹkan kan fún nínú ilé, ó ní nǹkan tí mo ti gbọ́ mo fẹ́ mú fún nínú ilé. So mo wá ṣe bí ìyàwó mi, mo ṣe bí ó ti bọ́ ta ni. Mo bá ní kó dúró dèmi pé mo ń bọ̀. Ló bá gbé fara masínì. Ṣé mo ṣe mu nínú páálí, ohun tí mo ṣe rà fún tí mo ṣe rà ni mo bá mu nínú páálí. Ṣé mo gbé pé kí n gbé fún bó ṣe ń dédi ọ̀kadà báyìí ni mo ṣe ń dédi ọ̀kadà báyìí ọ̀n nẹnu sí mi. Ó fi kíìsì, ó yẹ kó ti yé yín fẹ́ fi gbogbo ẹnu. Ó kẹ̀ gbé sí mi lẹ́nu ní nwẹ̀. Ṣé rí bó ṣe jáde nìyẹn? Ṣé mo ṣe jáde báyìí ní ìsinyìí? Ọlágbára ìṣúlágbára kò ní gbàlà.
1: Ìwọ lọ fẹ́ sùn, wọ́n lọ fọ́ mú èṣù sí ẹ.
0: Èmi mo fa èṣù.
1: Ó fọ́ mú èṣù sí
0: ẹ. Ẹni.
1: Òun fi ọmú èṣù sí ẹ.
0: Wà láì gbọ́ èmi mo jẹun nídìí èṣù, ẹni tó sì gbéṣù jẹun, wọ́n ní síbi rẹ̀ yóò bó wọn
1: ṣe. Ìyàwó rẹ sanra ju ọ lọ ní òfin náà, ọlànà bolẹ̀ ni.
0: Ìwé mọ̀, wọ́n ní ohun ẹlẹgẹ́ ni obìnrin èyí pé obìnrin ṣe ni tíyẹn máa ìgbé gba títọ́ gbá mi wà láì tàlà sún bí lálà fúláwà mi ò mọ̀gbà tí mò ń ka national anthem.
1: Má lọ.
0: Wà láì mi ì mọ̀gbà tí mò ń
1: ka national anthem. Má lọ. Ẹ bá mi palùdà, ẹ jẹ́ ká tẹ̀síwájú lábala yẹn lọ bẹ́ẹ̀. Àwọn kan ní kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ pé ọkùnrin ò lè ní obìnrin náà lẹ́gbọ̀n. Àwọn tí wọ́n kó sí páńpẹ́ ọkùnrin tí máa ń na ìyàwó wọn. Oh my good God. Ọlọ́run níjọ́ ṣalágbá kó rú wọn láyé. Kò yín sí rárá.
2: Mama gba aka mo mi Olorun.
1: Ẹ dalẹ̀.
2: Mama gba aka
1: mo. Ẹ dalẹ̀, mo tun yin.

0: mi o riro olorun ri ise to ba ti wu wa elelumare jo wole da wa o eyin o sise de bi ti to be retire ta wa gbo nbe kan pe ngba tin sise olopo ati e boya nkan kan baje nbe kan ta bo gbowo buruku kan nbe kan ta bo segbe nbe kan kan a ri gbo be lati gba ti mo ti mo baba jo jade ta la lo party ba e ni mo polopa ni ma gbogbo n teda ba fe se laye e ma gbeyan nu fuke fuke ni beyan sun yo ma so bi orun beyan sun yo ma bi lala be n soro yo ma se nkan la ni abi ko debi ogo e o wa se kan teda n se laye o se ko ni riyan ti an fe deyan lona tabi discourage yan lati ma teso waju ma ba ti a difa awon ile a le pe la difa la ba ti difa pe ben ba ben ni ola ma korin e lo ben discourage e ma down ori pe orin yi lo je lojo ale re dojo ale re gbere gbere o se ga yo tun fe lagbara ju ti baba wa Dr. Sukran de barista lo tori olohun so mo opolopo lo taku soju ona akabo la won won gun lo titi ngba to da ni lo dagba o elomi obin lo si lona pe akini o ma kan re ibara inda so kini rin be elomi ore to ti ma bi ojo ola se ri won ma de na eyan tori mo ro lo pa london ya le okan le de na o me ba ti jin keke ni ko ti mura mo nti o ma se bo se se ti nwo be ni nwo aye en ti nwo nwo elomi na ki won da be gbogbo awewa mi ko se leri askari olopa to nko fuji bo de je bo se retire bayi yo wa muse fuji loju pa ni yan ni inawo kan sele n bale laipe yi ni pari ose to koja yi ero olon ba mi o awon kan ma pero so de ero wa lo bi 30,000 eyan wọ́n ní kíní kan kíní ẹ máa pè bo tampili àbí nǹkan pé tampili bẹ́ ilé wọ́n tẹ̀yàn mọ́lẹ̀ ẹ bá wo gbogbo dídá bá rí ọ̀nà èèyàn mẹ́ta péré náà ní ọjà ẹni tó donate èèyàn lásán larí ọ̀pọ̀rọ̀ larí àárẹ̀ èèyàn askari sè náà gbogbo ìbàdàn mẹ́tìtì nílé ògbórí ẹ̀fọn sáfìlàfìlà wọ́n wá ní askari kí ló dé tẹ̀ lọ́rẹ́ gba gbọ̀ngàn ńlá ẹ ṣe lọ rẹ gba gbọ̀ngàn ńlá kọ̀ọ̀kan tí ń gbọ́dọ̀ máa dákọ̀ orúkọ yín tóbi ju bí tẹ́ ẹ gbà yín lọ askari ní ẹ máa wò yín bọ̀dá nkúkú tún respect mi bó ṣe lówó tó inú respect ni yóò tún ti dọ̀bálẹ̀ fún mi mo ìfowó ra ọjọ́ orí èèyàn dàgbà dọjọ́ orí ni ó ní mi ò pé ọ̀pọ̀ èrò èèyàn ni mo pè mo wá wá pé èèyàn tó lóun pè mo fẹ́ gan ni ẹ̀ mo mà débẹ̀ ẹ̀rọ ọlọ́run bà mí o gbogbo olówó ìbàdàn èkó abuja nífùngá àwọn ọlọ́pàá tí wọ́n jẹ́ alágbára wọn wábẹ̀ tí wọ́n wá ṣẹ̀yẹ pẹ̀lú ẹ̀ àlejò mi rèé lónìí níjọ́ kínní àná níléeṣẹ́ galaxy television nìbàdàn mo gbé wọn wárí síkò mọ́jà owó wọn lóde síkò wọ́n wá sí galaxy níjọ́ náà wọ́n ti wọṣọ ọlọ́pàá wa ni mo bí wọ́n lè rí ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá bèrè fídíò yẹn mo lè fi léyìn lọ wọ́n dá òjò yẹn mo ti mà pẹ́ nìyọ́ ga láyé látìgbà náà wàá rè yorùbá wura wa lójú rí àfi ká kíra wa ìpẹ̀lẹ́ ń bẹ̀ ń wo so àlejò mi rèé ẹ bá mi kí gbogbo ọmọ nàìjíríà ọlọ́pàá tó ń kọ fújì tó ṣàṣeyọrí ní iṣẹ́ yẹn tuntun wá tún wá bẹ̀rẹ̀ àṣeyọrí tuntun lórí iṣẹ́ fújì táwọn ẹ kílé.
1: Anẹ́jọ́ àkàsà ọpọ́n ńlá dé òjò ńlá dé ìrì ò gbọ́dọ̀ ṣe askari tán wí ti dé mo gbọ́ wípé ẹni kò sí láńbà mọ́ ta ló lórí yín irú àgbò ó lẹ́yìn gbá ságbọ́nrín ẹ̀sìn lẹ́yìn tún jẹ́ lọ́bẹ̀ ni bàbá yín ti dé ó yẹ máa bọ̀ lọ́dọ̀ mi èmi gan ò mọ̀ pé báyìí ní ọdún tó sí kò mi ò mọ̀ pé báyìí ní ọdún tó n bá ti fi ṣe agbófinró sílẹ̀ tipẹ́tipẹ́ ṣùgbọ́n yàn mọ́ ni kádàrá o askari lori fuji magaji olubadan ile alare isola lori fuji layin ope ope malokan isola mu wa dupe gbogbo ibadan ba ndupe folohun o mu wa dupe
0: baba records mo vete yi Oh, no matter how you are, as carry bosses, it's all up where to go for Badan Leo. I want a bad job on the Fuji, car, Kiribo Badan, to one for any delay. Mose Hato Leko, one job Pada was saying, none. That's a bill, Kori Badaga. A bad job. What about my daffy, sir? We that's what it's about. Bagbele babe ile ya o sapo ya kon baba oju yo ti re ton bi dis agbo foro ka tu ka ma mu lelelelele ka tu wa mu wo bi fuji te wa bayi
1: ah asa dupe lowo olohun gbogbo ko oju omi ti yan ba wo toko odanu toko ori
0: ah
1: ti yan dede
0: bi eh won le da nla kan nbo wa ya abori kan oko nlo nbo o sa ti so kale
1: kenya dupe lowo olohun inu new release mi mo so experience mi kan ga mi kan wa
0: e ba n so lorin
1: ani
0: ngba mo gbo record yen ninu oko ngba mo mu ko ma ti mo to me si ti ta bi dele
1: awon oga kan si ko wa na mi won ma n daya ija mi won ni se olopa pelu shefuji o le korin ko tun se police o ikan lo ma mu ni be askari o ko gbo Ikan lo ma mu ni be si ko wonder o ni sola mo wa so wi pe supported o di mayo kolon ba mi forun ke won awon ni mo pade everything change gbogbo story change won fun mi idea application bayi pe ni bayi so ofe ni bayi ka to wi ka to foro mi pada ja so pe ni satunji alapin ni e se gan pupo o awon ni first pro to move application mi cig ti mo fi gba approval o baba o nigba yen ona ju mi si seli
0: kelode
1: lai daran lai jari
0: nigba akoko o se akoko to mo gbon record ni pe ijo jima won so si
1: seli
0: o wa si ale njo mo
1: de ti mo so lati le pe a ma lo special duty because mi ni de so fun ya ko mi pe seli na ma ti mi si pe se mo pe ale ni bari lolohun album to gbe mi jade ta ifi mo pass kari kan ko fuji nu seli ri ai mi ti ko ah lori pe mo wo bata 15,000
0: nigba na
1: pe
0: bata
1: bata dere
0: bata ni se
1: mo korin fun loju agbolobi mi pe awon lo nkorin so le korin to toyin ololade oga wa kan wa ni apapa ngba yen tan gbe ni toyin ololade awon eyan to ma mi boy na ngbi oni ko le korin toyin ololade se so the next party tan ma pe mi ni party mo ba lo be aba bere ni alaye ba shake up o fi le mi lori o ba bo jacket o bo le o ba bo bata o bole o bo cheni o fi simi lorun pa ba bu mi so loju agbogbo ki ma je ko yawure bo simi mo gidi
0: mo
2: yala di go sile atoge la de so lode bo simi di
0: ku orin e lo trili won o
2: asayiwa
0: baba n gbo orin to dun ara eyan ma segiri loju agboni
1: lo to lo gbe ni nkorin bayi o de fun mi ni fila o fun mi shirt o fun mi chain o bo shoe o wa fe bo soko to na wa lo bu so loju
0: agbogbo o to bayi owo nko
1: gbogbo
0: olodumare
1: iko to de gugu yen gbo nawo tan ni lo bere si nawo yen
0: ha won se be na fodo laye re o baba wa re loke are n bada ngba to kiki de to gba so fun gbo ni odan o kan wole lolo gbebo agbobaju
2: alawa ti a je korin korin melo la wa o
0: magaji lo n korin yi o
2: a je korin korin a je meje ni
0: baba oloye ni badan
1: mere
0: awon e ma fi le derin je magaji won ti search e daadanu ran e ba o lo se ri iruse wo lo nse ngba te da na le je maga odun wo le je maga ji
1: 20 on the 3rd of October 2022 labe kabisi wa ti won ti waja ma wa mahmud balogun balogun ti je maga ji ni on the 3rd
0: wo le je maga ni le lori
1: agboli alare agbejonku
0: alare
1: ni omo alare ijoba omo na lu todun loye omo lalaja ti fese ran para omo ojugun modo fun
3: omo foko oloko ani
0: se mo rin le nko to ba ba ise ti ani kilode
1: e mo gboro je ke mo
0: nigba to je pe awon awala akiyan da je ke da ma

ilé iṣẹ́ ilé ìtòrí sí iṣẹ́ òde nílẹ̀ yìí náà ló ti kéde yayayaya wípé afárá Niger àkọ́kọ́ ìyẹn First Niger Bridge òun náà ni ó di títì pa ò ní ìlú Onitsha ìpínlẹ̀ Anambra láti jẹ́ kí wọ́n ṣe iṣẹ́ àtúnṣe òní pàjáwìrì lórí afárá náà afárá ọ̀hún òun ni wọ́n ti kéde wípé yóò di gbígbé tì pa ò fódìdí ọ̀sẹ̀ méjì bẹ̀rẹ̀ ní ọjọ́ ajé Monday ti ṣe ọjọ́ kẹje oṣù kẹsàn-án ọdún tá a wà yìí tí wọ́n sì parí iṣẹ́ àtúnṣe lórí rẹ̀ nígbà tí ó bá fi di ọjọ́ kọkànlélógún oṣù kẹsàn-án ọdún tá a wà yìí iléeṣẹ́ ọ̀hún náà ló fi ìkéde náà léde lábẹ́ ìdarí Dave Umahi nígbà tí ọlọ́rí ṣe àbẹ̀wò sí àwọn afárá Niger àkọ́kọ́ àti ẹlẹ́ẹ̀kejì tó sì rí wípé àwọn ààyè kan ó ti wà lórí afárá Niger alákọ̀ọ́kọ́ èyí tó jẹ́ kó kéde ìpè kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ àtúnṣe lórí ẹ̀ bó tilẹ̀ jẹ́ pé àwọn karambà ní ẹ̀dá ni wọ́n ní wọ́n ti ba nǹkan jẹ́ ní agbọn àwọn gbọ̀nbìkan ní orí afárá náà tó sì wá kéde wípé bí ọ̀nà òun bá ti di ṣíṣe tán ó náà ni yóò rọrùn láti gbà fún àwọn èèyàn. iléeṣẹ́ akínná ti agbọn Niger Delta ìyẹn Niger Delta Power Holding Company náà ni wọ́n ti fi ọ̀rọ̀ léde o látẹnu ẹni tí í ṣe ọ̀gá àgbà ní agbọn bẹ̀ onímọ̀-ẹ̀rọ Jennifer Adige níbi tó ti rawọ́ ẹ̀bẹ̀ sí ìgbìmọ̀ tẹ́kótó lórí ọ̀rọ̀ iná ọba nínú ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ilẹ̀ yìí láti dákun báwọn gba owó eléyìí tó tó bílíọ̀nù lọ́nà irínwó náírà padà lọ́wọ́ àwọn èèyàn eléyìí tí wọ́n ti jẹ àwọn lówó lásìkò yìí ó rawọ́ ẹ̀bẹ̀ ọ̀hún nígbà tí wọ́n ṣàlàyé ọ̀rọ̀ wípé iléeṣẹ́ náà ló ti ń gbálérò láti gbé ìmọ̀ pèsè iná ọba kúrò ní ìpele tó wà kó sì gbé lọ sí ìpele tí iná ọba ó tún fi sùn wá bọ̀ sí pàápàá jùlọ lágbo àríwá orílẹ̀-èdè nàìjíríà. gómìnà ìpínlẹ̀ èkó babájídé sanwó-olu ló ti ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn èèyàn eléyìí tí wọ́n ń ṣe ìpolongo wípé àwọn fẹ́ da owó ìrànwọ́ orí epo padà nílẹ̀ yìí òun náà ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n sì ń ṣe òṣèlú ìmọ̀ fojú àwọn èèyàn mọ́ra àmọ́ sá tó ní ìgbésẹ̀ wọn òun náà ni yóò kùnà nílẹ̀ yìí gómìnà ọ̀hún ló bẹnu àtẹ́ lu àwọn olóṣèlú eléyìí tí wọ́n ń ṣe ìlérí fún ọmọ nàìjíríà wípé báwọn bá fi di orí àpèrè ṣe làwọn dá owó ìrànwọ́ orí epo padà tó sì tẹ̀wájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé èyíkéyìí nínú àwọn olùdíje tí bá ń ṣe irúfẹ́ ìlérí bẹ́ẹ̀ fún ọmọ nàìjíríà ló jẹ́ pé ìlérí asán òun náà ní í ṣe fún wọn tó sì jẹ́ pé ẹ̀tàn ìlú náà ni yóò padà bàdé ẹ̀wẹ̀ sanwó-olu tẹ̀wájú nínú ọ̀rọ̀ rẹ̀ nígbà tí ń kópa níbi ètò ìdánilẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ ti iléeṣẹ́ ìròyìn freedom online newspaper gbé kalẹ̀ ní ìpínlẹ̀ èkó tó sì ṣe kìlọ̀kìlọ̀ ìpínlẹ̀ ọmọ nàìjíríà kan mọ̀ nígbàgbọ́ kankan bíi ti wùlé ọmọ nínú irúfẹ́ ìlú

Ilé-iṣẹ́ eléyìí ti orí sí ọ̀rọ̀ iṣẹ́ àgbẹ̀ àti pípọ̀ yanturu oúnjẹ nílẹ̀ yìí òun náà ni wọ́n ti fi ọ̀rọ̀ léde láti ẹnu ẹni tí í ṣe adarí lágbàbẹ̀ Sẹ́nítọ̀ Abubakar Kyari níbi tí wọ́n ti ké sí àwọn tí wọ́n ń bẹ̀ nílé ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè Nàìjíríà láti tètè yára kankan parí iṣẹ́ lórí àbá òfin tó ní ṣe pẹ̀lú mímọ ró àwọn olùdáninímọ̀ràn lórí iṣẹ́ àgbẹ̀ lágbára ó ní bí wọ́n bá fi lè ṣerúfẹ́ ìgbésẹ̀ àkúnbẹ̀ iṣẹ́ ni oúnjẹ yóò túnbọ̀ sùn wá bọ̀ sí nílẹ̀ yìí ó tẹ̀ wájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ìfikùnlukùn àti ìfọ̀rọ̀wérọ̀ eléyìí tó wáyé ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí náà ló wà ní ìbámu pẹ̀lú àfojúsùn orílẹ̀-èdè Nàìjíríà nínú kí oúnjẹ kó lè sùn wá bọ̀ ibi ìpàdé alágbára ọ̀hún eléyìí tí wọ́n gbé kalẹ̀ tí í ṣe ogún orú rẹ̀ níye ni wọ́n ti pè ní ìmọ̀ọ́ṣe ìdókòwò lágbọ̀n iṣẹ́ àgbẹ̀ nílẹ̀ adúláwọ̀ tó ń ti mímọ̀ pèsè iṣẹ́ lọ́pọ̀ yanturu.

ní báyìí nínú ìròyìn ilẹ̀ òkèrè ẹni tí í ṣe alákòóso fún ètò ààbò ní ilẹ̀ Israel ìyẹn Israel Katz náà ló ti fi ọgbà bọ̀rọ̀ gbalẹ̀ wípé ilé iṣẹ́ ọmọ ológun Israel ni àwọn ti lọ rí ṣe àwọn ajìjàgbara Hezbollah gẹ́gẹ́ bí ọ̀sẹ̀ ṣe sojú ò tí wọ́n sì fi wọn láàpè jáde kúrò nínú àwọn hulẹ̀ eléyìí tí wọ́n sá pamọ́ sí pàápàá jùlọ ní agbègbè Ali Atahara tí ń bẹ ní agbọn gúúsù ilẹ̀ Lebanon Israel ló ti ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn ajìjàgbara Hezbollah náà ni wọ́n ti wà nínú àwọn ihò ilẹ̀ ọ̀hún fún ìgbà pípẹ́ tí wọ́n sì ti lọ rí ṣe wọ́n bí ẹni ṣojú lẹ́yìn tí wọ́n ti kéde jogun omi nínú oṣù kẹfà ìjọba ilẹ̀ Iran ti wá ṣe kìlọ̀kìlọ̀ fún ilẹ̀ America wípé àwọn náà ó gbójú agan padà bí ilẹ̀ Israel bá lè lọ ṣe ìkọlù sí àwọn ẹ̀yà Hezbollah tí wọ́n jẹ́ àwọn alábàṣe àwọn tí wọ́n farapamọ́ sí àwọn agbọn bẹ́ẹ̀ iléeṣẹ́ ọmọ ológun ọ̀hún tilẹ̀ Israel lòdì wá ṣàlàyé ọ̀rọ̀ pé omi lẹ́ngbẹ́ àwọn ajìjàgbara Hezbollah ni làwọn ti ṣe gẹ́gẹ́ bí ọ̀sẹ̀ ṣe sojú tí àwọn yòókù sì ti sá lọ. Lákòótán nínú ìròyìn eré ìdárayá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbọ̀jẹ̀ ní orílẹ̀-èdè Belgium ni ìyẹn Club Brugge ló ti kọ́wọ́ agbábọ́ọ̀lù lọ́wọ́ iwájú ọmọ bíbí orílẹ̀-èdè Nàìjíríà ni Tunde Akinsola Bọ̀wé láti inú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù AVS football ti bẹ̀ ní ilẹ̀ Pòtùgí. Akinsola náà ló kọ́wọ́ bọ ìwé àdéhùn pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà tí yóò fi di òpin oṣù kẹfà ọdún 2030 tí àǹfààní sì ń bẹ fún un láti fa ẹ̀mí ìwé àdéhùn náà gùn pẹ̀lú ọdún kan sí agbábọ́ọ̀lù ẹni ọdún 23 ọ̀hún eléyìí tó lè gbá bọ́ọ̀lù ní ẹgbẹ́ kìíní àti ẹgbẹ́ kejì ní iwájú lórí pápá náà lọ darapọ̀ tí wọ́n sì ní ìrètí wípé yóò tún fikún agbára ikọ̀ ẹgbẹ́ agbọ́ọ̀lù Club Brugge wàyí o ẹni tí í ṣe akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ ẹgbẹ́ agbọ́ọ̀lù Club Brugge Luciano Muccio ló ti wá ṣàlàyé ọ̀rọ̀ wípé òun nígbàgbọ́ eléyìí tó gúnmọ́ nínú agbábọ́ọ̀lù náà. Ìròyìn àgbáyé kò ní ju báyìí lọ nírọ̀lẹ́ tòní àmọ́ ká tó mọlẹ̀ gbọ́ kókó tó wà nínú rẹ̀ lẹ́ẹ̀kan sí. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti kéde wípé afárá Niger alákọ̀ọ́kọ́ ìyẹn First Niger Bridge òun náà ni ó di gbígbé tìpa pẹ̀lú bí wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ àtúnṣe ní pàjáwìrì lórí rẹ̀. Iléeṣẹ́ olùpèsèná ní agbọn Niger Delta òun náà ló ti rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ìgbìmọ̀ tẹ̀kọ́tọ́ nínú ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ilẹ̀ yìí láti rí sí báwọn ó ti gba gbèsè òbítíbitì lé tó tó bílíọ̀nù lọ́nà irinwó náírà padà lọ́wọ́ àwọn tí wọ́n jẹ wọ́n lówó. Nínú ìròyìn ilẹ̀ òkèrè láti ká fún yín wípé ìjọba ilẹ̀ Israel náà ti ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn ti ṣe àwọn ajìjàgbara Hezbollah tí wọ́n fi ara pamọ́ sí agbọn ibìkan nílẹ̀ Lebanon gẹ́gẹ́ bí ọ̀sẹ̀ ti ṣojú. Nínú ìròyìn eré ìdárayá náà láti ká fún yín wípé ọ̀jìnì agbábọ́ọ̀lù ti ṣọmọ bíbí orílẹ̀-èdè Nàìjíríà ní Akinsola ló ti lọ rí kọ́bọ ìwé àdéhùn pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Club Brugge eléyìí ti bẹ̀ ní ilẹ̀ Belgium. Fún àwọn ìròyìn àti ìròyìn míì sọ wájú sí ẹ darapọ̀ mọ́ wa lójú òpó ìtàkùn àgbáyé wa pẹ̀lú www.lagiluefm.com ẹ tẹ̀lé wa lójú òpó x pẹ̀lú lagilu fm 967 ẹ tún bá wa dọ́rẹ̀ lórí facebook wa pẹ̀lú lagilu fm 96.7 túnde ọ̀làwùrẹ́ lóòótọ́ yìí pẹ̀lú ìrànlọ́wọ́ chinwe chuchu abidemi akande lóníròyìn yẹn ṣe hòtẹ́ẹ̀lì gbọ́ wa ẹ̀mọ́ yìí kúrò mbẹ́ ètò miliki special pẹ̀lú rẹ̀mí àti rẹ̀mí yóò bá lè sórí agbègbè a kú ìmọ̀ràn òpin ọ̀sẹ̀. Thank you.

bada wo je owo owo ape kanoko elora mi ojiji 96.7 fm ibe lewa.

0: se ma sọ kalẹ latori oke lẹyin ọjọ meji le logoji transformation iye pada la kori itọnu yo gbogbo eniyan ti aya ma bo iṣo oru to ma waye lọjọ sunday september 13 lọdun yi iyana to wa lẹko papa filling station to wa lori bridge world adoju ko jajọ nku egbegbe re wọle egbere ijọ ọlọrun kaka agun mẹjọ alẹ ni iṣo owo ti bere egberun meji 2000 yen to ba ko de lori ọjọ yen ma gba oyin ati ororo ti mo ni mo mo latori oke lọ fẹ awọn olorin mi to nbọ ni are tari ba tori se benga avi prophet suma ati be be lo egbe 0902-520-2724 yesu meji re je ka jọ pade nibe
1: eyin omo yoruba mo ki mo ka ko
2: o ṣàtà ọ̀bámọ́mọdé díẹ̀ píparun ní ìparun ní ìparun láti wá gbé ojúdá ìmọ̀ èdè àti àṣà yorùbá sínú àwọn ìwé àwùjọ kí àwọn alámúlù mọ́lá ó má bàa fi ayédèrú ohun àgbélẹ̀rọ èdè àtàṣà tàn wọ́n jẹ nìkànnì lágẹ̀lú fm90.7 fi ṣàgbékalẹ̀ ètò lágbàlá ìyá àgbà
3: ẹ bá ògbóndò yìí gbẹ.
2: Ní gbogbo aago kan ọ̀sán ọjọ́ àbámẹ́ta Sátidé làwọn ọmọ wa yóò máa péjọ bàbí ságbàlá ìyá àgbà. Níbi tẹ́ ò sì máa pàdé atọ́kùn ètò tó mú yányán létè àdéròǹkẹ́ Ògúnlẹ́yẹ tí yóò máa sọ àwọn onírúurú ìtàn àgbọ́kọ́gbọ́n láti kọ́ àwọn ọmọ wa láṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ pàtàkì. Àwa ń rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ ò fẹ́ kọ́mọ yín ó gbàgbé orísun ẹ̀ pé bá aago kan ọ̀sán bá ti lù ní gbogbo ọjọ́ Sátidé níṣe ni ká máa jókòó ti rédíò yín pẹ̀lú àwọn èwe wa àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò lágbàlá ìyá àgbà ní kẹ́yìn èwe wo máa gbọ́ ká ṣàwà ó lè ráàyè gbilẹ̀ láàrin.
4: Ẹyin ti pápápá mi náà ti gbogbo ilẹ̀ mọ̀ pé Zuri ló ṣe kíni Zuri ló lọ kọṣọkọ yọ̀kọ̀tọ̀ gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ wípé iná dídá ò rọrùn látorí gígé àlùbọ́sà lílọ edé lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára ṣé oúnjẹ náà yóò dùn ṣùgbọ́n látìgbà tí mo ti ń lo ohun ìsebẹ̀ Zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi. Pẹ̀lú díẹ̀ Zuri oúnjẹ mi máa ń dùn òórùn rẹ̀ sì máa ń dùn gan ni. Zuri ló lọkọ sẹ́ ṣọkọyọkọtọ̀ ó ṣe kíni ó ṣọ́ọ̀kì. Zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri Nàìjíríà ní irú ṣíkì jọ̀lọ́ọ̀fù bífù àti classic. Zuri ló ṣe kíni Zuri ló lọkọ ó ṣe ṣáì.
5: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó kó sì rọrùn lówó tí ò fanilápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí lẹ́ńdì NCE

0: ní ṣàánú ẹ̀dá ṣùgbọ́n olórun máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káàṣì ẹ̀mí ẹlẹ́dàá sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kì í sún tí kì í rẹ̀ nígbà kankan kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹ̀bà yìí káàṣì ẹ̀tẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù ó tún yá o ẹ jẹ́ kí n jayé sí ti independence day cashport àwọn olúborí 1466 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cashport níbẹ̀ ní káṣẹ̀ tí ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di millionaire wa september 30 ni special independence cashport nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347*1004*1#. Lórí ìlàgẹ̀lú FM *347*1004*2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú ọ̀pọ̀ website pẹ̀lú www.kaase.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fún òǹtẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́ńbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
1: Lagilu FM 96.7.

0: adé látọ̀tọ̀
1: àti dé àti ìbẹ̀rẹ̀ rárá ṣe ń mẹ́yẹ̀bọ̀ lápò ní rẹ̀
0: ní ìfáàrà lásán làwá ti ta
1: ṣe rí lórí ètò lẹ́ni ẹ̀yí tí mo bá ṣe máa ń ṣe
0: ébọ́lọ̀ ni
1: fàájì rẹpẹtẹ ni mílíkì rẹpẹtẹ ni a máa fún yín láwọn bàrí yẹn tí mo bá ṣe máa ń ṣe àní fi dùn yín náà
0: a dẹ̀ máa yọ kò mú òkun ọ̀rọ̀
1: tábí mọ wá rẹ wá lọ́bá tán ni ò bá lẹ́jọ́ nù náà
0: ẹ̀mí adésínà
1: mò ń dẹ́ lọ́rẹ̀ mi babájídé
0: kẹ́mi ogún lẹ̀dá fi lè jẹ́ sí ọwọ́
1: ẹ̀mí gígùn ló ń sàn yà
0: tọ́ ọba wo mọ
1: yẹ́sìkẹ́
0: tọ́ lọ òkun tọ́ lọ ṣà
1: yẹ́sìkẹ́
0: ó ń jí ọmọ yìí àjẹpẹ́ ni kéèyàn pẹ́ kọ́ dàgbà kó dògbó nídìí tọ́lọ́ ń pè sí
1: yẹ́sìkẹ́
0: kọ́ mọ́ wá pèpè mọ́mì mo ń retí yín canada mo ń retí yín london
1: mo ń retí yín ní uk
0: mo fẹ́ kẹ́ wá bá ń tọ́mọ
1: mo ń retí yín
0: ní mọ́mì mo fẹ́ ká discuss bọ́ ẹ mọ́ dà wá o ẹ̀yin àti dádì
1: ní kẹjọ máa bọ̀
0: ní kẹjọ máa bọ̀ because ibi tí mo fẹ́ kẹjọ wà mo mọ̀ pé ìdágbé ẹ̀yin àti dádì ni mo fẹ́ rí ó jẹ́ ọmọ òjú yẹn lọ kò dá nínú ayé ká ṣe làálàá ká dààmú ká fòrò ká wá mọ́jọ wà níbi tó ń jẹ ọmọ
1: wa ọlọ́run á jẹ́ kí gbogbo wa láǹfààní àtijọ́ ń jẹ ọmọ
0: ẹ̀mí wọ́n gùn o
1: àní jẹ́ lórí ààrẹ
0: àwa ti rá àwọn tó jẹ́ pé nú àwọn tá à ń dá akọ yìí wọ́n ti celebrate ìyá wọ́n ti celebrate bàbá ayé wọn gan nítumọ̀ torí pé wọ́n ti tọ́jú wọn lójú ayé
1: bẹ́ẹ̀ni
0: òbí ti súre fún wọn òbí ti mọ̀ọ́mọ̀ jẹun ọmọ so ìjọba ọ̀run tẹ́ ẹ máa pariwo ohun ẹ wò ẹ gbádùn nu ayé o tọ́rọ̀ ọmọ tó bá pàdé bíi ọlọ́run
1: bẹ́ẹ̀ni.
2: ọlọ́run wà ní ọlọ́lade mo jẹ́ kí sí ní ọ̀pọ̀ ìsìnkú oṣù wa.
1: bàrírẹ̀
0: ọlọ́run
1: ọkọ̀ kìrìn jèjì láà máa fi yín jẹ
0: iṣẹ́ tó tọ́
1: rẹ̀mí ẹ jẹ́ ká kí àwọn ènìyàn wá pé a kú dédé àsìkò yìí o jimá àkọ́kọ́ ni tèmi nínú oṣù kẹsàn-án adúpẹ́ o torí pé àtúnlọ àǹfààní àti gbọ́ra wa
0: adúpẹ́
1: adẹ kí n gbogbo tẹtí láǹfààní àti gbọ́ ètò yìí mílíkì special àpè
0: adúpẹ́
1: lágelú lẹ ti ń gbọ́ 96.7 fm ilé funfun báláwo fẹ́lẹ̀lẹ̀ nílé ìbàdàn
0: bẹẹ ti ń wò wá bẹẹ ti ń gbọ wá ẹ lọ sórí facebook yín kẹ lọ síbẹ
1: lọwọlọwọ
0: ẹ wò wá ẹ wá máa ṣe kí ni ẹ máa dá àwọn sí ibú kẹ ẹ máa tì kẹ ẹ máa kẹjà ọpọlọpọ kẹ ẹ máa jẹ kó di mímọ ṣe rí lákọ tó bá ṣe dénú oṣù tuntun yìí
1: nínú oṣù kẹsàn
0: yìí àwọn èèyàn rí abíyẹ èèyàn ti kún wa
1: o àwọn èèyàn alálùbáríkà
0: ọwọ kún wa o
1: ó túmọ̀ sí pé rẹ̀mí àti rẹ̀mí àwọn ọmọ tán sọ lọ́wọ́ tó tó rà lẹ́gbẹ̀rún ọ̀kín bí àwọn èèyàn ṣe ń láǹfààní àti darapọ̀ mọ́ wa lóní ìṣẹ́jú mẹ́wàá lóní mẹ́ẹ̀ẹ́dógún pé ètò rẹ̀mí àti rẹ̀mí yẹn àwọn guys yẹn ni orí iṣẹ́ òun yẹn ni bẹ́ẹ̀ la dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin náà láǹfààní àti wá rà sí ìṣẹ́jú
0: márùn-ún bẹ́ẹ̀ títí lọpẹ ìyá tó jẹ pé òpó náà ni transformer ni kò ní ṣubú ara kò ní ṣubú ẹmí
1: abiyamọ tòótọ ni
0: ẹ rí iṣẹ tẹyàn bá ń ṣe tó bá dá ọ lójú tó ní àwọn àgbékalẹ ń pa ẹ mọ bọrẹ láti ọjọ mẹjọ lọ
1: láti ọjọ friday tó ń bọ
0: yìí àmì fẹǹtì ọmọ kówó lé táìmù wa torí mo mọ̀ pé ṣàlàkó ìṣèyàn bẹ́ẹ̀ ó ti dé lákọ̀tún aláàjì ní láti saudi arabia ní maka ó ti dé báyìí.
1: wọ́n ti darapọ̀ mọ́ wa báyìí.
0: wọ́n ti darapọ̀ mọ́
1: wa ẹ
0: mọ̀ kúrò wọn lálálálálálálá lórí ètò yìí
1: kò ní sẹ́wù báwọn
0: gbogbo ti ń jẹ́ tọ́lọ́hún odidi ọ̀sẹ̀ mẹ́tàlá ni wọ́n fi bá wa dòwò pọ̀.
1: lọ́jọ́ lọ́sọ̀ọ̀sẹ̀ every friday mama wa alájà ṣàlàkọ́
0: títí lọ́pẹ́
1: ṣe
0: yẹmi sí babájídé náà ibẹ̀ ló ti kọ́sẹ́ o àìfibi sólóore o ìyàwó rẹ̀ mi babájídé o ibẹ̀ ló ti nímọ̀ ibẹ̀ ló ti kọ́sẹ́ ibẹ̀ ló yé ti yé tó náà fi di ìyá olóyin látara ṣàkọ́
1: àǹbàlẹ̀
0: tí fi ń foyé tọ́jú mi tí ti ń fún lábẹ́rẹ́ oyin tí mo fi ń rí kébé tí mo ń ta kébé tí mo fi ń yọǹgì lójú àwọn ẹgbẹ́ mi ebi wọn náà máa bí mi pé bàbá kílẹ̀ ń jẹ
1: wọ́n ta kébé
0: ọ̀dẹ̀ bó mo ṣe rìnrìn lórí ibà mi
1: ṣé òun ta kébé lóòótọ́ ni
0: mo mú nǹkan mú gbé ka lọ
1: ojú ìyọ́ǹgì báyìí
0: kí ló wá ń bá mi ẹ sọ bí màmá ẹ fàìn
1: anyway
0: mami dẹ like
1: alára ló ń gbára gan jámọ̀ ṣètò lọ
0: èrò wà wá lálẹ́ lálẹ́
1: alára ló ń gbára
0: gan èrò wà wá lálẹ́ kọjọ́ ringe tó ń tọ́ gbọ̀
1: ringe tó ń tà
0: ní ibò dáa ringe tó mami ma
1: mami wo
0: ọkọ mi rárá
1: Die. e ma lo lalafia
0: fo gamba be ilobu loloya
1: ori ori re o pese
3: Miliki special re
0: ijebu loko jesa
3: Miliki special re
0: ope gbero ope di mi mo
1: Anthony Bodrin lo npe ri yen
0: BBBB
1: Tony B
0: hey baba be
3: Abiola yali yali
0: it is well
3: it is well
0: honestly ko se to mi lokan
3: mama fashoro elepo
0: lo lere abi ama to to iya gba yi
3: mama ore oluwa
0: iya bi
3: ayayayaya
0: aso bora
3: iwo iya yi
0: ti o si fe lo mi
3: o ni kuko to ku
0: mama to rogolo mama to waye itura
3: o ni sinku omo
0: mama tara o ni ti ifara niyan
3: mama fashoro
0: en ba wole ba jade ti o ba lohun ogbadun e
3: o ni dam laye
0: oro ebo meru
3: ko nbe
0: olohun

0: ẹ̀dá ṣùgbọ́n olórun máa ràn olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káàṣì ẹ̀mí ẹlẹ́dàá sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan kí aṣọ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹ̀bà yìí káàṣì ẹ̀tẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù ó tún yá o ẹ jẹ́ kí n jayín sí ti independence day cash port àwọn olúborí 66 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cash port níbẹ̀ ní káàṣì ẹ̀ tí ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di millionaire wa september 30 ni special independence cash port nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347*1004*1#. Lórí Ilájẹlú FM *347*1004*2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.kaase.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí. Àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
1: Karaoke pẹpẹ nínú ẹkúnrẹrẹ àlàáfíà nìkan lẹdá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ láyé ńlọba òkè fi ṣàgbékalẹ alárápín ọláìmọ onísan mẹsànán bó o bá kẹfí àìlera bíi àìróorunsùn ara títa ṣangunṣangun kéèyàn ó máa rìn kògẹ́kògẹ́ àìlèégbápá gbẹ́sẹ̀ kórí ó máa laago kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni ìfúnpá gíga ìsétọ̀ àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó mọ̀ tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùba lára ẹ̀dá ló mú alárápín ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀ ọ̀rá inú ẹ̀jẹ̀ pajápajá àyà lílù pìpì àbádì jẹ̀díjẹ̀dí ìdákọ́lẹ̀ kọmọkùnrin ó má lè tapáì kára ó mọ gbọ̀n rìrì ojú tí ń wò bàìbàì aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ kàn sí alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School òkè Àdó Ìbàdàn 0813-885-5308 bó bá ń ṣe ọ́ bí òjòjò alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
2: Ọmọ Nàìjíríà, ọmọ Nàìjíríà, níbo là ń lọ.
3: Ìjọba àwarawa kì í sohun tó yẹ ká fọwọ́ dẹ̀ngbẹ̀rẹ̀ mú torí ò ní ó ṣàtọ́nà ètò ìdìbò tá a fi yan àwọn olórí tí ó tukọ̀ orílẹ̀-èdè. Ti wa lòṣèlú gbogbo àwọn tá a bá yàn sípò aṣíwájú ló tọ́ kí ẹ máa jíṣẹ́ ríjú wọn ká lè bá a mọ ibi tí a báṣẹ́ ìlú dé. Ó ya ẹ darapọ̀ mọ́ṣínà Láyọ̀ Ògoèdè Ọ̀fọ́mà Àlésọ́fà lórí ètò ti wa lòṣèlú ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé láago mẹ́wàá òwúrọ̀ 10 a.m. lórí ìkànnì Lágẹ̀lú FM 96.7 kájọ tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ kalẹ̀ lórí ètò òṣèlú ètò ọrọ̀ ajé ètò ẹ̀kọ́ ètò ìlera ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àyànnà àtàwọn gbajúgbajà àlejò ni ó máa wà ń kalẹ̀ láti fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tó rọ̀ mọ́ ìgbé ayé ọmọnìyàn lójú kan ló wà lórí ètò ti wa lòṣèlú. Ojú òpó ìbára ẹni sọ̀rọ̀ máa ṣí sílẹ̀ gbaragada fáwọn aráalé láti fi èròǹgbà wọn hàn lórí ohun tá à ń gbé yẹ̀wò ti wa lòṣèlú. Sátidé ọ̀sẹ̀ yìí ni o láago mẹ́wàá òwúrọ̀ 10 a.m. ní Lágẹ̀lú FM 96.7 òkè ga jòkè ẹ ti máa gbọ́.
2: Olórí Nàìjíríà.
4: Dangote Refinery don come with good news. When your business need at least 250,000 liters of petrol and above, I beg make you listen well, because this is going to get the enough for you. Dangote Petrol and Refinery go deliver petrol to you across Lagos, Ogun, Rivers, Kaduna, Abuja, Delta, Anambra, Imo, Kano, and Nasarawa at just 1,185 naira per liter. When you buy up to 250,000 liters, you go enjoy a 10-day period to pay.
5: Ow. Talk true. That one means say I go get fuel supply without stress from Dangote Refinery. Get them delivered free to my doorstep. Go get extra time to make payments. Oh, la, la, la, la, la.
4: Yes, so whether you support your fleet or they do business, we need plenty petrol. This is an opportunity where you not go like miss. For more information, make you quick call 0707-407-2099 or 0707-470-2100 or reach us for email for direct delivery at dangote.com. A small stage day pipeline to join this Ogbonge offer.
6: Lagilu FM 96.7.

0: emi ati re mi won ni koni reyin o
1: ami o
0: ase o
1: ami o
0: lagbara olorun oba ti o ni orun ati aye ateyin ataya atomo ninu emi ara ninu emi ati ninu ara aye koni mo ibi
1: oba ti go
0: aye koni mo bi e se mo ami
1: ami o Pastor Dr. Kola Adegoke and the Lady Evangelist Mama Walaide Adegoke.
0: Hello.
1: Divine. Hey, Grace. Mama, Ojo ni ti. E kaabo o.
2: Lajolu ni baje.
1: Ami o.
0: So se se ore lasan se ngba ta ti fera ri ta ti fera mo.
1: Ka ma kira ka ti e ma juwo.
2: Iru ore wu anu.
1: Ah ah.
2: So ma gbe nkan si nkan ko se se mo.
1: Ah ah. Iwo ni gbe nkan si nkan.
0: Kila so kila so.
2: To ni bi n boda kan se gba Jesu boda iru kan na jo ni ko fo si ati re mi
1: so okay
2: you know jo kan na
1: e ma pe church kan na ni an lo emi ri ogun
2: baba to pe wole o e ku ma pe mo mo dada se gbo mi
1: mo ye mi
2: ko le mo be fona lo fe baba bo be gbo kada number ni o ma le kile
1: atan
2: atan gan le jeri si
1: atan
2: Bibi ti mo made.
1: Anti ama bo bi re re lati bi ati gokada.
2: O ben lo re ti e.
1: Otan.
2: Chemistry o ben lo ni ko mo ku en lo eni kankan.
1: Bo bi ma tanu.
2: Tin je si odo obin ni ke bo ku en.
1: Allahu akbar.
0: Wa gbo.
2: Mi ni dare ko ni baje fun
0: yin. Ma tere ni tara tere ko ma lo.
1: Re mi to ba ke si lopo gba. Bo lo kada ba gbe okun yin. Won ani re ti o fi debi ti o ti so. Ti an ba gbe okunrin e ni soro
0: ta ba gbo birin
1: ko ta ba gbo birin bi an ti rerin ti an wey won ma wo tun wo se number ni an ma beere
0: a soro ko labi aso
1: olohun
0: gba ta lo polowo ja
1: olohun
0: pe to ba je pe ife to to
1: latokan
0: real love
1: latemi
0: ba wa laarin
2: won e ko le
1: e ko le e ko le
0: lati gba ti won kokon fera yen pe ko sogbon e ta ma tun pada
2: ero e le ko le
1: ah ah
0: ero
1: sẹyin àti dádì lẹjọ wa
0: ẹ ṣe
2: ọmọ lára adé sọ láàrin látàrí egun
1: láàrí láàrí láàrí láàrí láàrí
0: fílẹ̀ láàrá mi
2: ni ẹ̀rọ kí ni ajá ń bẹ́ kù ṣe kò sí mọ́ ṣe fẹ́ bá wọn ṣe tó fẹ́ bá wọn sọ̀rẹ́ tí wọ́n ní tí wọ́n nílò nẹ́tíwọ́ọ̀kì àkọ́kọ́ kò sí mọ́ ṣe fẹ́ bá wọn sọ̀rẹ́ o
0: lára ma gbọ́
1: se pọ̀ ń janu
0: lára ma gbọ́
1: se pọ̀ ń janu fún mi adesina ni
0: lára ma gbọ́
2: ṣe o gbọ́ mo gbọ́
0: ma gbọ́ o túmọ̀ sí pé ìwọ gan o lè sọ̀rẹ́ irú ẹ̀
2: èmi ò lè sọ̀rẹ́ irú ẹ̀ o
1: èmi
2: ò lè sọ̀rẹ́ irú ẹ̀ o kò sí ní nẹ́tíwọ́ọ̀kì àti bó ṣe ní tí èmi kọ̀nẹ́ẹ̀tì papọ̀ o
1: ọmọ ìjọba ọ̀run pọ̀ láyé
0: o ṣé o bá tó bá fẹ́ kọ̀lẹ́
2: nẹ́tíwọ́ọ̀kì àti ìgbàlẹ́ tó bá fojú rí àwọn tó ń pe àwọ nẹ́tíwọ́ọ̀kì àti ìgbàlẹ́ náà wá ṣe ọ̀pọ̀ wọn wọ́n máa tún kọ̀nẹ́ẹ̀tì papọ̀.
0: ọ̀dà àti gbọ́
1: wàlá ìjọba ọ̀run lọ́mọ
0: ìlú hello
1: wà délé o
2: gígí
0: wà á ṣeré ata kankan
1: kankan
2: àjímì tó ń ṣọ
0: ó ṣeré
1: kankan
0: àfà àbúrò
1: mi o
2: bọ̀dà mo kí n dáa
1: ẹ̀mí ìlú
0: àbúrò àfà
1: máa rí ọpẹ́
2: o
1: ṣeun o ṣeun o ṣeun.
2: ṣé àbúrò bí mà báwo ni.
0: gbẹnu ẹ̀sán àtàkọ́kọ́ ó bàjẹ́ ó bàjẹ́ sayidi ó bàjẹ́ sayidi ó bàjẹ́.
2: èmi mo bàjẹ́.
1: ẹ má da lóhùn kan sọ̀rọ̀ nbẹ.
0: dúró ná àtàkọ́kọ́. Kilo se mi ati e wa nu egbe ni kilo gboro gogo nko kilo fa gboro nko bayi
1: atakaka je na si o
0: dona se ati sere gan ebi ati sere gan niyan na
1: e bo gbodo re ri
0: se lara yan
1: lara
2: olori ebi lo nsoro yen
1: ma da lojari atakaka
0: soro yen
1: ti gbagbe poto
0: re ri gberi
1: odun mo kala lele gbodo e
0: idire abunu agba ogun odun ni
1: o mera lori so
2: ọ̀rọ̀ yàn nígbà àwọn tó mọ́tọ̀ ò tí ìlú sunday ara wọn ní rúbọ̀ dá.
1: ebo ti mẹ́ran lórí so láì máa yẹ ìgbà tí mo bá tó bè mo bèrè ẹ̀ ọlọ́mẹ́ran lórí so.
2: bẹ́ẹ̀ni
0: ọmẹ́ran lọ jẹun ni.
2: àtẹ̀sí ewúrẹ́ òun ni mo mú lọ sí
1: yàn. o ò lè dààmú ẹ̀mí rí ogun.
0: àtàkọ́kọ́ continue. ajá yí koto jàre abẹ́ yí koto káṣẹ́.
2: big man.
1: Èmi mọ̀
2: pé gbogbo àwọn ìwà gbẹ̀yìn ẹ̀gọ́ rọmi sí ẹ.
1: Ok, wọ́n ní gbẹ̀yìn ẹran àṣẹ o. Gbẹ̀yìn
0: wo?
1: Ṣé o bọ̀ lé ni?
2: Ṣé o rọ̀ sí ni?
1: ayoranti oni number won lo
3: ranti ah o ti ranti ba
1: o ti ranti
4: o ranti abodenrin ah salafia lo wa
1: loko jagu abi ba
4: salafia lo wa ibo lo wa ba nsin
3: eh
4: ba mi ki
3: se o mo bi e ni n pa ile ni
0: o wa lara e o le le mi nle yawo bi ma n gbe to
3: ah ani bi ti ah tawon lo mo ranti ngba na ni
1: a ma Oranti
4: o gbagbe ni ko ranti ko gbagbe o gbagbe lomo ko mo ranti eja pin ko to kashe *347*1004*2# eja yi ko to kashe olorire yeda
1: alao
4: olorire yeda
1: onda
4: to ma gbe 50k lo fi se weekend
1: ta
4: le niyan number bere pelu o tun da
1: yo kan lo ra lo mama yo ra bag yo ra bata school yo ra gbogbo to mo needi yo de
4: se 81
1: o bere
4: o de pari pelu 978 e je ka pe olori re yen ka sare yi yen kuro nbe e ja yi ko to kuro nbe e ja yi ko to ye kuro nbe olori re yen da kolorun je ko gbe ko o kolorun je ko gbe ko o debi olori re yi okunrin na obirin
1: obirin ne obirin ne
4: so polo
1: eni to ti mama gbadua lai mo ye igba lori oke
4: ka wa so po jokunrin ko se kini na na ye baje
1: iwo eya re lo gbe un eya re ni set kan na ni nlo ati mommy ati daddy so ti mommy ba fe jade to ba je ta mommy wa awon ni o gbe but to ba je le daddy ni o gbe but bye for so bere lo ma gbo tori pe aworan to gbe wa yi mommy ni o gbe
4: okay
1: mommy ni o gbe lori re da emi re o
4: e wa o e gba da ki adura o
1: kilo sele
4: eh je tun number yen pe
1: eh ko to pe abi ko ton te
4: mo se te yen
1: eh
4: ko tun wa wori e
1: ko bo
4: remi olobirin le ni abi
1: obirin ni
4: to ba jokunrin kini kin se fun
1: e ani ti mami ba jade
4: to be fi mami jade lo
1: se ti kan ni
4: an to ko ko da mejeji okunrin olori le yabobirin
1: to ba je pe le ni set wa daddy lo ma gbe bo to ba pe mami gba set pe fe jade
4: remi I'm talking to you answer my question
1: who are you You are talking to your grandpa.
4: Please listen
1: What's
4: to me.
1: What's your problem?
4: You are very stupid.
1: I will slap you. Do you think that you are talking to your friend? You think that you are talking to baby?
4: Remember
1: Who are you?
4: Remember Jili?
1: Go and sit down, my
4: stand
1: brother.
4: Up,
1: call
4: stand
1: me
4: up,
1: like that.
4: Stand up there.
1: Me? Means me?
4: Raise up your hand.
1: Me? Go and carry the plug, my brother. Close, down there.
4: Close your eyes.
1: Rather close. Give one face and down.
4: Hello, Lala. You are one do na se bo se ma se nu le na re
1: rara
4: ni ta o mo se ma npe sa o mo de ma pon o ma pon e le sa o ma bo ofe nu le
1: o mo pe awa ti di bachelor
4: se bo se ma se nle re
1: no eyin le wa lenu e
4: eh se bo se ma se nle re
1: excuse me ni lebo
4: ni le odo re
1: no awa e pe nle ori oke mo gbade yin
4: okay wu le sun le na
1: ani lati sakoso
4: ya wu e wu le so fun mi na wu le sun le na
1: eh bi mama e pada so fun e do na kilo sele pelu phone e ni e

0: Dangote Refinery don't come with good news. When your business need at least 250,000 liters of petrol and above, I beg make you listen well, because this ogbonge deal na for you. Dangote Petrol and Refinery go deliver petrol to you across Lagos, Ogun, Rivers, Kaduna, Abuja, Delta, Anambra, Imo, Kano, and Nasarawa at just 1,185 naira per liter. When you buy up to 250,000 liters, you go enjoy a 10-day period to pay.
1: Ow. Talk true. That one means say I go get fuel supply without stress from Dangote Refinery. Get them delivered free to my doorstep. Go get extra time to make payments. Oh, la, la, la, la, la.
0: Yes, so whether you support your fleet or they do business, we need plenty petrol. This is an opportunity where you not go like miss. For more information, make you quick call 0707-407-2099 or 0707-470-2100 or reach us for email for direct delivery at dangote.com. A small stage day pipeline to join this ogbonge offer.
2: Ṣàtà Obama mọ̀dé díẹ̀ píparun. Láti wá gbé ojúdá ìmọ̀ èdè àti àṣà Yorùbá sínú àwọn ìwé àwùjọ, kí àwọn alámùlùmọ́lá ó má bàa fi ayédèrú ohun àgbélẹ̀rọ èdè àtàṣà tàn wọ́n jẹ. Nìkan ni Lágbèlú FM 90.7 fi ṣàgbékalẹ̀ ètò Lágbàláyà Àgbà.
3: Ẹ bá òun gbọ́dọ̀ yí gbẹ.
4: Jàǹgbàlà jùbùrìjùbùrìjùbù jàǹgbàlà.
2: Ní gbogbo aago kan sọ ọjọ́ Àbámẹ́ta Sátidé làwọn ọmọ wa yóò máa péjọ bàbí ságbàlá ìyá àgbà. Níbi tẹ́ ò sì máa pàdé atọ́kùn ètò tó mú yányán létè Adéronkẹ́ Ògúnlẹ́yẹ tí yóò máa sọ àwọn onírúurú ìtàn àgbọ́kọ́gbọ́n láti kọ́ àwọn ọmọ wa láṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ pàtàkì. Àwa ń rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ ò fẹ́ kọ́mọ yín ó gbàgbé orísun ẹ̀ pé bá aago kan sábà ti lù ní gbogbo ọjọ́ Sátidé, níṣe ni ká máa jókòó ti rédíò yín pẹ̀lú àwọn èwe wa. Àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò.
5: Lágbàlá ìyá àgbà
2: ni kẹ́yìn èwe wo máa gbọ́ ká ṣàwà ó lè ráàyè gbilẹ̀ láàrin yín.

olùṣèlú ní gbogbo ọjọ́ àbámẹ́ta Sátidé láago mẹ́wàá òwúrọ̀ 10 AM lórí ìkànnì Lágelo FM 96.7 kájọ tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ kalẹ̀ lórí ètò òṣèlú ètò ọrọ̀ ajé ètò ẹ̀kọ́ ètò ìlera ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àyànnàná àtàwọn gbajúgbajà àlejò ni ó máa wà ń kalẹ̀ láti fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tó rọ̀ mọ́ ìgbé ayé ọmọnìyàn lójú kan ló wà lórí ètò ti ìwà olùṣèlú ojú òpó bara ẹni sọ̀rọ̀ máa ṣí sílẹ̀ gbaragada fọ́wọ́n ara lé láti fi èròǹgbà wọn hàn lórí ohun tá à ń gbé yẹ̀wò ti ìwà olùṣèlú Sátidé ọ̀sẹ̀ yìí ni o láago mẹ́wàá òwúrọ̀ 10 AM ní Lágelo FM 96.7 òkè ga

ẹ̀dá. Ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀mí ẹlẹ́dàá ti wà lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kì í sú tí kì í rẹ̀ nígbà kankan. Kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí. Káàṣì ẹ̀tẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù. O tun ya o, e je ki ja yin si ti Independence Day cash pot. Awon olubori 66 ni yo ma je lose kokan. Gbogbo ojo Friday ni double winning cash pot. Nibe ni cash e tin so opin eniyan di millionaire tutun. Eyi ki se akoko se iru e. Inje lo mo wi be iwo gan lo kan lati di millionaire wa. September 30 ni special Independence cash pot. Nitori na ma se fi akoko re sofo. Lori Splash FM *347*1004#. Lórí Ládìlú FM *347*1004#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cashier.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta Cashier. Ọ̀yọ́ State Gaming Board ló fòun tẹ̀lú Cashier. Cashier nínú oṣù Ẹ́bà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí.

0: sọ̀rọ̀, omi Jésù ń gbọ́n mi. Ẹ̀wù ẹja ńlá ti ń lúwẹ̀ nínú omi kéńkélé nítorí pé kò sí àmì. Gbogbo dídé wọn nísìn tí a bá kà kéétí pé oṣù mẹ́jọ. Náwó ẹ̀ méjèèjì wà á búra mọ́, wà á gbàdúrà wa yẹn bàbá mi ọ́. Fàmì hàn mí lọ́sẹ̀ yìí. Wọ́n láwọn dákọ̀ 20%. Bẹ́ntí máa gbà nìyẹn, lọ́ọ̀yà mi ẹ ṣe lọ́ọ̀yà rádaràda. Bàbá mi ọ́ lọ́sẹ̀ yìí. Fẹ́mi náà lámì tèmi. Màá wo àwọn 1,000 tó lè sọ̀rọ̀. Yes! Rọ́pọ̀ akátádádádádá. Yes! Màná! Yẹnde lẹ́gbọ́dọ̀ sá. Jésù Olúwa wá. Bí ọwọ́ lórí, mọ́mí ẹ̀ gbọ́wọ́ lórí, ẹ ìkọ́lé.
1: Mi ò ní mọ́tò, mi ò nílé o. Mo yálégbé ni o for 16 years, àṣemorówó fi jẹun ni.
0: Àṣàkà.
1: Mi ò lè ra wíìlì kẹ̀kẹ́ tí bá di tó ń gbé mọ́tò lọ, màá ní, màá wá wo gbé mọ́tò yẹn, màá ní even the mirror gan.

0: lẹ́yìn ò tó parí àmì ń bo ló ti kan eléyìí bó ló ṣe rí iṣẹ́.
1: Rash gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run yẹ ń pàṣẹ gbogbo tó sọ ọ́ mọ́lẹ̀ tí ò jẹ́ kó o ṣe bó ṣe wù ọ́ tẹ́já ńlá fi ń lùwẹ̀nú omi kéńkélé láti òní lọ iná olúwa kọ́ jàdánù in the name of Jesus Christ. Ẹ jẹ́ ń wo mọ̀mọ́ number one náà ẹ jẹ́ ń wo tó fẹ́ sọ kí n tó sí ojú òpó lẹ̀ ń gba ìpè bíi méjì kí n tó mọ̀ lọ lálẹ́.
2: Orúkọ mi ni Mrs. Aṣíwájú láti ìlú Ìbàdàn ní challenge. Ọmọ mi yìí ni mo mú wá. Bàbá ẹ̀ wà ní UK àti yẹ́ ọmọ àbúrò ọkọ mi ni. Wọ́n wá pè mí ní last week ní Wednesday pé Tuesday para ọmọ yóò yà pé láti last year September ló ti bẹ̀rẹ̀. Wọ́n ní àwọn ẹ̀wà sọ fún mi wọ́n ní àwọn ti gbé lọ hospital. Kí ló ń ṣe wọ́n lẹ́nìkan gẹrun ẹ̀ pátìgbà yẹn ló ti ń ṣe gangan. Mo ní àọ́rọ́
0: ṣẹṣẹ tó ráyé
2: ọ̀rọ̀ Jésù lélẹ́yìí kìí ṣe
0: wọ́n gẹrun ọmọ ọlọ́mọ ẹ̀mí asọnidiwèrè náwó ẹ̀ ohun tí wọ́n jí gbé lára rẹ̀ fi agbára inú ẹ̀ ṣe àmì iná olúwa dá padà ẹ kígbe lókè mo fẹ́ gbẹrù mi táwọn ọ̀tá mi jí gbé.
2: Wọ́n wá pè mí ní Tuesday yẹn pé àwọn fẹ́ sọ fún mi but àwọn bá ń fẹ́ sọ fún mi wọ́n á níbo ló wà wọ́n ló wà ní teaching hospital lóṣogbo.
0: Ó ti dọ̀ hospital ṣe nígbà wọ́n gẹrun ẹ̀ kí náà ṣẹlẹ̀ sí.
2: Wọ́n ló máa ń pariwo lóru àkàn pariwo ajáde arìn.
0: Ṣé kìí ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀?
2: Kìí
0: ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀. So nígbà wọ́n gẹrun lọ bẹ̀rẹ̀ sí kígbe báyẹn. Ògo wọn mú lọ táǹgò páyàn mọ́ rí òsùn. Irun obìnrin ni bíbélì pè ní ògo rẹ̀ irun yìí ni ògo yín bí wọn bá ti lè bọ́ jí gbé ọ̀daràn nìyẹn ẹ̀yìn kan bẹ tó wá jẹ́ pé wọ́n ti fún lẹ́mí ìraníyè wọ́n jí nǹkan lọ lára ọ̀ pariwo bọ́ ọ bá ṣe lè mú nǹkan mọ́ra tó bẹ́ẹ̀ lógun rèé ó sì pẹ́ tó.
2: Wọ́n á ní pé ṣé wọ́n lè jẹ́ kí n lọ sí Òṣogbo láti lọ wò wọ́n ní kí n lọ. Mo wá débẹ̀ mo wá jáde sí mi àti àbúrò ẹ̀ tó tẹ̀lé lájọ lọ sẹ́kọ̀ọ́ lájọ sí Òṣogbo bá ṣe rí ó sáré sí mi ó kí mi ó bèrè àbúrò mi àbúrò ẹ̀ tó jọ́ mọ́ mi clinton nǹkan mo ló wà ó ní ṣe bó ń bọ̀ ni àmọ́ ọ̀pẹ́ tó ń sọ̀rọ̀ yìí ó yìí ń sọ̀rọ̀ náà máa pé kò tó lè rántí ẹni báyìí ẹni báyìí mo wá lọ báwọn náà sẹ́ pé mo fẹ́ discharge ẹ̀ wọ́n ní kí ló dé wọ́n ní mo fẹ́ mu lọ sí church wọ́n ní mo fẹ́ mu lọ sí church wọ́n ní ṣe mo mọ bí health ẹ̀ ṣe rí mo ní kò sí nǹkan tó ṣe mo ní ọlọ́run máa dáwọ́ lé mo wá pé àbúrò ọkọ mi mo ní mo fẹ́ kẹ́ ẹ̀yàn ọmọ yìí fún mi kí n mú lọ sí Jesus City mo fẹ́ kọ́lọ́ bá mi tù sílẹ̀ pé eléyìí ò kì í ṣọ̀rọ̀ hospital ọ̀rọ̀ àdúrà ni ntẹ ẹ kàn mú lọ gba abẹ́rẹ́ tí ò yẹ kó.
1: Nice mọ̀ ń bọ̀ ǹjẹ́ gbọ́ tán ọ̀ padà gbọ́ yẹn tán bó tiẹ̀ jẹ́ pé àlemọ́ gbé mi mọ̀ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ní ọjọ́ Sunday ní déédé aago méje 7-11 ní service ní Sunday tí ń bọ̀ ẹ̀yin tẹ́ ẹ ti mú padlock ẹ mú dání bó o bá ní padlock lè mú dání ní gbogbo sona church wa náà ẹ mú dání báyẹn ìyẹn one but tá a bá ti ṣe tán bí olúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè gẹ́gẹ́ bí ohun olúwa màá ti dé Jesus City láti aago mẹ́fà ìrọ̀lẹ́ nígbà tí ó bá fi di ọwọ́ aago mẹ́fà yẹn ẹ̀mí olúwa ní ká break communion fún ìpele àwọn èèyàn bíi mẹ́rin gbogbo ẹni tí mẹ́bẹ̀ náà ni màá fún but àwọn tó gbèrú jù tí màá fọwọ́ kàn ni àwọn tó ń wojú olúwa fún ọmọ I'm going to pray for you màá gbàdúrà fún yín and I will lay hands bí a ṣe ń ṣe ní gbogbo 7-7 ni ní gbogbo 6 tó bá ti fẹ́ wọ 7-7 now àwọn ni ìpele alákọ̀ọ́kọ́ ìpele ẹlẹ́ẹ̀kejì ní gbogbo àwọn tó ń gba ọlọ́run gbọ́ fún ọkọ níní you want to get married lọ́kùnrin lóbìnrin màá lay hand ẹlẹ́ẹ̀kẹta ni gbogbo àwọn tó fẹ́ travel màá ní kẹ́ ẹ mú passport yín dání aago mẹ́fà ọjọ́ on the 6th láṣẹ yẹn ìpele ẹlẹ́ẹ̀kẹrin o ni àwọn tó jẹ́ pé kó tó di ìwòye ọdún tí ń bọ̀ nígbà tí pastor dẹ́kunlé ẹ̀ pàfẹ́rọ́mọ máàkì birthday wọn mo ti fẹ́ kọ ilé bíbélì sọ pé bí ọlọ́run ọba kọ ilé fún yàn àwọn alágbàṣe kan àwọn òṣìṣẹ́ ń ṣe lásán ni a sì mọ retí tó bá wá di on the 7 ní on the 7 láfún àwọn èèyàn ní anointing oil méjì láti break embargo inú ilé yín lẹ́ ti máa lò lọ́fẹ́lì ni now a gba bàbá mi bàbá rẹ the presiding pastor of living spring chapel international bàbá Femi Emmanuel àwọn oríṣiríṣi àlejò ni wọ́n wà níbẹ̀ but bàbá ni wọ́n mọ̀ sọ àsọtẹ́lẹ̀ èmi àti wọn lájọ mọ̀ gbàdúrà fún àwọn ènìyàn nínú ìpàdé yẹn ní on the 7 ìyẹn ó bẹ̀rẹ̀ ní aago mẹ́jọ ẹ̀yin àyànfẹ́ mo tún ti wá fi nǹkan lọ lálẹ́ yìí eto wa je papa n ba ri kin to ma lo kin to gbohun omomo itan ijo wo lo gba jesu bibeli ni bi omo ba so wa di ominira o la di ominira ni toto emi ti mo ndun yi ojo kan mo mo bo ojo kan mo ni yi pada bere nu aye mi gbogbo ti mo nso lale mo fe ko gba yewo ni ko si le o ati gba jesu lo simple ju enu la fi n gbagbo si ododo okan la fi n jewo si igbala iye awon to wa gba ninu we john 1:12 awon la fun ni agbara lati di omo olohun Roman 10:13 wa so pe eni to ba ti le so pe Jesu loluwa yo deni igbala igbala lo saju awon eyan to nwo yi ti testimony won fi jade eje ngbo tan ma eje ngbo tan engineer
2: bai ni
0: ebo mo nbo mama ibi ta won kan ti nfogun ete ti an fi nwo lapalapa opo awon ti nbe ni ta ti an koko kuko tabi ti nsoso kuso ibi ti won fe o jade si niyan elomi ti mo bi ti tu sile re wa won mo mo block yen emi atara otani won emi ni si nkan tu ara afika ro bow down fun emi o so gbon to fe dasi yes
2: ba buro ko mi se ni nkan ti mo so won ti fara mo o wa pe doctor yen o wa ni awon family un won ti decide pe awon fe ma mu lo ba won na ni ko si nkan to won le se
0: o la won yo we wa to bo we
2: o ni kin to na won doctor yen wa ni ma to bo mo ni ko si wa la pe ma to nurse ko won fe ma ta ko pe iro ni pe e fe lo so mo le ne fe lo fi chin mo ni ko si nkan to se bani ma ko ni church mo mu lo mo mi dani omi Jesus city mo tu si mo mu dani wa na pe ki won ko mu mo wa mu mo tu sori wa ni kin lo fun ko mo pe mo mu holy communion dani ati anointing ba se boss abi mo ko ni bi ni word mo ko fi si lenu ni mo fi si lori mo ni are you okay o ni mommy I'm following you I'm not staying here again I'm following you anywhere you want me to go I'll follow you mo se lo to bo we ni yen gbogbo to ni ka san asan ba se boss ni yen mo ni we are not going anywhere we are going to church as we are going now osogbo mo ti lo nba se nba ya Jesus city o ti to nkan bi
0: e lo Jesus city
2: be ni oruko ejo yi ni mo ni oruko la fe fi yi ori oke yi ipo mo ni a e meta
0: oruko yi ipo
2: na ma yi ipo a de yi ipo tan a wa bo so yota a pray o na yira mo le mo ni ogun e ti se o lati wakati yi lo olodun ti tu e sile nbi bi mo wa ni ah o wa masters lo nse lowo
0: you are a master
2: masters lo nse lowo o ye ko po project ni wa la eje mo wa o wa no fe lo sisu mo ninu a ma ko de church yi le ni pe mo fe jeri sagbara olohun pe olohun ba mi tu e sile la yata lafia pe ko to lo sibe yen ko to lo sisu pada wa de bi se pa to la lafia lo fe lo sisu ya ka de bi le ni mo se mu bo ni odo mi lo wa lati jo Wednesday ti mo ti lo mu
0: in si njeun
2: o njeun
0: in se da o se
3: nkan
0: en sun
3: yes sir
0: en sun e gbo master le nse lo
3: yes sir
0: ni school
3: bo Redeemer's
0: Redeemer University

0: àti tamoto dìrọ̀rùn bá gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay Dr. Strap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti dilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi taruku ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car truck bus trailer ipò yòówù kí mọ́tò ọ̀hún wà Dr. Strap ó ra lọ́wọ́ yín ẹ kàn sí wọn 090 83 01 33 33 090 83 01 33 33 090 83 01 33 33 and wọn lórí Twitter, Instagram àti Facebook ni at Dr. Strap Recycle. Dr. Strap Recycle dé mọ́tò títà di rọrùn.
1: 72 hours with God. Agbára Ọlọ́run máa rọ́lẹ̀ bilẹ̀ títí ti ṣe ìyanu nínú ayé oníbojípo ẹyọ. Nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú Ọlọ́run ní CAC Covenant of Mercy aka Májẹ̀mú Àánú Ọlọ́run tó máa lo bàbá Prophet Abel Taiwo Òjó bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ wò ó tó oṣù kẹsàn yìí máa lágbára púpọ̀ àkà sí ara. Èmi ò ṣe ohun titun Ẹ̀sà 43:19 la kò rí ẹ̀. Látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn ọdún yìí 11th to 13th September 2026 lọ́jọ́ Friday àti Saturday aago mẹ́sàn-án àárọ̀ mẹ́ta ọ̀sán àti ṣóòru láago méjìlá òru lọ́jọ́ Sunday àpàdé láago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí méjìlá ọ̀sán àti ṣóòru láago mẹ́gọ alẹ́ ó yá ìròní wìtìwìtì ní mercy camp kilomita 18 Ìbàdàn Ife expressway Òsèǹgẹrẹ Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ ìránṣẹ́ Ọlọ́run àlàyé Prophet Abel Taiwo Òjó bàbá ìsọjí orí afẹ́fẹ́ Ọlọ́run máa lo àtàwọn ìránṣẹ́ Ọlọ́run míì ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wa wá sí ìpàdé àdúrà ìyanu rẹ̀ ń dúró dé ọ̀ ń bẹ́ o.
2: Ó balẹ̀ bàgẹ́rẹ́ wọlé pẹ̀lú Jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ ara wọ̀nyá àjà 50 bitters bẹ̀tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal round 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the other room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal Waves Limited. SLA Lira Kakiri Gbogbo Ibi Ti Won Tin Taja To Jojulowo. Office address wa ni Lot 3, Light and Craft Building, Basorun Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 Bitters, Nafdaki Jolote.
3: Lagilu FM 96.7.
4: Báyé bá ti ń jẹ, ká máa bá wọn yí.
5: Ìbàdàn kí ni so?
6: So so àní.
5: Kí lẹ fi jókòó?
6: Mo sì ń sí ẹ̀ ni.
5: Lágelú 96.

0: Ademola tell them what else he has done on your pan.
1: Ráyé bá lè kókó bí ojú ẹja. Jókòó ìdílé ọ̀fẹ́ gbà lẹ́rọ. Àkókò ìṣẹ́gun rẹ ti dé. Ìpàdé àdúrà ìṣẹ́gun ńlá ni ó máa bọ̀. Níbi tó àwọn aṣẹ́gun ti forí káṣí àdúà. Ó tún ti kọ́. Ìpàdé àdúrà ìṣẹ́gun ńlá. Tí iṣẹ́ ìránṣẹ́ Wings of Grace Ministry fẹ́lẹ̀lẹ̀ rap ń bàdàn. Máa ń ṣe ní gbogbo Sátidé àkọ́kọ́ lóṣooṣù. Gẹ́gẹ́ bí ìtọ́ni ẹ̀mí mímọ́ látòkè wá. Fún ikọ̀ ọlọ́run àgbáyé ni. Reverend Samuel Adedeji. Ìpàdé aṣẹ́gun ńlá tó sì yìí tún máa wáyé. Lọ́jọ́ Sátidé àkọ́kọ́ tó ń bọ̀ lọ́kọ́ yìí. Láti aago méjì òwúrọ̀ kùtù wa. Kò sẹ́ni tó wá bẹ̀lẹ́ ẹ̀kọ́ rí tí kì í rẹ́ nìí jẹ́. Fún àwọn ìyanu ìdúsílẹ̀. Ìgbàlà ò jẹ́ tètè máa bọ̀. Nínú ìpàdé àwọn aṣẹ́gun ní kùtù wa yìí. Ọjọ́ Sátidé àkọ́kọ́ tó ń bọ̀ lọ́dọ̀ yìí. Ní gbọ̀ngàn láìjọ Wings of Grace Ministry. Tó wà ní number 4 Arapaja Street. Lẹ́bàá ọ̀nà Fẹ́lẹ́lẹ̀ rap Nìbàdàn. Bẹ̀rẹ̀ láti aago méjì òwúrọ̀ kùtù wa yìí. Níbi tó lọ́rùn ti máa ti pàṣẹ. Reverend Samuel Adedeji. Àtàwọn ikọ̀ ọlọ́run mìíràn. Pàṣẹ ìdálẹ́rẹ̀ àti ìgbẹ́dìde fún àtúnṣe àyànmọ́. 08072838949. Bó o bá ti lè wá. Ẹ̀rí ìyanu rẹ̀ dájú. Lórúkọ Jésù.
2: Kalalẹ̀ ká kọ́lé ti wá dìrọ̀rùn gbá. Fún gbogbo ẹni tó fẹ́lẹ̀ fọkànbalẹ̀ láti mú kí àlá wọn wá sí ìmúṣẹ. Àǹfààní ẹ̀ ti wá ṣúyọ báyìí ní Dream Gardens. Phase 1 tó wà níjàì Mọ́níyà Ìbàdàn tó fi mọ́ Irede City. Ìdó Ìbàdàn ẹ̀dínwó rẹpẹtẹ lórí àwọn ilẹ̀ wa 250 square meter 1.8 million naira lẹ́màrà láti gbé tán lẹ́ẹ̀kan tó bá dẹ̀ jẹ́ 500 square meter 3.5 million naira nìyẹn o. Ìyẹn ní Dream Gardens. Phase 1 ìjàyè Mọ́níyà àmọ́ ní Irede City 1.7 million naira ni plot kan báyìí. Ẹ̀sìn ra odidi eka kan ní 6 million naira. Gbogbo document ló ti wà ńlẹ̀. Kẹ̀rí kẹ́ra ni o. Àbẹ́ẹ̀gbọ́ ẹ̀dínwó yìí ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí nílé iṣẹ́ Footy Homes. Ẹ má fàkókò ṣòfò. Ẹ tètè wá jàǹfààní ẹ̀. Visit us today at Footy Homes, top floor, Base One Plaza, Ìyànà Adéọyọ, Ring Road, Ìbàdàn, or call 091-1706-0593 at Dream Gardens Phase 1, Mọ́níyà Ìbàdàn and Irede City, Ìdó Ìbàdàn. Your dream will come true.
3: Orúkọ mi wòlíì àti ajíhìnrere tèmítọ́pẹ́ ẹ̀jẹ̀ Jésù. Mo máa bọ́ọ̀lẹ̀ látorí òkè yìí ní ọjọ́ 13 oṣù kẹsàn-án.

0: Congratulations, oh, it don't happen. Golden Chance Lotto will celebrate you with millions of naira. As Naga to celebrate independence, make you too join Body take celebrate. As you play Golden Vote Morning Game, you don't qualify to win over 125 million naira cash bonanza as independence gift. Now confirm, oh, and if it stake multiple times, because the more ways you stake, the more your chances to win millions of naira. Oh yeah, between now and September 27, make you fit play reach 200,000 naira, 100,000 naira, or 50,000 naira. Make you enter one category, no dolamo. With any amount, go Golden Chance Lotto stand, shop, or play online for www.goldenchancelotto.com or for our USSD *7005#. Now only for MTN users who play Golden Vogue. Make you scan the QR code on top your ticket or sticker poster. Whether your number drop or you no drop, the independence money gift still try that for you. Now for October 1st, we go do the draw. Terms and conditions they will be.
1: 72 hours with God. Ẹgbẹ́rọ olórun máa rólẹ̀ bilẹ̀ titi ṣe ìyanu nínú ayé oníbòjípo ẹyọ nínú ìpàdé àdúrà wákàtí méjìléláàdọ́rin pẹ̀lú ọlọ́run ní CAC Covenant of Mercy aka Májẹ̀mú Àánú ọlọ́run tó máa lo bàbá Prophet Abel Taiwo Òjó bàbá ìsọjí orí afẹ́fẹ́ ẹ wò ó tó oṣù kẹsàn-án yìí máa lágbára púpọ̀ àkàsí ẹ̀rà èmi ò ṣe ohun titun ẹ̀sà 43:19 la kò rí ẹ̀ látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún yìí 11th to 13th September 2026 lọ́jọ́ Friday àti Saturday aago mẹ́sàn-án àárọ̀ mẹ́ta ọ̀sán àti ṣóòru láago méjìlá òru lọ́jọ́ Sunday àpàdé láago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí méjìlá ọ̀sán àti ṣóòru láago mẹ́gbọ̀ alẹ́ ó jẹ́ ìròní wìtìwìtì ní mẹ́síkàm kìlómítà 18 ìbàdàn ìfẹ́ expressway òsèǹgẹrẹ ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ ìfọ́nṣẹ́ ọlọ́run alayè Prophet Abel Taiwo Òjó bàbá ìsọjí orí afẹ́fẹ́ ọlọ́run máa lo àtàwọn ìfọ́nṣẹ́ ọlọ́run míì ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wá sí ìpàdé àdúrà ìyanu rẹ̀ ń dúró dé ọ̀nbẹ́ o.

0: sọ kalẹ̀ látòrí òkè lẹ́yìn ọjọ́ méjì lè lógójì transformation ìyípadà la kò rí ìtọ́dún yìí o gbogbo ènìyàn tí wọ́n yà máa bọ̀ iṣẹ́ òru tó máa wáyé lọ́jọ́ sẹ́ni september 13 lọ́dún yìí ìyànà tó wà lẹ́kọ̀ọ́ papa filling station tó wà lórí bridge woro ládojúkọ jájọ nkú ẹgbẹ́ ẹgbẹ́ rẹ̀ wọlé ẹgbẹ̀rẹ̀ ìjọ ọlọ́run kankan aago mẹ́jọ alẹ́ ni iṣẹ́ òru ti bẹ̀rẹ̀ ẹgbẹ̀rún méjì 02-520-2724 Yes, we did it. Take a job by the name.
1: Doctor Scrap Recycle àti tamoto dìrọ̀rùn báà fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Doctor Scrap ó rà lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọra rẹ̀ di àgbàná fún yín tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car truck bus trailer ipò yòówù kí mọ́tò ọ̀hún wà Dr. Scrap ó rà lọ́wọ́ yín ẹ kàn sí wọn 09083301333 09083301333 09083301333 and

nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ńlọ́ba òkè fi ṣàgbékalẹ̀ alára pé ọlá ìmọ̀ onísan mẹ́sàn-án bó bá kẹ́ fún àìlera bí àìrọ́rùn sùn, ara títa, sangun-sangun, kéèyàn ó máa rìn kògẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo, kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó máa mọ̀ tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùba alára ẹ̀dá ló mú alára pé ọlá ìmọ̀ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapáí, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alára pé ọlá ìmọ̀ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn, 0813-885-5308 0813-885-5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alára pé ọlá ìmọ̀ onísan mẹ́sàn-án.

0: méje ìrọ̀lẹ́ 7 a.m. to 7 p.m. Àkórí ẹ̀ just a wọ́ gidi ọ̀rọ̀ kan. Ẹ̀mí ọlọ́run nípasẹ̀ ìfàmì òróyọ̀. Prophet Olúfẹ́mi òní yóò fún àwọn agbára jáde. Ìdè máa já ọ̀nà máa là nípasẹ̀ ìdè. Pastor Dr. David Adébọ̀wálé. Pastor Dr. Peter Madu. Àwọn olórin àmì bàbá tún iṣẹ́. Máyọ̀ wọ ọ̀nà bájọ́. Olú ìbí tó yẹ. Ọ̀pọ̀lọlá Kẹ́mi. Táíwò Òbí. Ògìkí Ayọ̀ Emma. Ọ̀páyàbí Praise. Prophet Olúfẹ́mi òní yóò máa súre lórúkọ Jésù. Ìyanu máa ṣẹlẹ̀. Lọ́jọ́ Sunday 13 September 2026. Látàgọ́ méje òwúrọ̀ 7 a.m. CAC Mountain Public Ministry. NTC Branch. Ó wà ní ìyájọ́ Kúnífrò. NTC Gunman láti pàdé Mbàdàn. Ogun ayé rẹ̀ máa parẹ́. Torí agbára Jésù wà síbẹ̀.
1: Bá a dàda, èmi lọmọdé ìsìnkú ọ̀gbọ́n. Fóònù pa ni.
2: Wo ọ̀rẹ́ mi kò sí ilé ẹ̀kọ́ tí n ti mú lọ. Odo ni gbà wálé.
1: Ṣé ògbọ́n pa Grace Feed ni?
2: Níbo ló wà?
1: Jẹ́ ìjà ọ̀tán. Gracefield Private School àti Gracefield College ní ilé ìwé tí gbogbo òbí tó fẹ́ jù ọ̀la rere fún àwọn ọmọ wọn.

0: Ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀mọ́ni 08023153590 Gracefield Private School at Gracefield College Ọ̀gánikan Láwùjọ Òkúta.
1: Ọlọ́wọ́ gbọ́ngbọ́rọ̀ is turning things around.
2: Gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀yá àyà 50 bitters bẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́lọ́mọge wọlé kó má lè ṣe normal debit láti ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 bitters kó sun rayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 bitters is produced by the 50 waves limited ẹsìn lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni lot 3 light and craft building Bashorun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajah Lagos to be our distributor call 0704 318 3929 50 bitters